0: Èyí tá a gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni lójú títì. Èyí tá a rí he. Tó yẹ ká dá padà fóní nǹkan. Olówó ń sọkún ìwọ́ ń yọ̀ nínú ilé ìsìn. Owó mú lára owó olè. O fẹ́ ṣe ìtọrẹ àánú. Wọ́n ẹnìkan tún ti bímọ ẹ wá o. Ẹ̀yìn tí ẹ̀yìn amúludùn. Ẹ̀yìn tí inú yín dùn wípé lágbájá bímọ. Ẹ wá sanwó gbogbo owó olè. Èyí tó jẹ́ pé ṣìnà ló ń ṣe. Tó ń fi ọkùnrin ba ara rẹ̀ jẹ́. Gbogbo owó àgbèrè tí wọ́n kó wá láti ilé àwọn oníregbè wọn kò wá sí ilé Ọlọ́run. Owó tẹ́tẹ́ wọn kò wá sí ilé Ọlọ́run. Owó contract èyí tá a fi owó ẹ̀yìn tí a fi gbà a kò wá sí ilé Ọlọ́run. Owó tá a fi ebi pa ìyàwó wa tí ìyàwó mu gàrí táwa mutí. Owó ọtí tó ṣẹ́kù a kò wá sí ilé Ọlọ́run. Ìjó yẹ ọ̀lápèjúwe. Ìlú àtẹ́wọ́ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. Àwa wá àfẹ́ràn Ọlọ́run àásàndá mẹ́wàá àdáwọ́ rẹ nínú owó olè owó jìbìtì owó èrú. Ṣé Ọlọ́run là ń sìn ni àbí à ń sin ara wa? Ó níta ni ó béèrè yìí lọ́wọ́ yín. Ó ní ẹ má mú ọrẹ asán wá mọ́. Tùràrí já sí ohun ìríra fún mi. Ṣé àwọn ẹlẹ́sìn tùràrí ò ka bíbélì débí ni? Ṣé àwọn tí wọ́n ń lé ẹ̀mí Ọlọ́run jáde pẹ̀lú èéfín? Ṣé wọn kò ka bíbélì tí wọ́n dé Àìsáyà orí kìíní? Àbí wọ́n sìn gẹ́gẹ́ bí ìrònú wọn? Tùràrí já sí ohun ìríra fún mi. Oṣù titun àti ọjọ́ ìsinmi ìpè àjọ èmi kò lè rọ́jú gbà á ẹ̀ṣẹ̀ ní àní àpéjọ ọwọ́ nì. Ó wá ń sọ ní ẹsẹ̀ kẹẹ̀dógún wípé nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde èmi ó pa ojú mi mọ́ fún yín. Ẹ̀ṣẹ̀ náà pọ̀ tí Ọlọ́run fi sọ wípé bí òun ti fẹ́ràn àdúrà tó nì. Bí òun ti fẹ́ràn kí àwọn ènìyàn kí ó máa ké pe òun tó nì wípé nígbà tí àwọn wọ̀nyí bá na ọwọ́ wọn jáde òun pa ojú òun mọ́ fún wọn nítòótọ́. Nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀ èmi kì yóò gbọ́. A sàn gba àwẹ̀ a sì ń yíra nílẹ̀. A sì ń ṣe ìṣóoru. Síbẹ̀síbẹ̀ àdúrà ọgbà ó ṣe wá títí dé ibi tí gbàtà gbàdúrà títí tọ́lọ́run ò gbọ́. Labadi Sọ́ọ̀lù kejì lani tọ́lọ́run ò bá gbọ́ àwọn àjẹkù nígboro. Àwọn oṣó tí kú tán nítorí bẹ́ẹ̀ ẹ bá mi wá wọn káàkiri. Àwọn tí ọwọ́ wọn gbó nítorí pé Ọlọ́run sọ pé òun kò àdúrà pé òun ò gbọ́ mọ́. Nítorí bẹ́ẹ̀ àwọn oṣó àti àjẹ́ tó kù àti àwọn ẹlẹ́bọ lóògùn tó kù ẹ bá mi wá wọn. Ó bá ń sáré káàkiri níbo ni wọ́n mọ̀ ní oko Abẹ́kúta tán bí tó ti ń sáré? Níbo ló mọ̀? Ní agbègbè Ìjẹ̀bú nítorí pé ọ̀tá ò kúrò. O dẹ̀ ti gbàdúrà ó ti gba àwẹ̀. Omi àdúrà ó ti mú. Bó jẹ́ wípé ó máa hàn lára ni béèyàn bá máa ń yọkùn lórí omi àdúrà. Ó bá ti yọkùn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àdúrà ọgbà ó wá ní tí sáàmù ò bá lágbára mọ́. Tí àdúrà ò sì jẹ́ àwọn bàbá àṣàlẹ̀ àwọn balógun àwọn ẹlẹ́bọ lóògùn wọ́n kù. Bí Sọ́ọ̀lù ṣe ṣe nìyẹn. Nígbà tí ọjọ́
1: ati lo to sumo to si
0: eyi ti ba fi ronu po ada ko ronu po ada o pari ireje re sinu wiwa awon oso ati aje o ku sinu ese eni ti olorun fun ara re yan loba eni ti o ti ni iyipada okan tele tele bi o ba fi ohun ko nkun igbagbo aba eto ni lowo aba aje a ki fi ohun ko nkun hirere oni ni ese ike dogun pe owo yin kun fun eje se mo so fun o eyi ni olorun ki fi gbo adura awon ti owo won kun fun eje sugbon ko mo nibe ni Isaiah ori kokandini ogota Isaiah ori kokandini ogota lati ese ikini si ese ikerin kiyesi owo oluwa kokoro lati gbani beni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon aise dede yin le o ya yin kuro lodo olorun yin ati ese yin le o po oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo nitori owo yin di alaimo fun eje owo yin di alaimo fun eje ati ikayin fun ase dede ete yin so eke ahan yin so ibijade ko si eni ti nwa eto beni ko si eni ti ndajo ni otito won gbekele ohun asan won so eke won loyun ika won bi iparun ese ikefa okun won ki yo di ewu eyi n so wipe okun alantakun ni gbogbo wahala ati ere sisa ti eni ti o ni owo aimo ti o se pe okun won a ki yo le se di ewu ti awon bẹẹni wọn kì yóò fi iṣẹ bo wọn bo ara wọn ó sọ wípé kò sí bí ẹlẹṣẹ bó ti lè sáré tó bó bá raṣọ kò ní bò ó bó lówó kò ní ká wàhálà tó wà nílẹ bó ní mọ́tò mọ́tò yìí ò ní lè débi tí àlàáfíà ẹ wà ó ní iṣẹ wọn ní iṣẹ ìkà ìṣe ipá ń bẹ lé ọwọ́ wọn ẹsẹ̀ wọn sáré sí ibi wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ẹ̀mí ọlọ́run ń tẹnu mọ́ ọ fún wa èrò wọn sì èrò ibi ni ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn ọ̀nà àlàáfíà ni wọ́n kò mọ̀ kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa làáfíà ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀ ó ní padà láti wá ọlọ́run nígbà tí ó lè rí i láti ké pè é nígbà tí ó wà nítòsí bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ àánú wà nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúùkù orí ìkejìdínlógún bí o bá gbàdúrà bí ẹlẹ̀sìn yìí tí a fẹ́ kà nípa rẹ̀ ó dájú wípé ní ọjọ́ ìkẹyìn àbámọ̀ àti òṣé ni ó gbẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ mọ ara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ẹlẹ́bi, tí o sì ń fẹ́ sọ fún Ọlọ́run wípé o ní ọwọ́ àìmọ́ àti ọkàn tí kò funfun, bí o bá ní ṣe àwáwí lẹ́ẹ̀kan sí lónìí, bí o bá ké pe Olúwa yóò gbọ́ tirẹ̀. Ní Lúkù orí 18 láti ẹsẹ̀ 10, pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowóde. Èyí Farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, èyí Farisí, ó dìde, ó sì ń gbàdúrà. Kò jẹ́ gbàdúrà síta, ṣùgbọ́n gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí èmi kò rí bí àwọn ìyókù. Ó ń ṣe àwáwí, ó ń bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀, ó ní èmi kò rí bí àwọn ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn aláìṣòótọ́, panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí agbowóde yìí. Èmi ń gbà àwẹ̀. Ẹ̀sìn àwọn ẹlòmíràn kò ju èyí lọ. Èmi ń gbà àwẹ̀ ní 2 lé ọ̀sẹ̀, mo ń san 10% ohun gbogbo tí mo ní. Ẹsẹ̀ 14, mo wí fún yín, ọkùnrin yìí, ọkùnrin kejì, èyí tí ó jẹ́ agbowóde, sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ. Èkejì yìí ni Farisí, mo tó tán, mo ti jọ́sìn tán, ilé ìsìn la bí mi sí, bàbá mi àlùfáà ni, àwa la mú ìhìn rere ẹ̀sìn ìgbàgbọ́ lọ sábúlé, abúlé wa, àwa ni a pa ìbọ̀rìṣàrun ní 1 ní abúlé wa. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, irọ́ kúrò lẹ́nu ẹ̀, èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀, ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀, owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀. Síbẹ̀síbẹ̀, a jọ ara rẹ̀ lójú, nítorí ìwé òwe sọ fún wa orí 30, ẹsẹ̀ 12 wípé ìran kan wà, ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀, ṣùgbọ́n a kò tí ì wẹ̀ẹ́nù kúrò nínú èérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa. Bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi ti wẹ̀ ọ́, ó ní ohun tó lè ṣe. Àwọn mìíràn ṣáájú wa, wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí, wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe. Bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù ó ṣì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò. Òwe orí 18, ẹsẹ̀ 13, ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́, tí ó sì kọ́ sílẹ̀, yóò rí àánú. Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù ní ìgbà gbogbo. Ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi. Bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ̀ jẹ́ aláìmọ́ síbẹ̀, ó sì ṣetán.

nígbà tí ẹ lè rí i. Ẹ pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó ṣeé ṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá, èèyàn tó burú tó láyé kò sí. Ó ṣeé ṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́, o wọ wàhálà. Lágbájá ẹni búburú ni, ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ. Ó ṣeé ṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé, tó ń sunkún, tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀, ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìí ná. Èèyàn búburú wọ́n sọ lẹ́yìn ẹ, ṣùgbọ́n láàárọ̀ yìí Ọlọ́run ò sọ lẹ́yìn ẹ. Àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́, ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ́ lójú. Bí wọ́n bá sọ bẹ́ẹ̀, ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèèyàn ní jàǹbá, wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ́ dójú ẹ, ṣùgbọ́n Ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀, ó sọ́kàn ọ́ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ́. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó jẹ́ ènìyàn búburú. Ó wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa, jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún, àti sí Ọlọ́run wa, yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, a sì di mímọ́. Ní Aísáyà orí kìíní ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ 18, wá nísinsìnyí, kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde, wípé bí ó tilẹ̀ jẹ́ pé a jẹ́ aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ olóríire púpọ̀. Ìlérí rẹ̀ yóò sì ṣẹ sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. Ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere. Àǹfààní wà fún ọ lónìí láti ké pe Ọlọ́run, láti sọ fún Ọlọ́run wípé mo fẹ́ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi kí n sì kọ́ sílẹ̀. Jọ èyí kọjá pé àtijọ́ máa ń péjọ ń bí ni láti ọjọ́jọ́ Monday. Kò sí ìpàdé tán ṣe ń bí láti ìgbà tán ti bẹ̀rẹ̀ tó ṣẹ̀.

mi ọmọ mi pàápàá ó ń wá síbí ọmọ mi wà nínú ẹgbẹ́ akọrin kò sí ohun tán fẹ́ ṣe níbi tí mi ò mọ̀ nípa ẹ̀ ìyẹn kọ́ la ń sọ o gbà tó mọ̀ nípa gbogbo ẹ̀ irú ẹnu ẹ̀ ìwà tó wà nígbèsè ayé ẹ̀ ìkórira ọ̀tá tó yàn pẹ̀lú ẹnìkan adìẹ dà mí lóògùn nù máa fọ lẹ́yìn ìwà ìgbẹ̀san tó wà nígbèsè ayé ẹ̀ ń kọ́ ìyẹn la ń sọ nípa ẹ̀ pé bí o bá tọ ọlọ́run wá bí o bá fẹ́ tan ara rẹ jẹ bó o bá fẹ́ pòfo tó sì fẹ́ pàdánù lọ́jọ́ ìkẹyìn ìgbà tó bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run wàá ṣe tí ẹ sílẹ̀ wàá sì sọ fún ọlọ́run wípé mi ò fẹ́ pàdánù o àbára ẹni tó fẹ́ pàdánù pé mi ò fẹ́ pòfo lọ́jọ́ ìkẹyìn ohun tí kì í jẹ́ kéèyàn pòfo lọ́jọ́ ìkẹyìn kì í ṣe káàdì tá a fi ṣe baptism fún wa ìtẹ̀bọmi bó jẹ́ ẹnìkan la ní iná jó àwa pàápàá èyí kì í jẹ́ kéèyàn pòfo ni pé akúnlẹ̀ asọfọ́lọ́run tẹdùntẹdùn pẹ̀lú ọkàn tòótọ́ wípé ajẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa sì kọ́ sílẹ̀ bá ti ń jẹ́wọ́ ta ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ta sì ń gba ọlọ́run gbọ́ wípé ó rán jésù láti kó ẹ̀ṣẹ̀ wa lọ bẹ́ẹ̀ ni ẹ̀mí ọlọ́run ló wá ń jẹ́rìí pẹ̀lú ẹ̀mí wa wípé adì ọmọ ọlọ́run ìwà wa yí padà bá a ti ní ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá a ti yan ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tí a kì í kí ìfẹ́ á wọnú ọkàn wa lọ ìfẹ́ jésù ìfẹ́ ọlọ́run á tàn ká ó kan àyà wa ẹni tá a ti bá ya odì tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa wa káàkiri láti kí i a parí ìjà tó wà láàrin àwa àti tí wọ́n wà ní agboolé wa ìyẹn là ń pè ní pé èèyàn di ọmọ ọlọ́run láti di ọmọ ọlọ́run yìí àjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa á kọ́ sílẹ̀ a sì gba jésù ní olùgbàlà wa nítorí ó sọ wípé àwọn tí ó gba jésù èyí wà ní Jòhánù orí kínní ẹsẹ̀ kejìlá wípé ṣùgbọ́n iye àwọn tí ó gba jésù àwọn ni ó fi agbára fún agbára yìí ni ìwé ẹ̀rí tí a ní wípé a ní ìgbàlà àwọn ni ó fi agbára fún láti di ọmọ ọlọ́run àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́ àwọn tí a bí iṣẹ́ nípa ti ẹ̀jẹ̀ tàbí nípa ti ìfẹ́ ara tàbí bẹ́ẹ̀ ni kì í ṣe nípa ìfẹ́ ti ènìyàn bí kò ṣe nípa ìfẹ́ ti ọlọ́run nígbà tí a bá gba jésù sínú ọkàn wa lẹ́yìn tí a ti jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí a rántí tí a sì ní kí ọlọ́run kí ó fi ẹ̀jẹ̀ jésù kí ó fi wẹ̀wánù láti sọ wá di ọmọ rẹ̀ ìyípadà tuntun á dé bá ìgbésí ayé wa ayé wa yí padà ọ̀rọ̀ ẹnu wa yí padà ìwọṣọ wa yí padà ìrìn ẹsẹ̀ wa á yí padà bó ti jẹ́ inú ilé àwọn ọlọ́tí là ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ò tún ya bẹ̀ mọ́ bó jẹ́ iṣẹ́ tẹ́tẹ́ níṣẹ́ wa a ò tún ta tẹ́tẹ́ mọ́ bó sì jẹ́ wípé ojoojúmọ́ la lọ máa ń wo sinimá eré àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn kò níbì kan lọ lẹ́yìn tí a bá ní ìgbàlà a ò tún tẹbẹ̀ mọ́ ó di kí a máa ka bíbélì bí a ò lè ka yorùbá tí a ò lè ka bíbélì ó di kí a máa wá àwọn ọmọdé tí wọ́n lè ka bíbélì kán máa kà á sí wa létí ó di kí a máa sọ pé jọ̀ọ́ orí ibi tán pè bá mi kọ́ sílẹ̀ ó di kí ọ̀rọ̀ ọlọ́run kí ó di adùn lé ẹnu rẹ ó di kí o gbé bíbélì rẹ kí o máa lọ bá àwọn ẹlòmíràn wípé ẹ gbọ́ tọlọ́run ẹ kọ ọ̀nà ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹ wá jésù ẹ sì ní ìgbàlà ó di pé kí o máa sọ ẹ̀rí rẹ fún àwọn alẹ́dúgbò fún àwọn oníbi iṣẹ́ tí wọ́n máa sọ pé nígbà wo ni lágbájá di oníwàásù ìwọ kọ́ ló ń ṣe ẹ̀mí ọlọ́run tó wà nínú ọkàn ẹ ni kì í gbé jẹ́ bí o bá ti di ẹni ìgbàlà ni ẹ̀mí ọlọ́run yẹn ni a máa sọ fún ẹ pé sọ̀rọ̀ ọlọ́run fún lágbájá parí ìjà pẹ̀lú lágbájá ohun tó o ti jí lọ́wọ́ lágbájá dá padà agbára sì wà láti lè ṣe
iru gbogbo awon kan woyi nitori pe o ti di eni igbala iwa eni be ni a se apejuwe ni orin sa orin dafidi lati ese ikeji eni ti o rin dede o di ki iru eniyan be ki o ma rin dede o di ki o ma sise ododo o di wipe ki o ma so otito inu re o di pe ko ma le kuro mo bo je omode ni bi awon alejo ti won wa baba bo tabi awon olowo iresi ni won wa mama bo ton so pe mama nko mama so pe mi o si nle o omo to ti nigbala ani mama jo e ti mo se ni ise iranse esu o to mi o le so be mo mo ti nigbala mama wa nle ama won bere yin o o so otito inu re bi obirin ba wa mo feran re ni mo fe fe otito inu mi ni pe mo ti ni yawo nle o ka lo olu akobi omo mi niyan sa pada o mi o fe yawo keji eni to ba ti nigbala a ma so otito inu re eni ti ko fi ahan re soro eni leyin nje o gbo pe lagbaja o tun ti se bayi mi o fe gbo o ti jesu ni mo fe gbo eni to nigbala ki soro eni keni leyin ti ko se ibi si eni keji re ti ko si gba oro egan si eni keji re le oju eni ti eniyan keniyan di gigan eyi so pe ki tun ni ohunkohun lati se pelu idowopo pelu awon alaigbagbo awon eniyan keniyan ki ba won ni ise owo papo sugba ma bu ola fun eni ti o beru oluwa eni ti o bura si bi ara re kinon pe be eni to kunle to so wi pe olorun pe titi ma fi oju mi ri jesu oro edi baje oni tenu mi jade titi ma fi oju mi ri jesu owo eyin mi o je fun eni keni mo titi ma fi oju mi ri jesu ilo pe pelu iyawo oniyawo tabi obirin miran ti ki se iyawo mi lae mi o je se be mo sugbon leyin ti o ba ti se ipinu be ni o se se ko fe wa ise won so fun e pe ni orile ede wa yi o wa ise o mo bon tin se ni mo mo bon tin se mi o se be mo ni o ri se ngba na tabi ko wa se lo sibi kankan so pe ise wa sugbon se o ti ri oga wa mo ti ri won iyen ko la nso a mo ko ri won ni ibe ise sugbon se o ti ri won le bawo omode ni o ni o mo bon se ri agbalagba wa ni o ti bebi ma pa mi ku mo ti bura si bi ara mi mi o si ni yi pada awon to fe lo sorun niyan o lo so wipe eni ti o bura si bi ara re ti ko si yi pada tabi to so pe lae mi o je gbese lesi mo tabi pe olokun siku oku ti ku lati odun mewa seyin baba n joro lorun apadi awa laye o ba ti ni naira meji to tun le wa nje wa pe won jo o fe se ranti baba to ku njo si won tun mu aso won tun ma pa malu baba sunkun eyin re rin sugbon pe eni to ti do ni igbagbo pe o ti o bon se loju ile wa ti lekun e wa ma ka bibeli won kan lekun nje wo yo gba were mesin be ni won ni paul ori e baje e ko akoju ba lori je bon se nso fa won to ajogun gbala niyan won so fun jesu won duro ni ta won ni kan ba wa mu o de ti di ta seju mo se nso fun awon to nlo sorun niyan sugbon iwo to ti bura si ibi ara re wipe rara o
mi o tun je ba won lowo ni iru nkan ninu iru nkan be ko si yi pada eni ti ko fi owo re gba ile awon alajo jo mo fe ra machine iranso ka ma da oko fun eni naira marun wa lo fi naira kan da ajo o le wa fi naira merin ra ounje ti o ye ki naira marun ki o ra gba ton wa ko ajo ton ba ti ko ajo to ti gba 100 naira to ti ra nkan to fe ra o ya wa sile e wa lo sibi kan ni ketu ti o se ni to mo address ibe lagbaja to ko ajo nko o ti kuro nlu lagbaja yi de ni itele shoshi o gbadura ju kini lo iwa o le ko si kuro lowo e oni gbagbo ki ba won dajo bank wa ton ma nfowo pamo si ogbon aye ni irin aye ati ona aye si ni awon ajo won yi oni eni ti ko fi owo re gba ele ehn ise temi nse ni pe ki ma ya won lowo a ko gbowo jo agba 100 lowo lagbaja 100 lowo lagbaja 100 lowo lagbaja a kun ojo bo ba ti fe ya igba ponun ani ilo lo ma san lori e leyin osu kan aya e pelu owo ele ise to nse lojo aye eniyan oni gbagbo ko yen ole ko le sise ko le dako ko le ranso o lo ma ma ko account ka kiri ise ko yen a ki ba oni gbagbo niru ipo be oni ko si gba owo ebe si alaise eni ti o ba se nkan won yi ki o yese lae lae mo gbagbo wi pe o wa si yin loni tori pe o fe wo ijoba orun olorun o wa loni lati da wa lejo ojo odajo wa ni waju eni je ojo anu eni je ojo ebe eni je ojo adura eni je ojo ta le kegbe kata le kegbe pe jesu wi pe saanu fun mi mi elese gba mi mo se rira mi ni tele tele mo tin sogo wi pe gbangba la ma jo de joba orun sugbon mo dupe pe jesu o ba mi ni ipo aimo kan sugbon loni gbogbo ese to wa lowo mi patapata mo fe jewo mo fe ko le ma tan ra eje o bo ba mebi e to gbadura to jewo ese to ko sile olorun adariji o sugbon to ba lo sori ekun e to ngbadura pe olorun awon osoni o je kitemi da iwo nikan lo wa nigboro tawon oso nle tawon aje nle iwo nikan na ri ni bi o ba sese lowo e se won ri e olorun baba mi ni o da baba e o da looto iwo da awon eyan na je kin gbadun iwo papa fe gbadun eni to ndese so fe gbadun bo ba ni se awawi bo ba ni so pe o lo jare igba tolorun so pe o jebi tolorun ba da elebi tani e lati se awawi to ba so fọlọrun pe olorun mo jebi mo gbe sugbon iwo le gba mi agba o adari ese re ji o gbogbo egun to wa lori ile e lori ise e lori omo aka kuro patapata a fi eje jesu kristi we o tori pe johanu so fun wa pe wo odo agutan olorun eni to ku ose araye lo o le ko ti e lo loni eje ki a gbadura bi o ba fi tokan tokan pelu ikanu ko gbogbo awon nkan wonyi sile anu olorun daju lori re nitori enikeni ti o ba ke pe oruko oluwa le ogbala bi o ba je ke pe pelu okan otito pelu okan ronupo ada pelu okan irele
ké pé. Ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán. Ìwà ìbàjẹ́ tó wà nínú ayé asán ni. Fàájì tó wà nínú ayé asán ni. Ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí àwọn kan asán wọ̀nyí.

Se ọwọ́ rẹ mọ́, ṣé ìwọ kì í ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀? Ṣé irọ́ àti èké ti kúrò lé ẹnu rẹ? Àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀, láti ní ilé, láti ní owó, láti ní ìyàwó? Bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ Ọlọ́run, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́. Ẹ̀jẹ̀ Jésù yóò sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá. Má ṣe jẹ́ aláfara, kí o má bàa pòfo, kí o má bàa pàdánù ìjọba ọ̀run.

0: jẹ́ ọ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀. Jẹ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí o rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí, o ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ, bí wọ́n tilẹ̀ ń fà ọ́, tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá, o ní padà. Bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà, pé rárá, pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́, wípé aláàánú ni, olóore ọ̀fẹ́ sí ni pẹ̀lú, wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ wípé o ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́, nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò yẹ ṣèké, ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́, àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ, kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kìí ṣe kènìyàn. Gbàá gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ onírògbìnú jẹ́ ọkàn tí ó ronúpọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè fi gbàgbọ́, ẹnu lè fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti dì ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bojú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ni ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa ń mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sì so. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kì í ṣe ọkàn ìdíbàjẹ́, kì í ṣe ọkàn tí ó ń dàgúlá, kì í ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kì í sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan-an ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ sílẹ̀, a bẹ̀ ọ́ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́, tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀, àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, àbẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú sínú lọ. oni ko si bi awon ese won bi won ti jile bi won ti didoto wipe bi agbara ti o wa ninu eje Jesu bi o ba kan okan kan nibi kibi wipe gbogbo agbara ese gbogbo ife ese pe gbogbo e patapata le o parun je nbe wipe iwo to njoba le orun iwo ti aye je apoti ti sere iwo ti an angeli ti won teri ba fun iwo ti o sekeri iwo to je pe bi o ba pa ko se ni to le so di aye iwo ti agbara re ko lopin abe wi pe agbara re pipa awon ese ti o wa ni igbesi aye awon ti o ti ronu po ada ti awon ese won iki o le gberi mo ni oruko Jesu se ise agbara re ni okan won je ki ese ki o di rira fun won je ki iwa mimo ki o joba ninu okan won abe wi pe gege bi won ti gbagbo pe won ti je oko si ti dariji je ki ori fun enikokan ati olukuluku ti o ni iru igbagbo be bi igbagbo won lesen kesen nisisi ni oruko Jesu je bi asiti nlo je ki e wa re ki o han lara wa ogo re je ki o han lara wa ewa iwa mimo re je ki o han lara wa ninu oro wa ninu irin wa ninu ise wa ninu gbogbo ibi ti o ma lo je ki awon eniyan ki o mo npe ni tooto eje Jesu ti we wa oro Jesu ti so wa dotun agbara Jesu ti yi wa pada asi nbe o wi pe emi re emi mimo ni je ki o ma jeri ninu okan wa wi pe ati di omo Olorun asi be o wi pe ihirere tooto ni bikibi ti a ba lo je ki o wa ni enu wa ni ojojumo je ki a ma kede ihirere ki a si ma so fun awon elomiran ti o n bo leyin wipe ona igbala wa bi a ba si ti so fun won ki a si n gbadura pelu won ki a n to won sona a n be wipe emi kan naa ti o sise ninu okan wa agbara eje kan naa ti o se yipada nigbesi aye wa ọ̀rọ̀ kan náà tí ó mú ìyípadà rere dé bá wa jẹ́ kí o ṣiṣẹ́ ní ọkàn wọn pẹ̀lú adúpọ̀ ẹ̀kọ́ ò ti gbọ́ ǹjẹ́ ìbùkún tí a ti ń pàdánù rẹ̀ láti ẹ̀yìn wá nítorí àìmọ̀kan wa nítorí àìgbọ́ tirẹ̀ nítorí àìju ẹ̀ṣẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn ìbùkún bí ìlera bí ìwòsàn àánú rẹ̀ tí o ti jìnà sí wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nísinsìnyí bàtà ti bá Jésù dọ́rẹ̀ tí a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí a ti di ọmọ èrò ìjọba ọ̀run a ń bẹ̀ wípé gbogbo ìbùkún tí ó ti fà sẹ́yìn kúrò lọ́dọ̀ wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ jẹ́ kí wọn kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù gbogbo àlákàlà orunkorun iṣẹ́ àṣekára láì rí èrè ní díẹ̀ owó tí a ń gbà sí ajáde àpò ọ̀nà tó ń lé wa ilẹ̀ tó nà wá abẹ wípé gbogbo ẹ̀ pátápátá lé wọn kúrò lẹ́yìn wa ní orúkọ Jésù láti ìsinsìnyí lọ jẹ́ kí àlàáfíà rẹ kí ó wà ní ọkàn wa jẹ́ kí ìlera rẹ kí ó wà ní àgọ́ ara wa àti ìwà mímọ́ àti àlàáfíà jẹ́ kí o máa bá wa gbé adúpẹ́ lọ́wọ́ rẹ wípé o ti gbọ́ ti wa nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Orí ogun, mo sì rí áńgẹ́lì kan tí ọ̀run sọ̀kalẹ̀ wá tí ohun tí ìṣíkà ogun ni àti ẹ̀wọ̀n ńlá kan ní ọwọ́ rẹ̀. Ó sì di dragoni náà mú ejò àtijọ́ ni tí í ṣe èṣù àti sátani ó sì dé ní ẹgbẹ̀rún ọdún ó sì gbé e sọ sínú ogun náà ó sì tì í ó sì fi èdìdì dì í lórí rẹ̀ kí ó má baà tan àwọn orílẹ̀-èdè jẹ mọ́ títí ẹgbẹ̀rún ọdún náà yóò fi pé leyin yi a ko le saitu sile fun igba die mo si ri awon ite won si joko lori won a si fi idajo fun won mo si ri okan awon ti a ti be lori nitori eri Jesu ati nitori oro Olorun ati awon ti ko si fori bale fun eranko na ati fun aworan re tabi ti ko si gba ami re ni iwaju won ati ni owo won won si wa laye won si joba pelu Kristi ni egberun odun awon oku iyoku ko wa laye mo ti ti egberun odun na yo fi pe eyi ni ajinde ikini olubukun ati mimo ni eni ti o ni ipa ninu ajinde ikini na lori awon wonyi iku ekeji ko ni agbara sugbon won je alufo Olorun ati ti Kristi won si ma joba pelu re ni egberun odun nigba ti egberun odun na ba si pe a o tu satani sile kuro ninu tubu re yo si jade lo lati ma tan awon orilede ti nbe ni igun mererin ayeje gogu ati magogu lati gba won jo si ogun awon ti iye won dabi iyanrin okun won si goke lo la ibu ayeja won si yi ibudo awon eniyan mimo ka ati ilu ayanfe na ina si ti orun sokale wa o si jo won run a si wo esu ti o tan won je lo sinu adagun ina ati sufuru nibi ti eranko ati woli eke ni gbe wa a o si ma da won loro tosan toru lai ati lai lai mo si ri ite funfun nla kan ati eni ti o joko lori re niwaju eni ti aye ati orun fo lo a ko si ri aye fun won mo mo si ri awon oku ati ewe ati agba won duro niwaju ite a si se awon iwe sile a si se awon iwe miran kan sile ti se iwe iye a si se idajo fun awon oku lati nu ohun ti a ti ko sinu awon iwe na gege bi ise won okun si jo awon oku ti nbe ninu re lowo ati iku ati ipo oku si jo oku ti o wa ninu won lowo a si se idajo won olukuluku gege bi ise won ati iku ati ipo oku ni a si so sinu adagun ina eyi ni iku keji bi a ba si ri enikeni ti a ko ko oruko re sinu iwe iye a so sinu adagun ina ìfihàn orí ìkọkànléní ogún mo sì rí ọ̀run titun kan àti ayé titun kan nítorí pé ọ̀run ti ìṣáájú àti ayé ìṣáájú ti kọjá lọ òkun kò sì sí mọ́ mo sì rí ìlú mímọ́ ni Jerusalemu titun ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá tí a múra sílẹ̀ bí ìyàwó tí a ṣe lọ́ṣọ̀ọ́ fún ọkọ rẹ̀ mo sì gbọ́ ohun ńlá kan láti orí ìtẹ́ ẹni wá ń wí pé kíyèsí àgọ́ Ọlọ́run wà pẹ̀lú àwọn ènìyàn òun sì máa bá wọn gbé òun sì máa jẹ́ ènìyàn rẹ̀ àti Ọlọ́run tìkára rẹ̀ yóò wà pẹ̀lú wọn yóò sì máa jẹ́ Ọlọ́run wọn Ọlọ́run yóò sì mú omijé gbogbo nù kúrò ní ojú wọn kì yóò sì sí ikú mọ́ tàbí ọ̀fọ̀ tàbí ẹkún bẹ́ẹ̀ ni kì yóò sí ìrora mọ́ nítorí pé ohun àtijọ́ ti kọjá lọ ẹni tí ó jókòó lórí ìtẹ́ ẹni sì wí pé kíyèsí mo sọ ohun gbogbo di ọ̀tún ó sì wí fún mi pé kọ̀wé rẹ̀ nítorí ọ̀rọ̀ wọ̀nyí òdodo àti òtítọ́ ni wọ́n ó sì wí fún mi pé ó parí èmi ni alpha àti omega ìpilẹ̀sẹ̀ àti òpin èmi ó sì fi omi fún ẹni tí ò ń gbẹ́ ń gbẹ láti orísun omi ìyè lọ́fẹ̀ẹ́ ẹni tí ó bá ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́ ọmọ mi ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti agbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti sulfuru jó èyí tí í ṣe ikú kejì ọ̀kan nínú àwọn áńgẹ́lì méje ni tí wọ́n ní ìgò méje ni tí ó kún fún ìyọnu méje ìkẹyìn sì wá ó sì bá mi sọ̀rọ̀ wípé wá níyìn èmi ò fi ìyàwó ayẹ ọ̀dọ́ àgùntàn hàn ọ́ ó sì mú mi lọ nínú ẹ̀mí sí òkè ńlá kan tí ó sì ga ó sì fi ìlú ni hàn mí Jerusalemu mímọ́ tí ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá tí ó ní ògo Ọlọ́run ìmọ́lẹ̀ rẹ̀ sì dàbí òkúta iyebíye gidigidi àní bí òkúta jásperì ó mọ́ bíi kírísítálì ó sì ní odi ńlá àti gíga ó sì ní ẹnubodè méjìlá àti ní àwọn ẹnubodè náà áńgẹ́lì méjìlá àti orúkọ tí a kọ sára wọn tí í ṣe orúkọ àwọn ẹ̀yà méjìlá àti àwọn ọmọ ísírẹ́lì ní ìhà ìlà ọ̀run ẹnubodè mẹ́ta ní ìhà àríwá ẹnubodè mẹ́ta ní ìhà gúúsù ẹnubodè mẹ́ta àti ní ìhà ìwọ̀ ọ̀run ẹnubodè mẹ́ta odi ìlú náà sì ní ìpìlẹ̀ méjìlá àti lórí wọn orúkọ àwọn àpọ́sílì méjìlá àti ọ̀dọ́ àgùntàn ẹni tí ó sì ń bá mi sọ̀rọ̀ ní ìfẹ́fẹ́ wúrà kan fún ìwọ̀n láti fi wọn ìlú náà àti àwọn ẹnubodè rẹ̀ àti odi rẹ̀ ìlú náà sì lélẹ̀ ní ìbú mẹ́rin ní ọgbọ ọgba gígùn rẹ̀ àti ìbú rẹ̀ sì dọ́gba ó sì fi ìfẹ́fẹ́ ènìwọ̀n ìlú náà ó jẹ́ ẹgbẹ̀ta òṣùwọ̀n fúlọ́ǹgì gígùn rẹ̀ àti ìbú rẹ̀ àti gíga rẹ̀ sì dọ́gba ó sì wọn odi rẹ̀ ó jẹ́ ogóje ìgbọ̀nwọlé mẹ́rin gẹ́gẹ́ bí òṣùwọ̀n ènìyàn èyí ni ni ti áńgẹ́lì náà ohun tí a sì fi mọ odi náà ni jásperì ìlú náà sì jẹ́ kìkì wúrà ó dàbí dígí tí ó mọ́ kedere a fi onírúurú òkúta iyebíye ṣe ìpìlẹ̀ ògiri ìlú náà lọ́ṣọ̀ọ́ ìpìlẹ̀ ìkíní jẹ́ jásperì èkejì safiru ẹ̀kẹta kákédónì ẹ̀kẹrin smaragdù ẹ̀karùn-ún sádóníkì ẹ̀kẹfà sádíù èkeje krisolíti ekejo berili ekesan supasi ekewa krisoprasu ekokanla yankiti ekejila ametisti enubode mejejila je pali mejila olukuluku enubode je pali kan ona egboro ilu na si je kiki wura o dabi digididan emi ko si ri temple ninu re nitori pe oluwa olorun olodumare ni temple re ati odo aguntan ilu na ko si ni wa orun tabi osupa lati ma tan imole si nitori pe ogun olorun ni o tan imole si odo aguntan si ni fitila re awon orilede yo si ma rin nipa imole re awon oba aye si mu ogun won wa sinu re a ki yo si si awon enubode re rara ni osan nitori ki yo si oru nibe won si ma mu ogo ati ola awon orilede wa sinu re ohun alaimo kan ki yo si wo inu re rara tabi ohun tin sise irira ati eke bi ko se awon ti a ko sinu iwe yi odo aguntan.
1: This CLM Radio, the spiritual warfare is our concern.
2: Ori ikeji le ni ogun o si fi odo mi iye kan han mi ti o mo bi crystal tin ti bi ti olorun ati ti odo aguntan jade wa ni arin igboro re ati ni haikini ikeji odo na ni gi iye gbe wa ti ma so ni ruru eso mejila a si ma so eso re ni osoosu ewe igi na si ni fun mimu awon orilede larada egun ki yo si si mo ite olorun ati ti odo aguntan ni yo si ma wa nibe awon iranse re yo si ma sin won si ma ri oju re oruko re yo si ma wa ni iwaju won oruki yo si si mo won ko si ni wa imole fitila tabi imole orun nitori pe oluwa olorun ni yo tan imole fun won won si ma joba lai ati lai lai o si wi fun mi pe ododo ati otito ni oro won yi oluwa olorun emi awon woli ni o si ran angeli re lati fi ohun ti ko le sai se kankan han awon iranse re kiyesi emi n bo kankan ibukun ni fun eni ti n pa oro isotele inu iwe yi mo emi joanu ni eni ti o gbo ti o si ri nkan wonyi nigba ti mo si gbo ti mo si ri mo wole lati fori bale niwaju ese angeli na ti o fi nkan wonyi han mi nigba na ni o wi fun mi pe wo ma se be iranse elegbe re ni emi ati ti awon arakunrin re woli ati ti awon ti n pa oro inu iwe yi mo fori bale fun olorun o si wi fun mi pe ma se fi edidi di oro isotele ti inu iwe yi nitori igba ku si dede eni ti se alaisooto ki o ma se alaisooto nso ati eni ti se elegbin ki o ma se elegbin nso ati eni ti se olododo ki o ma se olododo nso ati eni ti se mimo ki o ma se mimo nso kiyesi emi n bo kankan ere mi si n be pelu mi lati san fun olukuluku gege bi ise re yo ti ri emi ni alpha ati omega eni isaaju ati eni ikeyin ipilese ati opin ibukun ni fun awon ti n fo aso won ki won ki o le ni anfani lati wa si ibi igi iye naa ati ki won ki o le gba awon enubode wo inu ilu naa nitori ile ode ni awon ajagbe wa ati awon oso ati awon agbere ati awon apaniyan ati awon aborisa ati olukuluku eni ti o feran eke ti o si n huwa eke emi jesu ni o ran angeli mi lati jeri nkan wonyi fun yin ni ti awon ijo emi ni gbongbo ati iru omo dafidi ati irawo owurọ ti n tan ati emi ati iyawo wipe ma bo ati eni ti o n gbo ki o wipe ma bo ati eni ti o n gbe ngbe ki o wa enikeni ti o ba si fe ki o gba omi iye naa lofe emi n jeri fun olukuluku eni ti o gbo oro isotele iwe yi pe bi enikeni ba fikun won olorun yoo fikun awon iyorun ti a ko sinu iwe yi fun bi enikeni ba si mu kuro ninu oro iwe isotele yi olorun yoo si mu ipa tire kuro ninu iwe iye ati kuro ninu ilu mimo ni ati kuro ninu awon ohun ti a ko sinu iwe yi eni ti o jeri nkan wonyi wipe ni tooto emi n bo kankan ami ma bo jesu oluwa ore ofe jesu oluwa ki o wa pelu gbogbo awon eniyan mimo ami eyi ni opin iwe ifihan opin majemu titun opin bibeli mimo ti a ka lati owo ajo living word labe akoso ile ise word of faith bibeli mimo ti a ka lati owo ajo living word labe akoso ile ise word of faith majemu lailai iwe kini mose ti a n pe ni genesisi ori ikini ni atiti kose olorun da orun ohun aye aye si wa ni juju o si sofo okunkun si wa loju ibu emi olorun si n ra baba loju omi olorun si wi pe ki imole ki o wa imole si wa olorun si ri imole naa pe o dara olorun si pala si agbode meji imole ohun okunkun olorun si pe imole ni osan ati okunkun ni oru ati asale ati owurọ ode ojo kini Olorun si wi pe ki ofurufu ki o wa ni agbede meji omi ki o si ya omi kuro lara omi. Olorun si se ofurufu, o si ya omi ti o wa ni sale ofurufu kuro lara omi ti o wa loke ofurufu, o si ri be. Olorun si pe ofurufu ni orun ati asale ati owuro odi ojo keje. Olorun si wi pe ki omi abi orun ki o wojo po si ibikan, ki iyan gbe ile ki o si han, o si ri be. Olorun si pe iyan gbe ile ni ile, o si pe iwojo po omi ni okun. Olorun si ri pe o dara. Olorun si wi pe ki ile ki o hu oko, eweko ti yo ma so eso ati ge eleso ti yo ma so eso ni iru tire ti o ni irugbin ninu lori ile. O si ri be. Ile si su koriko jade, eweko ti n so eso ni iru tire ati igi ti n so eso ti o ni irugbin ninu ni iru tire. Olorun si ri pe o dara. Ati asale ati owuro o di ojo keta. Olorun si wi pe ki awon imole ki o wa ni ofurufu orun lati palo san ohun oru. Ki won ki o si ma wa fun ami ati fun akoko ati fun ojo ati fun odun, ki won ki o si je imole ni ofurufu orun lati mole sori ile. O si ri be. Olorun si da imole nla meji, imole ti o tobi lati se akoso osan ati imole ti o kere lati se akoso oru. O si da awon irawo pelu. Olorun si so won lojo ni ofurufu orun lati ma tan imole sori ile ati lati se akoso osan ati akoso oru ati lati pala imole ohun okunkun. Olorun si ri pe o dara. Ati asale ati owuro o di ojo kerin. Olorun si wi pe ki omi ki o kun fun opolopo eda alaye ti n raku ati ki eye ki o ma fo loke ile ni oju ofurufu orun. Olorun si da irin mi nla nla ati eda alaye gbogbo ti n raku ti omi kun fun ni opolopo ni iru won ati eye abiye ni iru re. Olorun si ri pe o dara. Olorun si sure fun won pe e ma bi si e si ma re ki e kun inu omi ni okun ki eye ki o si ma re ni ile. Ati asale ati owuro o di ojo karun. Olorun si wi pe ki ile ki o mu eda alaye ni iru re jade wa, eran osin ati ohun ti n rako ati eranko ile ni iru re. O si ri be. Olorun si da eranko ile ni iru tire ati eran osin ni iru tire ati ohun gbogbo ti n rako lori ile ni iru tire. Olorun si ri pe o dara. Olorun si wi pe je ki a da eniyan ni aworan wa gege bi iri wa, ki won ki o si joba lori eja okun ati lori eye oju orun ati lori eranko ati lori gbogbo ile ati lori ohun gbogbo ti n rako lori ile. Bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn ní àwòrán rẹ̀, ní àwòrán Ọlọ́run ni ó dá àti akọ àti abo ni ó dá wọn. Ọlọ́run sì súre fún wọn. Ọlọ́run sì wí fún wọn pé ẹ máa bí sí kí ẹ sì máa rẹ̀, kí ẹ sì gbilẹ̀, kí ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀, kí ẹ sì máa jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ohun alààyè gbogbo ti n rákò lórí ilẹ̀. Ọlọ́run sì wí pé kíyèsí, mo fi ewéko gbogbo tí ó wà lórí ilẹ̀ gbogbo ti ń so èso fún yín àti igi gbogbo nínú èyí tí ṣe igi eléso ti ń so, ẹ̀yin ni yóò máa ṣe oúnjẹ fún àti fún gbogbo ẹranko ilẹ̀ àti fún gbogbo ẹyẹ ojú ọ̀run àti fún ohun gbogbo ti ń rákò lórí ilẹ̀ tí ń ṣe alààyè ni mo fi ewéko tútù gbogbo fún ní oúnjẹ. Ó sì rí bẹ́ẹ̀. Ọlọ́run sì rí ohun gbogbo tí ó dá sì kíyèsí, dáradára ni. Àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kẹfà.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.

ṣe alábàpàdé Jésù. Ó gba ìwòsàn lẹ́sẹ̀kẹsẹ̀ láti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwòtán wà fún gbogbo àrùn tí àwọn ènìyàn pè ní kò ṣeé ṣe. Ọkùnrin wèrè ara Gadara tí àwọn ẹ̀mí èṣù Lígíọ́nì tí wọ́n rorò tí wọ́n fi inú rẹ̀ ṣe ibùgbé ni àwọn ará ilé àti aládùúgbò rẹ̀ tí wọ́n ti tanù, tí wọ́n sọ wípé ọ̀ràn eléyìí kọjá ṣíṣeéṣe. Ṣùgbọ́n nígbà tí Jésù dé ibẹ̀, tí Kristi sọ ọ̀rọ̀ àṣẹ, ọ̀rọ̀ agbára, lọ́gán ni a tú ọkùnrin náà sílẹ̀. Ó ti wá dá wa lójú gbangba báyìí wípé níwájú Ọlọ́run kò sí àìsàn tàbí àrùn kankan tí ó ń jẹ́ kò ṣeéṣe. Mo sì gbà wípé àṣálẹ̀ ìyanu tìrẹ ó ti dé. Mo ní iṣẹ́ ìyanu tìrẹ ó dé láṣálẹ̀ yìí lórúkọ Jésù. A máa sáré wo kókó mẹ́ta tí a ó gbéyẹ̀wò nínú ìwàásù yìí. Bí a bá ti ń parí lẹ́sẹ̀kẹsẹ̀ ló dìde tó gba iṣẹ́ ìyanu tìrẹ. Àrùn a sọ wípé ó dìgbò ṣe. Gbogbo àwọn nǹkan tó dè ọ nísinsìnyí wọ́n á sọ fún ọ wípé ó dìgbò ṣe. A ó sọ ọ́ di òmìnira lórúkọ Jésù. Kókó kìíní, àwọn àkànṣe iṣẹ́ ìyanu tí Olúwa ṣe. Àwọn àkànṣe iṣẹ́ ìyanu tí Olúwa ṣe. Kókó kejì, àwòtán àwọn àìsàn gbogbo tí Olúwa ṣe. Àwòtán àwọn àìsàn gbogbo tí Olúwa ṣe. Kókó kẹta, àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Ìkíní, àwọn àkànṣe iṣẹ́ ìyanu tí Olúwa ṣe. Nínú Exodu orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkọkànlélógún àti ìkejìlélógún. Exodu orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkọkànlélógún àti ìkejìlélógún. Mose sì na ọwọ́ rẹ̀ sí ojú òkun. Olúwa sì fi afẹ́fẹ́ líle ìlà oòrùn mú òkun bì sẹ́yìn ní gbogbo òru náà. Ó sì mú òkun gbẹ, omi náà sì pínyà. Àwọn ọmọ Ísírẹ́lì sì lọ nínú àárín òkun ní ilẹ̀ gbígbẹ. Omi sì ṣe odi sí wọn ní ọwọ́ ọ̀tún àti ní ọwọ́ òsì. Orí ohun tí Ọlọ́run ṣe níhìn-ín nígbà tí ó fi ara rẹ̀ hàn, tí ó jẹ́ wara rẹ̀ wípé òun ni Ọlọ́run alágbára nínú ayé. Tí àwọn bí o bá ní ìgbàgbọ́ tó lágbára yóò ṣe ohun mẹ́rìírí ní ìgbésí ayé rẹ, ohun àrà ọ̀tọ̀ ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Níhìn yìí ni a rí wípé ó ṣe ohun tó jẹ́ kàyéfì fún àwọn tí ó ní ìgbàgbọ́ tó gbópọn. Ọ̀pá lásán bí a ṣe máa ń sọ ní èdè wa ni Mose náà sójú òkun tí òkun yìí tí ó sì pínyà. Ọ̀pá lásán yìí náà tí a nà sí òkun pọpa tí ó pin níyà, a gbàgbọ́ wípé kì í ṣe omi pẹ́sẹ́pẹ́sẹ́ tí a rò wípé bóyá kò ṣe nkankan ni a pín níyà, nítorí odò yìí jìn tó bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé ó gbá gbogbo ogun Farao lọ tó ń tẹ́lẹ́ṣin àti gbogbo àwọn tí ó ń kọjú ìjà sí àwọn ọmọ Ísírẹ́lì. Síbẹ̀síbẹ̀ bí òkun yìí ṣe jìn tó, tí ó sì fẹ̀, tí ó sì ní ìjì líle lójú agbami rẹ̀ tó, kìkì ọ̀pá tí a nà sójú rẹ̀ ní ìgbàgbọ́ ní ìgbọràn sí àṣẹ Olúwa ló pín odò yìí níyà. Ọ̀pá yìí náà ni a fi lu àpáta tí omi jáde fún ọ̀kẹ́ àìmoye ènìyàn láti mu. Jẹ́ kí ó yẹ ọ wípé wọn kò nílò láti lu àpáta yìí nígbà ọ̀kẹ́ àìmoye kí omi kí ó tó

Àkókò tó láti gba iṣẹ́ ìyanu. Àkókò tó láti rí ìwòsàn. Àkókò tó kí a tu sílẹ̀. Àkókò tó fún afọ́jú láti ríran. Àkókò tó fún ẹni tó yarọ láti dìde kí ó rìn. Àkókò tó fún àwọn tó ń sinwi láti gba ìtúsílẹ̀, láti gba ìwòsàn. Àkókò tó fún àwọn ẹ̀mí wárápá, àwọn ẹ̀mí ìsinwi láti gba gere kí wọn kí ó sá jáde ní ìgbésí ayé rẹ. Àkókò tó fún oyin ọjọ́ pípẹ́ láti wálẹ̀. Àkókò tó fún ìjù tí ó wà nínú ikùn rẹ láti pòórá. Àkókò tó fún iṣẹ́ ìyanu láti tẹ̀ ọ́ lọ́wọ́. Àkókò tó láti rí ohun tí ó ti sọnù láti rí gbà padà. Àkókò tó fún àwọn àgàn láti bímọ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà nítòsí rẹ. Bí o ti ń ké pé o ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà lọ́gán yóò ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé rẹ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà níhìn-ín láti tu ọ sílẹ̀, láti mọ ọ láradá, láti mú òkè ìṣòro inú ayé rẹ, láti mú un kúrò. Sọ fún èṣù wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ayé wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ohun tí ó ń pọn lójú wípé ó tó gẹ́ẹ́. Ọjọ́ ìdáǹdè, ọjọ́ ìwòsàn, ọjọ́ ìtúnisílẹ̀, ọjọ́ iṣẹ́ ìyanu ti dé fún olúkúlùkù wa.

ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a tún wá síwájú yín nísinsìnyí láti kọ́ ẹ̀kọ́, ẹ̀kọ́ tí ó ṣe iyebíye, bí a ti lè gbé ìgbésí ayé wa tí yóò fún yín ní inú dídùn, tí ó sì fi hàn wípé a ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ yín. Bí a ti ń gbọ́ nísinsìnyí, ẹ ṣe wá lélé ti ọmọ, kí ẹ sì fún wa lóore ọ̀fẹ́ láti jẹ́ ẹni tí ń gbọ́ràn. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí orin Dáfídì orí kẹtàléníàádóje. Orin Dáfídì orí kẹtàléníàádóje, òkan ẹ̀ẹ́ta ẹ̀ẹ́ta. Kíyèsí, ó ti dára, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Ó dàbí òróró ìkunra iyebíye lé orí, àní tí ó ṣàn dé irùngbọ̀n, irùngbọ̀n Aaroni, tí ó sì ṣàn sí etí aṣọ rẹ̀ bí ìrì Amoni, tí ó ṣàn sórí òkè Sioni. Nítorí níbẹ̀ ni Olúwa gbé pàṣẹ ìbùkún àní èyè. Láéláé, lónìí mo fẹ́ sọ̀rọ̀ lórí ìṣọ̀kan láàrin àwọn ará nínú Olúwa. Ìṣọ̀kan láàrin àwọn ará nínú Olúwa. Bí a ti péjọ lónìí nínú ìjọ kan náà, bí a ti péjọ lónìí gbogbo wa lẹ́sẹ̀ àgbélébò, ohun tí ó yẹ wá ni wípé bí a ti wà ní ìrẹ́pọ̀, kí a tún wà ní ìṣọ̀kan. Bí a ti ń jọ́sìn papọ̀, kí a rí wípé ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan àwọn ènìyàn mímọ́ wípé a fún un láàyè, ó sì jọba láàrin wa. Gẹ́gẹ́ bí ará nínú Olúwa, ó yẹ kí a mọ̀ wípé ìṣọ̀kan ni ohun tí Ọlọ́run fẹ́, àti wípé bí Ọlọ́run bá ń gbé inú wa, tí Ọlọ́run sì wà láàrin wa, ó dájú wípé Ọlọ́run tí kìí ṣe olùpilẹ̀ṣẹ̀ orúdurùdu, Ọlọ́run tí kìí fọ́n àwọn ènìyàn rẹ̀ tòótọ́, tí kìí fọ́n wọn ká, ó dájú wípé Ọlọ́run yìí bó bá wà nínú wa láàrin wa, ó dájú wípé yóò jẹ́ kí ìṣọ̀kan wà láàrin wa. Bí a bá ń pe ẹnìkan ní onígbàgbọ́, tí a pe ẹlòmíràn náà tí a pè ní onígbàgbọ́, bí wọ́n tilẹ̀ jẹ́ àlejò síra wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí bí wọ́n tilẹ̀ jẹ́ ọ̀tá pàápàá sí ara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó dájú wípé nígbà tí ẹ̀jẹ̀ Jésù Kristì ti wẹni mọ́, ti yí ni padà, bí ó bá ti wẹ àwọn wọ̀nyí mọ́, tí ó sì ti yí wọn padà, ó dájú wípé wọn kì í ṣe ọ̀tá mọ́, wọn kì í ṣe àlejò sí ara wọn mọ́, ṣùgbọ́n wọ́n jẹ́ ará nínú Olúwa. Nítorí wípé a ti gba ọkàn wọn là, àwọn tí ó ti jìnà sí ara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, yálà nípa ìbí, yálà níbi tí wọ́n ti jáde wá, àwọn tí ó jẹ́ pé bóyá àwọn kan wá láti ìlà oòrùn, àwọn mìíràn wá láti ìwọ oòrùn, nígbà tí oore ọ̀fẹ́ ti gbanilà, nígbà tí ó bá ti wọ inú ẹnì kọ̀ọ̀kan wọn, ohun tí a máa rí ni wípé ó máa ń so wọ́n ṣọ̀kan papọ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a lè gbé nínú ìfẹ́ Ọlọ́run àti nínú ìdàpọ̀, ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan àwọn ènìyàn mímọ́. Ìṣọ̀kan jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó sì jẹ́ ìbùkún tí ó jẹ́ wípé àwọn tí ó wà nínú ayé yìí wọn kò rí. Nítorí ohun tí a rí nínú ayé ni ìjà, ohun tí a rí nínú ayé ni ìṣọ̀tá, ohun tí a rí nínú ayé ni wípé a máa ń rí ìyapa láàrin aládùúgbò sí aládùúgbò, a máa ń rí ìkọ̀sílẹ̀ láàrin ọkọ sí aya, a máa ń rí wípé ọmọ pàápàá á di àsùnta, kò ní ní ìrẹ́pọ̀ tàbí ìṣọ̀kan pẹ̀lú àwọn òbí. Àwọn nǹkan wọ̀nyí ni ó ń jẹ́ kí ìbànújẹ́ kí ó pọ̀ nínú ayé. Ṣùgbọ́n bí a bá ti di ọmọ Ọlọ́run, bí a bá ti gba ọmọ aládé àlàáfíà láti wá fi ọkàn wa ṣe ibùgbé, tí ó sì wà nínú ọkàn wa, tí ó ń tọ́ wa, tó ń ṣàkóso ọ̀rọ̀ tí a ń sọ, ìrìn tí a ń rìn, ohun tí a ń ṣe, àti ìṣesí wa sí àwọn ẹlòmíràn, a ó rí wípé ìṣọ̀kan ni yóò jẹ́ àbáyọrí sí irú ìrírí bẹ́ẹ̀ ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Ìṣọ̀kan pẹ̀lú Kristì, ó máa ń fa ìṣọ̀kan láàrin àwọn ará. Lónìí, bí a ti ń wo ọ̀rọ̀ yìí, ó yẹ kí a wo kíni èrèdí ìṣọ̀kan àwọn ará, k
kini eredi isokan awon ara ninu oluwa kilo si manfa eni ikeji kilo manfa iyapa isota laarin awon ti won jo ngbe papo tabi ke akun so wi pe laarin awa ti aje omo olorun iketa kini awon ibukun ti o ro mo isokan laarin wa ikini ke awo idi tabi awon eredi fun isokan awon onigbagbo ke awo orin dafidi nibi ti atika ori keta leni adoje o kan eta ke awo ese ikini kiyesi o ti dara o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo bi dafidi bi o ti ri awon eniyan olorun ti o ri wipe won wa ni isokan papo ti o si mo awon ere ti yo ba awon ti won wa ni irepo ati isokan o wo won bayi o ni o ti dara to o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo je kin se alaye fun o ki o le mo eredi ti dafidi ti o fi so bayi nitori awon ti o ti ka bibeli daadara ti won si loye bi bibeli ti ri won je ke amo we pe dafidi lo ko orin yi ti anka loni se o mo we pe dafidi o mo itan awon omo israeli itan omo israeli o be lati odo abrahamu se o ranti we pe ninu idile abrahamu papa aini isokan o farahan se o ranti we pe Agai ati Sarai won ni wahala aini isokan o farahan se o ranti wo pe Abrahamu ati Lot papa aini isokan o tun farahan ki se be nikan nigba ti won ti tedo si ile Egypt ti a si so fun Mose wo pe ki o da won sile se o ranti wo pe nigba ti awon mo Israeli meji ti won ja ni Mose so wo pe se bi ara niyin e se ti e fi nja nihin ni atori gbolohun ti okunrin yi ti o pe si Mose e tun so fun wa wi pe won aiwa bi olorun ati aini isokan o farahan ki se be nikan nigba ti Mose tun pada wa lati ibi midiani ti o ti sa lo ti o wa lati da won sile lati tun won sile gba to se atun won sile bi o ba wo irin ajo won ninu aginju o ri wi pe opolopo igba ni ikunsinu ma jade wa opolopo igba ni aini isokan ni o ma farahan ki se be nikan bi won ti tedo si ile Kenani gba to ya won be si ni yan oba gba ti won yan Saul oba akoko ari awon kan ti won pe ni omo Belial won ni awon ogba ki iru eni bayi ki o joba gba to ya ari wo pe oba Saul o papoda awa yan Dafidi gba ti akoko yan Dafidi o to iwon bi odun meje abo ti o je wipe awon kan won gba Dafidi awon kan won ko gba Dafidi sugbon gba to wa ya ni ari wipe Olorun mi si gbogbo won patapata ni ari pe ati eya ikini ikeji iketa gbogbo awon eya mejila ni won po nsokan papo ti won gba Dafidi o wa je ki itesiwaju ki o wa fun ijoba Dafidi ni Dafidi wa so wipe o ti dara to iba se wipe irepo idapo ati isokan yi o ti wa tele ohun ti iba se fun wa lati gbe se itesiwaju ti enikokan wa iba ti ni ati awon ere ti enikokan iba ti je anfani re o ni o ti dara to o si ti dun to fun awon ara lati ma jumo gbe ni irepo bi a ba so pe ohun kan dara o seese ki ohun naa ki o ma dun je ki n se apeere fun o bi omo ba n se aisan bi a ba so wipe omo yi ihoro agbemi ti a fe fun o yi o dara o nitori wipe yoo je ki ara re le ni kiakia omo o seese ki omo ki o da lohun pe o seese o dara sugbon ko dun o ma n bani lenu je se o mo wipe ooto ni omo yi n so ohun yi dara sugbon ko dun o tun seese ni ona miran ki a ri wipe omo yi o n je awon nkan aladun a si ri pe awon nkan aladun ti omo yi n je o ma n beyin je o ma n ba nkan je ninu ago ara a wa n so fun omo yi pe ki lo n je
ohun tó ń jẹ òdára onítòótọ́ ni òdára ṣùgbọ́n ó dùn nǹkan tí mo ń sọ fún ọ ni pé ó ṣeéṣe kí àwọn nǹkan kan dára ṣùgbọ́n kí wọn kí ó má dùn ó sì ṣeéṣe kí nǹkan kan kí ó dùn ṣùgbọ́n kí ó má dára ṣùgbọ́n dáfídì ń sọ pé èyí tí a ń sọ nípa rẹ̀ lónìí ìrẹ́pọ̀ ìdàpọ̀ àwọn ènìyàn mímọ́ kì í ṣe wípé ó dára nìkan ṣoṣo ó tún dùn bákan náà ó ní kíyèsí ó ti dára tó bí a bá sọ pé nǹkan dára bí a bá sọ pé ó ti dára tó èyí jẹ́ wípé ó dára tó jẹ́ pé kò sí ibi kan tí a lè rí nínú rẹ̀ ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ bí a ò tiẹ̀ ka nǹkan mìíràn èyí tí a kà yí mo rò wípé ó yẹ kí ó tó àwọn bàbá wa máa ń sọ fún wa wípé àbọ̀rọ̀ tó fún ọmọlúàbí ní aya àti ọkọ bí a bá ro nǹkan yìí kí a sọ wípé ó ti dára tó ó sì ti dùn tó fún ọkọ àti aya láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ kí ẹnikẹ́ni kí ó má rí àárín wọn a lè sọ wípé ó ti dára tó ó sì ti dùn tó fún ẹbí ọkọ aya àti àwọn ọmọ fún ẹbí láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ kí ẹnikẹ́ni kí ó má rí àárín wọn a lè sọ nínú ìjọ wípé ó ti dára tó ó sì ti dùn tó fún àwọn ará nínú olúwa àwa tí a wà nínú ìjọ àwa tí a jẹ́ ọmọ ọlọ́run ó ti dára tó ó sì ti dùn tó kí a jọ máa gbé ní ìrẹ́pọ̀ kí a jọ máa gbé ní ìṣọ̀kan kí ẹnikẹ́ni kí ó má rí àárín wa kí èṣù kí ó má lè rí àárín wa kí àwọn ẹ̀mí òkùnkùn kí wọn kí ó má lè rí àárín wa ṣùgbọ́n ó ṣe ní láàánú àwọn ènìyàn wọn kò mọ̀ wípé ohun tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí wípé ó dára púpọ̀ ó sì dùn púpọ̀ ìbáṣe pé wọ́n ní òye ìbáṣe pé a ti là wọ́n lójú ìbáṣe pé wọ́n jẹ́ kí ẹ̀mí ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ wọ́n mọ̀ wípé ohun tí a ní láti ṣe tí a ní láti là kàkà fún ohun tí a ní láti ṣe á pọn ohun gbogbo tí a lè ṣe kí a ṣe é ni wípé kí a wà ní ìrẹ́pọ̀ kí a sì wà ní ìṣọ̀kan jẹ́ kí n tiẹ̀ bí ọ́ léèrè kan àwọn wo ni dáfídì ń sọ wípé yóò wà ní ìṣọ̀kan tàbí ìrẹ́pọ̀ ó ní àwọn ará àwọn wo ni à ń pè ní ará àwa tí a gbọ́ èdè yorùbá bí a bá sọ wípé ará ilé mi tí kì í bá ṣe wípé a ń lo èdè yìí ní àgálámàṣà bí kì í bá ṣe wípé a ń fi ṣẹ̀fẹ̀ wípé ará ilé ẹ̀ ó tún ti dé o bí kì í bá ṣe bẹ́ẹ̀ bí ó bá jẹ́ pé nítòótọ́ ni a ń sọ pé ará ilé mi ó jẹ́ wípé ẹni tí a ní ìṣọ̀kan papọ̀ nítorí bóyá a jáde láti inú ìyá kan náà bóyá a rí wípé ẹ̀jẹ̀ kan náà ni ó wà nínú ara wa tàbí ní èdè wa wípé orí ìlà ojú ẹ̀ ni o mọ̀ wípé ọmọ lágbájá ni èmi náà rò bẹ́ẹ̀ wípé ara ilé ni ẹni tí a ń pè ní ara ni nínú olúwa ni ẹni tí a ti fi ẹ̀jẹ̀ jésù kristi sọ di ọmọ ọlọ́run ẹni tí ó wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ó ń gbé nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ó ti bá jésù pàdé tí ó ti ronúpìwàdà tí ó ti gba jésù kristi gbọ́ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà irú ẹni bẹ́ẹ̀ ó ti di ara nínú olúwa nítorí ó ti di ìbátan fún jésù kristi yẹ kí a wo Matthew orí kejìlá láti ẹsẹ̀ ìkejìdínníàádọ́ta ṣùgbọ́n ó dáhùn ó sì wí fún ẹni tí ó sọ fún un pé ta ni ìyá mi àti ta ni àwọn arákùnrin mi ó sì na ọwọ́ rẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó wí pé ẹ wo ìyá mi àti àwọn arákùnrin mi èyí ni àwọn ará nínú olúwa o àwọn tí ó ti gba jésù kristi gbọ́ àwọn tí ó ti di ọmọlẹ́yìn jésù kristi nítorí ẹnikẹ́ni tí ó bá ń ṣe ìfẹ́ bàbá mi ti ń bẹ lé ọ̀run òun náà li arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi àwọn wọ̀nyí ni mọ̀lẹ́bí fún jésù kristi nítorí wípé wọ́n ti gbà á gbọ́ èyí ni ìfẹ́ bàbá wípé kí a gba jésù kristi ọmọ rẹ̀ nìkan ṣoṣo wípé kí a gbà á gbọ́ èyí ni ìfẹ́ bàbá wípé kí a ronúpìwàdà àwọn ẹ̀ṣẹ̀ wa kí a gba jésù gẹ́gẹ́ bí olùgbàlà nítorí wípé ọlọ́run ti rán jésù gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ ó ní ẹnikẹ́ni tí ń ṣe ìfẹ́ bàbá mi ti ń bẹ lé ọ̀run jẹ́ kí n bí ọ́ ní ìbéèrè kan ṣé ẹni tí ò gba jésù kristi gbọ́ ṣé ó ṣe ìfẹ́ bàbá ti ń bẹ lé ọ̀run ó ṣe é ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó fún àwọn alágbe lówó ó ṣe é ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó máa gbàdúrà lẹ́ẹ̀márùn-ún lójoojúmọ́ ṣùgbọ́n kò gba jésù kristi gbọ́ ọmọ bíbí ọlọ́run kan ṣoṣo kò gba jésù kristi gbọ́ ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ kò gba jésù kristi gbọ́ ẹni tí ọlọ́run sọ nípa rẹ̀ wípé wò ó ẹni tí inú mi dùn sí gidigidi
eni ti o gba Jesu Kristi gbo eni ti o ti fi eje Jesu Kristi we eni ti o ti so domo Olorun nipa eje Jesu Kristi eje tutu iru eni be ko se ife Olorun sugbon eni ti o tunba ni waju Jesu eni ti o wole mu Jesu eni ti o ko ese sile eni ti o ko iborisa sile eni ti o ko awon kan aye wonyi ti o ko won sile ti o ro mo Jesu Kristi gege bi Oluwa gege bi Olugbala gege bi Oludani sile kuro ninu ase iru eni be ni an so fo nse ife Olorun iru eni be papa ari we pe awon oro ti Jesu Kristi so nipa bi o se ye ki a gbe papo bi o se ye ki a jeun ohun ti o ye ki a se ibi ti o ye ki a lo awon iwewe awon nkan ti o ti so sile tele tele wi pe o ye ki awon omo eyin ki won ki o ma se iru eni ti o ba nse nkan be o ni aso wi pe o nse ife baba mi ti nbe le orun o ni awon wonyi le arakunrin mi ati arabinrin mi je ki n so je ki n tun laaye o daada ninu Corinthians 2 ori kefa ese iketa din logun nitori na e jade kuro laarin won ke si yara yin soto li Oluwa wi ke ma si se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si ma je omokunrin mi ati omobirin mi le Oluwa Olodumare wi awon wonyi ni ara ninu Oluwa o awon ti o ti ko ese sile awon ti o ti bo Olorun dore nipa kiko ese won sile awon ti a ti fi eje Jesu Kristi wenu awon ti a ti gba awon ti a ti gba won la awon ti a ti koruko won ni iwe iye Olorun awon wonyi ni ara se ranti ohun ti a ka ni akoko o ni o ti dara to o si ti dun to fun awon ara ini awon ti o ti ba Jesu Kristi pade awon ara ninu Oluwa lati wa ni irepo lati wa ni isokan ni inu ijo wa nihin ni ati man temo wa leti wipe bi abati di omo Olorun wipe aki tun ma ni iyapa laarin ara wa ke a ma so wipe ah lagbaja ibo ni o nitori be mi o le ba ibo se tabi ke a ma so pe ah lagbaja hausa ni o mo oke okun lo dagba si bo baba iru eni be se nkan o ti mo wipe iwo na eni towo egun ju ti e lo eni ti sibi e to gun ju ti e lo lejo mu gari ninu awo kan na ah o pari fun e a ki gba awon eniyan laye ninu ijo wa nihin lati ma lo iru ede be nitori kini nitori wipe ko se nkankan ko ja mo nkankan ibaje ila orun tabi iwo orun tabi gusu tabi ariwa ni eni keni ti wa bi abati di omo Olorun ade ebi ninu Olorun ninu Galatia ori keta ese ikeji din logbon ko le si Jew tabi eleni eru tabi ominira okunrin tabi obinrin nitori pe okan ni gbogbo yin je ninu Kristi Jesu aso fun wa wi pe iba je Jew tabi eleni awon wonyi ni won wa ni akoko ti Paul eni o fi nko si won wi pe bi abari enikan ninu ijo ti o je Jew bi abari enikan ninu ijo ti o je eleni bi abari enikan ninu ijo ti o ti ariwa tabi gusu tabi oke okun ti o wa lati ibe ke a ma se ma da enikeni ya soto ke a mo wi pe ko si Jew tabi eleni eru tabi ominira ke a ro wi pe lagbaja awon kurunti ni sugbon emi eni to gbajumo lemi nitori be mi o ni kankan se pelu lagbaja o ni ki a ma tun ma lo iru ede be bi a ba ti di omo Olorun o ni ki a ma si fi iyato si okunrin tabi obinrin awon elomiran o ma nse ni lanu o si ma ya wa lenu bi o ba sese boya won ri obinrin kan ni o nse ifilo won ma sun bi o ba to won a ni femi sile se bi obinrin lo n soro ninu igbagbo wa ki n so be ninu ile esin ti a ti mo Olorun ninu ijo ti a ti gbe bibeli laruge ti a ti mo wipe bibeli ni o n sakoso wa akoso oro enu wa akoso ise wa ohun gbogbo ti a n se wipe bibeli ni o n tọpasẹ wa a kii soru oro bee nitori o ni ko si okunrin tabi obinrin o o ni yala otibi wa ni obi otitan wa ni o ni gbogbo yin eje ara ninu Oluwa eyi ni o fi ye ki isokan ki o wa laarin wa Corinthians 1:1 ese ikewa.

àkíyèsí dáadáa ó rí wípé bí a bá fẹ́ kọ ẹ̀kọ́ bíbélì ní ọjọ́ ajé èyí tí a ń sọ ní èdè gẹ̀ẹ́sì èyí náà òǹkan náà la ń sọ ní èdè yorùbá bí o bá wá ní ti ọjọ́bọ̀ tí ó jẹ́ ọjọ́ ìsọjí àti iṣẹ́ ìyanu ṣọ́mọ̀ òǹkan náà la máa ń sọ kì í ṣe wípé kí á fún àwọn ti elédè gẹ̀ẹ́sì ní ẹ̀kọ́ kan kí á fún àwọn elédè yorùbá ní ẹ̀kọ́ mìíràn ẹ̀kọ́ kan náà ni gbogbo wa ni à ń gbé yẹ̀wò bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pin ara wa ní ẹlẹ́kùnjẹkùn ó rí wípé láti ẹkùn kan sí òmíràn òǹkan náà la ń kọ́ ni kì í ṣe wípé kí a máa kó àwọn kan ní ẹkùn ti ìsàlẹ̀ kí á kọ́ wọn ní nǹkan kan kí a tún kọ́ àwọn ẹkùn mìíràn ní òkè kan níbìkan kí a tún kọ́ wọn ní nǹkan mìíràn ó ní kí gbogbo wa kí a máa sọ̀rọ̀ ohun kan náà ẹ̀kọ́ kan náà ni o bíbélì kan náà ni ọ̀rọ̀ kan náà la ń sọ kì í ṣe wípé ìgbà tí èmi ìgbà tí mo wá sí dípà mi ò bá yẹn wá gbogbo wa ìkan náà la mú mẹ́nu ìkan náà la ń sọ ó ní kí èyí apá kí ó má ṣe sí nínú yín ṣùgbọ́n kí ẹ lè máa kí a lè ṣe yín pé ní inú kan náà àti ìmọ̀ kan náà wò ọ̀rọ̀ kan náà inú kan náà ìmọ̀ kan náà ẹ̀kọ́ kan náà ni gbogbo wa ni à ń gbé yẹ̀wò ni a jókòó tì èyí ni ìṣọ̀kan tòótọ́ láàrin àwa láàrin ará nínú olúwa nítorí wípé a jẹ́ ọmọ ọlọ́run a kò jẹ́ kí èyí apá kí ó wà ṣùgbọ́n sọ fún mi kí ló máa ń fa ìyapa láàrin àwọn ẹlòmíràn ó yẹ kí a fiyèsí àwọn nǹkan wọ̀nyí dáradára kí a kọ́kọ́ wò bóyá a rí arábìnrin àbí arábìnrin wọ́n jẹ́ méjì wò tí ìlọ́kọ wọ́n jẹ́ omidan wọ́n jọ ń gbé nínú ilé kan náà a rí wípé gbọ́nmi sí omi ò tó ó máa ń ṣẹlẹ̀ láàrin wọn ní ìgbàkúùgbà kí ló máa ń fa irú nǹkan bẹ́ẹ̀ tàbí ó jẹ́ wípé arákùnrin kan àti arákùnrin mìíràn ni wọ́n jọ da òwò papọ̀ ìwọ ń ṣe iṣẹ́ gbẹ́nàgbẹ́nà èmi náà ń ṣe iṣẹ́ gbẹ́nàgbẹ́nà gbà tí a jọ wà lọ́tọ̀ọ̀tọ̀ a rí wípé àwọn iṣẹ́ kò lọ kò jágara kò lọ déédéé a wá sọ wípé gbà tó a jọ jí arákùnrin kan náà tó sì jẹ́ wípé iṣẹ́ kan náà la jọ ń ṣe a ò ṣe dọwọ́ bo iṣẹ́ yìí papọ̀ kápa òwò wá papọ̀ gbà tí a jọ papọ̀ kí ló dé tó jẹ́ wípé ojoojúmọ́ ṣá ni wọ́n máa ń parí ìjà fún wa wípé lágbájá tún ti dé ó tún ti kó ìṣẹ̀ dé mi ò mọ̀ pé báyìí ló máa rí kí ló dé tó jẹ́ àwa tá a jẹ arákùnrin kan náà bó jẹ́ aránṣọ papọ̀ ni tàbí ò lágbára láti gba ṣọ́ọ̀bù tiẹ̀ lọ́tọ̀ tìbí náà ò sì lágbára láti gba ilé ìtajà tirẹ̀ lọ́tọ̀ a sọ wípé kájọ gba ilé ìtajà yìí ìbá dẹ̀ wá lọ́rùn tá a bá ṣe bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ kájọ jókòó síbẹ̀ nǹkan tí wọ́n bá ní kó máa tà á nǹkan tèmi náà bá ní kí n máa tà á a wá rí wípé èdè wa ò yíra ó dàbí ẹni pé ọ̀nà wa àpapọ̀ a sì sọ wípé a ti mọ jésù a ti bá jésù pàdé tàbí kí a kúrò ní ti ìṣòwò kí a kúrò ní ti ọkùnrin sí ọkùnrin tí wọ́n jọ ń gbélé obìnrin sí obìnrin tí wọ́n jọ ń gbélé kí a sọ ti ọkọ àti aya kí ló dé tí a sọ wípé ìwọ ní jésù èmi náà ní jésù ọkọ ní jésù ìyàwó ní jésù ṣùgbọ́n ìrẹ́pọ̀ ìṣọ̀kan kò sí nínú ilé gbùngbùngbùn ni bí tibí ti ń lọ ẹ káàárọ̀ kí ló dé ẹ jíire ni mo jíire ọmọ ọlọ́run ojoojúmọ́ ló ń jíire kí ló dé ṣé orí pé mi ò jíire ní ojú mi ni àbí orí ìbànújẹ́ lójú mi ni báwo la ṣe ń sọ̀rọ̀ sí àwa bẹ́ẹ̀ àwa tí a jẹ ọmọ ọlọ́run kí ni dé tí àlàáfíà àti ìfẹ́ àti ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan kí ló dé tí ò sí láàrin wa tàbí nínú ìjọ kí a rí wípé àwa tí a ti di ọmọ ọlọ́run ìgbà mìíràn tí n bá ń káàkiri gba mo lọ láti inú ìjọ kan sí ìjọ mìíràn mo sì rí arábìnrin kan ó ń lọ mo sì béè lọ́wọ́ adarí ẹkùn pé arábìnrin tó ń lọ ni ó ti tó ọdún méje mẹ́jọ tí ó ti dénú ìjọ yìí ó sì jẹ́ ẹni tí a rò pé jáfáfá ní ọlọ́run èwo ló ń ṣe nínú ìsìn àwọn onígbàgbọ́ ṣé ìdàpọ̀ ojú ló wà ní wọ́n ní ó pẹ́ tá a ti ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n èdè tiẹ̀ ò yé wa èdè wa náà kò yé nítorí bẹ́ẹ̀ ṣe ló dára ìyà sọ́tọ̀ kì í bẹ́nikẹ́ni jókòó kì í bẹ́nikẹ́ni sọ̀rọ̀ kì í bẹ́nikẹ́ni wéwèé ohunkóhun nítorí wípé ó rò wípé òun ni òun mọ̀ jù láàrin àwa tí a wà ní ìjọ elédè yorùbá nìyí kí ló dé torí bẹ́ẹ̀ kí ló máa ń fa àwọn àìní ìṣọ̀kan tàbí ìyapa láàrin àwọn onígbàgbọ́ jẹ́ kí a wò wọ́n ní ìkọ̀ọ̀kan nínú Genesis 37:30.

fún ni ní ìgbàgbọ́ láti lè dojúkọ ikú nígbà tí ikú bá dé. Èyí ni yóò jẹ́ kí a máa rin ìrìn àjò wa nígbà tí ìrìn àjò bá ń lọ sópin, gẹ́gẹ́ bí ẹni tí ń rí ohun tí a kò rí, tí í ṣe ti ayérayé. Ẹ̀kọ́ Kristi gẹ́gẹ́ bí onílàjà láàrin àwa àti Ọlọ́run, gẹ́gẹ́ bí arọ́pò wa tí ó gba ẹ̀yà wa jẹ, tí ó sì kú fún wa, gẹ́gẹ́ bí ẹni tí ń ṣìpẹ̀ fún wa, àti gẹ́gẹ́ bí olùràpadà wa, ẹni tí ó kú fún ẹ̀ṣẹ̀ wa, tí ó sì jí dìde fún ìdáláre wa. Ẹ̀kọ́ yìí ni ó lè fún wa ní ìgboyà láti dojúkọ ikú nígbà tí àkókò yìí bá tó. Èyí ni ó jẹ́ kí a sọ wípé ikú oró rẹ dà, Isa ò kú ìṣẹ́gun rẹ dà. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yí ọ wípé bí o bá ní Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ, nígbà náà ni o lè ní ìdákọ̀rọ̀ ní ẹ̀sìn Kristẹni tí o sì ń sìn yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Kì í ṣe èyí nìkan, a ń pè wá níjà wípé a ní láti pa ẹ̀sìn Kristẹni yìí, a ní láti pa mọ́ ní tòótọ́ títí a ó fi rí Olúwa. Jẹ́ kí a wo Epístélì ti Júdà sí ènìyàn gbogbo. Epístélì ti Júdà sí ènìyàn gbogbo, ẹsẹ̀ ìkẹta. Olùfẹ́, nígbà tí mo fi àìsimi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí ṣe ti gbogbo ènìyàn, kò gbọ́dọ̀ ṣàìmá kọ̀wé sí yín, kí n sì gbà yín níyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Èyí ni ìpèníjà tí Bíbélì ń fún wa wípé kí a máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Kí a máa jẹ́ kí àwọn tí wọ́n ń wàásù ìwàásù èké tàbí ẹ̀kọ́ èké, kí wọ́n kí ó fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá wa káàkiri. Kristi àti àwọn apọ́stẹ́lì rẹ̀, wọ́n ti sọ tẹ́lẹ̀ ṣáájú wípé ní ìgbà ìkẹyìn àwọn ẹlẹ́kọ́ èké yóò pọ̀, àwọn wòlíì èké yóò pọ̀, àwọn Kristi èké pàápàá wọn yóò pọ̀ jọjọ, wípé yóò sì rọrùn fún àwọn ènìyàn láti ṣípò padà àti láti kúrò nínú ẹ̀kọ́ tí ó yè kooro àti láti lọ sí ibi ẹ̀tàn. Nítorí bẹ́ẹ̀, má ṣe jẹ́ kí àwọn ẹ̀gàn aládùúgbò rẹ, má ṣe jẹ́ kí ẹlẹ́yà tí àwọn ará ayé tí wọ́n ń fi ọ́ ṣe, nítorí wípé o jẹ́ ẹni tí ń sin Ọlọ́run nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristi, tàbí ìyọṣòtí sí tí àwọn aláriwísí àwọn apẹ̀yìndà tí wọ́n yọṣòtí sí ọ. Má ṣe jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dá ọ padà, má ṣe jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó mú ọ gbọ̀jẹ̀gẹ́, tàbí kí ó mọ kúrò lórí ìpìlẹ̀ tí a ti fi lélẹ̀ fún ọ, èyí tí ṣe Jésù Kristi. Jẹ́ kí ó yé ọ wípé gbogbo àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí o ti gbọ́ nípa Jésù, nípa wípé a ní láti ní ìgbàlà wípé o jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dúró nínú ọkàn rẹ, o sì sinmi lé wọn, o sì dúró tì wọ́n, o sì ń ṣe àìsinmi láti rí wípé o jẹ́ ẹni tí a ti gba ọkàn rẹ̀ là nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi. Wo Hebrew orí kẹrin ẹsẹ ìkíní. Nítorí náà, ẹ jẹ́ kí a bẹ̀rù bí a ti fi ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ sílẹ̀ fún wa, kí ẹnikẹ́ni nínú yín kí ó má ba dàbí ẹni pé ó kùnà rẹ̀. Bí a bá kúrò lórí ìpìlẹ̀, bí a bá kúrò nínú ẹ̀kọ́ Bíbélì, bí a bá kúrò lórí ẹ̀kọ́ tí ó sọ fún wa nípa Jésù gẹ́gẹ́ bí Olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń sọni di mímọ́, gẹ́gẹ́ bí ẹni tí ń fi agbára ẹ̀mí mọ́kúnni, gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùṣọ́ àgùntàn wa, olùṣọ́ àgùntàn rere, àti gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìpìlẹ̀ ẹ̀kọ́ Kristi àtàbí ẹ̀kọ́ ìhìn rere. Bí a bá kúrò lórí nǹkan wọ̀nyí, a kò ní lè dé ìjọba ọ̀run, a kò ní lè rí Ọlọ́run ní ìkẹyìn. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a bẹ̀rù, kí a rí wípé bí a ti fún wa ní ìlérí àti wọ inú ìsinmi rẹ̀, wípé ẹnikẹ́ni nínú wa kò pàdánù iyì àìnípẹ̀kun àti àǹfààní láti bá Jésù jọba ní ìkẹyìn. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé èyí tí a ti fi lé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí Jésù Olùgbàlà, èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù ẹni tí sọ ní di mímọ́, èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù Kristi.

0: fún wa ní agbára ẹ̀mí mímọ́ àti ẹni tí ó ń darí wa tí ó jẹ́ ilẹ̀kùn sí ayérayé sí ọ̀dọ̀ Ọlọ́run wípé a ó dì í mú ṣinṣin títí di ọjọ́ ìkẹyìn. A kò ní jẹ́ kí ẹnikẹ́ni kí ó fi ẹ̀kọ́ èké kí ó fi tàn wá jẹ tàbí kí ó fi gbá wa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Dìde dúró kí o díjú rẹ, kí o sì gbàdúrà sí Ọlọ́run kí o rí wípé o pa ìgbàgbọ́ tòótọ́ mọ́. Bí o kò bá tí ní ìgbàlà, èyí ni ohun àkọ́kọ́ tí o ní láti ṣe. O ní láti sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìgbàlà. Bí o kò bá tí ní ìsọdi mímọ́, ó yẹ kí o sọ fún Ọlọ́run bí o bá ní ìdánilójú pé o ti ní ìgbàlà wípé o fẹ́ ní ìsọdi mímọ́ tí a fi fọ ọkàn rẹ mọ́ tí o sì funfun láúláú bí òjò dídì. Bí o bá sì mọ̀ wípé o ti ní agbára, o ti ní ìsọdi mímọ́, ó yẹ kí o gbàdúrà kí a lè fún ọ ní agbára ẹ̀mí mímọ́ kí o rí wípé ẹ̀kọ́ ìhìn rere tí a ti fi lé ọ lọ́wọ́ ó dì í mú títí a ó fi rí Jésù Olúwa àti Olùgbàlà wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé ó wù yín nínú àánú yín láti fà wá mọ́ ọ̀dọ̀ ara yín. A dúpẹ́ wípé lójoojúmọ́ nígbà tí a bá wá síhìn ni ẹ máa ń bọ́ wa pẹ̀lú oúnjẹ ẹ̀yẹ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lónìí wípé kí ẹ tún fi oúnjẹ ẹ̀yẹ̀ yìí bọ́ wa lórúkọ Jésù. A bẹ̀yìn wípé gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín yóò ti wọ inú ọkàn wa wípé kí òkùnkùn kí ó sá jáde lórúkọ Jésù. A bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ti jẹ aláìlágbára wípé bí a ti wá sí ọ̀dọ̀ yín tí a ó gbọ́ ọ̀rọ̀ yín tí a ó sì gbàdúrà wípé agbára àtọ̀run wá yóò jẹ́ tiwa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ ṣe wa lójú, ẹ kọ́ wa. Ẹ jẹ́ kí èyí tí a kọ́ nínú ọ̀rọ̀ yín kí ó mú wa dàgbàsókè nípa ti ìgbàgbọ́. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Fún ìgbà díẹ̀ ni a ti ń kẹ́kọ̀ọ́ láti inú Kólósè. A ti ka orí kìíní, a sì ti kẹ́kọ̀ọ́ lẹ́sẹẹsẹ nínú gbogbo àwọn ẹsẹ̀ tí ó wà nínú orí kìíní. Nísinsìnyí a ti bọ́ sí orí kejì. Lónìí a ń wo ẹsẹ̀ kẹjọ títí dé ẹsẹ̀ ìkẹwàá. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí Kólósè orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ dé ẹsẹ̀ ìkẹwàá. Máa fi ojú kà á bí a ti ń kà á fún ọ. Ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dì yín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bíi ti Kristi, nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run ń gbé lí ara ìyára. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Àwọn ẹsẹ̀ mẹ́ta wọ̀nyí ni a ó wò. Àdúrà wa ni wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó túmọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú ọkàn wa, kí àwa tí ó ti dàbí ẹni wípé a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá káàkiri kí a lè dúró ṣinṣin, kí a lè fẹsẹ̀ múlẹ̀, kí a sì lè dúró nínú ẹ̀kọ́ Kristi, kí a ba lè ṣe wá pé kí a sì pèsè wá sílẹ̀ fún bíbọ Jésù Kristi Olúwa wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ti kọ́ tẹ́lẹ̀, a rí i pé àwọn ẹlẹ́kọ̀ọ́ èké àti aládámọ̀ ti ń yọ àwọn ènìyàn mímọ́ tí wọ́n wà ní Kólósè lẹ́nu pẹ̀lú àwọn ọ̀rọ̀ asán tí kò lẹ́sẹ̀ nílẹ̀. Wọ́n ti dìde, wọ́n sì ti ń da ọkàn àwọn onígbàgbọ́ tí ó wà ní Kólósè rú. Níhìn ni Pọ́ọ̀lù gbógun ti àwọn àdámọ̀ ẹ̀kọ́ èké wọ̀nyí, ó sì ń kígbe tantan láti kìlọ̀ fún àwọn onígbàgbọ́ tòótọ́ wípé kí a má ṣe tàn wọ́n jẹ, wípé kí a má ṣe pa wọ́n lọ́kàn padà, kí wọ́n má bàa ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Ó fi hàn gbangba pé Àwọn wòlíì èké wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ̀tàn àti apanirun. Ó sì ń kìlọ̀ fún wọn. Ó ń gba àwọn onígbàgbọ́ tòótọ́ níyànjú wípé kí wọ́n máa ṣọ́ra. Láti má fi ààyè sílẹ̀ fún ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ láti rí ààyè wọlé. Èyí ni ìkìlọ̀ kan náà tí Ọlọ́run fún wa láti inú àwọn ẹsẹ̀ tí a kà wọ̀nyí. Àwọn ẹsẹ̀ mẹ́ta wọ̀nyí, ẹsẹ̀ ìkẹjọ, ìkẹsàn àti ìkẹwàá, wọ́n jẹ́ kí ohun mẹ́ta kí ó yé wa dáradára. Ìkíní, ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run. Ìkejì, ewu àwọn ẹ̀kọ́ èké. Bí a bá gba ẹ̀kọ́ èké láyè ní ìdílé wa, ó ṣeéṣe láti ọ̀dọ̀ ọmọ tàbí láti ọ̀dọ̀ aya wa tàbí láti ọ̀dọ̀ ọkọ tàbí alábàgbé. Ó yẹ kí a mọ̀ wípé ewu púpọ̀ ni ó wà nínú kí a gba ẹ̀kọ́ èké láàyè ní ìdílé wa. Ìkẹta, ìdákọ̀rọ̀ fún ọkàn. Yẹ kí a wò ó láti ìkórí kìíní. Ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run. Nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹjọ, Pọ́ọ̀lù ń sọ wípé ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé kìí ṣe bí ti Kristi. Ìgbà gbogbo ni àwọn ẹ̀kọ́ búburú àti àṣà búburú máa ń làkàkà láti yí àwọn ènìyàn Ọlọ́run padà kúrò nínú òtítọ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run pàápàá fún ara rẹ̀, ó máa rán àwọn ìránṣẹ́ rẹ̀ láti jẹ́ kí ó di ímọ̀ fún wa wípé kí a ṣọ́ra. Ó máa ń kìlọ̀ fún àwọn ènìyàn rẹ̀ ní gbogbo ìgbà àti láti ìran dé ìran. Àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń kọ́ni ní òtítọ́ ní ọ̀nà tí ó hàn gbangba, tí ó sì hàn kedere láti pa àwọn ọmọ ẹ̀yìn Kristi mọ́ kúrò lọ́wọ́ ìṣìnà àti èké. Ó dájú wípé bí a bá wà nínú ìmọ́lẹ̀, òkùnkùn kì yóò lè ráyè jọba ní ìgbésí ayé wa. Bí a bá ń tẹ̀lé Ọlọ́run ní ẹsẹ̀ ògbèjì, ó dájú wípé Sàtánì kì yóò lè rí àyè láti fà wá kúrò láti ọ̀dọ̀ Ọlọ́run. Àti wípé bí a bá jáfáfá nínú ìmọ̀ òtítọ́, gbogbo ẹ̀kọ́ ìṣìnà àti àṣà ìṣìnà kì yóò lè ráyè ní ìgbésí ayé wa. Gbogbo wọn pátápátá ni wọ́n wò lulẹ̀ níwájú wa. Èyí ni a fi ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí wọn kí ó máa kíyèsára, kí a máa kíyèsára jẹ́ wípé kí a máa ṣọ́ra. Ó yẹ kí a mọ̀ wípé ìkìlọ̀ tí Pọ́ọ̀lù apostoli tí ó fún àwọn ará Kólósè, ìkìlọ̀ yìí kan náà ni Ọlọ́run ń fún wa, tí ó sì ti ń fún gbogbo àwọn tí wọ́n gba Ọlọ́run gbọ́ láti ìṣẹ̀dálẹ̀ tàbí láti ìbẹ̀rẹ̀. Nínú Deuteronomy orí kẹtàlá, láti ẹsẹ̀ ìkíní, bí wòlíì kan bá hù láàrin rẹ tàbí alála kan tí ó sì fi àmì tàbí iṣẹ́ ìyanu kan hàn ọ́, kí ẹ ṣe dáradára. Ó ní bí wòlíì kan tàbí alála kan bí ó bá jáde, bí ó bá dìde, tí ó sì fi àmì àti iṣẹ́ ìyanu kan hàn ọ́, tí àmì náà tàbí iṣẹ́ ìyanu náà tí ó sọ fún ọba ṣe wípé ẹ jẹ́ kí a tẹ̀lé Ọlọ́run mìíràn, Ọlọ́run àjèjì lẹ́yìn tí ìwọ kò tí ì mọ̀ rí, kí a sì máa sìn wọ́n, ìwọ kò gbọdọ̀ fetí sí ọ̀rọ̀ wòlíì náà tàbí alála náà, nítorí pé Olúwa Ọlọ́run yín ń dán yín wò ni. Láti mọ̀ bí ẹ̀yin bá fi gbogbo àyà yín àti gbogbo ọkàn yín fẹ́ Olúwa Ọlọ́run yín, lẹ́yìn Olúwa Ọlọ́run yín ni kí ẹ̀yin kí ó máa rìn. Òun ni kí ẹ sì máa bẹ̀rù, ki e si ma pa ofin re mo ki e si ma gba ohun re gbo ki e si ma sin ki e si ma fara mo eyi ni ohun ti mose eni olorun ti o so fun awon omo israeli o je ki o ye won we pe ohun ti se wahala popo lati ko won ni ilana olorun ofin olorun ni kikun ni ohun ti gbele won lowo ilana ati ase ti olorun po ohun ohun ti fun awon omo israeli o wa so fun ki o to pe aye sile ki o si to fi won sile we pe ki won ki o sora o sese ki woli kan ki o dide ki o so we pe mose ko mo so dara dara to o sese ki alala kan ki o dide ki o so wi pe eyi ti mose gbele won lowo wi pe ko kun to fun omo israeli mose so fun wi pe ki won ki o sora ki won ki o kiye sara ki won ki o ma je ki awon woli eke tabi awon alasodun alala ki won ki o si won lona eyi ni ikilo kana ti olorun fun wa wi pe awa ti a je ti olorun awa ti an tele olorun ke asora ke ma ba fi eko keko eko isina tabi eko eke gba wa lo kuro lodo olorun awon elomiran ma nro we pe bi aban kilo fun wa lati enu oni wasu we pe ke asora lodo awon woli eke won ma fi esun kan wa we pe awa ti an kilo fun awon eniyan a ko ni ife nitori won ro we pe bi aba ni ife ko ye ki a da enikeni lejo ko ye ki a so we pe enikan lo n wasu eko odi eko eke tabi elomiran lo n wasu ihin rere tooto kini a le fi pe oro ara awon eniyan wonyi kini a ti ri oro won si se otito ni won so wi pe bi a ba ni ife ni tooto a ko gbodo so fun awon eniyan ki a si kilo fun won nipa awon eko eke ati awon woli eke e je ki a wo Matthew ori keje ese kedogun Matthew ori keje ese kedogun e ma kiyesi awon woli eke ti o nto yin wa le awo agutan sugbon apanije ikoko ni won ninu eyi ni Jesu Kristi omo Olorun ti o kun fun ife ife si Olorun ife si ijo Olorun ti o nkilo fun awon eniyan we pe ki a sora ki a kiyesi awon eke woli ti o nto wa wa ni awa agutan sugbon won je apanije ikoko e je ki a be lowo wa bi a ba ri awon omode ti won sere ni ita ti a si ri wi pe apanije ikoko o be si gboro se bi a ba ni ife ni tooto se a o ma rerin a o fi awon omode wonyi sile lai kilo fun won rara bi o ba je wi pe ni tooto le a ni ife awon omode wonyi bi a ti wi pe apanije ikoko ti be si gboro o si ti n se ose fun awon eniyan o n pa won ni ipakopa a si ri awon omode ti won ko mo otun yato si osi ti won ko mo iyato laarin aja tabi ikoko a o kilo fun won a o pe won wonu ile eyi ni ife bi o ba je wi pe ni tooto ni a ni ife ti a ri wi pe awon omoleyin Jesu Kristi awon ti o sese di atunbi awon ti won ko mo otun yato si osi nipa eko ihin rere ti a si ri wi pe awon apanije ikoko awon eke woli awon alailolorun ti won koni ni eko isina won be si gboro won kun aye won si n da awon eniyan laamu won si n fi won lakalaka won si ran won lo si orun ni airotele o ye ki a le so fun awon eniyan o ye ki a le kilo fun awon eniyan wi pe ki won ki o kiye sara bi o ba je pe ni tooto ni a ni ife ife ti a ni yio je ki a kilo fun awon omo olorun wi pe ki a sora ki a si ma gba eko odi eko eke laye laarin wa ati ni inu ijo ati ni idile wa wo Matthew ori kerindinlogun ese ikepa nigba naa ni Jesu wi fun won pe e kiye sara ki e si ma sora ni ti iwukara awon Farisi àti ti àwọn Sadusi. Kí ni Jésù ń sọ níyìí nígbà tí ó ń sọ wípé kí àwọn ọmọ ẹ̀yìn, àwọn onígbàgbọ́ tòótọ́, àwọn tí wọ́n ń lọ sí ọ̀run rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó máa kíyèsára ní ti ìwúkàrà àwọn Farisi àti àwọn Sadusi wo ìtumọ̀ ohun tó ń sọ ní ẹsẹ̀ ìkejìlá. Nígbà náà ni ó tó yé wọn pé kì í ṣe ìwúkàrà tí àkàrà lè ó wípé kí wọn kíyèsára rẹ̀, ṣùgbọ́n ẹ̀kọ́ ti àwọn Farisi àti ti àwọn Sadusi. Jésù kò fi di àwọn ọmọ ìhìn rẹ̀ létí wípé ẹ̀kọ́ òtítọ́ wà, ẹ̀kọ́ èké sì wà. Jésù la àwọn ènìyàn lóye wípé nítòótọ́ ni àwọn ajíhìn rere tí wọ́n sọ ọ̀rọ̀ ìjọba Ọlọ́run nítòótọ́ ni wọ́n wà. Lẹ́ẹ̀kejì, ọ̀ní ìdàkejì, ó yẹ kí a mọ̀ wípé nítòótọ́ ni àwọn ẹlòmíràn wà tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà. Àwọn wọ̀nyí jẹ́ bíi Farisi àti Sadusi. Jésù sì ń kí àwọn ọmọ ènìyàn nílọ̀ wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó kíyèsára, kí wọn kí ó má ṣe gba ẹ̀kọ́ àjèjì, ẹ̀kọ́ èké láàyè láàrin wọn. Nínú ìṣe àwọn apostoli orí ogun láti ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Nítorí tí èmi mọ̀ pé lẹ́yìn lílọ mi, ìkokò búburú yóò wọ àárín yín lé àìdá agbo sí, àti láàrin ẹ̀yin tìkára yín lé àwọn ènìyàn yóò dìde tí wọn ó máa sọ̀rọ̀ òdì láti fa àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn wọn. Nítorí náà ẹ máa ṣọ́ra, nítorí àwọn ìkokò wọ̀nyí ẹ máa ṣọ́ra, nítorí àwọn ènìyàn tí wọn ó dìde láti máa sọ̀rọ̀ òdì ẹ máa ṣọ́ra, nítorí àwọn tí wọn ó dìde láti fàyín kúrò lọ́dọ̀ Kristi láti fàyín sí ọ̀dọ̀ ara wọn ẹ máa ṣọ́ra. Kí ẹ sì máa rántí pé fún ọdún mẹ́ta èmi kò dẹ́kun àti máa fi omijé kìlọ̀ fún olúkúlùkù lé ọ̀sán àti lé òru. Ó yẹ kí a mọ̀ wípé ohun yìí kan náà ní àwa tí a jẹ́ ajíhìn rere, àwa tí a jẹ́ oníwàásù ìhìn rere ni a ti ń sọ. Bí o bá jẹ́ ẹni tí ó ti wà nínú ìjọ yìí fún ìgbà díẹ̀, ó rí wípé yálà lọ́sàn-án ni ọjọ́ ìsinmi, tàbí ní àṣálẹ́ ní òru ni ọjọ́ ajé, tàbí ní ọjọ́bọ̀ ni a ń kìlọ̀, ni a ń wàásù, ni a ń kọ́ni. Yálà láti ojúlé dé ojú ilé nínú ìpàdé ilé, tàbí ní àpéjọpọ̀ wa nígbà tí a bá péjọpọ̀, ni a ń kìlọ̀ fún wa nípa ọ̀rọ̀ Ọlọ́run. Yálà nínú ilé ìsìn wa ni, tàbí ní ìpàgọ́ ní ìparí ọdún, tàbí ní ìgbà mìíràn, ni a máa ń jẹ́ kí ó yé wa yékéyéké bí ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti rí. Èyí ni Paul ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé ó yẹ kí wọn kí ó kíyèsára, kí wọn kí ó mọ̀ wípé a ti kọ́ wọn ní ẹ̀kọ́ ìrere, bí a ti ní ìgbàlà, bí a ti ní ìsọ̀dí mímọ́, bí a ti ní agbára ẹ̀mí Ọlọ́run, bí a ti ní ìwòsàn, bí a ti ń gbẹ́kẹ̀lé Ọlọ́run, bí a ti ń gbàdúrà tí àdúrà wa ń gbà. Ó ní òun ti kọ́ wọn ní ohun gbogbo, ó sì yẹ kí wọn kí ó kíyèsára, nítorí wípé pẹ̀lú omijé, pẹ̀lú ẹ̀dùn ọkàn, pẹ̀lú ìtara, pẹ̀lú àdúrà, pẹ̀lú ìfaraẹnirúbọ, pẹ̀lú láti ná ohun gbogbo tí ó wà tí òun ní, ni òun fi ń kọ́ wọn ní ẹ̀kọ́ ìhìn rere. Ó yẹ kí àwa pàápàá kí a jẹ́ ẹni tí ń gba ìkìlọ̀, ó yẹ kí a máa sá fún ẹ̀kọ́ èké, kí a má jẹ́ kí ẹ̀kọ́ tí múniṣìnà kí ó wá sí àárín wa. Ẹ jẹ́ kí a wo Pétérù kejì orí kejì láti ẹsẹ̀ ìkíní. Pétérù kejì orí kejì láti ẹsẹ̀ kíní. Ṣùgbọ́n àwọn wòlíì èké wà láàrin àwọn ènìyàn náà pẹ̀lú, gẹ́gẹ́ bí àwọn olùkọ́ni èké yóò ti wà láàrin yín. Àwọn ẹni tí yóò yọ mú àdámọ̀ ìgbé wọ inú yín wá, àní tí yóò sẹ́ Olúwa tí ó rà wọ́n, won o si mu iparun ti o yara kankan wa sori ara won opolopo ni yo si ma tele iwa wo bi awon nipa awon eni ti a o fi ma so oro odi si ona otito ati ninu oju kokoro ni won o ma fi yin se ereje nipa oro etan idajo eni ti ko pale lati ojo iwa iparun won ko si to gbe nihi ni atun tin je ki o ye wa we pe o ye ki asora nitori eko eke gode kan nitori awon woli eke won po le aye o si ye ki aduro ninu otito awon aladamo tin so awon nkan woyi tabi tin so oro eko di won so we pe awon ni emi olorun ju awon akeko tabi awon oluko ihinrere sugbon a je ki o ye wa we pe o ti won ko ni won je awon akojopo imo eniyan lasan won je awon ofin atowodowo tabi asa ti aye yi awon ti o je asan ati otubante o ye ki awa ti ati ko awa ti a mo oro olorun o ye ki o ye wa we pe o ye ki a ma sa fun awon kan wonyi ki tile ni ewu ti o wa ninu eko eke ati awon eko isiran ti a nso nipa re yi bi abaje eni ti o ja para bi abaje eni ti ko sora bi abaje eni ti n gba dulumo bi abaje eni ti n gbojege ti n gba awon eko eke wonyi kini awon ewu ti o wa ninu gbigba eko eke laye ninu idile wa ninu okan wa tabi ninu idapo wa tabi ninu ijo eje ki a pada si Kolose ori keji Kolose ori keji ese kejo le kan si e ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan di yin ni igbekun gege bi itan eniyan gege bi ipilese ko aye ti ki se bi ti Kristi a nso fun wa o si ye wa we pe bi abagba eko eke laye we pe eko eke yi yo di wa ni igbekun bi aba nso nipa we pe ki a di eni ni igbekun ohun ti a nso o ye Paul apostoli daradara nitori we pe eni ti o ja papa nu imo ede Greek ti a fi ko majemo titun ni ki se be nikan eni ti o ja papa ninu itan majemo lai lai ni nitori be nigba ti o nso wi pe ki a di eni ni igbekun o ye ki o ye wa ohun ti o nso e je wi pe ki a di ni igbekun tabi ki a ko wa lo si oko eru o nso wi pe imo ti aye eko eke tabi eko odi tabi eko ti awon woli eke ma nko ni o ma ndini nigbekun ni o ma mu wa lo soko eru ni ati wi pe o ma mu ki eniyan ki o wa labe isiru o ma nje ki eru eni be ki o di eni iparun ko se se fun mi lati ka gbogbo awon ese oro olorun ninu majemu lai lai ati ninu titun ti a le ka lati fi se apejuwe ohun ti o je wi pe ki a dini ni igbekun sugbon je ki n se alaye die fun o ninu majemu lai lai ni ati ri wi pe o sese ki orile ede kan ki o ma ba orile ede miran ja sugbon bi won ba tin ba won ja won ri wi pe enikan ninu orile ede yi o je alakikanju o je alagbara won ri wi pe bi won ba le di iru eni be ni gbekun bi won ba le mu lo si oko eru awon yoku won a di ije fun won nitori be gbogbo ogbon ti won ni gbogbo agbara ti won ni won ma sa lati ri wi pe a ki kanju jagun jagun laarin awon eniyan wonyi a di ni igbekun wi pe bi a ba si ti se be awon yoku won o di ije opolopo ogbon ni won le lo bi o ba ka awon iwe onidajo o ri wi pe a ri oba kan lori awon eniyan re gba ti enikan ti o wole wa o so wi pe oun ni ihinrere oni ẹkọ kan to mu wa fun won nitori be ki awon eniyan ki o jade nitori pe ohun ti o fe so fun oba yi o je ohun ijile o je ohun asiri o je ohun kan to wa laarin ohun ati oba oba ko mo we pe a fe pa ohun a fe di oni igbekun oba ko mo we pe eni ti o wa yi o ti ri we pe bi a ba le mu ohun kuro awon eniyan ilu re won o di ije nitori be o ni ki awon eniyan ki o jade nitori pe eni yi ni oro asiri ti o fe ba ohun so bi won ti jade be ni o mu ida jade lati inu aso re ti o gun oba yi ni o ku bi o ti ku ni o ti rekun ti o sa jade bi o ti sa jade ni o pe ipe ogun bi won se segun awon eniyan won yi ni yi o mo we pe isori o gege bi eni ti n gbadura eni ti o je akikanju o fe ba o jagun o fe ba ebi re jagun o ri wi pe bi o ba le yo kele kele wa lati fun o ni eko eke bi o ba le pa orun bi o ba le yi olokan pada wi pe adura re koni gba mo wi pe o ni mo olorun mo wi pe jesu kristi papa koni je olugbala fun omo eni a fi so wi pe ki a ki esara nitori wi pe awon alala ti ma nwa awon eke woli ti ma nwa awon alakataki ti ma nwa awon ti o ma so pe won ni ohun kan imo ijile ti ma nwa awon to ma so fun a wi pe won ni ogbon kan ti o tayo ti bibeli nitori pe iwe kan ti o je o ye ko je ara bibeli sugbon ti o ti sonu awon ti ri iwe na he nitori be wa si bi kokokan ki won ki o le ko leko oni ki o sora o wi pe won fe di oni igbekun won fe ko lo si oko eru won fe mu lo si inu isiro won fe so di eni ti a o parun nihi ni Paul apostle ni o tin je ki o ye awon eniyan won yi pe eko eke o man dini ni igbekun ni eko eke o man so ni di alailagbara eko eke o man pa ina emi wa o man parun eko eke o man ra wa niye eko eke o man je ki a koju wa si orun ale eko eke o man yi wa lokan pada kuro lati ma tele jesu a man di eni ti ara niye ti a tele esu laimo ki se ninu kolose nikan le ati n kilo fun wa ninu bibeli lati n kilo fun wa wi pe ewu popo lo wa ninu ki a ma tele awon oli eke iwo ti o je wi pe bi o tile n wa si eko bibeli ti o n wa si ile ise wa sibe sibe awon woli eke ni kori kosun re awon woli eke ni won ko leko o tun ma n gba awon iwe miran lati ibo miran o fe ki a di oni igbekun lo si oko eru sora ewo wa nibe o ye ki a wo Jeremiah ori kokandinlogbon Jeremiah ori kokandinlogbon ese ikejo nitori bayi le oluwa awon omogun ni oluwa awon omogun wi nitori bayi li oluwa awon omogun olorun israeli wi pe e ma se je ki awon woli yin ti o wa laarin yin ati awon alaposhe yin ton yi je ki e ma se peti si ala yin ti eyin nla nitori ese ikesan won so asotele ike fun yin le oruko mi emi ko ran won li olowa wi awon jeun jeun woli won po kaakiri won fe gba owo ti oni won fe gba aso ti o wa ninu apoti re won fe gba iwon ba die ti olorun ti fi bukun o nitori be nitori jeun jeun won a wa won ni olorun ni o ran won si o won ma lu ago tabi won ma so we pe awon gba awe ni awon o ti eronu ti e sugbon bi won tin gba awe ti won duro ni waju olowa ni olorun ran awon si o wi pe boya ojo fe ro ni o boya ina njo ni boya ikankan lo fe sele ni won wa kilo fun o bi won ba si tin kilo fun ni won ma so pe sugbon o to ba le se etutu to ba le mu owo die wa to ba le se bayi ta ba se eto fun o ko si eto miran gbogbo eto gbogbo irubo ni jesu kristi ti pari lori igi agbelebo eyi ni olorun so fun wa wi pe emi ko ran won o awon alala awon alasotele awon alaposhe àwọn wòlíì èké oní nítorí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi èmi kò rán wọn lí olúwa wí nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú àsọtẹ́lẹ̀ pẹ̀lú ìran bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú ìṣípayá tàbí ohunkóhun tí ìbàjẹ́ wípé ọlọ́run kọ́ ló rán wọn nítorí jẹun jẹun wọ́n ń wówó káàkiri ni wọ́n fi ń tọ̀ yín wá nínú Róòmù orí 16 Róòmù orí 16 láti ẹsẹ 17 ara èmi sì bẹ̀ yín ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yìn kọ́ ẹ sì kúrò ní ìsọ̀ wọn o mọ̀ tí ó jẹ́ wípé kí a kúrò ní ìsọ̀ ènìyàn bí a bá wà lọ́jà tí a rí wípé ẹnìkan wà nínú ìsọ̀ pẹ̀lú wa wípé bí a ṣe ń tajà papọ̀ bí a ti ń sọ̀rọ̀ tí a fẹ́ tajà ni ẹni yìí ni ó ń lé àwọn oníbàárà wa sá bí a bá jẹ́ ẹni tí ó gbọ́n a ó ṣe ìsọ̀ tiwa lọ́tọ̀ èyí ni Paul apostle sọ fún wa wípé ó mọ̀ wípé ó ń gbìyànjú láti dé ìjọba ọ̀run ó sì ń rí ẹni tó fẹ́ kọ ní ẹ̀kọ́ èké tí ó fẹ́ gba ire rẹ tí ó fẹ́ gbà á sọnù tí ó fẹ́ gba àlàáfíà tí ọlọ́run ti fún ọ tí ó fẹ́ gbà á sọnù ìgbàlà ayébáyé ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ èyí tí onínígbà tí a wẹ̀ ọ́nù kúrò nínú ẹ̀jẹ̀ Jésù ẹni yìí ó ń fẹ́ gba ìgbàlà sọnù lọ́wọ́ rẹ ẹ sì jọ wà nínú ìsọ̀kan náà ẹ jẹ́ ẹni tí máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí máa fi kùlùkùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ní ṣọ́ra kí ẹ kúrò ní ìsọ̀ wọn yẹ kí a kà á lẹ́ẹ̀kan sí mú ń gbàdúrà wípé kí ọlọ́run ẹ̀mí kí ó kọ àwọn nǹkan wọ̀nyí sí tábìlì òkan àyà wa kí a lè sá fún ẹ̀kọ́ èké kí a lè sá fún àwọn wòlíì èké kí ẹnikẹ́ni kí ó má ṣe gba ire ayérayé lọ́wọ́ wa ó ní ara èmi sì bẹ̀ yín ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yìn ti kọ́ ó yẹ kí a bèrè lọ́wọ́ wa ẹ̀kọ́ wo ni a ti kọ́ a ti kọ́ ẹ̀kọ́ ìgbàlà nínú Jésù Kristi nìkan ṣoṣo wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ bí ẹnikẹ́ni bá wá nígbà náà tí ó sọ fún wa wípé orúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù ìrobọ Jésù tàbí ikú Jésù Kristi lórí igi àgbélébò kò tó fún ìgbàlà wa ó ní kí a máa sá fún wọn ẹ̀kọ́ wo la tún ti kọ́ àti kọ́ wípé bí a bá wà nínú Kristi a di ẹ̀dá tuntun wípé ohun àtijọ́ èpè tí a máa ń ṣẹ́ kí a tó di onígbàgbọ́ ìbúra tí a máa ń bú kí a tó di onígbàgbọ́ ìkùnsínú àti odì tí a máa ń yàn kí a tó di onígbàgbọ́ àti olè tí a máa ń jà kí a tó di onígbàgbọ́ ìfẹ́ ọkùnrin bá ara ẹni jẹ́ tí a máa ń ṣe kí a tó di onígbàgbọ́ ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó di ẹ̀dá tuntun àwọn ohun àtijọ́ ìwà ìrìn àtijọ́ wọ̀nyí wọ́n ti kọjá lọ kíyèsí wọ́n di tuntun oníkaṣọ́ra o bí ẹnikẹ́ni bá mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yìn ti kọ́ a kò ha ti kọ́ wa nípa ti ìsọ̀dí mímọ́ a kò ha ti kọ́ wa nípa agbára ẹ̀mí mímọ́ fún àwọn tí a sọ̀dí mímọ́ tàbí kí ni kí a tún máa sọ nípa ẹ̀kọ́ wípé kò dára kí onígbàgbọ́ kí ó jẹ́ ẹni tí kóbìnrin jọ tàbí kí obìnrin kí ó jẹ́ ọkùnrin kan kò kúnnu kọ́bọ̀dù kí a máa ṣí láti ilé dé ilé a kò ha ti kọ́ wa wípé ọkùnrin kan aya kan a sì ti kọ́ nípa ẹ̀kọ́ àtúnṣe ò ní kí a ṣọ́ra kí a má jẹ́ ẹni tí ń káàkiri kí a má jẹ́ ẹni tí a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá kiri ó ní kí a kúrò ní ìsọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ mo gbàdúrà wípé gẹ́gẹ́ bí ọlọ́run ti ń kìlọ̀ fún wa wípé a ó jẹ́ ẹni tí ń gbọ́ràn bí a sì ti ń gbọ́ràn ìbùkún tí ó wà nínú ìgbọ́ràn yóò jẹ́ tiwa ní orúkọ Jésù ẹ jẹ́ kí a wo Hebrew orí 13 ẹsẹ̀ 9 Hebrew orí 13 ẹsẹ̀ 9 ẹ má ṣe jẹ́ kí a fi onírúurú ati ẹkọ ajeji gba yin kiri nitori o dara ki a mu yin li okan le nipa ore ofe ki se nipa ounje ninu eyi ti awon ti o ti rin ninu won ko li ere oro die to fun eni ti o fe gboran awon bibeli ese bibeli ti a ka won yi o je ohun ti o ye eni ti o ni emi olorun o je eni ti o ye eni ti o ni igbala awon ojiyan won pa ara won run ni awon to ma njiyan oro olorun wi pe se o je wi pe deeper life nikan ni ati le ko eko oro olorun se o je pe awon elomiran ti o nka bibeli se o je wi pe awon na o ni imo bibeli ni awa ki jiyan eko oro olorun ni a ma nko awon eniyan a si nfe se olore oni a fi soro olorun fun o o si ri wi pe inu bibeli ni ati nka wi pe bi a ba je eni ti o feran olorun bi a ba je eni ti o fe tele olorun bi a ba je eni ti o fe gboran eni ti o fe fi orun sere je leyin aye buburu yi wi pe ki a sora ki a ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan bi wa ni igbekun gege bi itan eniyan gege bi ipilese eko ti aye eko aye wa ti ki se bi ti Kristi eje ki a pada si Kolose ori keji ese ikesan ati ese ikewa ki a wo idakoro ti a ni fun okan wa ninu Kolose ori keji ese ikesan ati ese ikewa nitori pe ninu re ni ninu Kristi ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ninu Kristi oluwa wa olugbala wa oluso agutan wa ninu re ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ese ikewa a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara pipe ati ekun Kristi ni o duro gege bi idakoro fun okan wa dipo ki a ma fi ikolu kogba ero awon ti okan won ti poruru gba won soke sodo o ye ki awon onigbagbo simi ki won ki o si gbekele Jesu Kristi patapata ninu Kristi ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ye ki o ye owe pe nigbati eniyan sobo nigbati Adamu ati Eva sobo ni ogba Edeni eniyan sobo kuro ninu ipo pipe ti Olorun da si o si sobo si ipo aipe eyi ti o ba ni ninu je gidigidi eniyan je alaipe nipa ti emi nipa ti iwa bi Olorun ati nipa ti ogbon ati oye gege bi eniyan ti sobo ni ogba Edeni lese kese ni Adamu ati Eva di alaipe ati awon omo ti a nbi nipase won ni won di alaipe ati awa paapaa ki a to mo Kristi le a di alaipe alaipe nipa ti emi alaipe nipa iwa bi Olorun alaipe nipa ogbon ati oye sugbon ninu Kristi ati nipase Kristi ni ati ni igbala kikun ohun lo so wa di pepe o fun ni idariji pepe o fun ni alaafia pepe o fun ni ekunrere ore ofe re o fun ni ife pepe ati agbara kikun ati ogbon ati ohun gbogbo lati le je ki aye ti isinsiyi ati ayeraye ki o ni ere fun wa je ki a wo ninu Kolose ori keji ese keta inu eni ti a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí ó ní bí a bá ń fẹ́ ní ọgbọ́n a sì ń fẹ́ ní ìmọ̀ ìmọ̀ tó lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ nínú Kristi ni a ti lè rí i kí a má ṣe fetí sí àwọn tí ó ń sọ wípé ọgbọ́n kan wà tí ó tún tayọ̀ tó wà nínú bíbélì kí a má ṣe fetí sí àwọn atanijẹ akónisìnà tí wọ́n máa ń sọ wípé ó ṣeé ṣe ní ibi ipò òkú tàbí ní ibi tí wọ́n sìnkú sí ibẹ̀ ni wọ́n tún ń lọ lóru láti lè ní ọgbọ́n kan tí ó farasin tàbí tí ó farapamọ́ onírara nínú Kristi ni gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ ni a fi pamọ́ sí ó ní kí a má tún rí ẹni tí ó ń lọ sí òkè òkun tàbí ẹni tí ó ń lọ sí aginjù tàbí ẹni tí ó ń lọ sí ìdí igi tàbí sí ìdí òrìṣà tí ó ń wá ọgbọ́n láti lè gbé ìgbésí ayé kan tí ó rò pé ó dára. Ó ní rárá nínú Kristi ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí wípé bí a bá ti ní Kristi àti ní ohun gbogbo. Nínú Kolose orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Dídùn inú bàbá wa tí ń bẹ lé ọ̀run ni wípé ẹ̀kún ohun gbogbo ní ti ìdáríjì, ní ti àlàáfíà, ní ti ìgbàlà, ní ti ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, ní ti ìfẹ́, ní ti orí ọ̀fẹ́, ní ti agbára tàbí ọgbọ́n tàbí ohunkóhun tí a nílò láti lè gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn. Ó ní dídùn inú bàbá ni wípé kí ẹ̀kún ohun dáradára gbogbo kí ó lè máa gbé inú rẹ̀. Kí a tó lọ sí orí ẹ̀kún wa láti gbàdúrà, ẹ jẹ́ kí a wo Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo tí ṣe ti iyì àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀, ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀, ó ń sọ fún wa wípé gbogbo ohun tí ó jẹ mọ́ iyì àti tí ó jẹ mọ́ ìwà bí Ọlọ́run, ìwà mímọ́, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà fún ọmọlẹ́yìn Kristi, wípé gbogbo rẹ̀ pátápátá lè àti fún wa nínú Ọlọ́run, nínú Kristi. Nínú ẹsẹ̀ ìkẹrin nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ni wípé gbogbo ohun tí ó yẹ fún wa láti ní ìdáríjì ẹ̀ṣẹ̀, láti ní agbára lórí ẹ̀ṣẹ̀, láti gbé ìgbésí ayé ìwà mímọ́, láti gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run, tí ó wu Ọlọ́run, wípé a fún wa nínú Kristi. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a tọ Ọlọ́run lọ. Bí a bá ti jẹ́ ẹni tí a múṣìnà nípa ẹ̀kọ́ èké, ẹ̀kọ́ òdì, nípa àṣà ayé àti nípa àwọn mìíràn tí kò ní lárí, ó yẹ kí a tọ Ọlọ́run lọ. Kí a sọ fún pé kí ó dáríjì wá, kí a sì ṣe ìpinnu, kí a sọ fún Ọlọ́run wípé a kò ní ṣìnà mọ́, wípé a kò ní tẹ̀lé ọ̀nà òkùnkùn mọ́. Bí ó bá jẹ́ ẹni tí ó ti ń tẹ̀lé wòlíì èké àti ẹ̀kọ́ èké, kí ó wá sọ̀dọ̀ Ọlọ́run. Nítorí àwọn nǹkan wọ̀nyí yóò sọ di ẹni ìgbèkùn, a ó kó ọ lẹ́rú lọ. Bí o bá jókòó sínú ẹ̀kọ́ èké, nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a dá ọ ní ìdè, jẹ́ kí a gba ọkàn rẹ là, jẹ́ kí Ọlọ́run fúnra ara rẹ̀ kí ó fà kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, kí ó jẹ́ ti Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́, kí ó sì mọ̀ wípé ìgbàlà ló ń fẹ́ ni, ìsọdímọ̀ ló ń fẹ́ ni, agbára ẹ̀mí Ọlọ́run ló ń fẹ́ ni, ìwòsàn ló ń fẹ́ ni, tàbí ìdásílẹ̀ ìtúnisílẹ̀ ló ń fẹ́ ni, tàbí ọmọ ló ń fẹ́ láti jẹ́ kí ó jẹ́ ẹ̀bùkún fún ẹbí rẹ, tàbí ó fẹ́ kí Ọlọ́run kí ó bùkún lọ́nà kan àbí lọ́nà mìíràn. Gbogbo nǹkan wọ̀nyí lè a ó ní bí a bá gbẹ́kẹ̀lé Jésù Kristì nìkan ṣoṣo, nítorí nínú rẹ̀ ni ẹ̀kún ìwà Ọlọ́run gbé lé ara ìyára. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀, kí a sọ fún Ọlọ́run wípé a ti kọ́ ẹ̀kọ́, a ti mọ̀ wípé ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì láti kíyèsí bí a ti ń kìlọ̀ fún wa. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ máa tẹ̀lé ìmọ̀ àti òtítọ́ tí ó wà nínú ìhìnrere. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé gbogbo ẹ̀kọ́ èké, gbogbo ẹ̀kọ́ tí múni ṣìnà, gbogbo àwọn wòlíì èké, olùkọ́ni èké, àwọn ìwé èké, a kọ̀ wọ́n sílẹ̀, a fi wọ́n sílẹ̀, a jó wọn níná, a sì ń fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo nǹkan tó bá yàtọ̀ sí ẹ̀kọ́ ìhìnrere tí a ti kọ́ wa, a fẹ́ jù wọ́n sílẹ̀, a fẹ́ tẹ̀lé Ọlọ́run tímọ́tímọ́. Gbàdúrà sọ fún Ọlọ́run. Bí ó bá jẹ́ aláìlera, bí ó bá jẹ́ ẹni tí a lè tètè yí lọ́kàn padà, sọ fún Ọlọ́run wípé òun fẹ́ dúró ṣinṣin.
1: o fe duro ninu eko o fe duro ninu eko ti o le se o pe se oye fun ijoba olorun bi ba gbadura ti o gbekele olorun ti o simile olorun bi o ti le je alainagbara yo fi agbara fun o yo fi okun fun o yo le je ki o le duro sese ninu eko ti o ye koro
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Oluwa Olorun wa adupe lowo yin we pe agbara yin ki kuna adupe we pe bi abato yin wa eje eni ti o ma nfi ileri fun ni ti o si ma mu ileri na se an bebe we pe loni bi ati wa ti a o si gbadura si yin we pe e o gbadura wa ni oroko Jesu gbogbo ibi ti isoro wa gbogbo bi ti aini wa gbogbo bi ti idani loro owo iso wa ni igbese aye wa e ba wa mu okro ni oruko Jesu a nbe yin we pe bi elese se ton yin wa ni asale yi e o gba kan re la bi awon alaisan tin ton yin wa ni asale yi o da won need it ati bi awon ti an da loro lati owo emi esu bi won tin ton yin wa ni asale yi a nbebe we pe idande lati atorun wa idase lati owo yin wa e o fun won ni oruko Jesu e gbo adura wa e shanu fun awon eniyan yin e je ki a pada lo si ile pelu ayo ati alaafia ni okan wa ni oruko Jesu Kristi Oluwa wa amen ninu Peteru kini ori kini ese ikeji dilogun ati ikokan dilogun le ati mu akori oro wa ni asale yi Peteru kini ori kini lati ese ikeji dinlogun si ese ikokan dinlogun ni won bi eyin ti mo pe a ko fi ohun ti dibaje ra yin pada bi fadaka tabi wora kuro ninu iwa asan yin ti eyin ti jogun lati odo awon baba yin bi ko se eje iyebiye ti bi ti odo agutan ti ko le aboko ti ko li abawon ani eje Jesu Kristi ohun ti a sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí ni ẹ̀jẹ̀ Kristi ẹ̀jẹ̀ iyebíye ẹ̀jẹ̀ Kristi ẹ̀jẹ̀ iyebíye ẹ̀jẹ̀ Jesu Kristi jẹ́ iyebíye níwájú Ọlọ́run fún ìràpadà wa fún ìmúláradá wa fún ìdáǹde wa àti fún bí a ṣe lè súnmọ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ kí Jesu kí ó tó wá sí ayé yìí ẹ̀jẹ̀ àgùntàn ni a fún àwọn ọmọ Israeli láti fi máa ṣe ètùtù fún ọkàn ẹlẹ́ṣẹ̀ ní Lefitiko orí 17 ni a ti ń ka ẹsẹ̀ ìkọkànlá Lefitiko orí 17 ẹsẹ̀ ìkọkànlá nítorí pé ẹ̀mí ara ń bẹ nínú ẹ̀jẹ̀ èmi sì ti fi fún yín láti máa ṣe tutù fún ọkàn yín lórí pẹpẹ ni nítorí pé ẹ̀jẹ̀ ní ṣe ètùtù fún ọkàn gẹ́gẹ́ bí a ti máa ń gbọ́ ní ìgbà gbogbo nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀ tí ó sì ti kùnà ògo Ọlọ́run láti ìgbà tí Ádámù ti ṣubú kúrò nínú ipò tí a dá ipò tí a fi sí láti ọwọ́ Ọlọ́run láti ìgbà náà ni ẹ̀ṣẹ̀ ti ń jọba lórí gbogbo àwọn ènìyàn tí wọ́n wá sí ayé yìí láti ìgbà náà ni a sì ti fi ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ akọ màálù tàbí ẹ̀jẹ̀ ẹranko fún wọn láti lè ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wọn títí ó fi di ìgbà tí Jésù wá sí ayé tí Ọlọ́run pinnu láti ṣe àṣepé ìgbàlà àti ìràpadà wa ẹ̀jẹ̀ ẹranko wọ̀nyí ni a máa ń fi ṣe ètùtù fún ọkàn wọn èyí ni a kà nínú Lepitiko tí a ti kà sí wa nísinsìnyí wípé ẹ̀jẹ̀ wọ̀nyí ni ó ń ṣe ètùtù fún àwọn ọkàn tí wọ́n ti ṣákulọ̀ àwọn ọkàn tí wọ́n ti dẹ́ṣẹ̀ àwọn ọkàn tí wọ́n ti fi ibi tí ọlọ́run fi wọ́n sí tẹ́lẹ̀ tí wọ́n ti fi irú ipò bẹ́ẹ̀ sílẹ̀ ṣùgbọ́n nígbà tí ó di àkókò tí ọlọ́run fẹ́ ṣe àṣepé ìgbàlà àwọn ẹ̀dá tí ó sì fẹ́ fi ìràpadà ńlá fún wa ó rán Jésù Kristì ọmọ rẹ̀ láti kú fún wa láti ìgbà náà ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ ẹranko kò níye lórí mọ́ kò sì jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ ọlọ́run mọ́ bí a bá rí ẹnikẹ́ni lónìí tí ó sì ń ta ẹ̀jẹ̀ ẹranko sílẹ̀ tàbí ẹni tí ń ṣe ètùtù tàbí ẹni tí ń rúbọ ó yẹ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ wípé láti ìgbà tí Jésù Kristì ti kú lórí igi àgbélébò ni ẹ̀jẹ̀ ẹranko kò ti níye lórí fún ìgbàlà tàbí fún ìdáǹdè tàbí fún ètùtù tàbí fún ìràpadà wa nínú Hebrew orí kẹwàá láti ẹsẹ̀ ìkarùn-ún Hebrew orí kẹwàá láti ẹsẹ̀ karùn-ún nítorí náà nígbà tí ó wá sí ayé ó wípé ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ ṣùgbọ́n ara tí ara ni ìwọ ti pèsè fún mi ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí nígbà náà ni mo wípé kíyèsí nínú ìwé kíkà lè àgbékọ́ nípa tèmi mo dé láti ṣe ìfẹ́ rẹ ọlọ́run ní àti ọdún dé ọdún fún ọdún púpọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ̀rún ọdún ní ọ̀nà mẹ́rin ní àwọn wọ̀nyí ni wọ́n ti ń ṣe ìróbọ ní àwọn wọ̀nyí ni wọ́n ti ń mú ẹran wá síwájú olúwa ṣùgbọ́n nígbà tí àkókò tó tí Jésù yóò wá sí ayé a sọ fún wa wípé ọlọ́run kò ní inú dídùn sí àwọn ẹbọ wọ̀nyí mọ́ nítorí bẹ́ẹ̀ láti ìgbà náà tí Jésù ti dé ni ó ti jẹ́ wípé níwájú olúwa àwọn ẹbọ sísun tàbí ẹran pípa tàbí à ń ṣètùtù tàbí à ń ṣe ohunkóhun tí ó jọ wípé à ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti mú ẹ̀ṣẹ̀ tàbí àìsàn tàbí àìní tàbí orí búburú kúrò ni ó ti jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa mọ́ èyí ni ó fi sọ ní ẹsẹ̀ kẹfà tí a ti kà nísinsìnyí wípé ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí nítorí náà bí ẹnikẹ́ni bá wà níhìn ní àṣálẹ́ yìí tí ó jẹ́ wípé ó ń káàkiri ó ń róbọ ó ń pẹran ní ìrètí wípé ẹran tí a pa yìí tàbí ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí yóò mú ẹ̀ṣẹ̀ àti orí búburú tàbí àìsàn tàbí àìní kúrò a ń sọ fún wa wípé irú nǹkan wọ̀nyí ọlọ́run kò ní inú dídùn sí i mọ́ ṣùgbọ́n ó wípé nígbà náà ni mo wípé kíyèsí nínú ìwé kíkàlẹ̀ àti gbé kọ́ nípa tèmi èyí jẹ́ ohun tí a ti kọ sílẹ̀ nípa Jésù Kristì wípé mo dé láti ṣe ìfẹ́ rẹ ọlọ́run ìfẹ́ rẹ ọlọ́run tí a ń sọ níhìn ni wípé Jésù lọ sí orí igi àgbélébò ó kú ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìwọ àti fún èmi tí o bá rántí ní ojú kan náà tí Yohánù rí Jésù Kristì ni ó tọ́ka sí i wípé òun ni ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí yóò kó ẹ̀ṣẹ̀ ará ayé lọ nínú Yohánù orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ní ìjọ kejì Yohánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó wípé wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ èyí jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti dé ni a ti fi òpin sí ẹran pípa ni a ti fi òpin sí ìróbọ ni a ti fi òpin sí ẹbọ sísun tàbí irú ẹbọ mìíràn tí àwọn ọmọ Ísírẹ́lì máa ń rú nítorí pé Jésù Kristì ni a wá fi fún wa nísinsìnyí láti kó ẹ̀ṣẹ̀ wa lọ èyí ni Isaiah wòlíì ti rí láti ọjọ́ pípẹ́ tí ó sì sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé ìgbà kan wà tí Jésù Kristì yóò dé èyí tí ṣe ọmọ Ọlọ́run tí a pè ní Emmanueli tí ṣe wípé Ọlọ́run wà pẹ̀lú wa wípé nígbà tí ó bá dé yóò jẹ ẹ̀yà fún ẹ̀ṣẹ̀ wa àti nígbà tí ó bá ti jẹ̀yà fún ẹ̀ṣẹ̀ wa ni a rí wípé yóò kó àwọn ẹ̀ṣẹ̀ àwọn tí ó bá gbàgbọ́ lọ bi o ba wo Isaiah ori keta dini adota lati ese keta Isaiah ori keta leni

kan rẹ̀. Bí o bá ti ka ìwé ìhìnrere ti Matthew tàbí ti Marko tàbí ti Luke tàbí ti Johannu, ó rí wípé akẹ́gàn Jésù lọ́pọ̀lọ́pọ̀ lẹ́sẹ̀ nígbà tí a ti bí, nígbà yìí ni a ti ń kẹ́gàn rẹ̀, nígbà tí ó sì wá ṣe iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ọmọ Ísíráẹ̀lì tí ó fi lọ sí orí igi àgbélébò láti kó fún wa, ni a ti ń kẹ́gàn rẹ̀. Ní ẹsẹ̀ kẹrin lóòótọ́, ó ti rò ìbìnújẹ́ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà, tí a lò láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a sì pọ́n lójú, ṣùgbọ́n a ṣáálé ọgbẹ́. Nítorí ìrékọjá wa, a paálé ara, nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìná rẹ̀ lè a fi mú wa lára dá. Bí a bá sọ wípé a ṣá ènìyàn lé ọgbẹ́, ó mọ̀ wípé ohun tí yóò jáde ni ẹ̀jẹ̀ bí a bá ṣá ènìyàn lọ́gbẹ́. Nígbà tí a ṣá Jésù lọ́gbẹ́, nígbà tí a kàn án mọ́ orí igi àgbélébò, nígbà tí a fi adé ẹ̀gún dé Jésù lé orí, nígbà tí a fi ọkọ̀ kàn án lé ẹ̀gbẹ́, ẹ̀jẹ̀ Jésù tí ó jáde, èyí wà fún ìràpadà wa, èyí wà fún ìdáǹde wa, ó sì wà fún ìgbàlà wa pẹ̀lú. Nítorí tìrẹ, nítorí tèmi ni a fi ṣá Jésù lé ọgbẹ́. Nítorí ìrékọjá rẹ, nítorí ìrékọjá mi, èyí jẹ́ nítorí ohun tí a ṣe tí a fi ré òfin Ọlọ́run kọjá, ohun tí a ṣe tí a fi dẹ́ṣẹ̀, ohun tí a ṣe tí a fi ṣẹ̀ sí Ọlọ́run. Nítorí èyí ni a fi ṣá lé ọgbẹ́, apá lára, nítorí àìṣedédé wa. Bí a bá sọ nípa àìṣedédé, nígbà tí ènìyàn bá rìn ségesège tí kò rìn déédé, èyí ni Bíbélì ń kà sí ẹ̀ṣẹ̀ tàbí àìṣedédé. Nítorí nǹkan wọ̀nyí ni a fi pa á lára, tí a sì ṣá lé ọgbẹ́, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀, àti nípa ìná rẹ̀ lè a fi mú wa lára dá. Mo fẹ́ fún ọ ní ohun mẹ́jọ tí ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe fún mi. Ìkíní ni wípé ó rà wá padà lọ́wọ́ ìgbèkùn èṣù, ó rà wá padà lọ́wọ́ agbára èṣù, ó rà wá padà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí ó ti dè wá ní ìgbèkùn. Jẹ́ kí a tún padà sí Pétérù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkejìdínlógún. Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkejìdínlógún dé ẹsẹ̀ ìkọkàndínlógún. Níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ rà yín padà bí fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asanyín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù tí kò sì lé àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristi. Gbogbo ẹranko tí àwọn ọmọ Ísíráẹ̀lì fi ń róbọ, bí a bá wò ní fínífíní gbogbo ayé láti àsìkò Ádámù, ni ó ti wà lábẹ́ ìgún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àti ènìyàn, àti ẹranko, àti ohun ọ̀gbìn, àti ohun tí ó wà ní ìlú, àti ohun tí ó wà ní oko, ni ó wà ní abẹ́ ìgún Ọlọ́run. Èyí ni ó fi jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò lè mú wọn pé, kò sí lè mú wọn jẹ́ mímọ́ pátápátá. Ṣùgbọ́n Jésù ni ó wà ní àìlábòkò, àìlábàwọ́n. Nítorí bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, ó jẹ́ ẹ̀jẹ̀ pípé, ẹ̀jẹ̀ mímọ́, ẹ̀jẹ̀ tí ó ṣe iyebíye. Èyí ni a fi ń rà wá padà. Bí a bá sọ nípa ìràpadà, bí o bá ti jẹ́ ẹni tí ó ka àwọn ìwé ìtàn ní ilẹ̀ Yorùbá, ó mọ̀ wípé ní àkókò ẹrú, bí a bá mú ẹnikẹ́ni lẹ́rú, a lò ó gẹ́gẹ́ bí ẹrú, a lè lù ú gẹ́gẹ́ bí ẹrú, a lè fìyà jẹ́ gẹ́gẹ́ bí ẹrú, a ti lè pàápàá gẹ́gẹ́ bí ẹrú. Ṣùgbọ́n nígbà tí olùdásílẹ̀, olùdáǹde, nígbà tí a ṣe òfin titun wípé kò sí ẹni tí ó yẹ kí ó wà ní abẹ́ ìsìnró mọ́, nígbà yìí ni àwọn ẹrú di òmìnira. Nígbà tí àwọn ẹrú wọ̀nyí sì di òmìnira, a kò lè fìyà jẹ wọ́n tàbí kí a lù wọ́n tàbí kí a pa wọ́n gẹ́gẹ́ bí ẹrú mọ́. Èyí ni Jésù Kristì ṣe fún wa, wípé a ti jẹ ẹrú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹrú nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹrú nítorí àṣeré tí ó wà ní ìgbésí ayé wa, ẹrú èṣù, ó sì ti kan àbàmọ́ wa lẹ́sẹ̀, ó sì ń fi ìyà jẹ wa nígbàkigbà tí ó

bí o bá jẹ́ wẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣeye bí ẹni wájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹran Jésù Kristì láti wá kú fún wa. Àwa ẹni òṣìṣẹ́ ni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébòó, Ọlọ́run aláàánú, a bẹ̀bẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ì ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí ì kọrúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn ń wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébù ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n ń bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébò yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀yìn wípé gbogbo àìṣedédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúnrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn, wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ wẹ ọkàn wọn mọ́, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ gbà wọ́n là, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ kọrúkọ wọn sí ìwé ìyè Lọ́run, ẹ ṣàánú fún wọn. A dúpẹ́ ipò ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì dìjú wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún pé ó ní àrùn jẹranjẹ eegun tí a ń pè ní cancer, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé kò sóhun tó ṣòro fún ẹ láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. A ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára, a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébò, ní orí igi àgbélébò, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀, jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, a bẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú o kúrò. Pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì,
anbe yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbese aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ni ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wi pe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohunkohun ti o dawole mo n fe ri iru eni be lati gbe owo soke ki n le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wi pe bi a ba to yin wa aseri aseti aini yo pora ni igbesi aye wa je mo n bebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakule ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni idawole won a n be yin wi pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ti aye ti de ni igbekun ti o dabi eni wi pe aisan ni ojojumo bi o ti n kuro lori ikan ni o n bo si ori imiran bi o ba ni owo die lowo nkan won ya tun wa si igbesi aye re lati le ko gbo owo lo gba ti owo ba tan a dabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbesi aye iru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o gbe owo re soke ki n le gbadura fun o olorun alaanu alagbara adupe wi pe bi a ba to yin wa e o nu omi je wa nu kuro je mo n bebe wi pe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wi pe lesekese ti a n gbadura nisinsiyi wi pe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata a mu won kuro ni oruko Jesu adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni yi ba ti ni ori fifo yi ni omi ma n jade loju re ni o ma dabi eni wipe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be a n fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu a wo yin loniyi nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko se se ni inu iwe yin a n be yin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbe pelu agbara olorun pelu agbara ti o wa ninu eje Jesu Kristi mo le won jade ni oruko Jesu emu olarada adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pipe bi o ba gbe owo soke nisisiyi idasile ti de fun o obirin ti o wa ninu oyin ojo pipe bi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o si gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisiyi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti n be le orun olorun alagbara olorun ti kii kuna olorun ti ileri re kii ta se a wa sodo yin nisisiyi a n gbagbo wipe gbogbo ohun ti won ti de mo obirin lara e o tu sile ni oruko Jesu gbogbo okun ede sekeseke ti satani fi de patapata mo ja won ni oruko Jesu gbogbo awon emi buburu ti o wa ninu ile won ti o wa ni arowoto won ti o yi ile re ka ti o ma n tele kaakiri pelu agbara ti o wa ninu eje Jesu mo le yin kuro ni oruko Jesu e ti o sile e je ki o bimo layo ati lalaafia
ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu christ oluwa wa enikan ti ara manta oda bi ara tita oda bi eniye pe ara tita na ko gbogun bi o ba wa nibe nawo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wi pe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o dabi ni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wi pe e ti gbo ni oruko jesu kristi oluwa wa iwo ti o dabi ni pe igbese wo olorun o si nsa kaakiri nitori opopolopo awon ti o je lowo o si nbebe wi pe bi olorun ba le pese fun o o fe san awon igbese ti o wa lorun re bi o ba nawo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa anwo oju yin nitori pe agbagbo wi pe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e saanu fun won gbogbo ti won sa kaakiri ti won sa pamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa won igbese won yi ni oruko jesu adupe epo ti gbo ni oruko jesu kristi oluwa wa ami onkon ti o ba wa ni igbese aye re gege bi esan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo wole ara re ki o se gbagbo wi pe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wi pe ipe to ni bokun ni e fi pe wa ipe alaafia le e fi pe wa ati wa sodo yin a si nbe yin wi pe bi ati wa e ma je ki a pada le owo opo gbogbo ibi ti aisan wa ele aisan na jade gbogbo ibi ti aini wa ele aini jade gbogbo ibi ti ibanuje wa ele ibanuje jade gbogbo awon okan ti o nsare nitori wahala ti o wa ni idile won nitori iwahala ti o wa ni abe ile a nbe yin wi pe e mu won kuro ni oruko jesu gbogbo edun okan awon eniyan yin ni asale yi e wa tan e gbo adura won e je ki won ki o le ni ayo kikun ni oruko jesu baba anbere wi pe eni ni ti o ni idi yiyo anbebe wi pe gbogbo re patapata ke mu laada ni oruko jesu eyi ti o dabi eni pe inu ni o ma nlo nigba gbogbo abebe wi pe agbara atorun wa ki o ba le nisinsin yi ki o mu kuro ni oruko jesu awon ti o dabi eni pe ma nsubu won ma dide won ma nsubu won ma dide ti won si nfe imuniduro ninu igbagbo a nbebe yin wi pe ore ofe okun agbara lati oke wa yio wa si igbesi aye won won le gbe igbesi aye onigbagbo tooto lati kese jari ninu iwa igbagbo ni oruko jesu awon ti won ti ni igbara ti won bebe fun isodi mimo e wa so won di mimo e wa mu gbogbo ese kuro ni igbesi aye won e je ki gbogbo awon ti o wa ni inu won ti ko ba ife olorun mu e je ki o kuro patapata ni oruko jesu awon ti won ti ni isori mo ti won bere fun agbara emi olorun agbara ti o ma mu eru kuro agbara ti o ma je ki a le wa si oro olorun agbara ti o ma funi ni igboya ni iwoju awon ota agbara ti a fi le gbadura agbara ti o je ki ina olorun ki o ma jo ni igbesi wa ni igbesi aye wa e wa fun ni oruko jesu a nbe yin wi pe awon ti won wa ni idile ti ile ngbona awon ti ona na awon ti ise nse awon ti won ni wahala lona kan tabi lona miran a nbebe wi pe awon wahala won yi e o le won jade kuro ni idile won ni oruko jesu obirin ni ti o wa nibe ti o dabi eni wi pe omo re ni o nfa ibanuje fun o to pe ti o ba ti jade ati pada wale adeti o si ma n kegbe kegbe o si ma n rin irin ti ko dara lese o si n ba o ninu je mo gbadura nisinsin pe owo olorun yio wa lori omo naa emi olorun yio ba le omo naa a nbe yin wi pe omo yi yio je omo ti o sanfani yio je omo rere ni oruko jesu arabirin ti o wa lorun ni ti o ni omo kan ti o jade nile ti o ti n wa kaakiri
o ti fi lo kaakire sugbon a ko ri omo yi lese kese mo nbebe pe ki emi olorun ki o wa omo na ri ni bi ki bi ti omo na wa nbebe pe ki omo na ki o pada wale ni oruko jesu adupe pe ti gbo ti wa adupe pe ti sanu fun wa adupe pe awon ileri yin ti adimu loni wi pe e ti fi ase si ni oruko jesu ni oruko jesu christ oluwa wa ki o to lo mo nfe ki o dupe lowo olorun fun ti olorun ti se fun o so fun olorun wi pe o gbagbo ninu eje jesu christ ti ata sile fun o ati wi pe o ma tesiwaju ninu irin ati ise igbagbo re dupe wi pe ati gbo adura re dupe wi pe ati gbo adura re

0: Jẹ́nẹ́sìsì, orí ìkẹrin. Ádámù sì mọ̀ Éfà aya rẹ̀, ó sì lóyún, ó sì bí Káínì, ó sì wí pé, mo rí ọkùnrin kan gbà lọ́wọ́ Olúwa, ó sì bí Ábélì arákùnrin rẹ̀. Ábélì a sì máa ṣe olùṣọ́ àgùntàn, ṣùgbọ́n Káínì a máa ṣe aroko. Ó sì ṣe ní òpin ọjọ́ wọn ni tí Káínì mú ọrẹ nínú èso ilẹ̀ fún Olúwa wá, àti Ábélì òun pẹ̀lú mú nínú àkọ́bí ẹran ọ̀sìn, àní nínú àwọn tí ó sanra. Olúwa sì fi ojú rere wo Ábélì àti ọrẹ rẹ̀, ṣùgbọ́n Káínì àti ọrẹ rẹ̀ ni kò náání. Káínì sì bínú gidigidi, ojú rẹ̀ sì rẹ̀wẹ̀sì. Olúwa sì bí Káínì pé, éṣe tí inú fi ń bí ọ, èéṣì ti ṣe tí ojú rẹ̀ fi rẹ̀wẹ̀sì. Bí ìwọ bá ṣe rere, ara kì yóò yá ọ. Bí ìwọ kò bá sì ṣe rere, ẹ̀ṣẹ́ ba ní ẹnu ọ̀nà. Lọ́dọ̀ rẹ ni ìfẹ́ rẹ̀ yóò máa fà sí, ìwọ ó sì máa ṣe alákòóso rẹ̀. Káínì sì bá Ábélì arákùnrin rẹ̀ sọ̀rọ̀, ó sì ṣe nígbà tí wọ́n wà ní oko. Káínì dìde sí Ábélì arákùnrin rẹ̀, ó sì lù ú pa. Olúwa sì wí fún Káínì pé, níbo ni Ábélì arákùnrin rẹ̀ wà? Ó sì wí pé, èmi kò mọ̀, èmi ń ṣe olùtọ́jú arákùnrin mi bí? Ó sì wí pé, kí ni ìwọ ṣe ni? Ohun ẹ̀jẹ̀ arákùnrin rẹ̀ ń kígbe pè mí láti inú ilẹ̀ wá. Ǹjẹ́ ní ìsinsìnyí a fi ọ rí lórí ilẹ̀ tí ó yanu rẹ̀ gba ẹ̀jẹ̀ arákùnrin rẹ̀ lọ́wọ́ rẹ? Nígbà tí ìwọ bá ro ilẹ̀ láti ìsinsìnyí lọ, kì yóò fi agbára rẹ̀ so èso fún ọmọ. Ìsáǹsá àti alárìnkiri ni ìwọ máa jẹ́ ní ayé. Káínì sì wí fún Olúwa pé, ìyẹ̀ ẹ̀ṣẹ̀ mi pọ̀ ju èyí tí èmi lè rù lọ. Kíyèsí, ìwọ lé mi jáde lónìí kúrò lórí ilẹ̀, èmi ó sì di ẹni tí ó pamọ́ kúrò lójú rẹ, èmi ó sì máa jẹ́ ìsáǹsá àti alárìnkiri ní ayé, yóò sì ṣe, ẹnikẹ́ni tí ó bá rí mi yóò lù mí pa. Olúwa sì wí fún un pé, nítorí náà, ẹnikẹ́ni tí ó bá pa Káínì, a ó gbẹ̀san lára rẹ̀ lẹ́rìn méje. Olúwa sì sàmì sí Káínì lára, nítorí ẹni tí ó bá rí kí ó má bàa pa á. Káínì sì jáde lọ kúrò níwájú Olúwa, ó sì jókòó ní ilẹ̀ Nódì, ní ìhà ìlà ọ̀run Édẹ́nì. Káínì sì mọ aya rẹ̀, ó sì lóyún, ó sì bí Enọ́kù, ó sì tẹ ìlú kan dó, ó sì sọ orúkọ ìlú náà ní Enọ́kù bí orúkọ ọmọ rẹ̀ ọkùnrin. Fún Enọ́kù ni a bí Iradi, Iradi sì bí Mehujaeli, Mehujaeli sì bí Metushaeli, Metushaeli sì bí Lameki, Lameki sì fẹ́ obìnrin méjì, orúkọ ìkíní ni Ada àti orúkọ ìkejì ni Sila. Ada sì bí Jabali, òun ni bàbá irú àwọn tí ó ń gbé àgọ́ tí wọ́n sì ní ẹran ọ̀sìn. Orúkọ arákùnrin rẹ̀ ni Jubali, òun ni bàbá irú gbogbo àwọn tí ń lo dùrù àti fèrè. Àti Sila òun pẹ̀lú bí Tubali Káínì, olùkọ́ ni gbogbo ọlọ́nà ìdẹ àti erin. Arábìnrin Tubali Káínì ni Naama. Lameki sì wí fún àwọn aya rẹ̀ pé, Ada òun Sila, ẹ gbọ́ ohùn mi, ẹ̀yin aya Lameki, ẹ fetí sí ọ̀rọ̀ mi, nítorí tí mo pọ ọkùnrin kan sí ẹ̀dùn mi àti ọ̀dọ́mọkùnrin kan sí ìpalára mi. Bí a ó bá gbẹ̀san Káínì lẹ́rìn méje, ǹjẹ́ ti Lameki ní ìgbà 70 méje. Ádámù sì tún mọ aya rẹ̀, ó sì bí ọmọkùnrin kan, ó sì pe orúkọ rẹ̀ ní Séti. Ó wí pé, nítorí Ọlọ́run yan irú ọmọ mìíràn fún mi ní ipò Ábélì tí Káínì pa, àti Séti òun pẹ̀lú ni a bí ọmọkùnrin kan fún, ó sì pe orúkọ rẹ̀ ní Enoshi. Nígbà náà ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí képe orúkọ Olúwa.
1: DCLM Radio, the spiritual welfare is our concern.
0: Genesis, orí ìkarùn-ún. Èyí ni ìwé ìran Ádámù ní ọjọ́ tí Ọlọ́run dá ọkùnrin. Ní àwòrán Ọlọ́run ni ó dá, àti akọ àti abo ni ó dá wọn, ó sì súre fún wọn, ó sì pe orúkọ wọn ní Ádámù ní ọjọ́ tí a dá wọn. Ádámù sì wà ní 70 ọdún, ó sì bí ọmọkùnrin kan ní jíjọ àti ní àwòrán ara rẹ̀, ó sì pe orúkọ rẹ̀ ní Séti. Ọjọ́ Ádámù lẹ́yìn tí ó bí Séti jẹ́ 1000 ọdún, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Gbogbo ọjọ́ tí Ádámù wá sì jẹ 1000 ọdún, ó lé 30, ó sì kú. Séti sì wà ní 100 ọdún, ó lé 5, ó sì bí Enoshi. Séti sì wà ní 1000 ọdún, ó lé 7 lẹ́yìn tí ó bí Enoshi, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Àti gbogbo ọjọ́ Séti jẹ 1500 ọdún, ó lé 12, ó sì kú. Enoshi sì wà ní 90 ọdún, ó sì bí Kenani. Enoshi sì wà ní 1000 ọdún, ó lé 15 lẹ́yìn tí ó bí Kenani, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Gbogbo ọjọ́ Enoshi sì jẹ 1500 ọdún, ó lé 5, ó sì kú. Kenani sì wà ní 70 ọdún, ó sì bí Mahalaleli. Kenani sì wà ní 1000 ọdún, ó lé 40 lẹ́yìn tí ó bí Mahalaleli, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Gbogbo ọjọ́ Kenani sì jẹ 1500 ọdún, ó lé 10, ó sì kú. Mahalaleli sì wà ní 60 ọdún, ó lé 5, ó sì bí Jaredi. Mahalaleli sì wà ní 1000 ọdún, ó lé 30 lẹ́yìn tí ó bí Jaredi, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Gbogbo ọjọ́ Mahalaleli sì jẹ 1500 ọdún, ó dín 5, ó sì kú. Jaredi sì wà ní 100 ọdún, ó lé 2, o si bi Enoku. Jared si wa ni egberin odun leyin igba ti o bi Enoku, o si bi omokunrin ati omobirin. Gbogbo ojo Jared si je egberun odun o di mejidilogoji, o si ku. Enoku si wa ni ogota odun o le marun, o si bi Metusela. Enoku si ba Olorun rin ni odun odun leyin ti o bi Metusela, o si bi omokunrin ati omobirin. Gbogbo ojo Enoku si je irinwo odun o di marundinlogoji. Enoku si ba Olorun rin, oun ko si si nitori ti Olorun mu lo. Metusela si wa ni ogosan odun o le meje, o si bi Lameki. Metusela si wa ni egberin odun o di mejidilogun leyin igba ti o bi Lameki, o si bi omokunrin ati omobirin. Gbogbo ojo Metusela si je egberun odun o di mokanlelogbon, o si ku. Lameki si wa ni ogosan odun o le meji, o si bi omokunrin kan, o si so oruko re ni Noa, pe eleyi ni yo tu wa ninu ni ise ati laala owo wa nitori ile ti Oluwa ti fi bu. Lameki si wa ni egbeta odun o di marun leyin ti o bi Noa, o si bi omokunrin ati omobirin. Gbogbo ojo Lameki si je egberin odun o di metalelogun, o si ku. Noa si je eni 500 odun, Noa si bi Shemu, Hamu ati Jafeti.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a wá sọ́dọ̀ yín lónìí nítorí a wá gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. A sì mọ̀ wí pé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A mọ̀ wí pé ó jẹ́ dídùn inú yín láti fà wá sọ́mọ̀dọ̀ ara yín, láti jókòó kí a tẹ́tí sílẹ̀, kí a gbọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tí gbọ́ràn, gẹ́gẹ́ bí ọmọ tí ó ní òye wípé ìfẹ́ bàbá sí òun ó pọ̀ ré kọjá ju èyí tí a lè fẹnu sọ. Lónìí bí a ti wá, a ní ìgbàgbọ́ wípé ẹ ó dáhùn àdúrà wa. A ní ìgbàgbọ́ wípé ẹ kò jẹ́ ta wá nù bí ó ti wò kí ó rí. A ní ìgbàgbọ́ wípé ìfẹ́ tí ẹ ti fẹ́ wa láti ìgbà tí Jésù Kristì ti kú wípé ìfẹ́ yìí ó wà bákan náà síbẹ̀ lónìí. Ǹjẹ́ bí a ti wá, bí a ó ti máa gbọ́rọ̀ yín, bí a ó ti máa là wá lóye, a ń bẹ̀ yín wípé iyì ọ̀tún àti okun ọ̀tún, agbára ọ̀tún yóò sọ jí nínú ọkàn wa ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ fún wa ní etí ọmọ, ẹ jẹ́ kí a lè gbọ́ràn, ẹ jẹ́ kí a lè máa tẹ̀lé yín ní ìṣísẹ̀ kọ̀ọ̀kan, kí a má sì padà sẹ́yìn, kí àwọn ohun tí a ń retí láti ọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí àwọn ìlérí tẹ ti ṣe fún wa kí wọn kí ó lè jẹ́ tiwa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń wo ìwé wòlíì Isaiah orí 40 láti ẹsẹ 25. Ìwé wòlíì Isaiah orí 40 láti ẹsẹ 25. Máa fi ojú ká bí àtijọ́ ń ká papọ̀. Ǹjẹ́ ta ni ẹ̀yin ó ha fi mí wé, tàbí ta li èmi ó bá dọ́gba? Ni ẹni mímọ́ wí, pé ojú yín sókè sí ibi gíga, kí ẹ sì wò ta lè ó dá nǹkan wọ̀nyí tí mú ogun wọn jáde wá ní iye. Ó ń pe gbogbo wọn lé orúkọ nípa títóbi ipá rẹ̀, nítorí pé òun le ní ipá, kò sí ọ̀kan tí ó kù. Èé ṣe tí ìwọ fi ń wí ìwọ Jákọ́bù, tí ìwọ sì ń sọ ìwọ Ísírẹ́lì pé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa, ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Ìwọ kò tí ì mọ̀, ìwọ kò tí ì gbọ́ pé Ọlọ́run ayérayé, Olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé kìí ṣàárẹ̀. Bẹ́ẹ̀ ni àárẹ̀ kìí mu, kò sí àwárí òye rẹ̀, ó ń fi agbára fún aláàárẹ̀, ó sì fi agbára kún àwọn tí kò ní ipá. Àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé, yóò sì rẹ̀ wọ́n, àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá, ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa yóò tún agbára wọn ṣe. Wọ́n ó fi ìyẹ́ gun òkè bí ìdì, wọ́n ó sáré kí yóò sì rẹ̀ wọ́n, wọ́n ó rìn. Àárẹ̀ ki o si mu won. Loni mo fe ba wa soro lori diduro de Olowa. Diduro de Olowa bi o ba wa nihi ni ose ti o koja mo soro lori ayo Olorun eti je agbara ati okun fun onigbagbo awon kan woyi ti Olorun se wa loju lati ri ti Olorun ko si wahala o kan aya wa won je awon kan ti o je ki igbagbo wa ki o le ki o gbona ki o lagbara ju be lo won o je ki ayo wa ninu Olorun ati ife wa fun Olorun ati igbagbo lati duro tiri pelu Olorun titi a o fi ri dahun si adura wa won o je ki won ki o le fi ese mule ju be lo nitori be ma to awon kan woyi si o kan aya re ma se je ki won ki o lo kuro ni okan re ni igba kan loni ni an soro lori diduro de Olowa diduro de Olowa kini eredi ti a fi duro de Olowa bawo ni a se le duro de Olowa kini awon abayori si awon ami ti o le wa ni igbesi aye wa wipe a je eni ti o ti duro de Olowa a si ti ri idahun eredi ti a fi duro de Olowa ati paapa akoko wo ni o ye ki a ma duro de Olowa ki awon ibere wonyi ki a to le dahun won lese ki a to le dahun won ni kikun ani lati wo lati ese ike dogbon bi oye ese ike dogbon de ese ogbon bi o ba se ye wa si be ni a o se ni oye diduro de Olowa je kin ton ka ese ikokan le logbon le kan si oni sugbon awon ti o ba duro de Olowa ki se awon ti o sare koja Olowa ki se awon ti o nsare ni iwanwara ni ikanju aile musuru ti won so wipe kini kin se mbo ni kin ya si ona wo ni kin gba mo ti de ikorita kini ipinu ti o ye kin mu ki se ru awon be awon ti o ni igbagbo ninu Olowa awon ti o duro de Olowa o ni sugbon awon ti o duro de Olowa yo tun agbara won se won o si fi iye gun oke bidi won o fi iye gun oke bidi won o sare ki yo si re won won o rin are ki yo si mu won bi a ba nso wipe awon wonyi won o tun agbara won se eyi nso wipe se iwo na mo awa ti a nlo moto le kookan bi a ba ti lo moto yi yala fun ose meta ose merin bi osu kan won ma so fun wipe o ye ki a gbe lo si odo awon mechanic wipe ki won ki o tun tun se ki won ki o tun agbara re se won a fo ile epo won a fo ibi ti omi wa won a fo gbogbo awon nkan ti o nje ki oko yi ki o ma se daadara nitori be a o fun oko yi ni akoko lati wa lati duro ni ile osise mechanic be na ni ago ara wa ki se okuta be na ni okan wa ki se irin be na ni igbesi aye wa ki se emi nitori be a re se se ki o mu wa o sese ki o dabi eni wo pe ade ikorita a o mo ibi ti a o gba o sese ki o dabi eni wo pe oke ni o wa ni waju wa ati gun oke yi o soro fun wa be ni nkan ti a nfe o wa ni odi keji oke yi tabi o sese ki o je wi pe omi ti o kun popo ti o si kunre koja oni o wa ni waju wa ohun ti a si nfe o wa ni odi keji omi yi eni a fi so wi pe bi a ba duro de Olowa wipe a o fi iye gun oke bidi eni wipe oke ti o wa ni waju wa ti o dabi eni wipe ko si ohun ti o le si oke yi nidi bi a ba duro de Olowa Olorun a fun wa ni iye bi ti di nipa igbagbo nipa adura yo je ki a le fi iye gun oke bidi ti o je wipe oke yi ki o ja mo nkan ni igbesi aye wa oni a o sare ki yo si re wa bi a ba ti wo awon omo wa ni ileewe ti won ma nsare ije bi won ba tin dije a ma ri wi pe awon omo miran won ma sare bi won ba de aarin meji lori papa won sobo lole are won patapata sugbon awon miran ti won ti je ologbon ninu awon omo won yi won ti mura sile won ti sun darada loru won ti jeun kanu won ti ni agbara ki o to di wipe won ti nsare won sare yi won sare eje yi won ti ngbiyanju sile bi won ba ti be sini sare won ma sare lo tete ki yo se re won be na ni an so fun awa ti aje onigbagbo awa ti o je wipe a ko duro de oluwa a ko je ki emi wa ki o simi le oluwa o je wipe a n gbe emi wa gbona nigba kugba o je pe bi nkan kan ba ti sele o ti gun wa lokan lokan o ti dabi oko ti o gun eniyan lokan a ko fara bale lati duro de oluwa o ni sugbon awa ti a ba n duro de oluwa awa ni o ma gun oke pelu iye idi awa ni o je pe bi a ba n sare ki yo re wa ati pe bi a ba rin are ki yo mu wa bi a ba je eni ti o n taja ti a n gbe awon nkan ti a n ta ti a n gbe lo soja ti ki si se wipe a fe wo oko ero tabi oko ayokele boya ese ni anfirin a o ri wipe awon miran ti o je wipe won ko ni okun won ko ni agbara won o je un kanu bi won ba ti rin die a ti re won won gbe eru won won gbe sokale won joko seba titi won ma duro de moto sugbon awon ti o je wipe won ni okun won ni agbara won ti doja ni kiakia won le ta awon nkan won yi fun awon ni bara awon awa ti o je pe a duro de oluwa nipa ti emi bi abarin ti a re sin mu wa bawo ni a o se de ibute ibi ti a n lo lakoko ti o ye ki a debe eni o fi se pataki wi pe ani lati duro de oluwa sugbon mo so tele wi pe ki a to le duro de oluwa ki a to le so agbara wa di otun ohun kan ni ani lati koko mo ye ki a wo lati ese ike dogbon oni nje tani eyin o ha fi mi we tabi tali emi o ba dogba ni eni mimo wi eyi ni ibere pepe eko ti o ye ki a ko ati ti o ye ki a mo se o mo wi pe awon elomiran oye bi a ba so nipa ti olorun ko ye won daradara o se se awon elomiran a ma wa si lesin won ma so wi pe awon a wa fun igba die bi awon ba wa fun igba die bi ohun ta awon reti bi o ba tete te awon lowo awon a tun gba ona eburu miran awon a lo ba awon orisa tabi awon baba asale tabi awon balogun ni abule iru awon be won fi olorun we balogun ti o wa labule won fi olorun we awon baba asale won fi olorun we awon iyalode ti ye moja won fi olorun we awon eniyan kekeke ti agbara ko si lowo won e ni olorun fi n bi wa pe ki a tile tun so wi pe andro de oluwa ki a to lo gbadura si oluwa ki a to be si ni ka oro olorun ki a ma ye iwe mimo wo lati wo awon ileri pataki ti o se fun wa o ni lakoko ta ni eyin o fi mi we ati tali emi o ba dogba o ye ki a mo wi pe olorun oni eleda orun ati aye ko si eni ti a le fi olorun we o je alagbara o je eni ti o gbon re koja awon eniyan ninu aye yi oni be a ba wo awon orun ti a wo lati odo awon angeli ti a wo wa si aye si odo awon eniyan wi pe ko si angeli kan ko si eniyan kan ti a le fi olorun we ninu awon ijo miran bi won ba tin gbadura won ma ki pe angeli michael angeli gabriel angeli uraya angeli bayi angeli tohun awon to ti sina awon ti oye ihin rere oye won fi olorun we angeli won fi olorun we eda owo olorun o sese ki o je pe awon elomiran bi won ba tin gbadura won ma so pe olorun lagbaja olorun temedu won fi olorun oga ogo olorun alagbara olorun eleda olorun olodumare won fi we awon eniyan

orí bí ọ̀rọ̀ rẹ, kí ìwọ kí o lè mọ̀ pé kò sí ẹni tí ó dàbí Olúwa Ọlọ́run wa. Ó ní kí ìwọ kí o lè mọ̀ pé kò sí ẹni tí ó dàbí Olúwa Ọlọ́run wa. Àwọn ẹlòmíràn tí òye òye bí mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n a máa sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ìsìn ló wà wípé bí ò bá sí ọ̀nà níbí, òun á tún wá ọ̀nà mìíràn lọ. Èyí ń jẹ́ wípé wọ́n rò wípé Ọlọ́run mìíràn tún wà níbòmíràn. Ìbànújẹ́ àwọn tí ń tọ Ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀. Àwọn ẹlòmíràn wọ́n máa rò wípé bóyá òrìṣà kan, òrìṣà ìdílé, òrìṣà bàbá wọn, òrìṣà ti abúlé, òrìṣà ti àwọn ẹlẹ́yàmẹ̀yà lọ́tọ̀ọ̀tọ̀, wọ́n máa rò wípé bóyá nǹkan wọ̀nyí ó lè gbà wọ́n. Wọ́n máa rò wípé bí àwọn bá wá sí ilé ìsìn, bí àwọn bá ka bíbélì, tí àdúrà ò bá gbà, tí ó bá dàbí ẹni wípé nǹkan tí àwọn ń retí kò ti àwọn lọ́wọ́, wọ́n á sọ wípé àwọn mọ̀bì kan tí àwọn lè lọ, bò ló tún fẹ́ lọ. O tún fẹ́ dá ìbànújẹ́ kún ìbànújẹ́ fún ara rẹ. Ó ní kí ìwọ kí o lè mọ̀ pé kò sí ẹni tí ó dàbí Olúwa Ọlọ́run wa. Yẹ kí o kalẹ̀ nínú ọkàn rẹ bí o ti kalẹ̀ lé ọ̀run ní iwájú àwọn áńgẹ́lì. Yẹ kí o kalẹ̀ lé ọkàn rẹ bí o ti kalẹ̀ lé ọkàn gbogbo àwọn tí o ti mọ Ọlọ́run láti ìgbà Ádámù títí di àkókò tí a wà yìí, wípé kò sí ẹlòmíràn, yálà lé ọ̀run, yálà lé ayé, yálà ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí nínú òkun, kò tún sí ẹlòmíràn. Ọlọ́run wa ọ̀kan ṣoṣo ni. Nínú Exodus yìí kan náà, orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkọkànlá, tàlẹ́ ó dàbí ìwọ Olúwa. Nínú àwọn alágbára, tàlẹ́ ó dàbí ìwọ ológo ní mímọ́, ẹlẹ́rù ní ìyìn tí ń ṣe ohun ìyanu. Bí a bá ń dárúkọ Ọlọ́run, ó yẹ kí a mọ̀ wípé ẹni tí ń ṣe ohun ńláńlá, ohun abàmì, ohun ìyanu, ohun tí ó jẹ́ wípé kò sí ẹnìkan nínú àwọn áńgẹ́lì tàbí ẹnìkan nínú àwọn ènìyàn tí ó lè ṣe ohun tí Ọlọ́run ń ṣe. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ọkàn rẹ kí ó sinmi lé Olúwa, kí o sì mọ̀ wípé àbáyọrí ohun gbogbo tí ó yẹ kí o ṣe. Bí o bá fẹ́ ní ìyọrísí rere àti ìtẹ̀síwájú ni wípé kí o dúró de Olúwa. Ṣé o ní wàhálà ni? Ṣé ó dàbí ẹni wípé o ń sun ẹkún àsunrìn? Ṣé ó dàbí ẹni wípé àwọn nǹkan tí o ń wá ó jìnà rere sí ọ? Ṣé ó dàbí ẹni wípé wàhálà nínú ẹbí, wàhálà níbi iṣẹ́, wàhálà níbi okòwò rẹ, wàhálà pẹ̀lú àwọn alábàágbé wípé o fẹ́ mu ọ lómi? Ó dàbí ẹni wípé o ti jìn sínú ọ̀fìn, kò sí ẹni tí ó lè yọ ọ jáde. Ò ṣe dúró de Olúwa. O rántí àwọn tí ó wà nínú Bíbélì. Bí a bá ń ka àwọn tí ó wà nínú Bíbélì, àwọn tí wọ́n ní wàhálà bíi tiwa ni. O rántí Jábésì, ó ní wàhálà. Nǹkan tí ó gbà á ni wípé ó dúró de Olúwa. O rántí Jósẹ́fù, apàrọ̀mọ, ata sí oko ẹrú. O lọ sí ẹ̀wọ̀n, wo irú ẹni báyìí. Ṣé ó jẹ́ wípé Ọlọ́run ti gbàgbé rẹ̀ ni? Ṣé ó jẹ́ wípé àwọn ìlérí Ọlọ́run tí Ọlọ́run ti fún tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣé ó jẹ́ wípé àwọn ìlérí wọ̀nyí ti kùnà ni? Ṣé ó jẹ́ wípé Ọlọ́run kò sí lórí ìtẹ́mọ́ni rárá? Ṣùgbọ́n nígbà tí Jósẹ́fù tí ó dúró de Olúwa, nígbà yìí ni a sọ agbára rẹ̀ di ọ̀tun. A mú un kúrò láti ọgbà ẹ̀wọ̀n, a mú un wá sí orí ìtẹ́. Òòrán ti Samsoni, bí ó tilẹ̀ jẹ́ wípé àfọwọ́fà Samsoni ni, nítorí wípé ó lọ sínú ẹ̀ṣẹ̀. Ohun tí ó jẹ́ wípé kò yẹ kí ẹni tí ó jẹ́ onídàájọ́ bíi tirẹ̀, alákòóso bíi tirẹ̀, olórí bíi tirẹ̀, ohun tí ó yẹ kò yẹ kí ó ṣe ohun tí ó ṣe. Ayé ojú rẹ̀ méjèèjì, ṣùgbọ́n kí ni ó ṣe? Bí ó bá jẹ́ ẹlòmíràn ni, a rò wípé gbogbo nǹkan ti pin, wípé ohun tí ó kù ni pé kí òun lọ pokùnso, ohun tí ó kù ni pé kí òun wá ọ̀nà tàbí ààyè láti para òun dànù. Ṣùgbọ́n rárá, ó dúró de Olúwa, ó ní Olúwa. Nígbà kan ṣoṣo yìí sọ agbára mi dọ̀tún, ìwọ náà ò ṣe dúró de Olúwa bẹ́ẹ̀. Òòrán ti Dáfídì ni. Dáfídì ni wàhálà púpọ̀ nínú ẹbí ni. Òòrán ti ìgbà tí ọmọ rẹ̀ Absalomu tí ó dìde sí, tàbí òòrán ti nígbà tí ọba Saulu nígbà tí ó dìde sí Dáfídì, àti àwọn ènìyàn mìíràn pẹ̀lú tí wọ́n fi ṣe ẹ̀sìn, tí wọ́n fi ṣe ẹlẹ́yà, kí ló ṣe? Ó dúró de Olúwa ni. Bí a bá wá sínú Májẹ̀mú titun, ṣe òòrán ti àwọn apóstélì, a sọ wọ́n sínú túbò. Ṣòran tí àwọn apóstílì, a nà wọ́n lẹ́gba, a jẹ wọ́n ní ìyà, a fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan dùn wọ́n, ṣùgbọ́n wọ́n dúró de Olúwa. Àwa náà bẹ́ẹ̀ náà ló yẹ ká ṣe, wípé bí àwọn ti ìṣáájú, bí wọ́n ti dúró de Olúwa.

0: ti oju ko ti won be na ni o ye ki awa paapa ki a duro de oluwa oju ko si ni ti wa ni oruko jesu wo orin dafidi ikokan dini adorun ejo esan orin dafidi ikokan dini adorun ese ikefa nitori pe tali o wa le orun ti a le fi we oluwa daun se angeli kan wa le orun boya michael ni o tabi gabriel ni tabi angeli miran oni tali o wa le orun ti a le fi we oluwa je iru eni be wa rara tani ninu awon oma lagbara ti a le fi we oluwa nigba ti o ti so nipa ti orun nigba ti o ti so nipa ti awon angeli nigba ti o ti so pe ko si eda kan lorun ti a fi le ti a le fi we oluwa o tun wa so fun wi pe ninu aye yi bakan na wi pe ko si omo alagbara kan ti a le fi we oluwa o se je ki okan re ki o simi le oluwa nigba ti o ti mo wi pe ko si eni ti a fi le we olorun ti a le fi we olorun wa nigba ti o ti mo wi pe ninu ife ni ninu agbara ni ninu ogbon ni ninu ijolo oto ni ninu ohunkohun ko si eni ti a le fi we oluwa o se duro de oluwa o se gbe oju re si oke ki o so fun oluwa wi pe wo duro de o je ki a tun pada lo si iwe Isaiah ori ogoji iwe Isaiah ori ogoji monka lati ese ikerin din logbon gbe oju yin soke si bigiga eni ohun ti olorun so fun wa o ni ki a gbe oju wa soke si bigiga ki a mu oju wa kuro ninu awon orisa petele ki a mu oju wa kuro ninu awon eniyan eleran ara eniyan ma nse ileri popo o sese ki enikan ki o so pe ma se yonu ohun gbogbo to ba nfe ni ma fun o ohun gbogbo to ba nilo wa ma bere lowo mi o ni ki a gbe oju kuro ninu lodo awon eniyan won ti o wa nibi petele o ni ki a gbe oju wa soke si bigiga ki e si wo tali o da nkan won yi wo awon irawo tani o da won so fun mi be na ni olorun le o da won oni ti mu ogun won jade wa ni iye bi a ba wo awon irawo won se ka tan orun ko ki a wo agbara re ati osupa ki a wo ohun ti o nse ati awon nkan miran ti olorun da ti awon onimo ijile ti won se awari re awari re loni ki a wo je ki a mo wi pe awon nkan wonyi won wa lati owo oluwa oni o pe gbogbo se gafara fun mi o pe gbogbo won le oroko nitori pe ohun le ni ipa ko si okan ti o ku nitori be o ye ki o ye wa wi pe olorun wa alagbara ni nitori be ki a gbeju wa soke ki a ma je ki irewesi ki o de ba wa ki a ma je ki okan wa ki o pororo ki a ma je ki esu ki o deru ba wa nitori wi pe olorun wa ko si ohun ti o le se olorun wa ko si awon ileri ti o ti se fun atele tele ti ko le muse je ki a wo ese iketa din logbon e se ti iwo fi n wi iwo jacobo ti iwo si n so iwo israeli pe ona mi pamo kuro lodo oluwa idajo mi si re koja kuro lodo olorun mi eni ariti awon mo israeli se ranti itan awon mo israeli o se ni laanu we pe awon wonyi won gbagbe ore olorun won gbagbe anu olorun won gbagbe ileri olorun won gbagbe majemu ti olorun ti ba won da ohun ti o se laanu ninu ni ti awon mo israeli ni we pe se oranti lati akoko abrahamu ni olorun ti fun ni ileri ti o si so wi pe lati odun de odun ni ibukun olorun yo ma wa lori won ki se be nikan ati pe nipase abrahamu ati awon omo re ni a o ti bukun gbogbo idile aye bi abase wo olorun kokuna olorun ko ja fara ni akoko mose ni olorun pe mose wi pe akoko ati mu ileri ise wi pe o ti de bi o ti re je wi pe oye ko ye mose ni akoko ti o so wi pe ta le mi ti o lo doju ko farao olorun so wi pe ohun wa pelu re ohun wa pelu enu re bi o ba je eni ti o nka bibeli daadara o ri wi pe opolopo ise ami opolopo ise iyanu le olorun se títí ọkàn àwọn ọmọ Íjíbítì tí ọkàn wọn fi rẹmi tí ó fi jẹ́ wípé wọn kò ní agbára àti okun mọ́ tí wọ́n sọ fún àwọn Ísíráẹ̀lì pé ó yá ẹkẹ́rùyín kẹ ẹ máa lọ èyí ni a fi gbà wọ́n kúrò ní oko ẹrú ṣe rántí wípé bí wọ́n ti dé ibi bèbè òkun pupa tí wọ́n bẹ̀ sí ń rò wípé ayé fẹ́ parí tí wọ́n rò wípé ó dàbí ẹni pé ikú ti dé fún wọn nísinsìnyí nítorí pé òkè wà lọ́wọ́ ọ̀tún òkè wà lọ́wọ́ òsì àwọn ọmọ ogun Íjíbítì wọ́n ń bọ̀ lẹ́yìn òkun pupa wà níwájú ń bo ni kí á gbégbà bẹ́ẹ̀ ni wọ́n ké pe olúwa ni ọlọ́run sọ fún Mósè pé kí ó na ọ̀pá rẹ̀ ní òkun pupa pín sí méjì kì í ṣe bẹ́ẹ̀ nìkan ogójì ọdún ni wọ́n fi ń jẹ mánà láìsanwó tí ó jẹ́ pé bí wọ́n bá ti jí lóòrọ̀ ni wọ́n lọ kó mánà wọ́n máa jẹun aṣọ ògbómọ wọn lára bàtà ògbómọ wọn lẹ́sẹ̀ níhìn-ín ni wọ́n wá ń sọ wípé ọ̀nà wa pamọ́ kúrò lọ́dọ̀ olúwa ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ ọlọ́run mi èéṣe tí Ísíráẹ̀lì fi di afọ́jú báyìí tí iyì wọn ra tí wọn ò rántí àwọn oore ọlọ́run wọn ò rántí agbára ọlọ́run wọn ò rántí àwọn ìlérí ọlọ́run wọn ò rántí àwọn májẹ̀mú tí ọlọ́run ti bá wọn dá ṣùgbọ́n kí a tó máa dá Ísíráẹ̀lì lẹ́bi àwa náà ń kọ́ ǹjẹ́ àwa náà nígbà tí a bá dé ìkóríta àwa náà nígbà tí ó bá dàbí ẹni wípé omi pọ̀ ju ọkà fún wa tàbí ó pọ̀ ju gàrí fún wa nígbà tí ó bá dàbí ẹni wípé wàhálà wà fún wa tí ó lè pọ́nrán àwa pàápàá àti gbàgbé orí ọlọ́run àti gbàgbé àwọn ẹ̀rí tí a ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé nígbà tí mo ti dénú ìjọ yìí nígbà tí mo ti bá Jésù pàdé nígbà tí mo ti ní ìgbàlà nígbà tí ọlọ́run ti là mí lójú nígbà tí mo ti kúrò nínú ìbọ̀rìṣà nígbà tí mo ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí mo ti kọ̀ sílẹ̀ wo nǹkan tí ọlọ́run ṣe fún mi àwa tí a ti ń jẹ́rìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa di ẹni tó kárí sọ àwa di ẹni tó ń sunkún àsun òdẹ́kun àwa di ẹni tó ń rìn káàkiri bí ẹni tí kò lọ́lọ́run àwa di atọrọjẹ àtún wá ń ronú pé bóyá ká padà síbi tá a ti ń bọ̀ báwo ló ṣe rí báyìí ṣé o rò wípé ọlọ́run ti gbàgbé rẹ ni èéṣe tí ìwọ fi ń wí wípé ọ̀nà mi wàhálà mi àwọn nǹkan tó ń dojúkọ mí àwọn inúnibí ni tí mo ń dojúkọ tí mo ń bá pàdé wípé ọlọ́run kò mọ nǹkan wọ̀nyí mọ́ àwọn nǹkan wọ̀nyí pamọ́ kúrò lọ́dọ̀ olúwa èéṣe tí a fi ń sunkún bẹni tí ò ní baba èéṣe tí a fi ń káàkiri bẹni tí ò lọ́lọ́run ṣé ọlọ́run wa ti kú ni ṣé ọlọ́run wa ò sí láàyè mọ́ ni ṣé ìlérí rẹ̀ ti yí padà ni ṣé májẹ̀mú tí ó bá wa dá nípasẹ̀ Jésù Kristì nígbà tí ó kú lórí igi àgbélébò ṣé àwọn nǹkan wọ̀nyí kò tún jámọ́ nǹkan níwájú ọlọ́run ni èéṣe tí a wá fi ń sọ bí àwọn ọmọ Ísíráẹ̀lì bí aláìlóye bí aláìlọ́gbọ́n bí ẹni tí ojú ẹ̀mí rẹ̀ ti fọ́ wípé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ olúwa àti wípé ìdájọ́ mi àwọn ẹ̀tọ́ mi wípé wọ́n ti ré kọjá kúrò lọ́dọ̀ ọlọ́run mi ẹni ó wá fi ń bi wá ní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ìwọ kò tí ì mọ̀ ìwọ kò tí ì gbọ́ pé ọlọ́run ayérayé olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé kì í ṣàárẹ̀ bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í mu kò sí àwárí òye rẹ̀ ìjìnlẹ̀ ni agbára ọlọ́run àwa máridìí ni agbára ọlọ́run bí a bá wa láti ìpẹ̀kun kan lọ sí ìpẹ̀kun mìíràn nínú ayé yìí kò ṣeé ṣe àwa máridìí ni ìjìnlẹ̀ ni ìfẹ́ rẹ̀ ìjìnlẹ̀ ni májẹ̀mú rẹ̀ ìjìnlẹ̀ ni àwọn ìlérí tí ó ti ṣe fún wa a ò tí ì mọ̀ ni bí a bá jẹ́ ẹni tí ó mọ ọlọ́run nígbà tí a bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí a ti kọ̀ sílẹ̀ tí a ti gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa báyìí ni ọ̀nà ti ṣí sílẹ̀ fún wa láti mọ ọlọ́run àwa tí a ní ìgbàlà àwa ni a ní ìmọ̀ ọlọ́run àwọn ẹlẹ́sìn tí wọ́n kàn sìn àwọn ò ní ìmọ̀ ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ọkàn wa kí ó balẹ̀ ó yẹ kí a sinmi ó yẹ kí a mọ̀ wípé a ní ọlọ́run tó ga lé ọ̀run ọlọ́run tí agbára rẹ̀ kì í bà á tì ó ní nítorí bẹ́ẹ̀ o kí a mọ̀ wípé láti ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n ó ń fi agbára fún aláàárẹ̀ ó ń fi agbára kún àwọn tí kò ní ipá àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé yóò sì rẹ̀ wọ́n àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá ó ní ṣùgbọ́n àwọn tí ó bá dúró de olúwa ohun tí a ṣe ń dúró de olúwa ni wípé kí ó lè fún wa ní agbára kí ó lè fún wa ní okun wípé nígbà tí àwọn mìíràn tí a jọ ń sáré eré-ìje yìí nígbà tí wọ́n bá ń ṣubú lẹ́bàá ọ̀nà nítorí wípé ọlọ́run ayérayé apá ayérayé kò jẹ́ ibi ìsádi wọn kò sì jẹ́ ohun tó ń gbé wọn ró kò jẹ́ ohun tó ń fún olókun àti agbára nígbà tí àwọn bá ń ṣubú lẹ́bà ọ̀nà wípé àwa ó máa sáré kì yóò sì rẹ̀ wá a ó máa rìn wípé àárẹ̀ kì yóò mú wa ṣùgbọ́n jẹ́ kí n bí ọ léèrè nígbà wo ni ó yẹ kí a dúró de olúwa àti báwo ni ó yẹ kí a ṣe dúró de olúwa bí a bá ń sọ wípé báwo ni ó yẹ kí a ṣe dúró de olúwa bí a bá ń sọ nípa dídúró de olúwa èyí jẹ́ wípé kí a gbàdúrà kí a pa ọ̀pọ̀lọpọ̀ ojúṣe kí a pa á tì sẹ́gbẹ́ kan ó yà mí lẹ́nu ó sì ṣe mí láàánú wípé àwọn tí ó dàbí ẹni pé wọn kò mọ ọlọ́run àwọn tí ó dàbí ẹni wípé wọn kò mọ jésù kristi gẹ́gẹ́ bí olùgbàlà wọn tilẹ̀ máa ń gbìyànjú láti dúró de olúwa ní ìmọ̀ tiwọn ní ìdánú tiwọn ó kàn jẹ́ wípé àwọn ò mọ ohun tí a ń pè ní jésù gẹ́gẹ́ bí olùgbàlà àwọn ò mọ ìdáríjì àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n wọ́n máa ń gbìyànjú láti dúró de olúwa bí a bá rí ẹlòmíràn tí ó jẹ́ aláìgbàgbọ́ tí ó jẹ́ pé kò tí ì mọ jésù kristi gẹ́gẹ́ bí olùgbàlà ṣùgbọ́n ó jẹ́ bí ẹlẹ́sìn bí ó bá ní ìṣòro ráńpẹ́ kan bí ó bá ní ìṣòro kékeré kan a ti sọ wípé òun fẹ́ lọ gbàdúrà òun fẹ́ dúró de olúwa àwọn ẹlòmíràn ó ṣeéṣe nítorí pé òye bíbélì ò yé wọn tó wọ́n ti lè ka nǹkan kan nínú májẹ̀mú láéláé àbí nǹkan kan nínú májẹ̀mú tuntun wọ́n sọ pé àwọn fẹ́ lọ sórí òkè òkè yanu òkè anu òkè orí ọ̀fẹ́ òkè àlàáfíà òkè báyìí òkè tọ̀hún wọ́n á dúró síbẹ̀ ó ṣeéṣe kí ó jẹ́ ọjọ́ mẹ́ta kí ló dé tí ó jẹ́ wípé àwọn wọ̀nyí tí wọn ò mọ ìgbàlà jésù kristi àwọn wọ̀nyí tí ó jẹ́ pé wọn kò tí ì ní ìdánilójú ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn kí ló dé tó jẹ́ wípé àwọn ni wọ́n mọ̀ bí a ti dúró de olúwa àwa tí ọlọ́run sì ti pè tí ó ti bá sọ̀rọ̀ àṣírí àwa tí ọlọ́run ti sọ fún wípé òun jẹ́ bàbá fún wa tí ẹ̀mí ọlọ́run ké ábà bàbá nínú wa kí ló dé tí a ò lè farabalẹ̀ kí a lè dúró de olúwa yẹ kí a wò nígbà wo ni ó yẹ kí a dúró de olúwa àti bí a bá dúró de olúwa kí ni àwọn èrè àwọn àǹfààní tí yóò jẹ́ tiwa nínú orin dáfídì orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n orin dáfídì orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹsẹ̀ ìkarùn-ún sìn mí lé ọ̀nà òtítọ́ rẹ kí o sì kọ́ mi nítorí ìwọlé ọlọ́run ìgbàlà mi ìwọ ni mo dúró tì lé ọjọ́ gbogbo níhìn ni olórin dáfídì ló ti ń sọ fún wa wípé òun ní láti dúró de olúwa kì í ṣe ní ọjọ́ kan ó ní lé ọjọ́ gbogbo ìwọ ni mo dúró tì ìwọ ni mo dúró de lé ọjọ́ gbogbo kí ni ṣe tí ọ̀gbẹ́ni yìí tí ó fẹ́ dúró de olúwa ṣé o mọ̀ wípé dáfídì tí ó kọrin dáfídì tí a kà yìí ó jẹ́ jagunjagun ó ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ní ìgbésí ayé rẹ̀ nígbà mìíràn àwọn nǹkan mìíràn tó ń gbọ́ látọ̀tún látòsí wọ́n ń tako ara wọn kò sí mọ èyí tó jẹ́ òtítọ́ tí òun lè dúró lé nínú wọn ó dàbí ẹni wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni dáfídì ni ó dé ìkóríta nínú àwọn nǹkan mìíràn nínú ẹbí rẹ̀ ó dé ìkóríta tí kò mọ ọ̀nà tí ó yẹ kí òun tọ̀ tàbí gẹ́gẹ́ bí ọba àwọn ìdájọ́ mìíràn àwọn mìíràn tí ó yẹ kí ó ṣe tí kò mọ ọ̀nà tí ó yẹ kí òun gbà ìpinnu tí ó yẹ kí òun ṣe tàbí àbá tí ó yẹ kí ó dá nítorí bẹ́ẹ̀ ó fẹ́ dúró de olúwa nígbà mìíràn ní ìgbésí ayé tirẹ̀ ó ṣeéṣe kí nǹkan kan kí ó ṣe láàrin ọkọ sí aya ó ṣeéṣe láàrin ẹbí láàrin bàbá ìyá sí ọmọ ó ṣeéṣe ní láàrin àwọn aládùúgbò tàbí níbi iṣẹ́ ó dé ìkóríta àwọn nǹkan tí ó ń gbọ́ wọ́n ń tako ara wọn tí bí a sọ tìbí tọ̀hún àsọ tọ̀hún àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń sọ kò bára wọn mu o sì ń fẹ́ mú ìpinnu àwọn nǹkan tó fẹ́ mú ìpinnu lé lórí yìí ò tí ì mọ òtítọ́ ìjìnlẹ̀ òtítọ́ nípa wọn irú àkókò bẹ́ẹ̀ nígbà tí a mọ̀ wípé ọlọ́run mọ ohun gbogbo àwọn nǹkan tó pamọ́ lójú ènìyàn wọ́n ṣí payá níwájú ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí o lè dúró ti olúwa kí o dúró dé wípé ọlọ́run mọ ohun ojú rẹ ọlọ́run mo mọ̀ wípé gbogbo òtítọ́ àwọn nǹkan wọ̀nyí wọn ò pamọ́ fún ọ nítorí bẹ́ẹ̀ mò ń dúró de ọ èyí ni a fi ń dúró de olúwa ní àkókò tí a ń dúró de olúwa yìí a ó ka bíbélì a ó wo àwọn ìlérí ọlọ́run a ó wo àwọn àṣẹ ọlọ́run a ó wo àwọn nǹkan tí ọlọ́run ń pàṣẹ fún wa láti ṣe tí ó dàbí ẹni wípé a ti gbójú fò dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan mìíràn tí ó máa ń ṣe wá lọ́ṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó já fáfá nínú ìsìn ọlọ́run ni wípé àwọn àkólẹ́dọ̀ ìsìn àwọn àgbékarí ẹ̀sìn wọn kì í jẹ́ kí a lè ráyè láti dúró de olúwa ẹlòmíràn ó ṣe é ṣe ibi tó ti fẹ́ ka bíbélì wọn sọ wípé arákùnrin kan bèrè rẹ ó fẹ́ kí wọ́n lọ ṣe ìjìrẹ́ ọkàn níta átúndìdì ẹlòmíràn bóyá ó fẹ́ gbàdúrà lórí nǹkan kan ni bóyá ó ń dúró de olúwa ni ó sì fẹ́ mọ ó fẹ́ mú ọ̀nà rẹ̀ gún níwájú olúwa wọn ni wọ́n ń pè yín o ẹ̀kọ́ a lọ sí ṣiṣẹ́ báyìí o kí wọ́n lọ ṣe báyìí nǹkan wọ̀nyí kì í jẹ́ kí ẹlòmíràn kí ó lè dúró de olúwa jẹ́ kí a wo orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkẹtàlá dé ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n èmi ti gbàgbọ́ láti rí ire olúwa ní ilẹ̀ alààyè dúró de olúwa kí o sì tújúká kí yóò sì mú ọ lé àyálé mo ní dúró de olúwa yóò sì mú ọ lé àyálé èyí jẹ́ wípé nígbà tí ó bá dàbí ẹni pé ajé aláìlágbára nígbà tí ó bá dàbí ẹni wípé ajé aláìlera yálà nípa ti ara yálà nípa ti ẹ̀mí ó jẹ́ wípé òkun tán nínú wa agbára tán nínú wa ó jẹ́ wípé àti rìn ìrìn ìgbàgbọ́ ó ń ṣòro fún wa àti gbé ìgbésí ayé ìgbàgbọ́ ó ń ṣòro fún wa ó fẹ́ dàbí ẹni wípé agbára láti dojúkọ ọ̀tá àti láti dojúkọ ìdánwò agbára láti dúró ṣinṣin kí a má yẹsẹ̀ ó dàbí ẹni wípé agbára yìí ó ń dínkù díẹ̀ díẹ̀ ní ìgbésí ayé wa ó ní irú àkókò bẹ́ẹ̀ ó yẹ kí a dúró de olúwa irú àkókò bẹ́ẹ̀ ó yẹ kí a dúró de olúwa pẹ̀lú ìgbàgbọ́ láti rí ire ọlọ́run ire olúwa ní ilẹ̀ alààyè nínú orin dáfídì orí kejìléníọgọ́ta orin dáfídì orí kejìléníọgọ́ta ẹsẹ̀ ìkarùn-ún ọkàn mi ìwọ sáà dúró jẹ́ de ọlọ́run nítorí láti ọ̀dọ́ rẹ̀ wá ní ìrètí mi nígbà tí ó bá dàbí ẹni wípé ìrètí ń pin nígbà tí ó bá dàbí ẹni wípé ó ń ṣe àfẹ́rí nǹkankan nǹkan yóò sì tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ nígbà tí ó bá dàbí ẹni wípé àwọn abánigbàdúrà ẹ ti jọ gbàdúrà àwọn ọ̀rẹ́ rẹ tí ẹ jọ máa ń ka bíbélì tí ẹ jọ máa ń gbàdúrà tí ẹ jọ máa ń mú ìbéèrè ara yín lọ síwájú ọlọ́run wọ́n ti bá ọ gbàdúrà ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí àwọn ìṣòro wọ̀nyí ṣì wà síbẹ̀síbẹ̀ ó sọ wípé àkókò dé láti dúró jẹ́ de ọlọ́run àkókò dé láti lọ síwájú ọlọ́run láti pa àwọn nǹkan mìíràn gẹ́gẹ́ bí òwò gẹ́gẹ́ bí iṣẹ́ gẹ́gẹ́ bí àwọn nǹkan mìíràn tó máa ń dí wa lọ́wọ́ láti pa wọ́n tì láti wá sí olúwa tàbí láti tilẹ̀kùn wa mọ́rí kí a dúró jẹ́ de olúwa nítorí láti ọ̀dọ̀ rẹ̀ wá ní ìrètí wa wà yẹ kí a wo orin dáfídì yìí kan náà orí kẹtàléníọgọ́fà orin dáfídì orí kẹtàléọgọ́fà ìní èjì ẹ̀ẹ́ta òkan èjì ẹ̀ẹ́ta ẹsẹ̀ ìkejì kíyè sí i bí ojú àwọn ìránṣẹ́kùnrin tí máa wo ọwọ́ àwọn bàbá wọn àti bí ojú ìránṣẹ́bìnrin tí máa wo ọwọ́ ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni ojú wa ń wo olúwa ọlọ́run wa títí yóò fi ṣàánú fún wa nígbà tí a bá ń wá àánú ọlọ́run bóyá o ti ṣubú sínú ẹ̀ṣẹ̀ láìrò tẹ́lẹ̀ ni bóyá ó dàbí ẹni wípé ìdánwò ni ó le ré kọjá oore ọ̀fẹ́ tí o ní tí ó sì dàbí ẹni pé bóyá orí irọ́ ní ìgbésí ayé rẹ tàbí orí pé ojú kòkòrò tún ti ń wọlé tàbí orí wípé àrán kan ìbínú ó tún ti ń wọ inú ọkàn rẹ tàbí orí wípé àwọn nǹkan tó ò lérò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti ń yọ wọlé o sì rí wípé ó ń ba ìgbésí ayé ìgbàgbọ́ rẹ jẹ́ ó ń sọ ọ́ dé àpẹyìndà ó ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ kí o wojú olúwa irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ kí o ké pe olúwa irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ kí o sọ agbára rẹ dọ̀tun nínú olúwa ìwé òwe ni a tún kà nísinsìnyí orí ogún ìwé òwe orí ogún ẹsẹ̀ ìkejìlélógún ìwọ má ṣe wípé èmi ò gbẹ̀san ibi ìwọ má ṣe wípé èmi ò gbẹ̀san ibi ṣùgbọ́n dúró de olúwa òun ó sì gbà ọ́ ó ṣeé ṣe kí ọ̀rọ̀ kan bí aáwọ̀ kí ó wà láàrin ìwọ àti ẹnìkan kí ẹni yìí kí ó sọ̀rọ̀ ibi nípa rẹ kí ẹni yìí kí ó ṣe ibi sí ọ kí ìdánwò láti ọ̀dọ̀ ṣù kí ó máa sọ sí ọ lọ́kàn wípé gbẹ̀san ló padà parọ́ mọ́ òun náà ṣe báyìí ó ní nírú àkókò bẹ́ẹ̀ tí èṣù tó ń fòòró rẹ tó ń fòòró ọkàn rẹ tó ń sọ wípé kí o gbẹ̀san fún ara rẹ ó ní nírú àkókò bẹ́ẹ̀ ó yẹ kí o dúró de olúwa wípé bí o bá dúró de olúwa òun ó gbà ọ́ nínú àwọn ìkẹkùn tí ó ń débá ọ̀wọ̀n yìí nínú Aesaiah orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàdínlógún Aesaiah
1: oríkẹjọ ẹsẹ ìkẹtàdínlógún èmi ó dúró de olúwa tí ó pa ojú rẹ mọ kúrò lára ilé jacob èmi ó sì máa wo ọ̀nà rẹ ó ní nígbà tí ó bá dàbí ẹni wípé ọlọ́run wà ó jìnà réré nígbà tí ó bá dàbí ẹni wípé àánú rẹ ń jìnà sí wa nígbà tí ó bá dàbí ẹni pé àwọn ìlérí rẹ ìmúṣẹ wọn wọn jìnà sí wa ó ní ohun tó yẹ ká ṣe ni pé kí á dúró de olúwa àwọn ẹlòmíràn wọn máa kùn nírú ìgbà bẹẹ àwọn ẹlòmíràn wọn máa sá káàkiri nírú ìgbà bẹẹ àwọn ẹlòmíràn wọn máa tún mú ìgbẹkẹlé wọn kí ó wà nínú ènìyàn tàbí nínú òrìṣà ní ìgbà bẹẹ ó ní àwa tí a fẹ́ dé ọ̀run àwa tí a fẹ́ fi ọ̀run ṣeré jẹ lẹ́yìn ayé yìí ó ní ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a dúró de olúwa yẹ kí a padà sí Isaiah orí ogójì kí a tó gbàdúrà Isaiah orí ogójì ẹsẹ ìkọkànlélọ́gbọ̀n ṣùgbọ́n àwọn tí ó bá dúró de olúwa yóò sọ agbára wọn dọ̀tun àwọn tí ó bá dúró de olúwa wọn ó tún agbára wọn ṣe wọn ó fi ìyẹ́ gun òkè bí ìdì wọn ó sáré kì yóò sì rẹ̀ wọ́n wọn ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn ṣé òkè kan wà níwájú rẹ dúró de olúwa ṣé ó dàbí ẹni pé òkun ló wà níwájú rẹ o sì mọ bó ṣe fò ré kọjá òkun yìí dúró de olúwa ṣó ti ń rẹ̀ ọ́ ni ṣé ó dàbí ẹni pé àdúrà ọgbà ni ṣó ní wàhálà ni ṣó dàbí ẹni pé àwọn kẹfìrí fi ọṣẹ sí wọn fi ọṣẹ ẹlẹyà ṣé ó dàbí ẹni pé ohun tó ti ń retí ó dàbí ẹni pé wọn jìnà rẹ wọn ò tí ì dé ó ní ohun tí a láti ṣe ni pé kí a dúró de olúwa kí a dúró de olúwa kí a má jẹ kí ohun kan kí ó dí wa lọwọ nítorí bẹẹ dìde dúró kí o sọ fún ọlọrun wípé o ṣetán láti dúró de o ṣetán láti gbàdúrà o ṣetán láti mú sòrò o ṣetán láti ké pé dúró de olúwa o dúró de olúwa má ṣe jẹ́ kí àárẹ̀ kí ó mú ọ dúró de olúwa ké pé olúwa yóò sì dá ọ sílẹ̀ yóò tún ọ sílẹ̀ dúró de olúwa yóò tún agbára rẹ ṣe.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Genesis, orí ìkẹfà. Ó sì ṣe nígbà tí ènìyàn bẹ̀rẹ̀ sí rẹ̀ lórí ilẹ̀ tí a sì bí ọmọbìnrin fún wọn. Ní àwọn ọmọ Ọlọ́run rí àwọn ọmọbìnrin ènìyàn pé wọ́n lẹ́wà. Wọ́n sì fẹ́ aya fún ara wọn nínú gbogbo àwọn tí wọ́n yàn. Olúwa sì wípé ẹ̀mí mi kì yóò fi ìgbà gbogbo bá ènìyàn jà. Ẹran ara sáà ni òun pẹ̀lú. Ọjọ́ rẹ̀ yóò sì jẹ́ ọgọ́fà ọdún. Àwọn òmíràn wà ní ayé ní ọjọ́ wọn ni. Àtìlẹ́yìn èyí ni pẹ̀lú nígbà tí àwọn ọmọ Ọlọ́run wọlé tọ àwọn ọmọbìnrin ènìyàn lọ tí wọ́n sì bí ọmọ fún wọn. Àwọn náà ni ó di akọni tí ó wà nígbà ni àwọn ọkùnrin olókìkí. Ọlọ́run sì rí pé ìwà búburú ènìyàn di púpọ̀ ní ayé àti pé gbogbo èrò ọkàn rẹ̀ kìkì ibini lójoojúmọ́. Inú Olúwa sì bàjẹ́ nítorí tí ó dá ènìyàn sí ayé ó sì dùn ún dé ọkàn rẹ̀. Olúwa sì wí pé èmi ó pa ènìyàn tí mo ti dárun kúrò ní orí ilẹ̀ àti ènìyàn àti ẹranko àti ohun tí ń rákò àti ẹyẹ ojú ọ̀run. Nítorí inú mi bàjẹ́ tí mo ti dá wọn ṣùgbọ́n Noa rí ojú rere lójú Olúwa. Wọ́n yí ni ìtàn Noa. Noa ṣe olóòótọ́ àti ẹni tí ó pé ní ọjọ́ ayé rẹ̀. Noa ń bá Ọlọ́run rìn. Noa sì bí ọmọkùnrin mẹ́ta Ṣemu, Hamu àti Jafeti. Ayé sì bàjẹ́ níwájú Ọlọ́run. Ayé sì kún fún ìwà agbára. Ọlọ́run sì bójú wo ayé sì kíyèsí ó bàjẹ́ nítorí olúkúlùkù ènìyàn ti ba ìwà rẹ̀ jẹ́ ní ayé. Ọlọ́run sì wí fún Noa pé òpin gbogbo ènìyàn dé iwájú mi. Nítorí tí ayé kún fún ìwà agbára láti ọwọ́ wọn sì kíyèsí èmi ó sì pa wọ́n run pẹ̀lú ayé. Ìwọ fi igi gófèrí kan ọkọ̀ kan. Ìkélé ìkélé ni ìwọ ṣe nínú ọkọ̀ náà. Ìwọ sì fi ọ̀dà kún nínú àti lóde. Báyìí ni ìwọ sì ṣe é. Iná ọkọ̀ náà yóò jẹ́ 300 ìgbọ̀nwọ́. Ìbò rẹ̀ 50 ìgbọ̀nwọ́ àti gíga rẹ̀ 30 ìgbọ̀nwọ́. Fèrèsé ni ìwọ sì ṣe sí ọkọ̀ náà. Ní ìgbọ̀nwọ́ kan ni kí ìwọ kí o sì parí wọn lókè. Lẹ́gbẹ̀ẹ́ ni ìwọ ó sì dẹnu ọ̀nà ọkọ̀ náà sí pẹ̀lú yàrá ìsàlẹ̀ àtẹ̀lé àti ẹ̀kẹta lókè ni ìwọ ṣe é. Àti èmi wò ó èmi ń mú kíkún omi bọ̀ wá sí ayé láti pa gbogbo ohun àlàyé run tí ó ní ẹ̀mí ààyè nínú kúrò lábẹ́ ọ̀run. Ohun gbogbo tí ó wà ní ayé ni yóò sì kú. Ṣùgbọ́n ìwọ ni èmi ó bá dá májẹ̀mú mi. Ìwọ ó sì wọ inú ọkọ̀ náà ìwọ àti àwọn ọmọ rẹ ati aya re ati awon aya awon omo re pelu re ati ninu eda alaye gbogbo ninu oniruru eran meji meji ninu gbogbo eran ni wo mu wo inu oko na lati mu won la pelu re ati akọ ati abo ni ki won ki o je ninu eye nipa iru ti won ninu eran osin nipa iru ti won ninu gbogbo tin rako ni ile nipa iru ti re meji meji ninu gbogbo won ni yo ma to wa lati mu won wa laye iwo si mu ninu on jije gbogbo iwo si ko won jo si odo re yo si se onje fun iwo ati fun won be ninu asi se keke bi gbogbo yi ti oluwa pase fun be ni o se Genesis ori ikeje oluwa si wi fun Noah pe iwo wa ati gbogbo awon ara ile re sinu oko nitori iwo ni mo ri ni olododo niwaju mi ni iran yi ninu oniruru eran ti o mo meje meje ni ki iwo ki o mu won ati akọ ati abo re ati ninu eran ti ko mo meji meji ati akọ ati abo re ninu eye oju orun pelu ni meje meje ati akọ ati abo lati da iru si laye lori ile gbogbo nitori ijo meje si emi o mu ojuro si ile ni ogoji osan ati ni ogoji oru ohun alaye gbogbo ti mo da ni emi o parun kuro lori ile nu asi se gege bi gbogbo yi ti oluwa pase fun nu asi je eni egbeta odun nigbati kikun omi de si aye nu asi wole ati awon omo re ati aya re ati aya awon omo re pelu re sinu oko nitori kikun omi ninu eranko mimo ati ninu eranko ti ko mo ati ninu eye ati ninu ohun gbogbo ti nrako lori ile won wole tonu a lo sinu oko ni meji meji ati akọ ati abo bi olorun ti fi ase fun nua o si se ni ijo keje be ni kikun omi de si aye ni egbeta odun ojo aye nua ni osu keje ni ojo ketalelogun osu ni ojo na ni gbogbo isun ibu nla ya ati ferese isan omi orun si si sile ojo na si wa lori ile ni ogoji osan ohun ogoji oru ni ojo na gan ninu awo inu oko ati shemu ati hamu ati jafeti awon omo nua ati aya nua ati awon aya omo re meta pelu won awon ati gbogbo eranko ni iru ti re ati eran osin gbogbo ni iru ti re ati ohun gbogbo tin rako lori ile ni iru ti re ati gbogbo eye nla ni iru ti re ati gbogbo eye abiye won si wole tonu a lo sinu oko meji meji ninu eda gbogbo ninu eyi ti emi iye wa awon ti o si wole lo won wole ti akọ ti abo ninu eda gbogbo bi olorun ti fi ase fun oluwa si se mo ile ikun omi si wa ni ogoji ojo lori ile omi si n wu si o si mu oko fo soke o si gbera kuro lori ile omi si gbile o si n wu si gidigidi lori ile oko naa si fo soke loju omi omi si gbile gidigidi lori ile ati gbogbo oke giga ti o wa ni gbogbo abẹ ọrun ni abo mọlẹ omi gbile soke ni igbọwọ mẹẹdogun a si bo gbogbo oke nla mọlẹ gbogbo ẹda ti rin lori ile si ku ti ẹyẹ ti ẹran ọsin ti ẹranko ti ohun gbogbo ti nrako lori ile ati gbogbo eniyan gbogbo ohun ti ẹmi iye wa ni iho imu rẹ gbogbo ohun ti o wa ni iyangbọ ile si ku ohun alaye gbogbo ti o wa lori ile ni a si parun ati eniyan ati ẹran ọsin ati ohun ti nrako ati ẹyẹ oju ọrun wọn si run kuro lori ile nua nikan ni o ku ati awon ti o wa pelu re ninu oko omi si gbile ni aye ni adojo ojo.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Eje ki adede duro loni bi ati gbo eri ti awon elomiran je wo pe olorun da won need o gba okan won la o pese fun won o mu won larada awa paapa bi ati wa loni o ye ki agbagbo wo pe ni agbara olorun ko si ohun to soro lati se eje ki a gbohun wa soke lati gbadura lati so fun olorun ebe yowu ki a ni ki a so fun olorun ki o le gbo ti wa to le da wa ni ide ki o se le sanu fun wa.

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀yìn wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀ràn wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ kejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Egypti já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypti ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypti, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíptì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára, ní ẹsẹ̀ ìkẹtàlá ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn padànù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn, nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíptì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti o ye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won o ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronicle keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israel won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwo ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wepe ki o ma se si enikeni ninu owa ti yo wa sihin lasan adura mi ni wepe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wepe awon omo Israeli won yi bi o ti le je wepe a se ilana fun won eyi ti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wepe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se n soro Olorun yi je ki o ye wepe opolopo ti won wa sihin ni won ma n padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wepe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o we pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun we pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti ri wi pe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori pe oro ti Olorun ba so yo se ye biye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin yi ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Olowa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt e so wipe won wa ninu isiru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìṣèrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà àjà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí wo nísàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ israeli wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlógún ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ israeli ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mose ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ jésù ò ní iyè láìmọ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailabuko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a npe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se iteogba ni waju Oluwa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si we fun pe e jade lo imo odo agutan fun ara yin gege bi idile yin ki e se pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto el fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja awon omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti olorun pa lase fun won ki ibukun won yi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju poda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi a ko ba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi olowa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iko re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun won ni igbala bi ki se nipa iko re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Korinti kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa je ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti ata sile ohun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a nso nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti olorun be lowo omo Israel ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Christi nitori pe Jesu Christi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be li o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Christi sese yebiye fun wa eyi ni o fi je wipe
ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn

nípa ìgbàgbọ́ lè dá nǹkan wọ̀nyí sílẹ̀. Nípa ìgbàgbọ́ lè fi àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kun àtẹrígbà ilé àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà. Nípa ìgbàgbọ́ ni wọ́n dúró nínú ilé níbi tí àmì ẹ̀jẹ̀ náà wà. Nípa ìgbàgbọ́ ni wọ́n gbé gbogbo àwọn ìṣísẹ̀ wọ̀nyí kí olùpanirun kí ó má ba wọlé tọ̀ wọ́n lọ. Èyí sì já sí fún wa wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé àtìpa Jésù Kristì àtìta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ni a lè fi ní ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìpamọ́ tàbí ìwòsàn. Jẹ́ kí ó yé ọ wípé bí kì í bá ṣe wípé o gbàdúrà, o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, o sì sọ fún Ọlọ́run wípé o ṣe ọlánú wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jù, o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ. Bí kì í bá ṣe wípé o ṣe bẹ́ẹ̀, apanirun yóò wọ ilé rẹ. Bí kì í bá ṣe wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ìdájọ́ ayérayé yóò tọ́ wá pẹ̀lú. Ṣùgbọ́n bí o ti ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, lọ́gán ní ẹ̀jẹ̀ yóò wẹ ọkàn rẹ mọ́, tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, tí ìgbàgbọ́ yìí yóò sọ ọ́ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tí ó ní ìgbàlà Ọlọ́run nínú lọ́kàn ní ilé rẹ̀. Ìkarùn-ún, jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà. Wo Exodus orí kejìlá ní ẹsẹ̀ ìkẹjọ, wọ́n ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà, àti àkàrà àìwú, ewébẹ̀ kíkorò ní kí wọn kí ó fi jẹ ẹ́. Kí ni ìtumọ̀ èyí wípé wọ́n ó jẹ ọ̀dọ́ àgùntàn náà? Rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristì, ó ń tọ́ka sí Jésù Kristì fún wa. Kí wá ni ìtumọ̀ wípé wọ́n ní láti jẹ ọ̀dọ́ àgùntàn náà? Wo Yohánù orí kìíní láti ẹsẹ̀ ìkíní. Lé àtètè kọ́ ṣe lé ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Ẹsẹ̀ ìkẹrìnlá, ọ̀rọ̀ náà lé ó di ara, ó sì ń bá wa gbé, àwa sì ń wo ògo rẹ̀, ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo àti lọ́dọ̀ láti ọ̀dọ̀ bàbá wá. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ìtumọ̀ wípé kí a jẹ ọ̀dọ́ àgùntàn náà ni wípé ọ̀rọ̀ tí ó sọ fún wa, àwọn àlàyé tí ó ṣe ní kíkún fún wa wípé kí a gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́kàn. Nítorí pé ó sọ ní orí kẹfà Yohánù ẹsẹ̀ ìkẹtàléní-ọgọ́ta, orí kẹfà ti Yohánù ẹsẹ̀ ìkẹtàléní-ọgọ́ta, ẹ̀mí ní ń sọni di ààyè, ara kò ní èrè kan, ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni ìyèsí ni. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ fún wa láti ẹnu Jésù Kristì, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ránṣẹ́ sí wa, òun ló yẹ kí a gbà sí ọkàn wa. Èyí ni ó ń tọ́ka sí wípé bí a ti wà lábẹ́ àmì ẹ̀jẹ̀ Jésù Kristì nípa ìgbàgbọ́, bẹ́ẹ̀ ni a ń láti fi òdiwọ̀n ayé wa sí ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń láti fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe òdiwọ̀n ìgbésí ayé wa. Ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ náà tí èmi ń sọ fún yín, ìyè ni, ó ní ẹ̀mí sì ni pẹ̀lú. Ìkẹfà ni wípé wọ́n ní láti jẹ àkàrà àìwú pẹ̀lú rẹ̀. Gbogbo èyí ni a ti kà fún wa ní Exodus orí kejìlá, a sì ti kà fún wa nínú Kọ́rintì kìíní orí karùn-ún láti ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ, láti jẹ àkàrà àìwú. Kọ́rintì kìíní orí karùn-ún láti ẹsẹ̀ ìkeje. Nítorí náà, ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun, gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà, nítorí tí a ti fi ìrékọjá wa àní Kristì robọ fún wa. Nítorí náà,
e je ki a se ajo na ki se pelu iwukara atijo be ni ki se pelu iwukara aran kan ati iwa buburu bi ko se pelu aiwukara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu eti an pe ni iwukara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba ro olorun mu eyi si wa ni igbese aye won sugbon so fun wi pe bi a ba fe je anfani ti a se fe ni ibukun ti o wa ninu ire koja ti an ko nipa re loni wi pe ani lati je eni ti o ko ise sile wi pe aiwukara aran kan iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi abati se awon apiye si wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi aba wa labe eje odo agotan ni kiakia je kia wo exodo ori kejila le kan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Kristi ti atasile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypt eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o ngbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wepe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wepe bi o ba si labe eje Jesu Kristi ole tabi apanirun ni eti an pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbese aye re yo ma da olamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Kristi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Kristi ejo lailai ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi a ba ri eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni ferese ti o je wi pe awon eye awon eye oju orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon wonyi n jiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o n gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan o nja ni ile iru eni be bi araba san ti o n gbe ile ti ko ni ilekun
bí ara bá sán bí ti o ń gbé ilé tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé o mọ̀ wípé ikú òjijì kò jìnà sí irú ẹni bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wà nínú ayé ni wọ́n fi ara wọn sí abẹ́ ikú òjijì nítorí wípé kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó bò wọ́n kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó dàbí òrùlé fún wọn nítorí bẹ́ẹ̀ kíá ni ó yẹ kí ẹnìkọ̀ọ̀kan wá tí a kò tí ì sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù kí a sá wá sí ibi ìtí àánú kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó bò wá kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó pa wá mọ́ nítorí wípé ẹni tí kò bá sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù ó fi ara rẹ̀ sínú ewu àti irú èṣe tí ó ń ṣe irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kò lóǹkà ẹ jẹ́ kí a wo dáfídì orin dáfídì orí kejìdínní ọgọ́rin orin dáfídì orí kejìdínní ọgọ́rin kí a wo nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn wọ̀nyí ní ẹsẹ̀ ìkọkàndínní àádọ́ta ó mú kíkorò ìbínú rẹ̀ wá sórí wá sí wọn lára ìrunú ìkanú ìpọ́njú nípa ríran áńgẹ́lì ibi sínú wọn èyí ń sọ nípa àwọn ọmọ ísírẹ́lì èyí ń sọ nípa àwọn ọmọ ígíptì ṣègáfàá fún mi àwọn tí kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà sọ wípé ohun tí ó jẹ́ ìpín wọn ni ìrunú ìbínú gbógbóná ọlọ́run ìkanú àti ìpọ́njú púpọ̀ nítorí bẹ́ẹ̀ jẹ́ kí èyí kí ó jẹ́ kí o sáré wá sábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ìdáǹdè ìpamọ́ ìgbàlà ọlọ́run kí ó lè jẹ́ tirẹ̀ ìkejì ni wípé àwọn wọ̀nyí tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà wọ́n bọ́ sí ìdájọ́ ìdájọ́ nínú ayé yìí èyí ni ipa ìkíní èyí ni ìlépa ìkíní tí ó máa lé wọn bá ìdájọ́ ti inú ayé yìí ìkejì ìdájọ́ nínú ayé tí ń bọ̀ bí o bá wo Exodus sọ fún wa nínú orí kejìlá tí a ti kà lẹ́ẹ̀kan ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ ígíptì wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn nítorí bẹ́ẹ̀ bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayérayé yóò lè jẹ́ tirẹ̀ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ọlọ́run ni pé kí a gba Jésù Kristì gbọ́ kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn èrèdí èyí ni wípé ìdájọ́ ọlọ́run ti ayé ìsinsìnyìí ó wà lórí wọn bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀ ìdájọ́ ayérayé ni ó jẹ́ ìpín wọn pẹ̀lú ìkẹta a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ ísírẹ́lì àti ti ígíptì nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn nínú ayé wàhálà wà ìpọ́njú wà àìsàn wà ìṣe jàǹbá púpọ̀ ló wà ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì nípa bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn tí ó wà nínú ayé kì yóò lè fi ṣẹlẹ̀ sí ọ nínú Exodus orí 15 ẹsẹ̀ 26 ó sì wípé bí ìwọ ó bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohùn Olúwa Ọlọ́run rẹ tí o bá sì ṣe èyí tí ó tọ́lé ojú rẹ ìwọ tí ìwọ ó bá fetí sí òfin rẹ tí ìwọ ó bá sì pa gbogbo àṣẹ rẹ mọ́ èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọn ni tí mo mú wá sára àwọn ará ígíptì sí ọ lára nítorí èmi lé olówa tí ó mú ọ lára dá àwọn tí ó wà nínú ayé àìsàn púpọ̀ ni ó wà lára wọn àìsàn kò gbóògùn àìsàn tí pani ló wà lára wọn bí ìwọ pàápàá kò bá fẹ́ má jìyà bí ìwọ pàápàá kò bá fẹ́ ní ìpọ́njú bí àwọn tí ó wà nínú ayé ohun tí ó yẹ kí o ṣe ni pé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ìkẹrin ìwòsàn jẹ́ ti àwọn ọmọ ísírẹ́lì wọ̀nyí nítorí wípé wọ́n wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà nínú orin dáfídì lẹ́ẹ̀kan sí i orin dáfídì orí 5:15 orin dáfídì
ori karun dini adofa. Arun le ni ogorun. Ese iketa din logoji. O si mu won jade. Ti awon ti fadaka ati wura. Ko si si ailera kan ninu eya re. Bawo ni o se sese fun ogunlogo awon eniyan won yi egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje Jesu ti api bo won ti api daabo bo won eyi ni o je ki o sese ni igbese aye won ranti pe bi iwo paapa ba fe ni iwosan kuro ninu gbogbo arun o ti oni lati se ni lati gbagbo ninu eje Jesu Kristi ti atasile ranti pe anfani tabi bukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wi pe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisin ya o to olorun lo a o so fun olorun wi pe agbagbo wi pe fun wa ni Jesu Kristi ko wi pe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta eje re sile nitori ti wa ati wi pe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti n fi igbagbo wa ninu eje na ti o n so fun olorun ti o n ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe Jesu Kristi ni kan soso ni odo agutan ti a pa fun wa eje re ni kan soso le o le gba kuro ninu idajo olorun eje re ni kan soso ni o le fun wa ni igbala eje re ni kan soso ni o le fun wa ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panṣaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba tin je o ti o tin kan won sile be ni o mu iwukara kuro ni igbesi aye re ti o si so fun olorun wi pe o gbagbo wi pe ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o gbagbo ninu eje na gbagbo ninu eje na ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo aye raye ti nbo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o ki o ba le bo lowo idajo aye raye ki o ba le bo lowo apanirun tin kaakiri aye lode oni ki iyato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje na ti atasile fun o gbagbo ninu eje na ti atasile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan na ti atasile ni yo wo san sugbon ranti wi pe bi ese ba nbe le owo re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re bi ise buburu iwa buburu irinkurin ifekufe ba wa ni igbesi aye re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re sugbon bi o ba ko ese sile bi o ba ko ese sile bi o ba ke pe oluwa bi o ba fi igbagbo ro mo eje Jesu Kristi ti atasile fun o igbala kikun yo je ti re a o dari ese re je o
a o gba okan re la o de atun bi gere ti o ba ti de atun bi ni idajo ayeraye kuro lori re ati idajo fun awon ese ti o ti da awon nkan won yi pelu yo kuro Olorun yo ma toju re bi apaniru ti nkoja ni igboro bi agbesan eje ti nkoja ni ayika re ben yo ma re okoja nitori pe o wa labe abo eje Jesu Christi bi aisan ba wa ni ago ara re aisan ka aisan yo wu ko je bi o ba gbekele agbara ti o wa ninu eje Jesu Christi oni ni gba ti emi ba ri eje na emi o re yin koja aisan yo re okoja bi a ba ri eje Jesu Christi li okan re pelu igbagbo iponju yore okoja wala ye yore okoja isiru labe agbara satani yore okoja nigbati emi ba ri eje na emi ore yi koja

ọkùnrin àwọn elédè gẹ̀ẹ́sì àwọn elédè yorùbá àwọn elédè ibo àti àwọn elédè mìíràn tí ó wà nínú ẹkùn rẹ gbogbo wa a ó wà ní ibì kan náà a ó lè ní ìmọ́lẹ̀ tí jésù kristi tí ó mú wá wo ẹsẹ̀ ìkẹsàn lórí máàkù nínú máàkù orí kẹjọ ẹsẹ̀ ìkẹsàn àwọn tí ó jẹ tó ìwọ̀n ẹgbàájì ènìyàn ó sì rán wọn lọ àwọn tí ó jẹ èyí ni pé àwọn tí ó jẹ oúnjẹ tí a pèsè ní àkókò ìpàgọ́ tí wọ́n wọ̀nyí wọ́n jẹ́ bí ẹgbàájì ènìyàn bí a bá ń sọ nípa ẹgbàájì ó ṣeéṣe kí ó má yé ẹlòmíràn jẹ́ kí n ṣe àpèjúwe ó dàbí kí a sọ wípé ọgọ́rùn-ún lọ́nà ogójì tàbí kí a sọ wípé igba lọ́nà ogún tàbí irinwó lọ́nà mẹ́wàá mo rò wípé ó yẹ kí ó yé wa bí mo ṣe ṣe àlàyé ni wọ́n jẹ́ ẹgbàájì ènìyàn ọgọ́rùn-ún lọ́nà ogójì kí a wò ó dáradára wípé àwọn tí jésù ní gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó wà lọ́dọ̀ rẹ̀ àwọn àpọ́sítélì méjìlá a lè fi àwọn ọmọ ẹ̀yìn bí 70 tí a rán lọ ní méjì méjì ní ìgbésí ayé jésù a tún lè fi wọn kún wọn kò tí ì tó ọgọ́rùn-ún àwọn mìíràn tí wọ́n wá ń gbẹnu sọ wípé ó ṣe mí lóore ó mú mi láradá ó gbà mí là ó tan ìmọ́lẹ̀ sí ìgbésí ayé mi ó yí mi padà pátápátá àwọn wọ̀nyí ni wọ́n á kọ́ àwọn èèyàn wọ̀nyí tí ó jẹ́ wípé wọ́n wá ń pe àwọn èèyàn wọ̀nyí jọ wọ́n ń pè wọ́n jọ títí wọ́n fi tó irinwó lọ́nà mẹ́wàá tí mo ń sọ fún wa ẹgbàájì ènìyàn nítorí bẹ́ẹ̀ àwa náà pàápàá ó yẹ kí a sọ fún àwọn ẹlòmíràn ó yẹ kí a fi tó wọn létí ó yẹ kí a jẹ́ kí ó yé wọn wípé ní àkókò ìpàgọ́ yìí a fẹ́ kóra wa jọ láti jẹ́ kí ìmọ́lẹ̀ jésù kristi kí ó tàn ní ọkàn wa ní ìgbésí ayé wa jẹ́ kí a wo róòmù orí 15 a ń sọ nípa ìdí tí a fi ń ṣe ìpàgọ́ yìí ète ìpàgọ́ náà róòmù orí 15 láti ẹsẹ 20 títí dé ẹsẹ 21 mo dùú láti máa wàásù ìrere náà kìí ṣe níbi tí agbé ti dá orúkọ jésù kristi rí kí èmi kí ó má ṣe mọ àmọ́lé lórí ìpìlẹ̀ ẹlòmíràn ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ́ pé àwọn ẹni tí a kò tí ì sọ̀rọ̀ rẹ̀ fún wọn ó rí i àti àwọn tí kò tí ì gbọ́ òye yóò yé wọn àwọn tí a kò tí ì sọ̀rọ̀ rẹ̀ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ó rí i àwọn tí kò tí ì mọ̀ jésù ó yẹ kí a pè wọ́n sí ibi ìpàgọ́ yìí àwọn tí kò tí ì rí ìmọ́lẹ̀ nínú kristi àwọn tí kò tí ì mọ̀ nípa ọ̀rọ̀ ìjọba ọlọ́run àwọn tí kò tí ì ní ìgbàlà ọlọ́run àwọn tí kò tí ì ní ìyípadà ọkàn nípa ìwàásù ìhìnrere ó yẹ kí a pè wọ́n kí wọn kí ó lè wá nítorí bẹ́ẹ̀ ó jẹ́ ojúṣe wa ó jẹ́ àìgbọ́dọ̀ má ṣe fún wa láti wà ní ibi ìpàgọ́ yìí fún ara wa àti láti pe àwọn ẹlòmíràn wá mo ti jẹ́ kí ó yé ọ nísinsìnyí wípé bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni a lè máa rò wípé wọ́n mọ̀ nípa ibi jésù ṣùgbọ́n ìyẹ́ ẹnìpẹ̀kún kò tí ì jẹ́ tiwọn ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ ènìyàn ni ó dàbí ẹni wípé a lè rò pé wọ́n mọ̀ wípé kristi wá láti ọ̀dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ò sì mọ̀ wọn ò tí ì di àtúnbí àwọn mìíràn pẹ̀lú bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n mọ̀ wípé kristi wá nínú ara ṣùgbọ́n a kò tí ì sọ wọ́n di ẹ̀dá titun nítorí bẹ́ẹ̀ a ń kóra wa jọ papọ̀ sí ibi ìpàgọ́ yìí láti jẹ́ kí ó yé gbogbo àwa tí a wà níbẹ̀ wípé a bí jésù kristi láti fún wa ní ìgbàlà jẹ́ kí a wo lúkù orí 2 lúkù orí 2 láti ẹsẹ 8 àwọn olùṣọ́ àgùntàn bẹ ní ìlú náà wọ́n ṣọ́ agbo àgùntàn wọn ní òru ní pápá tí wọ́n ń gbé sáàsì kíyèsí áńgẹ́lì olúwa náà yọ sí wọn ògo olúwa sì ràn yí wọn ká ẹ̀rú sì bà wọ́n gidigidi áńgẹ́lì náà sì wí fún wọn pé má bẹ̀rù sáà wò ó mo mú ìhìnrere ayọ̀ ńlá fún yín wá tí yóò ṣe ti ènìyàn gbogbo nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú dáfídì tí ń ṣe ti kristi olúwa jẹ́ kí a wo àwọn

0: sọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí ní ìgbà tí a bí Jésù Kristì. Ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìtẹ́ ọ̀run sílẹ̀, tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìsìn àti bíbọ ọlọ́run ọ̀gá ògo tí wọ́n fi sílẹ̀ lọ́run, tí wọ́n wá sínú ayé, tí wọ́n sọ fún àwọn wọ̀nyí báwo ni wọ́n ṣe lè mọ̀? Nítorí wọn kò sí ní Jerusalemu láàrin ìgboro, wọn kò sí ní Bethlehemu láàrin ìlú, wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀ ní kíákíá. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀, àwọn áńgẹ́lì ni ó wá sọ fún wọn. Jẹ́ òrò wípé ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n láti fi ọ̀run sílẹ̀ láti wá sọ fún àwọn ènìyàn wọ̀nyí, òrò wípé bí ìwọ bá ní àǹfààní, ó yẹ kí ìwọ náà kí o gbẹnu sọ, kí o sọ fún àwọn ẹlòmíràn tí kò ní àǹfààní àti mọ̀ wípé a bí olùgbàlà fún wa ní ìlú Dáfídì, ẹni tí í ṣe Kristì Olúwa. Bí ó bá jẹ́ iṣẹ́ tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí áńgẹ́lì lè ṣe, báwo ni ìwọ tí ó sọ pé o jẹ́ ọmọ Ọlọ́run, báwo ni ìwọ tí o jẹ́ ara ìjọ Kristì, báwo ni ó ṣe mẹ́nu dákẹ́ tó ka ó gbéra tí ò ní sọ fún àwọn ènìyàn ní àrọ́wọ́tò rẹ̀ wípé àti bí Kristì fún wa? Èrèdí tí a sì fi bí Kristì ni wípé ó wá láti ṣe wá lóore, ó wá láti tàn mọ́lẹ̀ sí òkùnkùn wa, ó wá láti gba ọkàn wa là, ó wá láti fà wá sí ọ̀dọ̀ Ọlọ́run, ó wá láti múra wá sílẹ̀ fún ìjọba Ọlọ́run. Nígbà tí àwọn áńgẹ́lì wọ̀nyí sọ fún wọn, wọ́n sọ fún wọn ní ọ̀nà tó jágara, ọ̀nà tó yé ni, tí àwọn wọ̀nyí tí wọ́n sì múra sílẹ̀ wípé wọn ó lọ wẹsẹ̀ 15, ó sì ṣe. Nígbà tí àwọn áńgẹ́lì náà padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run, àwọn ọkùnrin olùṣọ́ àgùntàn náà bá ara wọn sọ pé ẹ jẹ́ kí a lọ tààrà sí Bethlehemu kí a lè rí ohun tí ó ṣe, ohun tí ó ṣe tí Olúwa fi hàn fún wa. Wọ́n sì wá lọ́gán, wọ́n sì rí Maria àti Joseph àti ọmọ ọwọ́ náà, ó dùbúlẹ̀ nínú ibùjẹ ẹran. Nígbà tí a bí Jésù Kristì olùgbàlà ara ayé, ni áńgẹ́lì ni wọ́n ṣe ìfilọ̀, ni wọ́n ṣe ìpolongo, ni wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé àti bí Kristì fún wa, kí àwa tí a ti ń sunkún àsun dẹ́kun tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a ti ní ìbànújẹ́ àti orí búburú tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ni a gbéwọ̀ bí ẹ̀wò tí ó sì ń jẹ gàba lórí wa, àwa tí ó jẹ́ pé a ń sin èṣù, a wà ní abẹ́ ìsìnrú èṣù, wípé kí a tujúká, wípé a ti bí olùgbàlà, a ti bí olùdáǹdè, a ti bí ẹni tí ó dá wa sílẹ̀, Kristì olùràpadà àti olùgbàlà wa. Lọ́gán tí àwọn ènìyàn wọ̀nyí gbọ́, ni wọ́n ní ẹ jẹ́ kí a lọ tààrà. Mo gbàgbọ́ wípé èyí ni ó yẹ kí ìwọ pàápàá kí ó ṣe. Àwọn olùṣọ́ àgùntàn wọ̀nyí, wọn kì bá mọ̀ bí kì bá ṣe pé àwọn áńgẹ́lì wọ̀nyí wá sọ fún wọn. Àwọn aládùúgbò rẹ̀ báwo ni wọ́n ṣe mọ̀? Èrèdí tí a fi bí Jésù, báwo ni wọ́n ṣe mọ̀ nípa ìgbàlà Jésù Kristì? Àfi bí o bá sọ fún wọn, sọ fún wọn ní ọ̀nà tí ó yé ni, sọ fún wọn ní ọ̀nà tí ó múni lọ́kàn, sọ fún wọn ní ọ̀nà tí yóò jẹ́ òǹfà fún wọn láti lè wá sí ìpàgọ́ yìí tí wọ́n fi sọ wípé ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa iṣẹ́ tì, ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa àwọn ojúṣe mìíràn, ẹ jẹ́ kí a pa wọ́n tì, ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa àwọn nǹkan mìíràn, bíi ká máa rìnrìn àjò, bíi ká máa lọ láti ojú ilé dé ilé, bíi ká máa mọ ẹmu káàkiri, bíi ká máa jẹ oúnjẹ káàkiri. Ẹ jẹ́ kí a lọ tààrà sí ibi tí a ó ti mọ̀ ohun tí Olúwa ń fi hàn wá. Jẹ́ kí a wo ẹsẹ̀ 17. Nígbà tí wọ́n sì ti rí i, wọ́n sì sọ ohun tí a ti wí fún wọn nípa ti ọmọ yìí. Àwọn pàápàá gẹ́gẹ́ bí wọ́n ti gbọ́, bẹ́ẹ̀ náà ni àwọn náà di alóore agbẹnusọ fún Ọlọ́run wípé àti bí Jésù Kristì. Ohun tí àwọn pàápàá ti rí, ògo ìtànṣán ìmọ́lẹ̀ tí wọ́n ti rí àti ọ̀rọ̀ tí wọ́n ti gbọ́, èyí ni àwọn pẹ̀lú tó fi hàn àwọn tí wọ́n bá pàdé. Ó yẹ kí àwa pàápàá kí a ṣe bẹ́ẹ̀, kí a mọ̀ wípé ìgbà tí a ti mọ̀ nípa Kristì, tí a sì mọ̀ wípé ìpàgọ́ yìí wà fún wa bí o bá jẹ́ ọmọlẹ́yìn Kristì ní tòótọ́. Kí ni ohun mìíràn tí ó ṣe pàtàkì fún ọ ní àkókò Kérésìmesì yìí ju láti sọ àti láti gbọ́ ju bẹ́ẹ̀ lọ nípa Jésù Kristì? Èyí ni ó mú mi lọ sí àkòrí kejì, ìpolongo ìpàgọ́ náà. Ṣé o mọ̀ wípé ní àyíká wa, ni awon eniyan ma polongo ohun ti o je pataki fun won bi o ba nlo legbe titi o ri awon ti o je wipe boya ose iposo ni o se pataki fun won nitori ibi ti won tin sise ni nitori be won ma ko si ara patako to po awon miran o se se ki o je siga ni o se pataki fun won o ri eni ti aya ti o gbe ilu lowo ti o nso nipa ki won ma jaye ori won nipa mimu siga o ri awon elomiran nipa o le o se se ki o je ni pi ipo pamo si ni won ya gadagba si ara patako ti won ma so wipe ki won ki o wa fi ipo pamo si bi kan o si se se nigba ti enikan ti ilu wa ti o ro pe o se pataki o se se igba miran o le ri nigba ti Mandela ti o fe wa si orile ede wa nihin o ri ni gbogbo opopona ni bi kibi ti o ba nlo pataki lati ibi oko ofurufu de Eko o ri ti a o to aworan Mandela ti a o si to aworan olori orile ede wa olori orile ede wa ti a o so pe o nbo bi awon ti o wa ninu aye bi won ba n pariwo Mandela bi awon ti o wa ninu aye bi won ba n pariwo awon eniyan ti awon ro pe o je pataki ninu awujo bawo ni iwo ti o je onigbagbo iwo ti o mo ise ti Jesu Christi wa se iwo ti o mo iru ohun ti a so nipa Jesu Christi olugbala wa bawo ni a se le kawo gbera ki a ma le so nipa Jesu Christi eni ti o wa lati ko ese wa lo o ye ki a so o ye ki a je okan ninu awon omo Olorun ti o se ipolongo ohun ti o n bo wa se ipolongo ohun ti Jesu Christi ti o wa lati se fun wa ti ipagbo naa yo fi kun fun awon ero mo gberi yin je wipe gege bi e ti feran Olorun gege bi e ti feran Jesu Christi wipe e o se ohun ti oro Olorun ti o la sile fun wa yi je ki a wo lati Johanu ori keje Johanu ori keje ese ikerin nitori pe ko si enikeni ti se ohun kohun ni ikoko ti ohun ti kara re si fe ki a mo ohun ni gbangba o ti a so ni ni pe bi a ba se ipagbo ti nbo yi bi a ba se ni ikoko ni idakonko ti a ko je ki iyawo ki o mo wepe ipagbo wa a ko je ki oko mo wepe ipagbo wa a ko je ki awon alabagbe wa mo wepe ipagbo wa a ko je ki awon aladugbo mo wepe ipagbo wa a ko je ki awon ti n raja lodo wa awon ti a n raja lodo re a ko je ki won ki o mo wepe ipagbo wa a ko je ki awon ti won wa ni ibi oko ero awon ti won wa ni ibi ebote a ko je ki won ki o mo wepe ipagbo wa a ko je ki awon ti a n ba pade ninu oko ero ninu moto a ko je ki won ki o mo wepe ipagbo wa o ni ko si enikeni ti n se ohunkohun ni ikoko ti ohun ti kara re si n fe ki a mo ohun ni gbangba bi a ba fe ki awon eyan mo nipa Jesu o ye ki a se ipagbo yi ni ikoko o ye ki a so ki a je ki awon eniyan ki o mo o ye ki a so nipa iwe pelebe ti a fun awon eniyan nipa iwe feregede ti a ma n le mo ogiri ati nipa iwe owo bi leta ti a le ko si awon eniyan ati nipa iwe ipe gege bi kaadi ti a fi le pe awon eniyan wepe ipagbo de imole de igbalade iwosan de anfani batambatam lati oke wa wipe o de o ye ki a so fun awon eniyan ki a ma se je ki ipagbo yi ati ibi ti a ti n se ipagbo naa ki a ma se je ki o je ohun ikoko oni bi iwo ba n se nkan wonyi bi ara re han fun ara aye eyi ni Isaiah so fun je ki a tun wo Isaiah lekan si Isaiah ori 24 ese ikini somoto si ẹ̀yin orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀ jẹ́ kí ayé àti àwọn ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde jẹ́ kí wọn kí ó gbọ́ èyí ni iṣẹ́ tí a gbélé wa lọ́wọ́ nípa ìpàgọ́ yìí ìpàgọ́ kìí ṣe nípa ènìyàn ìpàgọ́ kìí ṣe nípa àlùfáà ìpàgọ́ kìí ṣe nípa ti ara wa ó jẹ́ nípa nǹkan ti Ọlọ́run o je nipa Jesu Christi o je ati fi Jesu Christi han fun ara aye bi mo ba le so eri die fun o ni ipago wa ni atiri ogoro eniyan ti won ti mo nipa Jesu Christi ti ati gba okan won la ju bi lati bi odun 15 seyin ni ati bere ipago yi ti ati man se lododun lati igba na o ye ki o mo we pe ni ibere a se ipago ni Eko gba to ya a lo si Enugu gba to tun ya a lo si Onitsha ni igba miran ati lo si Ilorin ni igba miran ati lo si Kaduna ni igba miran ati lo si Oweri bi o ti le je wi pe ona jin nigba na ti o je wi pe awon eniyan ma wo oko lati ihin lo si Onitsha lati ihin lo si Oweri lati ihin lo si Ilorin sibe a ri ogoro awon eniyan ti won tele wa lo bi o ba je eni ti o ti pe ninu ijo deeper life o ri boya ewo na papa o ti je eni ti o je alajo pin pelu wa ninu ipago ti a ti man se sugbon wo e ti a fe ni nisisiyi ki se wo pe a ni oya mura ki a lo si Ilorin mura ki a lo si Oweri e ti a fe ni nisisiyi o wa leti odo re ba oni o se je wo pe ipago yo sumo be ipago yo wa leti ile re be sibe sibe o ni ni itara lati le ba wa pejo mo gbagbo wi pe o je okan ninu wa mo gbagbo wi pe anfani ati ore ofe ti olorun fe fun wa ni akoko ipago yi wi pe ki o ku oru wi pe o ni padanu re je ki a wo orin dafidi orin dafidi ori ikeji din ni adorin efa ejo orin dafidi ori ikeji din ni adorin ese ikewa ati ese ikokanla ijo eniyan re le o tedo sinu re iwo olorun ninu ore re li o ti pese fun awon talaka ese ikokanla oluwa ti soro opolopo li ogun awon eni ti nfi ayorohin re bi o ba wo awon ese meji wonyi papo o ri wi pe olorun pese fun awon talaka o mo wi pe ngba ti aran Jesu Christi wa si aye o je ipese fun awon talaka o je ore ofe fun awon ti ko lolorun o je ore ofe fun awon alaimokan o je ore ofe fun awon ti o wa ninu okunkun awon ti o wa labe ojiji iku o je ipese olorun ipese igbala fun awon alai lolorun fun awon talaka e ba so nipa talaka awon ti ko ni ohunkohun lati fi se irapada emi won awon la pe ni talaka gbogbo eniyan ni waju olorun ni a je talaka ati asan sugbon Jesu Christi ni o wa lati wa so wa di oloro nipa ti emi bi a ba so nipa talaka owo naira ko se nkankan ni waju olorun bi eniyan ba lowo ti o lolorun bi eniyan ba lowo ti o lalaafia bi eniyan ba lowo ti o ni iye ni pekun bi eniyan ba lowo sugbon ti ko ni agbara lati bori ese ni waju olorun ko ni nkankan o je talaka sugbon aso fun wa wi pe olorun ninu ore re o pese fun awon talaka o fun ani Jesu Christi oni oro oni gbagbo ninu ese ikokanla wa so wi pe oluwa ti soro oro wo ni oluwa nso oro ti oluwa nso ni wi pe wo ipese ti mo fun gbogbo aye wo igbala ti mo fun gbogbo aye wo ipese ti mo fun awon ti ko lolorun awon talaka awon ti ko je nkankan ni waju oluwa oni oluwa ti soro opolopo se li ogun awon eni ti nfi ayo rohin re mo gbadura we pe o je okan ninu won lati asale yi ni o ye ki o ma so fun awon aladugbo re ko ye ki o duro de ola lati asale yi ni o ye ki o ma so fun awon aladugbo re we pe ani ipago wi pe olorun yo se won lori je ki a wo kikopa ni kikun nibi ipago na kikopa ni kikun nipa ipago na ni akoko Kérésìmesì yi o se pataki fun wa lati wa ni ibi ti olorun fe ki a wa nitori ogunlogo ni o ma nlo si orun airotele ni akoko Kérésìmesì nitori opolopo ijamba moto ati iku aitojo ni o ma n wa o ti o ma n fa ni wipe awon eniyan irinkunrindo o ma n poju fun won ni akoko Kérésìmesì ati je ati mu imotipara o ma n po fun opolopo ni akoko Kérésìmesì sugbon bi a ba je ologbon o ti o ye ki a se ni pe ki a se bi awon ologbon awon amoye ti o wa lati ila orun wipe a n fe lati ri Jesu ẹni tí a bí gẹ́gẹ́ bí ọba, ẹni tí a bí gẹ́gẹ́ bí olùgbàlà láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a nípa nínú ohun tí Ọlọ́run fẹ́ ṣe. Ní àkókò yìí, mo sọ tẹ́lẹ̀ wípé mo gbàgbọ́ ohun tí mo sì ń sọ, ó dúró lórí ohun tí mo mọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run, wípé mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò dábìrà ní ìgbésí ayé wa. Ní àkókò ìpàgọ́ yìí, nípa bẹ́ẹ̀, ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ. Wo Joshua orí 24, Joshua orí 24, ẹsẹ̀ 15. Bí ó bá sì ṣe búburú lé ojú yín láti sin Olúwa, ẹyan ẹni tí ẹ̀yin yóò máa sìn lé òní, bí òrìṣà wọn ni tí àwọn bàbá yín tí ó wà ní ìhà kejì odò ti sìn, tàbí àwọn òrìṣà àwọn Amori ní ilẹ̀ ẹni tí ẹ̀yin gbé, ṣùgbọ́n bí ó ṣe ti èmi àti ilé mi ni Olúwa li a ó máa sìn. Èyí ni ìpinnu Joshua wípé òun máa sìn Olúwa pẹ̀lú ilé òun. Ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ̀ náà wípé ìpàgọ́ tí ó ń bọ̀ yìí, ó sìn Olúwa wípé bí ó ṣe ti ìwọ ni àti ilé rẹ, wípé Olúwa ni ìwọ máa sìn. Bí ó sì ti ṣe àǹfààní fún wa láti wá sí ọ̀dọ̀ Olúwa kí a ba lè níyè ní àkókò ìpàgọ́ yìí ṣe ìpinnu, kí o sì jẹ́ kí ìpinnu náà kí ó le tó bẹ́ẹ̀, tí ẹnikẹ́ni kì yóò fi lè yí ọlọ́kàn padà wípé ó nípin ní kíkún ní ìpàgọ́ tí ó ń bọ̀ yìí. Rántí wípé láti ọjọ́ 21 títí di ọjọ́ 24 oṣù 12 ọdún tí a wà yìí ní ìpàgọ́ yìí yóò wáyé ní ibi tí o wà ní ẹkùn rẹ. Ìbùkún aláìlẹ́gbẹ́ ni ó ń dúró dè ọ́. Má ṣe pàdánù ohun tí Olúwa ń pèsè fún ọ. Jẹ́ kí a dìde dúró lórí ẹsẹ̀ wa, kí a sọ fún Ọlọ́run wípé a ò ní jẹ́ aládàánù, a ò ní pàdánù ohun tí Ọlọ́run pèsè fún wa. Ní àkókò ìpàgọ́ tí ń bọ̀ yìí, dìde dúró lórí ẹsẹ̀ rẹ. Àkókò tí ìtò láti lọ sílé òdìdí láti gbàdúrà, dìde láti mú ìpinnu, dìde láti kópa nínú ìpàgọ́ náà, àti ohun gbogbo tí a máa ṣe láti múra sílẹ̀ fún ìpàgọ́ náà, nípa wípé iṣẹ́ wà láti ṣe, nípa wípé a ní láti wá oúnjẹ níbi ìdáná fún àwọn tí ó wà níbi ìpàgọ́, nípa wípé a ní láti jọ̀wọ́ àkókò wa, ohun ìní wa, iṣẹ́ ọwọ́ wa, ohun gbogbo tí a ní láti jẹ́ kí ìpàgọ́ náà ti ń sọ nípa Jésù Kristì kí ó jẹ́ ohun tí a ó ṣe tí kò ní ní ìjákulẹ̀ kankan. Kí a sọ fún Ọlọ́run, kí Ọlọ́run kí ó lè ràn wá lọ́wọ́. Sọ fún Ọlọ́run wípé ó nípin nínú ìpàgọ́ náà, ọmọ rẹ yóò wà níbẹ̀, aya rẹ yóò wà níbẹ̀, ọkọ rẹ yóò wà níbẹ̀, ọ̀rẹ́ rẹ yóò wà níbẹ̀, àwọn tí ó ń bá ọ gbélé wọ́n wà níbẹ̀, àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ wọ́n wà níbẹ̀, àwọn aládùúgbò rẹ, ó sọ fún wọn. Sọ fún Ọlọ́run wípé ó kópa nínú ìpolongo àti nínú ìpàgọ́ náà fúnra rẹ̀. Jẹ́ kí a gbàdúrà, kí a mú ìpinnu tí ẹnikẹ́ni kì yóò lè yí padà.
1: Kẹsàn-án, Ọlọ́run sì súre fún Noa àti fún àwọn ọmọ rẹ̀, ó sì wí fún wọn pé ẹ máa bí si, ẹ sì máa rẹ̀, kí ẹ sì kún ayé, àti ìbẹ̀rù yín àti ìfòyà yín yóò wà lára gbogbo ẹranko ayé, àti lára gbogbo ẹyẹ ojú ọ̀run, àti lára gbogbo ohun tí ń rákò ní ilẹ̀, àti lára gbogbo ẹja òkun, ọwọ́ yín ni a fi wọ́n lé. Gbogbo ohun alààyè tí ń rákò ni yóò máa ṣe oúnjẹ fún yín, gẹ́gẹ́ bí ewéko tútù ni mo fi ohun gbogbo fún yín. Kìkì ẹran pẹ̀lú ẹ̀mí rẹ̀ àní ẹ̀jẹ̀ rẹ̀ òun ni ẹ̀yin kò gbọdọ̀ jẹ. Nítorí ẹ̀jẹ̀ yín àní ẹ̀mí yín ni èmi ó sì béèrè, lọ́wọ́ gbogbo ẹranko ni èmi ó béèrè rẹ̀, ati lọwọ eniyan lọwọ arakunrin olukuluku eniyan ni emi o bere emi eniyan enikeni ti o ba ta eje eniyan sile lati ọwọ eniyan ni a si ta eje re sile nitori pe ni aworan Olorun ni o da eniyan ati eyin ki eyin ki o ma bi si ki e si ma re si ki e si ma gbayin lori ile ki e si ma re ninu re Olorun si wi fun Noa ati fun awon omo re pelu re pe ati emi ki e si emi ba yin da ma jemu mi ati awon iru omo yin leyin yin ati gbogbo eda alaye ti o wa pelu yin ti eye ti eran osin ati eranko aye pelu yin lati gbogbo awon ti o ti inu oko jade ti ti o fi de gbogbo eranko aye emi o si ba yin da ma jemu mi a ki yo si fi kikun omi ke gbogbo eda kuro mo be ni kikun omi ki yo si mo lati pa aye run Olorun si wi pe eyi yi ni ami majemu mi ti mo ba yin da ati gbogbo eda alaye ti o wa pelu yin fun atiran diran o fi osumare mi si awosan mo oni yo si ma se ami majemu mi ti mo ba aye da yo si se nigba ti mo ba mu awosan mo wa si ori ile a o si ma ri osumare na ni awosan mo emi o si ran ti majemu mi ti o wa laarin emi ati eyin ati gbogbo okan alaye ni gbogbo eda omi ki yo si di kikun mo lati pa gbogbo eda run osumare na yo si wa ni awosan mo emi o si ma wo ki emi le ma ran ti majemu lailai ti o wa pelu Olorun ati gbogbo okan alaye ti o wa ninu gbogbo eda ti o wa ni aye Olorun si wi fun Noa pe eyi yi ni ami majemu na ti mo ba ara mi ati eda gbogbo ti o wa lori ile da awon omo Noa ti o si jade ninu oko ni Shemu ati Hamu ati Jafeti Hamu si ni baba Kenani awon meta wonyi ni omo Noa lati odo won ni agbe ti tan ka gbogbo ile aye Noa si bere si se agbe o si gbin ogba ajara o si mu ninu oti waini na o mu amupara o si tu ara re si ihoho ninu ago re Hamu baba Kenani si ri ihoho baba re o si so fun awon arakunrin re meji lode ati Shemu ati Jafeti mu gogowu won si fi leji ka awon mejeji won si fi ehin rin won si bo ihoho baba won oju won si wa leyin won ko si ri ihoho baba won Noa si ji kuro ni oju oti waini re o si mo ohun ti omo re kekere se si o si wi pe egbe ni fun Kenani iranse awon iranse ni yoo ma se fun awon arakunrin re o si wi pe olubukun ni oluwa Olorun Shemu Kenani yoo ma se iranse re Olorun yoo mu Jafeti gbilẹ yoo si ma gbe ago Shemu Kenani yoo si ma se iranse won Noa si wa ni irinwo ọdun o din aadọta lẹyin ikikun omi gbogbo ọjọ Noa je egberun ọdun o din aadọta o si ku.
2: DCLM Radio. The spiritual welfare is our concern.
1: Genesis ori ikewa iran awon omo Noa ni won yi Shemu Hamu ati Jafeti ati fun won ni asibi omo leyin kikun omi awon omo Jafeti Gomeri ati Magogu ati Madai ati Jafani ati Tubali ati Mesheki ati Tirasi ati awon omo Gomeri Ashkenasi ati Rifati ati Togama ati awon omo Jafani Elisha ati Tashishi Kitimu ati Dodanimu lati odo awon wonyi ni ati pin erekusu awon orilede ni ile won olukuluku gege bi ohun re gege bi idile won le orilede won ati awon omo Hamu Kushi ati Misraimu ati Futi ati Kenani ati awon omo Kushi Seba ati Hafila ati Sabta ati Rama ati Sabtika ati awon omo Rama Sheba ati Dedani Kushi si bi Nimrodu oun si bere si di alagbara ni aye oun si se oboju ode niwaju Oluwa nitori na ni a se wi pe gege bi Nimrodu oboju ode niwaju Oluwa ipilese ijoba re ni Babeli ati Ereki ati Akadi ati Kalne ni ile Shinari lati ile na ni Ashuri ti jade lo o si te ni Nefe ati ilu Rehoboti ati Kalado ati Riseni lagbede meji ni Nefe oun Kala eyi na ni ilu nla Israelu si bi Ludimu ati Anamimu ati Lehabimu ati Naftuhimu ati Patrusimu ati Kasluhimu lati odo eni ti Filistini ti wa ati Kaftorimu Kenani si bi Sidoni akobi re ati Eti ati awon ara Jebusi ati awon ara Amori ati awon ara Gagashi ati awon ara Hifi ati awon ara Aki ati awon ara Sini ati awon ara Hafadi ati awon ara Semari ati awon ara Hamati ẹyin èyí ni ni ìdílé àwọn ará Kenani tàn kálẹ̀ àti agbègbè àwọn ará Kenani ní Sidoni bí o ti ń bọ̀ wá Kirari títí dé Gaza bí o ti ń lọ sí Sodomu àti Gomora àti Adma àti Seboimu títí dé Lasha àwọn wọ̀nyí ni ọmọ Hamu gẹ́gẹ́ bí ìdílé wọn gẹ́gẹ́ bí ohun wọn ní ilẹ̀ wọn àti ilé orílẹ̀-èdè wọn fún Ṣemu pẹ̀lú bàbá gbogbo àwọn ọmọ Eberi, ẹ̀gbọ́n Jafeti àti fún òun ìyá bímọ àwọn ọmọ Ṣemu, Elamu àti Aṣuri àti Afaksadi àti Ludi àti Aramu àti àwọn ọmọ Aramu, Usi àti Huli àti Geteri àti Maṣi. Afaksadi sì bí Ṣela, Ṣela sì bí Eberi, àti fún Eberi ni a bí ọmọ ọkùnrin méjì. Orúkọ ìkíní ni Pelegi, nítorí nígbà ọjọ́ rẹ̀ ni ilẹ̀ yà. Orúkọ arákùnrin rẹ̀ ni Joktani, Joktani sì bí Almodadi àti Ṣelefi àti Asamafeti àti Jera àti Hadoramu àti Usali àti Dikla àti Obali àti Abimaeli àti Sheba àti Ofiri àti Hafila àti Jobabu. Gbogbo àwọn wọ̀nyí ni ọmọ Joktani. Ibùgbé wọn sì ti méṣà lọ bí ìwọ ti ń lọ sí Sefari òkè kan ní ìlà ọrùn. Àwọn wọ̀nyí ni ọmọ Ṣemu gẹ́gẹ́ bí ìdílé wọn, gẹ́gẹ́ bí ohun wọn ní ilẹ̀ wọn ní orílẹ̀-èdè wọn. Wọ̀nyí ni ìdílé àwọn ọmọ Noa gẹ́gẹ́ bí ìran wọn ní orílẹ̀-èdè wọn. Láti ọwọ́ àwọn wọ̀nyí wá ni a ti pín orílẹ̀-èdè ayé lẹ́yìn kíkún omi. Jẹ́nẹ́sìsì orí ìkọkànlá. Gbogbo ayé sì jẹ́ èdè kan àti ọ̀rọ̀ kan. Ó sì ṣe bí wọ́n ti ń rìn láti ìhà ìlà ọ̀run lọ tí wọ́n rí pẹ̀tẹ́lẹ̀ kan ní ilẹ̀ Ṣinari. Wọ́n sì tẹ̀dó síbẹ̀. Wọ́n sì wí ìkíní sí èkejì pé ẹ wáná, ẹ jẹ́ kí a mọ bíríkì kí a sì sun wọ́n jiná. Bíríkì ni wọ́n ní òkúta, ọ̀dà ilẹ̀ ni wọ́n sì fi ń ṣe ọrọ́. Wọ́n sì wí pé ẹ wáná, ẹ jẹ́ kí a tẹ ìlú kan dó, kí a sì mọ ilé ìṣọ́ kan, orí èyí tí yóò sì kan ọ̀run, kí a sì ní orúkọ, kí a má bàa túká kiri sórí ilẹ̀ gbogbo. Olúwa sì sọ̀kalẹ̀ wá ewo ìlú àti ilé ìṣọ́ náà tí àwọn ọmọ ènìyàn ń kọ́. Olúwa sì wí pé kíyèsí, ọ̀kan ni àwọn ènìyàn, èdè kan ni gbogbo wọn ní. Èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe. Ǹjẹ́ nísinsìnyí kò sí ohun tí a ó lè gbà lọ́wọ́ wọn tí wọ́n ti rò láti ṣe? Ẹ wáná, ẹ jẹ́ kí a sọ̀kalẹ̀ lọ, kí a sì dà wọ́n ní èdèrú níbẹ̀, kí wọn kí ó má ṣe gbéde ara wọn mọ́. Bẹ́ẹ̀ ni Olúwa tú wọn ká láti ibẹ̀ lọ sí orí ilẹ̀ gbogbo. Wọ́n sì ṣíwọ́ ìlú tí wọ́n ń tẹ̀dó. Nítorí náà ni a ṣe ń pe orúkọ ìlú náà ní Babeli, nítorí ibẹ̀ ni Olúwa gbé da èdè aráyé rú. Láti ibẹ̀ lọ, Olúwa sì tú wọn káàkiri sí orí ilẹ̀ gbogbo. Wọ̀nyí ni ìran Ṣemu. Ṣemu jẹ́ ẹni ọgọ́rùn-ún ọdún, ó sì bí Afaksadi ní ọdún kejì lẹ́yìn kíkún omi. Ṣemu sì wà ní 500 ọdún lẹ́yìn ìgbà tí ó bí Afaksadi tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Afaksadi sì wà ní 35 ọdún, ó sì bí Ṣela. Afaksadi sì wà ní 40 ọdún ó lé mẹ́ta lẹ́yìn ìgbà tí ó bí Ṣela tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Ṣela sì wà ní 30 ọdún, ó sì bí Eberi. Ṣela sì wà ní 40 ọdún ó lé mẹ́ta lẹ́yìn tí ó bí Eberi tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Eberi sì wà ní 30 ọdún ó lé mẹ́rin, ó sì bí Pelegi. Eberi sì wà ní 40 ọdún ó lé 30 lẹ́yìn ìgbà tí ó bí Pelegi tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Pelegi sì wà ní 30 ọdún, ó sì bí Reu. Pelegi sì wà ní 20 ọdún ó lé mẹ́sàn-án lẹ́yìn ìgbà tí ó bí Reu tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Reu sì wà ní 30 ọdún ó lé méjì, ó sì bí Serugu. Reu sì wà ní 20 ọdún ó lé méje lẹ́yìn ìgbà tí ó bí Serugu tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Serugu sì wà ní 30 ọdún, ó sì bí Nahori. Serugu sì wà ní 20 ọdún lẹ́yìn ìgbà tí ó bí Nahori tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Nahori sì jẹ́ ẹni ọdún 31, ó sì bí Tera. Nahori sì wà ní 100 ọdún ó dé 1 lẹ́yìn ìgbà tí ó bí Tera tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Tera sì wà ní 70 ọdún, ó sì bí Abramu, Nahori àti Harani. Ìran Tera sì ni èyí. Tera bí Abramu, Nahori àti Harani. Harani sì bí Lọti. Harani sì kú ṣáájú Tera bàbá rẹ̀ ní ilẹ̀ ìbí rẹ̀ ní Húri ti Kaldea. Àti Abramu àti Nahori sì fẹ́ aya fún ara wọn. Orúkọ aya Abramu ní Sarai àti orúkọ aya Nahori ní Milka, ọmọbìnrin Harani, bàbá Milka àti bàbá Iska. Ṣùgbọ́n Sarai yàgàn kò ní ọmọ. Tera sì mú Abramu ọmọ rẹ̀ àti Lọti ọmọ Harani ọmọ ọmọ rẹ̀ àti Sarai aya ọmọ rẹ̀ aya Abramu ọmọ rẹ̀. Wọ́n sì bá wọn jáde kúrò ní Húri ti Kaldea láti lọ sí ilẹ̀ Kenani. Wọ́n sì wá títí dé Harani, wọ́n sì jókòó síbẹ̀. Ọjọ́ Tera sì jẹ 100 ọdún ó lé 5, Tera sì kú ní Harani.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run bàbá wa, a dúpẹ́ wípé a wá sí àkókò tí ó ṣe pàtàkì báyìí, bí a ti fẹ́ wo inú ìwé mímọ́.
3: anbebe wepe gege bi aoti ma shi alaye, gege bi aoti ma ka oro lorun, gege bi aoti ma koni, wepe eofun oluku luku wani ori ofe, lati fi aye sile fun emi mimo, lati she itumo nkan wonyi fun wa, lati la wa loye, lati la wa loju, lati je ki okunkun okan wa, ki o pora, anbe yin wepe gege bi tin ton imole oro yin, sinu okan wa, wepe au dide pelu iranlowo Olorun au rin ni ona ti o ye ona ti o lo si ile ogotara wepe bi o ti ma se wa loju bi o ti ma la wa loye wepe au tele ona yi gan ti edla sile fun wa wepe gbogbo okan tin sako okan tin se egboran okan tin se ori kunkun si oro Olorun e o le won jina si wa loruko Jesu adupo pe ti gbo egba pe ati yin wa esi ma ba wa lo ninu gbogbo ita o se ni titi isin yo fi pari oko Jesu Kristi Oluwa wa lati ibere odun yi ni Olorun ti nfi oju rere ore ofe ati anu re han fun wa nitori wipe o nfun wa ni aye lati wo awon nkan ti o se pataki ti o se koko ninu oro Olorun lati ibere odun yi Olorun ti fun wa ni awon apere ati awon orisirisi eko ninu iwe mimo lati je ki a mo ipo ti awon elese ti won wa nipa ti emi o si ti je ki a mo ife re ati ilana re nipa idande ati igbala okan wa bi ati nkeko si ti ati nri awon ohun ijile nipa eda abinibi ti eniyan ati nipa awon ese ati bi ti o wa ninu okan omo eniyan be na la tun ri ife Olorun ni fifi aye sile lati ran olugbala si aye ke a ba le gba awa ti ati sako lo awa ti ati sonu awa ti ati jina rere si Olorun ke a ba le gba wala loni anwo itunriran fun ifoju okan itunriran fun ifoju okan oye ke a mo wepe awa eniyan nipa ti eda yala ajeju ni tabi aje keferi yala aje alawo funfun abi aje alawo dudu ni ile Africa enikeni ti ba aje ti o wa lori ile aye yi ti o je okan ninu awon omo Adamu ari wipe bibeli so fun wa wipe iru eni be o je alai lagbara iru eni be o je alai ni oluran lowo iru eni be o je afoju nipa ti emi eni ti ko ni ireti wipe yo le sese lati ri imole ogo ihinrere ti Olorun bi ki ba se wepe o ba Jesu Kristi pade nitori abi wa ni afoju nipa ti emi eni ti abi ni afoju ti ko mo baba eni ti abi ni afoju ti ko mo olugbala eni ti abi ni afoju ti ko mo olufe okan re eni ti abi ni afoju ti ko mo ona iye ona igbala ni eni kokan wa ni o je asi mo wepe gege bi oro Olorun ko se se fun eda kan lati la wa loju nipa ti emi bi ki ba se wipe a ba Jesu pade ye ki nka yi fun gege bi apere ninu Johanu ori kesan ese ikejile logbon lati igba ti aye ti se a ko si gbo pe enikan la oju eni ti a bi le afoju ri lati igba ti aye ti se okunrin yi so wipe a ko gbo bi ki ba se wipe oun ba Jesu pade a ko gbo wipe eni ti a bi le afoju wipe enikan la loju ohun ti o ye ki o ye wa ni wipe awa ti a je elese awa ti a jade lati inu ese ti a ti mu ese bi eni mu omi ti a nje ese bi eni jeun lati kekere wa o ye ki a mo wipe a bi wa gege bi afoju ko si sese fun enikeni ko sese fun esin kan ko sese fun irubo kan ko sese fun agbara ti wa tabi oye ti wa tabi imo wa ki a fi la ara wa loju nipa ti emi nitori be igbala kuro ninu ese idande kuro ninu ifoju okan o wa lati odo Kristi nikan sososo ṣùgbọ́n kíni àwọn àwòrán tí a fi hàn wá nípa ti ẹ̀mí nípa àwọn afọ́jú kí sì ni ohun tí ó fa ìfọ́jú ọkàn àti kíni àwòtán tàbí ìwòsàn fún ọkàn òkùnkùn èyí ni ó mú kí a wo ọ̀rọ̀ ọlọ́run ní ìpele mẹ́ta ìkíní àwòrán ìfọ́jú nípa ti ẹ̀mí ìkejì àwọn ohun tí ó fa ìfọ́jú ọkàn ìkẹta ìwòsàn fún ọkàn òkùnkùn wa yẹ kí a lọ sí ìpele kìíní àwòrán ìfọ́jú nípa ti ẹ̀mí ohun tí a ń sọ níhìn ni wípé ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹni tí a bí láti inú obìnrin ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹni tí ó wá sí ayé yìí nípasẹ̀ ádámù àti éfà ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹni tí ó gbé àgọ́ ara erùpẹ̀ yìí wọ̀ àbíwa lè afọ́jú bí àti bí wa ní afọ́jú a kò mọ rere yàtọ̀ sí búburú afọ́jú ni ìní bí àti bí wa ní afọ́jú a kò mọ ọ̀nà ìgbàlà ọ̀nà ìyè ọ̀nà tí a ó rìn tí a ó lè lọ sọ́dọ̀ ọlọ́run tààrà a kò mọ èyí ni a ń pè ní afọ́jú nípa ti ẹ̀mí jẹ́ kí a wà àwọn àwòrán tí bíbélì tí ó là sílẹ̀ fún wa tí ó yà fún wa nípa ti àwọn afọ́jú nípa ti ẹ̀mí nínú Isaiah ìwé wòlíì Isaiah orí 69 láti ẹsẹ̀ ìkẹwàá a ń wá ògiri kiri bí afọ́jú àwa sì ń wá ọ̀nà bí ẹni tí kò lí ojú àwa ń kọsẹ̀ lọ́sàn gangan bí ẹni pé lóru ní ibi ahoro bí òkú èyí ni a fi ṣe àpẹẹrẹ àti àpèjúwe ìfọ́jú ọkàn tí ó ti dé bá ẹnì kọ̀ọ̀kan nínú ayé bí o bá wo àwòrán tí a yà sílẹ̀ yìí àwòrán nípa rẹ àwòrán nípa ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan àwòrán nípa ẹ̀dá kọ̀ọ̀kan tí ó wà nínú ayé ó sọ wípé àwa ń wá ògiri bí afọ́jú ó jẹ́ wípé a ò rí ibi tí a ń lọ ó sì sọ wípé àwa ń wá ọ̀nà bí ẹni tí kò lí ojú ó tún wá sọ wípé àwa ń kọsẹ̀ lọ́sàn gangan bí a bá ń sọ wípé a ń kọsẹ̀ lọ́sàn gangan ọ̀sán gangan tí a ń sọ nípa ti ẹ̀mí ni ó sọ wípé kristi ti wá sí ayé ìmọ́lẹ̀ ayé yìí ó ti sọ òkùnkùn ó ti sọ di ọ̀sán gangan àti fún wa ní bíbélì àti fún wa ní ọ̀rọ̀ ọlọ́run àti fún wa ní àwọn aṣáájú nípa ti ẹ̀mí àti rí àpẹẹrẹ àwọn àpọ́sẹ̀lì nínú májẹ̀mú tuntun a sì ti rí àwọn tí wọ́n ti mọ ọ̀nà ìgbàlà ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé a wà lé ọ̀sán gangan síbẹ̀síbẹ̀ àwa ń kọsẹ̀ a sì ń wá ọ̀nà kiri bí ẹni tí kò lí ojú ẹlòmíràn a fi ìjọsílẹ̀ a fi ibi tí a ti ń wọ àṣù ẹ̀kọ́ tí ó yè kooro ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run a fi sílẹ̀ a tún máa káàkiri bí ẹni tí ó ń wá ọ̀nà ala ọ̀nà ìgbàlà sílẹ̀ fún ó wà nínú àwọn ìwé kéékèèké ìwé ìpolongo ìhìnrere ó wà nínú ìwé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí a máa ń pín fún àwọn ènìyàn ó wà nínú ìwé wa inú ìwé mímọ́ ó wà nínú bíbélì ó wà nínú kásẹ̀tì tí a ti gbà sílẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ afọ́jú nípa ti ẹ̀mí apá nǹkan wọ̀nyí tì a tún máa wá ọ̀nà kiri gẹ́gẹ́ bí ẹni tí kò lí ojú èyí ni àpẹẹrẹ àti àpèjúwe àti àwòrán àwọn tí kò lọ́lọ́run àwọn tí kò ní ìgbàlà àwọn tí kò mọ ọ̀nà ìyè àwọn tí a pè ní afọ́jú nípa ti ẹ̀mí ẹ jẹ́ kí a wo Ezekiẹ́lì orí 12 láti ẹsẹ̀ ìkejì Ezekiẹ́lì orí 12 ẹsẹ̀ ìkejì ọmọ ènìyàn ìwọ ń gbé àárín ọlọ̀tẹ̀ ilé tí wọ́n ní ojú láti rí tí wọn kò sì rí i wọ́n ní etí láti gbọ́ wọn kò sì gbọ́ nítorí ọlọ̀tẹ̀ ilé ni wọ́n níhìn ni a sọ fún Ezekiẹ́lì tó jẹ́ wòólì láàrin àwọn ọmọ Ísíráẹ̀lì àwọn ọmọ Ísíráẹ̀lì ni ó yẹ kí a rò wípé ó yẹ kí ó mọ ọ̀nà ìgbàlà nítorí àwọn ni a ti fi májẹ̀mú láéláé lè fi lé lọ́wọ́ májẹ̀mú láéláé yìí ni ó sọ nípa ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ń bọ̀ wá sí ayé láti gba olúkúlùkù wa là májẹ̀mú láéláé yìí ni ó sọ nípa ẹni náà tí a ó bí láti inú wúndíá tí yóò jẹ́ kí a gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti lọ́wọ́ èṣù ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé a gbé bíbélì fún wọn a fi inú ọlọ́run hàn wọ́n ala won loye afun ni ilana ati ase ati ofin olorun sugbon sibe sibe won je olote won je alagidi won je asetinu eni won je ala igboran omo nitori be ni olorun fin so wipe Ezekiel wa laarin awon olote ile Israeli awon ti o ni oju lati fi ri ona igbala sugbon ti ko si ri eni apere ati apejuwe fun wa lati mo we pe eni kokan ti abi lati inu obirin we pe afoju ni bi a ba nso yi nipa ti awon Israeli bi a ba nso yi nipa ti awon ti a ti fi ilana Olorun han bi eba nso yi nipa ti awon omo lati ran diran fun Abrahamu bawo ni ke so nipa ti awon keferi awon ti ko lolorun awon to je wi pe igi ati ope ni won bo awon ti o je wi pe igbekele won wa ninu okuta igbekele won wa ninu ohun asan ti aye yi melo melo ni ke so bi eba pe awon Israeli ti o ni woli ti o ni awon adari ti o ni awon ti o nko won ni oro Olorun bi eba pe won ni afoju kini ke a pe awon keferi ti ko lolorun ti ko ni imo ti ko ni majemu olorun e je ki o ye wa wi pe ati ju ati keferi aje afoju abiwa gege bi afoju e je ki a wo ekun Jeremiah ekun Jeremiah ori kerin lati ese iketala Jeremiah ekun Jeremiah ori kerin lati ese iketala nitori ese awon woli re ati ese dede awon alufa re ti won tita eje awon olododo sile le arin re won ti rin kiri bi afoju ni ita won si di alai mo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won nihi ni atun je ki o ye wa ni ese kerin layi we pe ese gbile kan ni odo awon mo Israeli awon ti ati la ona igbala fun sugbon won ko ona igbala awon ti o je wi pe aran woli si won eyi ti woli ba fi se iyi pada ni ile Israeli awon woli papa won di elese won re ofin Olorun koja aturan alufa si won awon alufa papa eti won iba fi mu aise dede kuro awon alufa papa won tun dakun aise dede ile Israeli eni Olorun fe wa wi pe awon won yi rin kiri bi afoju ni ita sugbon ki se be nikan bi a ba wa arin wa awon ti o ye ko ma to wa sona gege bi adari ni orile ede awon ti o ye ko ma to wa sona ki o ma fi ona Olorun han wa gege bi alufa gege bi awon ti o ti keko gboye ninu eko bibeli ti won ti di bishop ti won ti di opo ti won ti ni opolopo oye ati ipo ninu ijo ki ha se awon na ni won baye je ki a se awon na ni won ta eje sile ki se laarin won lati ri agbara okunkun ki se laarin won lati ri awon to lo mule pelu awon oso pelu awon aje ni bi a ba ri be laarin awon bishop laarin awon alufa laarin awon woli ki a se awon woli leti okun lo tun kobirin jo eni a fi so fun a wi pe gba ti woli ati alufa ti won tin dakun aise dede ile na we pe awon eniyan papa won rin kiri bi afoju ni ita bi o ba wo igboro wa o ri awon ti o rin kiri be ni we pe won ni bi re won ji laaro won ma rin kaakiri nbo ni won tin bo nbo ni won wa nbo ni won lo kini de ti won wa se aye yi nigba wo ni aye yo pari fun won nigba wo ni a o fi ipepe won te a o pe won lo si orun won ko mo won kan rin kaakiri be ni ti ko niye ninu won rin kaakiri be ni pe won o mo bi ti won lo won rin kaakiri be ni wi pe won o mo nkan ti won wa won rin kaakiri be ni wi pe ona igbala ona iye ona itesiwaju tabi lo siwaji ko ye eni kokan wese kerin lale kan si oni won rin kiri be afoju ni ita won si di alaimo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won ohun ti a n so ni wepe awon eniyan ni igboro wa bi won ti rin kaakiri irinkunrin ti won rin kaakiri o nfa ife ko fe o nfa iwa ipa o nfa iwa odaran laarin igboro ti o je wipe a ko le sumo won nitori pe bi a ba sumo won won ba ti wa je bi a ba sumo won ibaje ti won ati iwa ipa ti won o le ko nkan miran ba wa ebi a ba sumo won o le je ki nkan ti a o mo ti a o mese re o le je ki won pe wa sile ejo lati ma da won ejo nkan ti a ko mo nipa re eni ifoju okan ti o ti de ba aye eni ifoju okan ti o wa laarin wa ya se awon ti mo so le kan wi pe boya awon ti ko mo bibeli wi pe boya awon ti ko ti lo si ile eko giga awon ti ko mo bi ati wa su boya awon nikan ni an pe ni afoju wo ma je mo ti tun ki owo Matthew ori kedogun Matthew ori kedogun ese ikerinla e jowo won si afoju tin fona afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo subu sinu iho Jesu leni ti o soro yi ki se eni ti o le soro ti a le so wi pe ki lo nso eni to mo nkan to nso ni Jesu ki se asoro magbese eni ti kan ma nso boto boto lai ni tumo ki Jesu to so oro kan ati yewo ati gbe yewo daradara ati mo we pe otito patapata ni o ti ohun so nihi ni Jesu nso nipa awon oniwaasu ati nipa awon omo ehin oniwaasu nihi ni Jesu nso nipa awon adari ile isin ti o tun so nipa awon omo ijo ninu ile isin o lo ede yi afoju o lo le merin je kin tun ka ki o wo daadara wi pe afoju yi o lo le merin e jowo won si afoju tin fona han afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo si subu sinu iho o lo ede yi afoju le meji fun awon ti o nto awon elomiran nipa ti Olorun o si lo ede afoju yi fun awon ti ntele eko ati ilana awon ile isin won yi o nso nipa awon alufa o nso nipa awon oniwaasu o nso nipa awon ti won fi ara won se evangelist o nso nipa awon ti won la ona fun awon elomiran we pe won la ona ijoba Orun o ni afoju ni won eni ti o ro wi pe a o ni igbala bi a ba nrubo afoju ni eni ti o ro wi pe nipa ise rere wa eni ti o ro wi pe bi a ba fun alagbe lowo eni ti o ro wi pe bi a ba se sahara eni ti o ro wi pe bi a ba lo sori oke nipa be ni o fi ri oju Olorun nipa be la o fi bo lowo ise afoju ni eni ti o ro wi pe bi a ba wo aso funfun iwo na gbe yewo okan dudu iwa je buburu ise o je ibi ija okuro nbe ibinu okuro nbe aran kan okuro nbe o le jija okuro nbe ke a wa ro wi pe gba ti o le wa ninu gba ti ija wa ninu gba ti oju kokoro ti o wa ninu wa ti o fi okan wa se bi ite ibi igun wa ṣugbọn ti a gbe aso gereje aso funfun wo ti a ro wi pe aso funfun yi ni o je ke a le gbadura agba yori ke a le ri oju Olorun ifoju okan ni elomiran a ro wi pe bi a ba wa si ile isin ni ibere odun ti a wa ni asiko ajinde ti a si wa ni ipari odun wi pe o pari ati keseja ninu igbagbo o mo wi pe ifoju okan ni awon elomiran a ma so wi pe bi o ba ti dawo si apo alufa ti bo ti en gbele ejoko bo ti en nigbala sugbon bi o ba ti n fi owo si inu apo alufa wi pe o pari igbala ti de o pari orun rere yo je tire ifoju okan ni o lo fun an so wipe awon farisi awon ti won ro wipe won la ona ijoba run fun awon elomiran o ni e fi won sile e jowo won be wipe amona tabi afoju ti o nfi ona ha afoju ni won wipe awon mejeji yo subu sinu iho se omo iho ti an so iho ki se sare nikan ni won so nipa orun apadi won so nipa orun arimabo won so nipa ibi ti eniyan ba de ti ki le pada mo ibi ti ko si atunse ti ko si ronu po pada mo wi pe orun apadi bi won ba ti jin si koto yi o pari lai lai nje oni gbe yewo nje oni gbaro lati wo awon wo lo fona ho se eni ti o ni gbala lo ma fona ho bo se ni gbala se eni ti o bo lowo ese akobirin jo se ohun lo ma so fun e bi a se nbori idanwo idanwo ti ara se eni to nka akiri nigba ti o ba kuro ni ori aga e wasu ti o tun lo mu ti se ohun lo ma wa so fun o lo ma wa la oloye bi o se le bori awon ese igbesi aye re ran ti o we pe oro jesu a ko le ko danu bi abaye sile nisisin yi ti adagun la ti a ko gbo ohun ti jesu so a o tun ba jesu pade ni ojo idajo yo si ran wa leti wi pe se o ka ninu bibeli ohun ti o nso wi pe bi afoju ba nfi ona han afoju wi pe awon mejeji yo jo subu si inu iho inu ikoto orun apadi ye ke awo korinti keji ohun ti mo nso ni aworan ti a fi han wa ninu bibeli wi pe awon ti ko lolorun awon ti ko ni igbala wi pe won je afoju ye ke awo korinti keji ori keta lati ese ikerinla sugbon oju inu won fo mo ro wi pe o yi o daradara nisinsin yi ninu korinti keji yi ori keta ese ikerinla sugbon oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa laika soke iboju ti amukuro ti ati mukuro ninu Kristi nihi ni a fi ni a nso nipa oju inu oju ti okan e ni a fi nso nipa ituriran fun okan fun ifoju okan sugbon so wi pe awon Jew ati awon kefiri pelu wi pe titi di oni oloni bi won ti le nka bibeli wi pe oju inu won ti fo won ko le ri wi pe Jesu Kristi ni odo agutan Olorun ti o ko ese araye lo won ko le ri wi pe nipa eje Jesu Kristi ni a fi nwe lese mo ti o nfunfun ju snow lo won ko le ri wi pe nipa ododo Jesu e ni a nka si ododo fun okan elese ti o ran ma agbelebo ki o ba le je ni tewogba ni waju Oluwa won ko le ri wi pe Jesu Kristi ni kan soso ni olugbala wi pe ko si oruko miran yala ti angeli yala ti igi yala ti oludasile ejo yala ti okuta yala ti orisa kan ti o le gba eni kenila oruko yi kan soso ni afun wa wi pe bi a ba fe ni igbala bi a ba fe ri oju Olorun wi pe ke a wa sodo Olorun nipase Jesu Kristi wi pe nipa be enikan ni a fi le ri igbala kuro ninu ese ati idande kuro ninu okan okunkun wa sugbon fun opolopo oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa laika soke iboju ti ati mu kuro ninu Kristi Jesu Kristi nikan ohun ni o le fun wa ni igbala idande kuro ninu ese bi a ba nso nipa ti afoju o seese ki o ma toka si awon elomiran o seese ki o ma ti apejuwe wi pe ahan lagbaja ni won soro e e pe lagbaja ko ye afoju ni ko mo ona igbala sugbon bo se ti wa ni awa ti mo ona igbala awa ti bo sinu ona igbala ati la wa loju je ki nka ese bibeli kan fun o ki o tun ma se e ki o tun ma mu ki oro yi ki o wa si ara elomiran ki o gbe yewo boya a nso nipa re abi a nso nipa awon elomiran ni ninu Johanu kini ori keji ese ikokanla Johanu kini ori keji ese ikokanla sugbon eni ti o ba korira arakunrin re o ngbe inu okunkun o si rin ninu okunkun ko si mo ibi ti ohun re nitori ti okunkun ti fo li oju eni ti o korira arakunrin re o je afoju nipa ti emi je ki a fi suru se alaye ni kikun fun wa bi a ba nso nipa arakunrin o bere lati odo alabagbe wa bi o ba je eni ti o ti gbe yawo si ile tabi eni ti o loko sugbon ti oko ti se o ti o wa so wi pe lai lai aforun alakeji ni ati le pari ija yi okorira arakunrin re okorira oko re tabi okorira arabirin re iyawo re o si nso wi pe ko so on to le se

àwọn ti ju iyẹ̀pẹ̀ wọn julú ọ ṣùgbọ́n òkúta gidi lójúlù wọn tí ó fọ orí wọn yanyan. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ wípé òun dúró de àkókò láti gbẹ̀san, ó jẹ́ ẹni tí ó kórira arákùnrin rẹ̀. Ó ń gbé nínú òkùnkùn, ó sì ń rìn nínú òkùnkùn, kò sí mọ ibi tí òun rè. Ó ń kọrin wípé òun lọ síjọba ọ̀run. Ó ń kọrin wípé Jésù Kristì ń padà bọ̀ láti mú mi lọ sílé. Ó ń kọrin wípé gbangba lájọ máa dé ìjọba ọ̀run. Kò mọ ibi tí òun rè, kò mọ̀ wípé òun roko ọ̀run àpáàdì sílẹ̀. Ó ní nítorí tí òkùnkùn ti fọ́ ọ lé ojú, níbo ló wà? Èwo ló ń ṣe? Èwo ni ìpín rẹ? Ṣé o jẹ́ ẹni tí Jésù Kristì ti là lójú ni? O ti rí ọ̀nà ìgbàlà? O ti rí ọ̀nà ìyá nípẹ̀kun? Tàbí o ṣe wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀? Àwọn àwòrán tí a fi hàn wá yìí kìí ṣe àwọn nǹkan tí a lè fọwọ́ rọ́tì sẹ́yìn, kìí ṣe àwọn nǹkan tí a lè gbàgbé, tí a lè rò wípé kò jámọ̀ nǹkan kan. Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn tí ó gbé ara yìí wọ̀ wípé afọ́jú nípa ti ẹ̀mí ni. Nítòótọ́ ó jẹ́ afọ́jú, nítorí irú ẹni bẹ́ẹ̀ kò mọ ohun tí ó wà ní ọ̀nà jíjìn réré. Ohun tí ó lè rí ni àwọn nǹkan ti ayé, àwọn nǹkan tí ó wà ní àrọ́wọ́tó rẹ̀. Bí a bá ń sọ nípa àwọn nǹkan ti ayérayé, àwọn nǹkan ti ìjọba ọ̀run, bí a bá ń sọ nípa ọ̀run rere, bí a bá ń sọ nípa wúrà rẹ̀, ilẹ̀ dídán rẹ̀, bí a bá ń sọ nípa àwọn èrè tí ó ń dúró de àwọn aṣẹ́gun, irú afọ́jú bẹ́ẹ̀ kò mọ nǹkan tí a ń sọ nípa rẹ̀. Kò tíì rí Ọlọ́run, kò sì lè rí Ọlọ́run. Kò tíì rí ẹwà ọ̀run àti ẹwà ẹ̀wà mímọ́. Irú ẹni bẹ́ẹ̀ bí ó tilẹ̀ ní àwọn ọ̀rọ̀ díẹ̀ tàbí ìmọ̀ díẹ̀ nípa ọ̀run rere, ṣùgbọ́n àwọn nǹkan tí ó mọ̀ wọ̀nyí kò mú kí ó jí gìrì láti dìde, láti sátọ Ọlọ́run lọ, láti wọ ọ̀nà ìyè, ọ̀nà ìgbàlà. Bí ó tilẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀, kò lè rí ọ̀nà tí yóò gbà, nítorí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la là sílẹ̀ fún. Àwọn abọ̀rìṣà wọ́n la ọ̀nà sílẹ̀ fún, àwọn wòlíì èké wọ́n la ọ̀nà sílẹ̀ fún, àwọn agbódegbà alágbàgbà yíyí ti ìgbàgbọ́, àwọn tí ó rò wípé àwọn gbé ìgbàgbọ́ rù ṣùgbọ́n tí òye ọ̀nà ìgbàlà kò tí ì yé wọn, àwọn náà la ọ̀nà mìíràn sílẹ̀. Àwọn tí wọ́n ń tọjú ilé káàkiri, tí wọ́n ń ta ilé ìṣọ́nà, tí wọ́n ń ta ìwé pẹlẹbẹ pẹlẹbẹ kan, tán nígbà ilé yìí bó bá san báyìí, bó bá kà á, yóò pèsè rẹ sílẹ̀ fún ogun àjàkáyé tí ń bọ̀. Ogun ni wọ́n ń sọ nípa rẹ̀, wọn ò sọ nípa ti ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Àwọn náà wọ́n la ọ̀nà tí wọ́n sílẹ̀. Nítorí bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ a máa sá káàkiri láti inú ibì kan dé ibòmíràn. Ó ń wá ọ̀nà nítorí wípé ó jẹ́ afọ́jú, kò mọ ọ̀nà ìjọba Ọlọ́run. Bóyá ń rò wípé àwọn bẹ́ẹ̀, bóyá wọn ò lè ka Bíbélì ló ń dà wọ́n láàmú, bóyá wọn ò kẹ́kọ̀ọ́ láti ní ìmọ̀ láti lè ka ọ̀rọ̀ Ọlọ́run ló ń dà wọ́n láàmú. Rárá, kìí ṣe bẹ́ẹ̀. Bí a tilẹ̀ lè ka Bíbélì, bí ẹ̀mí Ọlọ́run bí kò bá wá láti tan ìmọ́lẹ̀ sí ohun tí a ń kà, a kò lè mọ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe rí, a kò lè mọ ọ̀nà sí ìyẹ́ nípẹ̀kun. Jẹ́ kí n kà á fún ọ láti inú Aesaiah orí 29. Aesaiah orí 29 láti ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 12. Ìran gbogbo sì dàbí ọ̀rọ̀ ìwé kan fún yín tí a dì, tí a fi fún ẹnìkan tí ó mọ̀ ọ́ kà, wípé èmi bẹ̀ ọ́ ka èyí, tí ó sì wípé èmi kò lè ṣe é nítorí tí a dì í. Ìran ọ̀run, ìran Bíbélì, ìran ìgbàlà, ó dàbí èyí tí a gbé fún ẹni tí ó lè ka ìwé. Ṣùgbọ́n Bíbélì ó jẹ́ ìwé tí a dì, ìwé tí a fi èdì dídì, tí kò sẹ́ni tí ó lè ṣi bí kì í bá ṣe pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀mí Ọlọ́run. Nígbà tí a sì gbé fún ẹni tí ó mọ ìwé kà, tí a sọ wípé èmi bẹ́ẹ̀ ọká èyí, ó wípé èmi kò lè kà nítorí tí a dì í. Wẹ́sẹ̀ 12, a sì fi ìwé náà fún ẹnìkan tí kò mọ ìwé, wípé èmi bẹ́ẹ̀ ọká èyí, ó sì wípé èmi kò mọ ìwé. Ṣé orí àti tó mọ ìwé kà àti èyí tí kò mọ ìwé kà ni a rí wípé ọ̀nà ìjọba ọ̀run ó dàbí èyí tí a fi èdìdì dí. Nínú agbára tiwa, nínú ìṣe tiwa, ìlàkàkà tiwa, kò ṣeé ṣe láti rí Ọlọ́run. Àwọn tí ó jẹ́ adarí nínú ẹ̀sìn, wọ́n jẹ́ afọ́jú. Àwọn tí ó ń tẹ̀lé wọn pàápàá, wọ́n jẹ́

àti àpò àti àwò jíjí àti aṣọ ọgbọ dáradára àti ìbòrí àti ìbòjú yóò sì ṣe pé òórùn búburú yóò dípò òórùn dídùn. Tí wọ́n bá ti jo irun títí tí wọ́n ti fi nǹkan wọ́ra títí àwọn adìẹ arúgbó kalẹ̀ kò tí ì pé ọgbọ̀n ọdún àti adìẹ arúgbó bó bá wojú ẹ̀ wà nǹkan lọ ń bẹ̀. Ìdájọ́ Ọlọ́run nìyẹn. Àwọn ẹlẹ́sìn ni a ń sọ yìí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn a ka bíbélì, wọn a gbàdúrà, wọn a gba àwẹ̀. Abájọ tọ́lọ́run ò gbọ́, Ọlọ́run kì í gbọ́ ti àgàbàgebe. Yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn àkísà, yóò sì dípò àmúrè. Ó yẹ kí a wò wọ́n dáradára. Àwọn tán wà nínú ayé, ó sì ṣe é ṣe kí ìwọ náà pàápàá kò ti sọnù sínú ayé. Bó bá wo àwọn ọmọkùnrin míì, wọn a dáṣọ, etí aṣọ wọn wọn a tún ja wẹ́lẹ́wẹ́lẹ́, wọn fẹ́ wo àkísà. Láyé àtijọ́, bí aṣọ èèyàn bá ya díẹ̀ ní etí, a ya gbé lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ránṣọ pé ẹ bá mi ran, kò fẹ́ wo àkísà. Ṣùgbọ́n nísinsìnyí fúnra wọn, wọn a tún tẹ bíléèdì abẹ, wọn a tún tẹ bọ́, wọn a tún ja etí ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Bó bá rí ní apá wọn a tún ja wẹ́lẹ́wẹ́lẹ́. Kí ló dé gbòòrò? Àwọn ẹlẹ́sìn ni wọ́n ti kò dé. Bí ìwọ náà bá gbà lọ́wọ́ wọn, ó di ara wọn. Ó di kò gbàdúrà kọ́lọ́run má gbọ́. Ó di kò gbàwẹ̀ kọ́lọ́run sọ pé òun ò rí ọ. Ó di kò wọ wàhálà kọ́lọ́run sọ pé kò máa nìkan dáràn nǹkan ẹ. Yóò sì ṣe pé òórùn búburú yóò dípò òórùn dídùn àkísà, ni yóò sì dípò àmùrè òrí pípa, yóò sì dípò irun dídì dáradára. Àwọn obìnrin lọ́lọ́run sọ̀rọ̀ ẹ̀ níhìn-ín, torí àwọn obìnrin ló máa ń dirí, àbí bẹ́ẹ̀ kọ́. Ó ní orí pípa ni yóò sì dípò irun dídì. Ìwọ lọ wo àwọn ẹlẹ́sìn. Gbogbo nǹkan tí a ń kà níhìn-ín ni ó jẹ́ ìpín wọn. Sísan aṣọ ọ̀fọ̀ dípò ìgbáàyà. Ìjóná yóò sì dípò ẹwà. Wọ́n ti jo ara, wọ́n sì ti jo irun. Èyí ti jẹ́ kí ó di mọ̀ fún wa wípé àwọn wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ́sìn lásán-làsàn. O ní Ọlọ́run ò ṣe gbọ́ tí wọ́n. Jẹ́ kí n tún wò ó sí ní ibi tí a ń kà tẹ́lẹ̀ Aísáyà orí 18:1. Ẹsẹ̀ ìkẹrin kíyè sí, ẹ̀yin ń gbà àwẹ̀ fún ìjà àti agan àti lílù nípa ìkuukù ìwà búburú. Ẹ má ṣe gbà àwẹ̀ bíi ti ọjọ́ yìí kí a lè gbọ́ ohun yín lé òkè. Èyí ń sọ fún agbo láti ronúpò àdà. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ilẹ̀kùn ọ̀run rere yóò tì mọ́ irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ ronúpò àdà tí ó sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé ó jẹ́ ẹlẹ́sìn tẹ́lẹ̀, ṣùgbọ́n nísinsìnyí ó ń fẹ́ jẹ onígbàgbọ́ tòótọ́, yóò fi ojú àánú rẹ̀ wò ọ́. Mo fẹ́ kí o wo àwọn ọba orí 17:17, àwọn ọba kejì orí 17:17, kí o tún wo ìwà àwọn ẹlẹ́sìn tí wọn kì í ṣe onígbàgbọ́. Bí mo ti ń pè é ni kí o máa kọ́ sílẹ̀, kí o sì máa ṣí bíbélì rẹ, nítorí pé mo ń fẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí o dá ọ lójú, kí o lè mọ̀ pé kì í ṣe àhesọ àwọn ẹni tí kò mọ̀ kan. Èyí jẹ́ ọ̀rọ̀ mímọ́ Ọlọ́run tí ó ń kìlọ̀ fún wa, tí ó ń sọ fún wa wípé kí a kọjá jíjẹ́ ẹlẹ́sìn, kí a jẹ́ onígbàgbọ́ tòótọ́. Àwọn ọba kejì orí 17, mo ń kà láti ẹsẹ̀ 22:30. Wọ́n bẹ̀rù Olúwa pẹ̀lú, wọ́n sì ṣe àlùfáà ibi gíga wọn ní fún ara wọn nínú àwọn ènìyàn lásán tí ń rúbọ fún wọn ní ilé ibi gíga wọn ní. Wọ́n ẹsẹ̀ 23:30. Wọ́n bẹ̀rù Olúwa, wọ́n sì ń sin òrìṣà. Wọ́n bẹ̀rù Olúwa, bí ara bá sán ní ojú ọ̀run, wọ́n á sọ pé

lọ́run mi o. Bọ́n bá rí ẹ̀jà bá mọ́tò, wọn agbárí wọn ní Jésù. Wọ́n bẹ̀rù Olúwa, ṣùgbọ́n òrìṣà kúrò nílé wọn. Ìwọ tó fi òrìṣà sílẹ̀ nílé, tó wá débi tó ń gbé wa lẹ́nujó, tó ń sọ pé ẹgbàdúrà fún mi, ẹgbàdúrà fún mi. Òrìṣà ò ní jẹ́ kádúrà tá ń gbà fún ọ, kò ní jẹ́ kó gbà. Eré ìbejì ni, tàbí èyí tó ń tapo sí nínú ilé ẹ, pé kí o lè ní kò lè ní èrè ní ibi iṣẹ́, tó sì débi tó dàbí áńgẹ́lì, tó jókòó jẹ́jẹ́jẹ́, tó sì dé tó sọ pé mo ní wàhálà ni. Òrìṣà tó wà nílẹ̀ ló kó wàhálà bá ọ. Ṣé o mọ̀ pé o jẹ́jẹ́ iṣu tuntun bí o bá jẹ́ pé o tún lọ ṣe ìrúbọ, o sì ń gbé bíbélì, o sì sọ pé o bẹ̀rù Olúwa, wo nǹkan tí wọ́n sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n, wọ́n bẹ̀rù Olúwa, wọ́n sì ń sin òrìṣà, wọ́n sin òrìṣà wọn gẹ́gẹ́ bí iṣẹ́ àwọn orílẹ̀-èdè tí wọ́n kó láti ibẹ̀ lọ. Àwọn tí wọ́n bẹ̀rù Olúwa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí wọ́n ń dẹ́ṣẹ̀, àwọn ni a sọ fún wa wípé ẹlẹ́sìn lásán ni wọ́n o. Ǹjẹ́ ohun tó sì ṣe wá láàánú ni wípé àwa tí a máa ń káàkiri, gbàdúrà fún mi, gbàdúrà fún mi, gbàdúrà fún mi, wòlíì tó lọ bá létí òkun ẹlẹ́sìn ni. Bó bá mọ̀ ju àti jẹ́ ẹlẹ́sìn lọ, kò ní wà létí òkun. Lóòótọ́ ló ń gbà wẹ. Ṣé ìwọ náà rí paṣọ ẹ̀ ń pọ́n? Ìmọ́tótó yẹ ẹni tó jẹ́ ẹni mímọ́. Ìwọ náà rí pé irun ẹ̀, irun ọkùnrin, ó ti dàbí tóbìnrin. Ṣọ́lọ́run ló fun níṣẹ́ irú ẹ̀ ṣe. Ọlọ́run ló ní kò gbọdọ̀ mọ ibi tán ti ń gẹrun. Àwọn wọ̀nyí la sì lọ ń bá létí òkun, ẹ gbàdúrà fún wa, ẹ gbàdúrà fún wa. Èèyàn Ọlọ́run, ò tí ìmọ̀ èèyàn Ọlọ́run. A máa wá wọn káàkiri, ẹni tó ní ìyàwó méjì nínú ilé, ẹni tó bímọ àlè káàkiri tán pọ̀ tí ò tiẹ̀ mórúkọ wọn tán. A sì lọ máa bá wọn, a ní ẹ alàgbà, wọ́n ń gbàdúrà fún wa. Ìwọ náà sì hàn pé látọjọ́ táwọn alàgbà wọ̀nyí ti ń gbàdúrà, wàhálà ò kúrò nílé ẹ. Àgbà náà ò kúrò, kò gbà á sí ajáde àpò, kò kúrò. Bí ìwọ fúnra ara rẹ, bó o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ṣùgbọ́n tó sọ pé ó bẹ̀rù Olúwa, tó sọ pé láti ìgbà tí wọ́n ti ń ṣe ẹ̀kọ́ bíbélì ní ọjọ́ ìṣẹ́gun, mi ò pàjẹ́ rí. Òótọ́ lo ò pàjẹ́, ò pa ẹ̀ṣẹ̀ náà jẹ. Ojoojúmọ́ ló ń dẹ́ṣẹ̀, tó ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni momi, tó ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó ṣì ń wá. Bọ́ ń pèrò ìjọba Ọlọ́run, wàá sọ pé mi náà wà ńbẹ̀. Ó jẹ́ ronúpìwàdà nítorí ìdájọ́ ń bọ̀ wá. Jẹ́ kí n sọ ohun tó ṣẹlẹ̀ sí àwọn ará bíi fún ọ. Èyí á sì jẹ́ ìkìlọ̀ fún ọ, wo ẹsẹ̀ ìkẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Ó sì ṣe lé àtètè kọ́gbé ibẹ̀ wọn. Wọn kò bẹ̀rù Olúwa. Nítorí náà ni Olúwa ṣe rán àwọn kìnìún sárin wọn tí wọ́n sì pa nínú wọn. Àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀, àwọn tí wọ́n ń farapamọ́ ṣùgbọ́n tí wọ́n ń dẹ́ṣẹ̀, nítorí èyí ni wọ́n sọ fún wa ní ẹsẹ̀ ìkẹsàn-án. Àwọn ọmọ Ísíráẹ̀lì sì ṣe ohun ìkọ̀kọ̀ tí kò tọ́ sí Olúwa Ọlọ́run wọn. Wọ́n sì kọ́ ibi gíga fún ara wọn ní gbogbo ìlú wọn, láti ilé ìṣọ́ tí àwọn olùṣọ́ títí dé ìlú olódi. Ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n wa ń sọ fún wa wípé nítorí ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kọ̀ tí wọ́n ń dá, òun ni Ọlọ́run ṣe rán kìnìún sáàrin wọn tí ó sì ń pa wọ́n. Ṣé ìwọ náà ṣe ń dá ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kọ̀? Bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kọ̀, ìdájọ́ ń bọ̀ o. Ṣùgbọ́n bí o bá jẹ́ ronúpìwàdà tí ó sọ fún Ọlọ́run wípé ṣàánú fún mi, nítorí ẹlẹ́ṣẹ̀ ni mí. Mo gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé bí o bá ronúpìwàdà jinlẹ̀ jinlẹ̀, tí o ronúpìwàdà tọkàn tọkàn, yóò dáríjì ọ́. Wo ìwé wòlíì Isaiah orí ìkíní. Ìwé wòlíì Isaiah orí ìkíní láti ẹsẹ̀ ìkọkànlá. Olúwa ní kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹbọ yín já sí fún mi? Èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa.
bẹ́ẹ̀ni èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálùú tàbí sí ti ọ̀dọ́ àgùntàn àti sí ti òbúkọ. Àwọn ẹlòmíràn wà lónìí ní àwọn ilé ìsìn káàkiri tí wọ́n sì ń pẹran síbẹ̀ fún ìrúbọ. Àwọn ẹlòmíràn a tilẹ̀ gbé ó ṣeéṣe kí ó jẹ́ orí ẹran yìí lọ sí ìkóríta mẹ́ta. Èṣù ni wọ́n ń sìn o, wọn ò sin Olúwa. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ ti àbẹ́là tàbí ti tùràrí. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ti pa ìlànà Ọlọ́run dà. Èyí ni wàhálà ò ṣe kúrò ní ilé wọn. Bí o bá sì ń lọ sí irú ilé ìsìn bẹ́ẹ̀, Ọlọ́run sọ fún ọ wípé lónìí bí o bá ti ń gbọ́ ohun rẹ̀ kí o ronúpìwàdà kí o ké pe Olúwa. Ní ẹsẹ̀ ìkejìlá nígbà tí ẹ̀yìn wá láti fi ara hàn níwájú mi, ta ló bèrè yí lé ọwọ́ yín láti tẹ àgbàlá mi? Nítorí wọn ò jẹ́ onígbàgbọ́ tòótọ́, wọn ò jẹ́ ọmọ Ọlọ́run, wọn ò jẹ́ ẹni tí a ti rà padà pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Èyí ni Ọlọ́run ṣe ń lé wọn kúrò ní àgbàlá rẹ̀. Ẹ má mú ọ̀rẹ́ asán wa mọ̀. Èwo ni ọ̀rẹ́ asán? Ìdámẹ́wàá ẹlẹ́ṣẹ̀ ọ̀rẹ́ asán ni. Ẹni tó lọ ṣe fàyàwọ́, ẹni tó lọ lu àwọn ẹlòmíràn ní jìbìtì, ẹni tó ń jalè, ẹni tó ń ta ọtí, ẹni tó ń ta sìgá láti owó sìgá, owó ìpànìyàn, owó ọtí, owó ìpànìyàn, ó wá mú ìdámẹ́wàá nú ẹ̀. Ó ní mo wá fún Olúwa o. Bó bá sì di ọjọ́ ìsinmi, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn a jó wá síwájú pẹpẹ ni wọn a sọ wípé Olúwa bùkún mi, mo sì wá fi oore Ọlọ́run hàn. Oore Ọlọ́run ẹni tó ń ta ọtí, tó ń ta sìgá. Ẹlòmíràn iṣẹ́ àgbèrè ló ṣe káàkiri tí àwọn ọkùnrin tí wọ́n ń bá ṣe ìwà ìbàjẹ́ tí wọ́n á sì fún lówó láti inú owó ìwà àgbèrè. Àtúnmú ìdámẹ́wàá wá síwájú Olúwa, a ní mo wá mo oore Olúwa ni o. Olúwa tó dá mi sí, ó dá sí láti ṣe àgbèrè, ó dá sí láti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Olúwa tó dá mi sí, tó sì fún mi, tó fún mi ní iṣẹ́, ṣe iṣẹ́ nìyẹn, dá mi lóhùn, ṣeṣẹ́ nìyẹn. A sì mọ owó ẹ̀ wá síwájú Olúwa, ọ̀rẹ́ asán ni. Tàbí ẹni tó ń lu àwọn ẹlòmíràn ní jìbìtì, àwọn tó jẹ́ wípé wọ́n ń gba iṣẹ́ lọ́wọ́ ìjọba, ó ṣeéṣe kó jẹ́ contract. Ṣùgbọ́n kí iṣẹ́ tó bọ́ sí lọ́wọ́, òun náà mọ irú omi tó ń dà sílẹ̀ kóun lè tẹ́lẹ̀ tútù. Owó tó fi ń dí àwọn ènìyàn lẹ́nu. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbà tí owó ìbá tún jáde, a tún mú ìdámẹ́wàá wá. Àwọn tí wọ́n sì jẹ́ oníwàásù, tí àwọn pàápàá jẹ́ ẹlẹ́sìn, wọ́n á sọ wípé ẹ̀rí àpẹẹrẹ lágbájá ni. Àwọn ni òpó múré ró ní ilé ìsìn, àwọn ni igi lẹ́yìn ọgbà, àwọn ni bàbá ìsàlẹ̀ fún wa. Ọlọ́run ò mọ̀ wọn. Ó ní wàhálà ṣe ń pọ̀ tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé àwa tí a wá lónìí, a fẹ́ tẹ̀síwájú ní irú ìwà ẹlẹ̀sìn bẹ́ẹ̀, àbí a fẹ́ tẹ̀síwájú bẹ́ẹ̀? Ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ̀. Tùràrí já sí ohun ìríra fún mi. Ilé ìsìn tí mo ń lọ ní ọjọ́ púpọ̀ sẹ́yìn, gẹ́gẹ́ ní bí 20 ọdún sẹ́yìn, kí n tó mọ ọ̀nà ìgbàlà, ìgbà tí mo sì jẹ́ ẹlẹ́sìn, a wọ aṣọ funfun, inú wa dúdú ju kínní lọ. Ìwà ìkà, ìbínú, ìjà, àrankan, ṣíṣónú, agídí, ọ̀tẹ̀ kò kúrò nínú wa. Bí a bá ti wọṣọ funfun, a gbàgbé pé ara tá a wọṣọ funfun sí ó dúdú. Inú tá a sì wọṣọ funfun sí pàápàá, ó dúdú ju nǹkan míì lọ. Àwa ni ayé ìgbani, a fìyàn sínú. Bó ṣẹ̀ wá, 5, 7, 10, ó wà nú wa síbẹ̀. Mo jẹ́ ẹ̀kan nínú àwọn tó ń lùlù fún wọn nígbà náà. Àlákálá ò kúrò ńbẹ o. Ṣùgbọ́n bàbá ti ń lùlù ni àwọn èèyàn ń jó, ni wọ́n ń fò sókè, wọn a ní ẹ̀mí gbé wọn, ẹ̀mí èṣù ni. A máa yí wọn mọ́lẹ̀, ẹ̀mí Ọlọ́run kì í yí èèyàn mọ́lẹ̀. Kò tún lọ sílé ìsìn, kẹ́mi Ọlọ́run kó tún dọ̀tí aṣọ ẹ̀ kó tó dé. Kan ní mbolo ti ń bọ̀, ó lọ́jà ni àbí ó lọ ṣe, kò ní ẹ̀mí Ọlọ́run ni. Ẹ̀mí Ọlọ́run kọ́ yìí ni,
àwọn ti wà mẹ́ tẹ́lẹ̀ bí n bá ti ń lùlù àtàwọn tí wọ́n ń ṣe àgbèrè tí wọ́n ṣe panṣágà àti àwọn tí wọ́n kóbìnrin jọ bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bà lé wọn ni wọ́n ń fi oríru bẹ́ǹchì nínú léèsì mo rí ní òkè iṣẹ́ tí wọ́n pa nítàn fún mi mo jókòó sáàrin wọn ni àjọ ń gbọ́ àwẹ̀ ni àjọ ń ka sáàmù aago méjìlá aago mẹ́sàn-án lóru la ń gbàdúrà a lọ ń ṣe ìṣọ́ru pàápàá àjẹ́wọ́ bàtà bí ìṣó bá gun ẹlẹ́sẹ̀ bó bá kú o lọ sọ́run àpáàdì wo ẹsẹ̀ ìkẹtàlá ó ń sọ fún wa pé tùràrí jẹ́ sóhun ìríra fún mi oṣù titun àti ọjọ́ ìsinmi ìpè àjọ èmi kò lè rọ́jú gbà á ẹ̀ṣẹ̀ ni àní àpéjọpọ̀ ọwọ́ nì oṣù titun yín àti àjọ ìdásílẹ̀ yín ọkàn mi kórira wọ́n já sí ìyọlẹ́nu fún mi gbà tó ń gbàdúrà tọ́lọ́run sọ pé yé yọ mí lẹ́nu o mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ tẹ́ tó ń gbàdúrà tọ́lọ́run sọ pé ta ló ń yọ mí lẹ́nu yẹn ọmọ onínàkúnà wo ni ẹ tí ò padà wálé tó ń gbàdúrà tó ránṣẹ́ látòkèrè sílé wípé òun fẹ́ àlàáfíà òun fẹ́ ìlera òun fẹ́ ìwòsàn yé yọ mí lẹ́nu bí ọlọ́run bá ka àdúrà ẹ sí ìyọlẹ́nu ó parí fún ẹ ṣùgbọ́n bó bá lè ronú pọ̀dà bó bá sọ fún ọlọ́run wípé ṣàánú fún mi èmi ò tò ṣe ẹlẹ́ṣẹ̀ ọlọ́run á ṣàánú fún ọ nítorí aláàánú ni ọlọ́run bó bá jọ ara rẹ lójú ní ipò ẹlẹ́sìn tí ó wà tí ó ń sọ fún ọlọ́run wípé o gbàgbọ́ pé jésù kú láti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ bí ó bá sì ti kó ẹ̀ṣẹ̀ lọ bẹ́ẹ̀ ni ó ń ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá tó jẹ́ kó súnmọ́ sàkáání rẹ mọ́ ní ẹsẹ̀ kẹrìnlá ó sọ wípé oṣù titun yín àti àjọ ìdásílẹ̀ yín ọkàn mi kórira wọ́n já sí ìyọlẹ́nu fún mi ó sún mi láti gbà wọ́n nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde èmi ó pa ojú mi mọ́ fún yín ní tòótọ́ nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀ kì í ṣe díẹ̀ o àdúrà ká máa gbà ká máa lami lójú àdúrà ká máa gbà ká máa mi gbogbo ara àdúrà ká máa làágùn ó ní bó tiẹ̀ gbàdúrà tó làágùn tó da omi lójú bó bá ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ó ń sọ wípé èmi kì yóò gbọ́ ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀ ṣùgbọ́n ọlọ́run ò wá fi wá sílẹ̀ bẹ́ẹ̀ sórí ọlọ́run wa aláàánú ni bí ọmọ onínàkúnà bó tilẹ̀ rìn jìnà sí ilé bẹ́ẹ̀ ni ọkàn ọlọ́run ló ń pè é wá wípé má dúró síbẹ̀ sàsálà fún ẹ̀mí rẹ̀ padà wálé yé fi ara rẹ ṣiṣẹ́ yé fi ara rẹ jìyà mo sọ fún ọ wípé mo wà ní ẹgbẹ́ àwọn tí wọ́n máa ń wọ aṣọ funfun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn wòlíì tí mo mọ̀ àwọn tí ó mọ iṣẹ́ ní iṣẹ́ ètò ìsìn láńpẹ́ bẹ́ẹ̀ àwọn tí ó mọ̀ wípé bí o bá láàlá báyìí kó wá síwájú wọn kó sọ pé mo lálá o báyìí lórí o kan máa túmọ̀ àlá fún wa kan sọ fún wa pé àlá ẹ̀yẹn a gba sáàmù báyìí lọ́wọ́ ẹ wàá sì ká ní ìgbà méje tàbí o láti ní ìyára ẹni sọ́tọ̀ àti ìsẹ́ra ẹni fún ọjọ́ méje gbogbo ẹ̀ láti ṣe ṣùgbọ́n ní gbogbo ìgbà yẹn ààyè rí oṣó àti àjẹ́ ààyè sọ pé àwọn àjẹ́ wọ́n ń ṣàdúrà wa jẹ́ a máa ń sọ pé a ó tẹ orí oṣó mọ́lẹ̀ a ó tẹ orí àjẹ́ mọ́lẹ̀ àwọn ọ̀nà kúnkún tẹ̀ wá mọ́lẹ̀ ńgbà náà àìsàn wòlíì wa pàápàá àìsàn ojúlẹ̀ tọ́rọ̀ ò bá kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ kí wòlíì ẹni tó jẹ́ tọlọ́run kó tún máa tọrọ jẹ́ bó bá ń ṣiṣẹ́ fọlọ́ ọlọ́run á tọ́jú ẹ a ò ṣe di ọlọ́gbọ́n ká sọ fúnra wípé èyí tá a ṣe nínú ẹ̀sìn ó tó a fẹ́ sin olúwa lé ẹ̀mí àti ní òtítọ́ ṣùgbọ́n mo jẹ́ sọ fún ọ nsìn ó ju ọdún bíi 18 sẹ́yìn lẹ́nìkan sọ fún mi ló sọ pé kò sọ́nà bí tó wà yìí kò kọ́kọ́ yé mi mo ń rò wípé ó ń fi mí ṣe ẹlẹ́yà ni òní arákùnrin wa tí ó ń darí àwọn akọrin wa nísinsìnyí ó sọ pé ó ní kí n wá gbọ́ ìhìnrere èyí táwa náà ní yìí kan náà ni ìhìnrere náà ni agbára pápá wà lọ́wọ́ wà bàbá ti ń gbàdúrà ta ń gbà àwẹ̀ ta ń fò sókè ta ń lùlù bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bà lé wà a sì ń láàlá ń gbà náà mo ní àwọn ìwé tí mo ń kọ àlá sí ni bí n bá ti jí láàárọ̀ mi ò jẹ́ kí n tó kọ àlá mi ilẹ̀ torí mo lè lọ gbàgbé
mi o je je ki enikeni ki o fo okan aso adura mi ohun to se pataki ni ifoju okan sugbon gba ti mo gbo irere bo ti le je wi pe ori mi kokokan mo so pe o ti o turari mi abela mi mi o je file emi ti mo ti mo ba se lo samu emi to ku die kin di woli bi ma ngba we laye ojo hun o je ma se mi tori pe baby ba pa mi inu ma nkan mi ni sugbon inu ifoju yi ni mo wa leni kan so fun pe ona irere wa pe eyan ma nigba lani to tin bo lowo ese awa omo kan bo lowo ese pe ke eyan bo lowo ta la wa nro sugbon olorun to je alaanu to sin ni suru to be ge lo fi pe yin fun mi lo so fun mi pe kin kuro ninu isina ti mo wa mo be si ni ba won lo mo kokko gbo ko ye mi mo so pe awon ele o mama dura agba atori pe mo ba n gbadura won kan ma gbadura lawon nikan won o jan ri mole won o fo soke emi o gbe won mo ni ewo lawon ele yin se alako be lawon ele yin ni emi o fa han bi sugbon gba ti mo be si ni ri to ye ye mi ti mo ri pe awon woli wa agbere okuro lowo won ikobin jo okuro lowo won lemi na wa danu ara mi ro pe ko ma ye keyan ku baye keyan kan joko sipo elesin ni ba joko le mi mo wa lo si ibi ti won tin soro yin rere o wa di odun 1964 ni osu kerin ojo karun lale ojo yen mo gbo bi wo na tin gbo lale yi mo nbe olorun wi pe ki on tun gbo lale ko le se ola anfani ni ale ojo yi gan bi won tin soro irere yi ton ni mo be si ni gbadura yato si tele tele la tele tele bi n ba wa ninu oko mama mira ni emi ni o bi n ba si wa ni lesin mo soro bo n waasu ma ti ma sori bayi tori kin na ati ma tami pa ko ma ti ma so pe we emi nde niyan asin lati jurale fun emi sugbon ojo yi adura ti mo gba jona yato mo so fun olorun wi pe osu mi tori awon oso kuro leyin mi aje kuro leyin mi ibinu nko ija nko aran kan ko ke a fi eyan sinu nko mo ni oto mo be si ni gbadura sanu fun mi elese ni mi dariji mi gba okan mi la fe je jesu wo inu okan mi o je mo olooto le olorun awon ileri re ko yi pada mo wa ri wi pe ayo kan wa sinu okan mi awon ese to wu mi da tele tele awon ti mo ti ma n baja ti mi o kin ki nkan na wa na okan mi lati ma ki won lati dariji won mo abe si ni ko orin ere orin aye atijo pe baba fosoke a wo ori esu mole wom wom mo ju gbo ele mo yi pada patapata woli ba wa mi wale o ba so pe ohun ori mimo mo lo le ri mimo yi kuro ni waju oju mi da wo duro lati se buburo ko lati se rere wa idajo ran awon eni ti ani lara lowo se idajo alaini baba iyen so pe se eto fun won gba ejo opo wi oluwa wi pe wa nisisiyi olako o ma fi ojo igbala re dola wa nisisiyi ke si je ke aso asoye po bi ese yin ba ri bi ododo won o fun ju won o fun bi ojo didi bi won si bi won pon bi alari won o dabi irun agutan bi eyin ba fe te se gboran eyin o je ire ile na e dide ke je ke agbadura bo ba fe duro nipo elesin awon ti ko mo oluwa and awon ti won tesi waju ninu ese sibe sibe o ku sowo e o sugbon bo ba je ko ese sile patapata to jo ni gbagba ni te a fi eje Jesu Christi we

Oluwa yo te won gba o ti fe to ti reti e ma se joko ni ko lsc en ti o kan ba won wa sha ke pe oluwa je ke o dariji o bi o ba je to ni o ti ronupo ada bi o tin dele gbogbo awon ero esu to wa nile re o di ori atan ere orisa ni tabi oruka ti owo oruka ogun tabi ohun awon ogun ti won ti se fun awon ogun dudu abi irun agutan to n gbe sori kaakiri ti o n pe ni afe aye tabi eyi ti o n pe ni yeti oruka ti eti ti owo tabi ti egba owo tabi ti ewon orun eyi ti awon echu fi mo awon omo ti re yo ba so pe o ti ko esu ati ese sile ati awon aye ati irira inu re awon ohun ti o je ohun ti n fi ohan tele gege bi omo esu ati eni ese ati elesin lasan o di ki o ko won sonu aso ti o di akisa mo lara eyi ti won ti lu osi lati ile ise aso ki won to kole olowo esu lo ra won niye ti won fi ra akisa bi aso oruko to won ni won le pe ni lesi akisa na ni bi o ba mo ko ti di ti olorun o di ki o mo wipe oluwa wipe bi o ba si je omo olorun o di dandan lati gboran si olorun lenu gba ti esu ba ri wipe eru o n kuro ni ile re koni le fi ile re se ibugbe mo kò sí nílé fi àìsàn kankan wọn mọ sí àgọ ara rẹ mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ yìí ni a fẹ kúrò ní ipò ẹlẹsìn láti di onígbàgbọ a fẹ kúrò ní ààyè àwọn àgàbàgebè àwọn tí wọn bẹrù olúwa tí wọn sin òrìṣà. Bí o bá jẹ́ bẹ́ẹ̀ ìlérí ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá képe orúkọ olúwa lé ọgbàlà àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀ tí wọ́n sì wọ ojú mi tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ ó ní èmi ó dáríjì wọn èmi ó sì wó ilẹ̀ wọn sàn ó ní ẹwà olúwa nígbà tí ẹ lè rí ẹ kẹ́pẹ́ nígbà tí ó wà nítòsí jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀ kí ó sì képe olúwa kí ó sì wá olúwa ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́ a ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀ ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo ẹni tí a bá ń báwé tí ó bá ń warun òkè yóò parun lójijì láìsí àtúnṣe ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣọ́ tí a sì kọ́ sílẹ̀ ó ní a ó rí àánú gbà bàbá wa a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ a dúpẹ́ pé etí wa ò di ojú wa ò sì fọ́ ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ ó jẹ́ kí a gbọ́ sí etí wa ó ti kìlọ̀ fún wa ó ti bá wa sọ̀rọ̀ ó ti ní ẹ ká sá kúrò nínú àwọn ìwà ibi àwọn ìwà ẹ̀ṣẹ̀ ó ní kí a yí padà kí a sì ké pè ọ́ láṣáálẹ̀ yìí olúwa àti ké pè ọ́ àfẹ́jẹ́ tirẹ̀ àbẹ̀wò wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún jẹ́ kí a yọ ẹ̀gbàlà ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ ọlọ́run jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ jésù gbogbo ìwà àtijọ́ gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ jésù àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù
gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn. Àwọn ohun tó ń fi wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn lásán lásán. Bàbá pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù bá wa wẹ̀ ẹ́ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí ṣe ìṣọ̀ta Ọlọ́run, àfi ayé tí ṣe ènìyàn díẹ̀ ní ọ̀run àpáàdì. Bàbá nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ ní orí igi àgbélébùú, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dáríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kó kọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọwọ́ di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, jẹ́ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n ń yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí a yọ̀ láti òkè ọ̀run wá, jẹ́ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́, fífún olúkúlùkù wa ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, àwọn tó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọ jẹ, tí àwọn ọkùnrin ń kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú pòwàdà láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ̀sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, ti omi àmú ṣe nǹkan míì ni. Bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́rùn nǹkan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tó tọ́ sílẹ̀. Bàbá, dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, ya ń bẹ̀ Ọlọ́run, ẹ̀mí tí kì í padà sínú èébì, ẹ̀mí tí kì í padà sínú èyí tí a kọ sílẹ̀, fi fún wọn ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Ǹjẹ́ a bẹ̀ ọ́, nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tí a ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà. Bàbá, a ń bẹ ọ́, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásán lásán, má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a sìn, má jẹ́ kí ó di ìbọ̀rù ṣàmọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé, ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn. Bàbá, ń bẹ ọ́, má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n rìn lóru, tí wọ́n ń jẹ lóru, àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ èmèrè,
Baba dawo sile. Abe o. Wepe nigba te o ri o ni ojo ikehin. Gbogbo on to nje ki awon eniyan ki o ka ba mo ma je ki o sele si wa. Bi awon eyan se mo wa ni ita gbangba gege bi onigbagbo. Be la fe ri ni kokko. A fe ma de se ni kokko. Nigba ti o se enikeni nigba ti o se lufa. A o si fe ma so fun enikeni pe church wa ni o je ka se. Baba nbe o, on to ki fe de se. On to korira ese. On to sa fun ese. Baba fi sinu okan won ni oruko Jesu. Ni bi ki bi ta le wa, ni bi ise ni. Tabi ni abule wa, tabi pelu awon ebi wa, tabi pelu awon alejo. Baba ma je kese kese ki o wa ni owo wa. Se wa ni omo Olorun tooto. Oro enu wa se ni oro otito. Iwa owo wa se ni iwa mimo. Ero inu okan wa je ki o je mimo. Adupe pe o ti gbo. Awon ti o ni aisan ni igbesi aye won baba ti won si wa ni bi ni asale yi. Wo won tan ni oruko Jesu. O so fun a wi pe aya yi o pa won alejo. Wo si fi eru sajade ni bi kolo fi won. Nje a pase fun yeyin aisan ni bi ki bi tele wa. E jade ni oruko Jesu. Nitori aduro ni abe ase Olorun Olodumare. Ati ni abe ojiji Olodumare. Aduro ni inu ase je Jesu Kristi. Pelu oro Olorun ati ileri re. Pelu eje ti a fira wa pada. Ni a pase fun gbogbo aisan patapata. E jade ni oruko Jesu. Baba. Fi owo kan awon eniyan re. Lati ori de ese. De inu egungun. De inu ora. Ni gbogbo ara awon eniyan re. Le esan jade ni oruko Jesu. Ambe o. Omo imole ni wa. Aje ori wa gbese. Oso ori wa mo. Awon elebo logun won mo ti wa se. Ambe wo Olorun. Ba se wa ninu imole. Ti o so le sumo ti a je o le fara kan ti elebo logun ti o le foju kan baba so wa di eru loju awon logun abe wi pe ni bi ki bi ta le lo ninu ile ni tabi ni igboro tabi ni bi ise bi won ti e so ogun aba agbara re je ni oruko Jesu adupe ko ti so wa di ominira. I saw law.

yẹra rẹ wo bí o bá sì ti ń rí iṣẹ́ ìyanu ọlọ́run tí a ṣe fún iṣẹ́ ìyanu àánú ọlọ́run ni kì í ṣe wípé ẹnikẹ́ni lẹ́tọ̀ọ́ sí ó sì jẹ́ ti gbogbo ẹni tí ó bá gbàgbọ́.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún un wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀, Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí ègún ìdílé, bí o bá ní ègún àìlè rọ́kọfẹ́, àìlè ráyafẹ́, àìrọ́mọbí tí a ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí ègún, tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Yẹ àgbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká máa rọkọ fẹ́, ká máa rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín béèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan, kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

0: Genesis, orí ìkẹtàlá. Abrahamu sì gòkè láti Íjíbítì wá òun àti aya rẹ̀ àti ohun gbogbo tí ó ní àti Lọ́ọ̀tì pẹ̀lú rẹ̀ sí ìhà gúúsù. Abrahamu sì là gidigidi ní ẹran ọ̀sìn, ní fàdákà àti ní wúrà. Ó sì rin ìrìn rẹ̀ láti ìhà gúúsù lọ títí ó sì fi dé Bétélì, débi tí àgọ́ rẹ̀ ti wà ní ìṣáájú, lágbede méjì Bétélì òun Hai, sí ibi pẹpẹ tí ó ti tẹ́ níbẹ̀ ní ìṣáájú, níbẹ̀ ni Abrahamu sì ń ké pe orúkọ Olúwa. Àti Lọ́ọ̀tì pẹ̀lú tí ó bá Abrahamu lọ ní agbo ẹran àti ọ̀wọ́ ẹran àti àgọ́. Ilẹ̀ náà kò sì lè gbà wọ́n kí wọn kí ó lè gbé pọ̀, nítorí ìní wọn pọ̀, bẹ́ẹ̀ ni wọn kò sì lè gbé pọ̀. Bẹ́ẹ̀ ni gbólóhùn asọ̀ sì wà láàrin àwọn darandaran Abrahamu àti àwọn darandaran Lọ́ọ̀tì. Àti àwọn ará Kenani àti àwọn ènìyàn Perisi ń gbé ilẹ̀ náà ní ìgbà náà. Abrahamu sì wí fún Lọ́ọ̀tì pé, èmi bẹ̀ ọ́, má ṣe jẹ́ kí gbólóhùn asọ̀ kí ó wà láàrin tèmi tìrẹ àti láàrin àwọn darandaran mi àti àwọn darandaran rẹ, nítorí pé ara ni àwa ṣe. Gbogbo ilẹ̀ kọ́ èyí níwájú rẹ, èmi bẹ̀ ọ́, yá ara rẹ kúrò lọ́dọ̀ mi. Bí ìwọ bá pọ̀ sí apá òsì, ǹjẹ́ èmi ó pọ̀ sí ọ̀tún? Tàbí bí ìwọ bá pọ̀ sí apá ọ̀tún, ǹjẹ́ èmi ó pọ̀ sí òsì? Lọ́ọ̀tì sì bójú rẹ̀ sí òkè, ó sì wo gbogbo agbègbè Jọ́dánì pé ó ní omi níbi gbogbo, kí Olúwa kí ó tó pa Sódòmù òun Gòmórà run. Bí ọgbà Olúwa, bí ilẹ̀ Íjíbítì, bí ìwọ ti ń bọ̀ wá sí Suari. Nígbà náà ni Lọ́ọ̀tì yan gbogbo agbègbè Jọ́dánì fún ara rẹ̀. Lọ́ọ̀tì sì rìn lọ sí ìhà ìlà oòrùn. Bẹ́ẹ̀ ni wọ́n ya ara wọn, èkíní kúrò lọ́dọ̀ èkejì. Abrahamu sì jókòó ní ilẹ̀ Kenani, Lọ́ọ̀tì sì jókòó ní ìlú agbègbè ni, ó sì pàgọ́ rẹ̀ títí dé Sódòmù. Ṣùgbọ́n àwọn ọkùnrin Sódòmù ṣe ènìyàn búburú àti ẹlẹ́ṣẹ̀ gidigidi níwájú Olúwa. Olúwa sì wí fún Abrahamu lẹ́yìn ìgbà tí Lọ́ọ̀tì yà kúrò lọ́dọ̀ rẹ̀ tán pé, gbé ojú rẹ sókè ní ìsinsìnyí, kí o sì wò láti ibi tí o gbé wà ní lọ, sí ìhà àríwá àti sí ìhà gúúsù, sí ìhà ìlà oòrùn àti sí ìhà ìwọ oòrùn. Gbogbo ilẹ̀ tí o rí ni, ìwọ ni èmi ó ṣàfi fún àti fún irú ọmọ rẹ láéláé. Èmi ó sì ṣe irú ọmọ rẹ bí erùpẹ̀ ilẹ̀. Tó bẹ́ẹ̀, bí ó bá ṣe pé ènìyàn kan lè ka iye erùpẹ̀ ilẹ̀, òun ni a ó tún lè ka iye irú ọmọ rẹ pẹ̀lú. Dìde, rin ilẹ̀ náà já ní ìná rẹ̀ àti ní ìbú rẹ̀, nítorí ìwọ ni èmi ó fi fún. Nígbà náà ni Abrahamu ṣí àgọ́ rẹ̀, ó sì wá, ó sì jókòó ní ibo Mamre tí ó wà ní Hebroni, ó sì tẹ́ pẹpẹ kan níbẹ̀ fún Olúwa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, Bàbá Jésù Kristì Olúwa wa, a dúpẹ́ wípé ó tún wù yín nínú àánú yín lẹ́ẹ̀kan sí láti kó àjọpọ̀ sọ́dọ̀ ara yín láti bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ, láti jẹ́ kí a mọ̀ wípé síbẹ̀ ẹjẹ́ olóòótọ́, síbẹ̀ ẹjẹ́ aláàánú, síbẹ̀ ìlérí yín àti ìfẹ́ yín kò yí padà, síbẹ̀ ẹ̀dùn ọkàn yín olúkúlùkù wa kò yí padà. Àti wípé bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan láyìíká ló dàbí ẹni wípé ó rí rudurudu, gbogbo nǹkan láyìíká nínú ayé tí a wà yìí ló dàbí ẹni wípé ó doríkodò, síbẹ̀ ẹran wà létí wípé ó yẹ kí a gbẹ́kẹ̀lé yín, ó yẹ kí a faramọ́ yín, ó sì yẹ kí a ní ìgbàgbọ́ nínú yín. À ń bẹ̀ yín lónìí wípé ọkàn wa, ojú wa, ẹ̀mí wa yóò sinmi lé yín, yóò gbẹ́kẹ̀lé yín, yóò gbẹ́kẹ̀lé gbogbo àwọn ìlérí tí ẹ ti ṣe fún wa. À ń bẹ̀ yín wípé àwọn ìgbẹ́kẹ̀lé mìíràn tí ó ṣeé ṣe kí ẹnikẹ́ni nínú wa kí ó ti ní nípa ti ara, ẹ ó fà wọ́n tu, ẹ ó mọ kúrò ní ìgbésí ayé wa lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí yín àtòkè wá, kí ó farahàn, kí ó jẹ́ kí ìgbẹ́kẹ̀lé wa kí ó wà nínú yín láti ìsinsìnyí lọ àti títí dópin. A dúpẹ́ pé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Àwọn ènìyàn nínú ayé yìí kò lè ṣaláì gbẹ́kẹ̀lé ohun kan tàbí ẹnìkan. Láti ìgbà tí ènìyàn ti ṣubú nínú ọgbà Ídẹ́nì ni a ti fa ọkàn ènìyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí ó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ni kì í ṣeé ṣe fún láti gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó sì dájú wípé ọkàn kò lè dádúró. eniyan kokan ko le daduro bi a ko ba gbekele olorun o daju wi pe ani lati wa ohun kan lati feyinti ani lati wa ohun kan lati gbekele yala eniyan miran yala ara wa papa tabi awon orisha o sese o si rorun fun eniyan eleran ara ti ko ni iye olorun ti ko si ninu ore ofe olorun lati gbekele awon ohun asan aye yi sugbon o ye ki o ye wa wi pe bi o tile je wi pe gbigbekele eniyan o je ohun to wopo laarin awon eda sibe ewu popo ni o wa ninu gbigbekele eniyan ki a wo orin Dafidi ori ogun ese keje orin Dafidi ori ogun ese keje awon elomiran gbekele keke awon elomiran le esin sugbon awa oran ti oruko oluwa olorun wa nihi ni onisamu yi tin je ki o ye wa wi pe awon miran gbekele keke awon elomiran won gbekele esin nigbati onisamu so awon ti o gbekele keke ati awon ti o gbekele esin o nso nipa igbe aye ti a wa we pe enikeni ti abi sinu aye yi abi sinu iwaya ija abi si oju ogun we pe awon elomiran lati jagun lati segun won gbekele keke ogun won gbekele esin ti won lo ni igba ogun sugbon onisamu yo tin so wi pe awon elomiran won gbekele keke awon elomiran won gbekele esin o ye ki o mo gege be ni ti o nka bibeli we pe bi onisamu ti nso yi oni lati ranti itan awon mo israeli kini o se kupa awon ara egypt igbekele won ninu keke igbekele won ninu esin nigba ti won ti ri agbara olorun nigba ti won ti ri titobi olorun nigba ti won ti ri giga julo olorun we pe o gaju esin o gaju keke o gaju odo omi nile ti won gbekele o gaju awon orisha won o gaju awon pidan pidan alalupa ide awon sibe sibe o soro fun okan awon ara egypt lati kuro ninu igbekele keke ati esin se oranti bi awon mo israeli bi won ti jade ti won bo ninu oko eru atodunmodun beni awon omo egypt won yi ni won tun lepa won kini igbekele won ni we pe awon omo israeli ti won jade kuro le oko eru kuro ni egypt won ni keke won ni esin won ni ida won ni onkohun nitori be awon ro we pe awon o segun awon omo israeli nitori be ni won se satele won sugbon oni awa o gbekele oruko oluwa olorun wa kini mose ni lati ja fun awon omo israeli oruko oluwa olorun ni oni oruko jehovah lenu bi o ti ke pe oluwa be ni oluwa so fun ohun ti yo se ni okun popa lopin si meji awon ti won gbekele keke awon ti won gbekele esin ibe ni won subu si ibe ni gbogbo parun si ti won si lo si orun apadi lairo tele ki se be nikan o dani loju wo pe olorin Dafidi yi oni lati ma ranti Goliath oni lati ranti wo pe nigbati awon mo Israeli ti won koju ja ogun si awon ara Philistine ni Goliath gege bi enikan lo jade igbekele re o wa ninu keke ati esin o wa ninu ohun ija eyi ti awon ti se pelu ogbon eniyan sugbon igbekele Dafidi o wa ni oruko Oluwa eni o fi so fun wa pe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin awon elomiran yi won je awon alai lolorun won je awon kefiri awon ti ko mo olorun alaye awon ti otito bibeli awon ti imole ihirere ko ti imole fun awon yi ni won gbekele keke ti won si gbekele esin sugbon o se ni laanu we pe ninu aye ti a wa yi ki se awon ti ko ti ka bibeli ri nikan soso ki se awon ti ki lo sile esin nikan soso ni o gbekele keke ati ni o gbekele esin mo so fun o tele we pe bi abati bi enikan kan sinu aye abisoju ogun abisoju iwaya eja nitori wipe esu nla ti ba enikokan jagun nitori wipe ese ati awon eran ara won ni lati ba enikokan jagun nitori wipe aye ti a wa pelu ni lati ba enikokan jagun eni Jesu so fun awe pe ninu aye o e o ri iponju e o ri inu ni bi ni e o ri ija o ni sugun etujuka nitori emi ti segun aye o se ni laanu we pe opolopo ti won fi lo si lesin opolopo ti won ro we pe awon je eni bi ti inu olorun opolopo ti won ro we pe awon sin olorun ninu iwaya eja ninu aye yi ninu ogun aye yi ninu isoro aye yi ninu tembelekun ninu ruko irudo ti o wa ninu aye igbekele won ki se ninu olorun igbekele won a ma wa ninu ohun ija ti ara igbekele won a ma wa ninu agbara won igbekele won a ma wa ninu iriri ti awon ti ni tele tele igbekele won a ma wa ninu baba asale a ma wa ninu enikan tabi ninu elomiran tabi elomiran ma fi igbekele re si ori awon orisa oni sugbon awa oranti oroko olowa olorun wa je ki awa awon ti o gbekele keke ati awon ti o gbekele esin mo ti so die fun o nipa ti awon omo Egypt je ki awo go lati ti mo menu ba lekan ninu Samuel kini ori keta dilogun Samuel kini ori keta dilogun wo lati ese ikokan le logoji Philistine na simbo o si somo Davidi ati okunrin ti o ru awa re sin mbo ni waju re nigba ti Philistine na si wo ti o si ri Davidi o shata re eni wo pe o kegan re nitori pe odomode kunrin ni se o pon o si se arewa eniyan Philistine na si we fun Davidi pe emi ha nse ajabi ti iwo fi mu opa to mi wa Philistine na si fi Davidi re nipa awon olorun re awon orisa re Philistine na si we fun Davidi pe ma bo emi o si fi eran ara re fun awon eye oju orun ati fun awon eranko papa Davidi si we fun Philistine na pe iwo mu ida ati oko ati awa tomi wa sugbon emi to wa le oruko oluwa awon omo ogun olorun ogun israeli ti iwo ti gan seranti we pe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin eyi ni gola ti se nitori we pe o gbekele ofa o gbekele awon ohun ija awon keferi o gbekele awon ohun ija ti won fi ogbon eniyan ti won fi se ki se be nikan o gbekele agbara ohun ti kara re o gbekele iriri ti ohun ti ni lati oju ogun tele tele o shata o kegan Davidi o gbekele awon orisa re nitori pe Philistine na si fire o fi bu nipa awon olorun re nipa awon orisa re sugbon bi o ba mo itan yi dara dara o ri we pe asegun Philistine yi asegun re nitori pe igbekele re ko si ninu olorun asegun le awaje nigba ti a ba gbekele oroko olowa olorun wa sugbon je ki a wo awon elomiran fun aabo won ma gbekele awon agbara okunkun won ma lo si imule pelu awon agbara okunkun ni irowe pe imule won tabi eje ti won ti ba iku ati orun apadi ati satani da wi pe yo fun won ni aabo je ki a wo Isaiah ori keje dini ogbon ki a wo awon igbekele ti awon elomiran ni lati ese ikerinla nitori na egboro olowa eyin elegan ti nse akoso awon eniyan yi ti nbe ni Jerusalemu nitori eyin ti wipe awa ti ba iku damajemu a si ti ba ipo oku mule nigba ti pasan gigun yo laaja ki yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara pamọ si se ori wi pe opolopo e ti won iba fi gbekele olorun won lo mule awon elomiran won lo sinu egbe okunkun awon elomiran won fi awon emi ye moja tabi awon emi okunkun tabi awon emi alalupa ida won fi se agbara won won fi se asa won won si gbekele won ro we pe bi yamba ba fe de wi pe egbe yo gbe won won ni farapa won gbekele awon ohun asan won fi rose igbekele won oni o nso ni hin we pe awon ti ba iku damajemu awon elomiran wa ti won ro we pe awon ti ba iku damajemu we pe won ti fi akoko si igba ti awon le ko we pe won lati pe odun bayi laye ni akoko igba yi de igba na awon ni lati lowo ni awon ni lati ni nkan bayi awon ni lati yito nitori pe awon mo we pe ko ti si iku loju won nisisin yi won ro we pe majemu ti awon ti da ninu egbe okunkun won ro we pe o le duro awon ro we pe won ti ba ipo oku mule wi pe awon le fa ojo won gun awon le gbe to akoko ti won fe ninu aye sugbon olorun je ki o di mimo fun wa we pe awon won yi ti won ro we pe nigba ti pasan gigun yo ba laaja ti o la ile na ja yo ko lu eni kokan we pe ki yo de odo awon nitori wi pe awon ti fi eke se abo won je iwo je ru eniyan be ti o je wi pe eke iborisa ni o fi se abo re eke babalawo ni o fi se iborisa re eke awon woli eke ni o fi se abo re eke awon eniyan ti won pa iro fu o ni o fi se abo re o ni labe iro le awa fi ara wa pamo si labe iro eni ti o ba lo sinu egbe okunkun ti o ro we pe o ni abo labe iro ni eni be ni o fi ara pamo si o ni ni ese iketadinlogun idajo li emi o fi le ese pelu ati ododo lemi o fi le osuwon yin yo gba abo ike lo omi o si kunbo ibi isasi mole oni bi enikeni ba ro we pe oni ibi isasi kuro ninu idajo olorun ti koronu poda bi enikeni ba ro we pe oni ibi isasi ni akoko idajo olorun oni omi kikun ni yo bo gbogbo isasi ibi isasi yo bo won mole ki aronu awon ti won gbe ni akoko aye noa bi noa bi o tin kan oko igbala be ni o nso fun awon eniyan won yi ki won ki o ronu pada sugbon awon miran won gbekele ogun ori won won so wi pe ojo ti rori awon o mo bi ti ojo na ti o tin bo ti o le pa gbogbo aye run awon elomiran won ro wi pe awon ni imo won so wi pe awon ti se awari ninu imo ijile ti ojo ati ti ile we pe ko si ohun to jo ikun omi awon elomiran won gbekele o seese ki won ti kole ile oloke giga ki won ki o ma ro pe bojo ti e de bi ikun mi ti e de awon ni ibi isasi sugbon ni akoko na omi ti o kun ni o bo gbogbo ibi isasi mole olorun wa nso we pe bakan na ni bi enikeni ba ro pe o ni abo ike kan bi enikeni ba ro wepe oun ni ibi isasi kan bi enikeni ba ro wepe oun ni igbekele kan wi pe gbogbo abo ike gbogbo ibi isasi ni omi idajo olorun omi kikun ti idajo olorun yo bo mole patapata nitori be fun abo bi o ba gbekele awon agbara okunkun bi o ba gbekele awon emi okunkun o daju wepe idajo olorun oni re iru eni be koja awon elomiran won ma ngbekele awon ileri ti awon eniyan eleran ara awon eniyan ti won gbe ara kikuwo won ma ngbekele ileri ti iru eni be se fun won o ye ki a mo we pe bi a ba n fe ran lowo bi a ba n fe ipese atodo olorun nikan ni a ti le ri awon nkan won yi o se laanu we pe awon elomiran ti won fe gbe yawo e ti won iba fi gbadura e ti won iba fi wo oju olorun e ti won iba fi bere lowo olorun e ti won iba fi gbekele olorun gege bi abraham ti se pelu isaki ti o gbekele olorun ti o so fun eliezeri wi pe angeli olorun yo lo ni waju re olorun ti emi nsin yo si yan obirin rere fun isaki omo mi e ti won iba fi gbekele olorun ki won ki o je ki olorun ki o yan fun won won ma gbekele awon ìlérí tàbí àwọn àbá tí àwọn ẹlòmíràn dá pẹ̀lú wọn. Àwọn tí wọ́n sì ń gbẹ́kẹ̀lé wọ̀nyí wọn ò lọ́lọ́run, wọn ò nígbàlà. Wọ́n jẹ́ àwọn tí ò lè gbàdúrà, wọ́n sì jẹ́ àwọn ènìyàn ẹlẹ́ran ara, àwọn tí ò mọ̀lá, àwọn tí ò mọ̀ kí lọ ọjọ́ ọ̀la yóò ti rí ẹlòmíràn bóyá ń wa iṣẹ́ ni. A máa gbẹ́kẹ̀lé lágbájá, a máa ní òun ní bàbá àṣàlẹ̀ níbì kan, òun ní ọ̀gá kan níbì kan, wípé ẹni ẹ kì í bá tì nítorí wípé ó ti jẹ́ òṣèlú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó jẹ́ olówó, ó jẹ́ gbajúmọ̀, nítorí bẹ́ẹ̀ ó ti jẹ́ kó dà mí lójú wípé mo láti rí iṣẹ́ ni. Ó ṣe gbàdúrà àdúrà kẹ̀, kí ni mo fẹ́ fàdúrà ṣe? Ó ṣe wá ojú Ọlọ́run Ọlọ́run, kí ni mo fẹ́ fojú Ọlọ́run ṣe? Nígbà tí lágbájá ti wà ńbẹ̀, lágbájá lọ́lọ́run ẹ̀, lágbájá tó ń gbẹ́kẹ̀lé yìí kò mọjọ́ tí lágbájá ó kú, kò mọjọ́ tí lágbájá ó fàyè sílẹ̀. Nítorí bẹ́ẹ̀ ìjà tilẹ̀ ni ó máa ń fa, ni ó máa ń wá sí ìgbé ayé àwọn ènìyàn bẹ́ẹ̀, nítorí pé wọ́n fẹ́ mú gba àwọn ìṣòro wọn kúrò nípa gbígbẹ́kẹ̀lé àwọn ènìyàn. Àwọn ènìyàn tó jẹ́ wípé wọn kò dúró pẹ́, àwọn ènìyàn tó jẹ́ wípé wọn kò ní pẹ́ fi ayé sílẹ̀. Èyí ni Ọlọ́run fi ń kìlọ̀ fún wa wípé kí a gbẹ́kẹ̀lé òun, kí a má ṣe gbẹ́kẹ̀lé àwọn ènìyàn ẹlẹ́ran ara. Wo Aísáyà orí 21, Aísáyà orí 21 ẹsẹ̀ kínní, ègbé ni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì fún ìrànlọ́wọ́. Dúró níbẹ̀, bí a bá ń sọ nípa Íjíbítì, ó ń sọ wípé àwa tí a ti jáde kúrò nínú oko ẹrú, àwa tí Ọlọ́run ti ṣèrànwọ́ fún, tí ó ti fi oore ọ̀fẹ́ rẹ̀ fún, àwa tí a ń jó, tí a ń yọ̀, àwa tí a ń sọ fọlọ́run wípé a dúpẹ́ wípé ó dá wa sílẹ̀, ó gbà wá kúrò nínú ìsìnrú ayé, kúrò nínú ìsìn.

0: ti aba fe ri oju olorun nikeyin o ni wo odo agutan olorun ti o ko ese ara aye lo bi aba fe ki ese wa ki amu won kuro bi aba fe ri oju olorun bi aba fe di eni igbala ani lati wo odo agutan olorun ti o ko ese ara aye lo je we pe ani lati gbadura ani lati so fun olorun ani lati wo oju olorun ani lati je wa awon ese wa ki a ko won sile ki a si gbekele olorun ki a simi le olorun patapata ki se pe ki a simi le olorun ni owo kan ki a tun simi le orisa ni owo keji ki se wi pe ki a gbekele ododo Kristi ki a tun gbekele ododo ara wa bakan na ki se wi pe ki a gbo oro olorun ki a tun ma gbo oro awon woli eke la nigba kan na on so wi pe ani lati gbekele olorun patapata awon elomiran won ma gbekele owo won won ma gbekele awon ohun ti won ni ninu aye ninu luko ori kejila luko ori kejila lati ese ikokandinlogun ari eni ti o gbekele awon ti o ni emi o si wi fun okan mi pe okan iwo le oro pepo ti atojo fun opo odun simi ma je ma mu ma yo sugbon olorun wi fun pe iwo asiwere le oru yi le o bere emi re lowo re nje titani nkan won yi yo ha se ti iwo ti pese sile beli eni ti o to isurajo fun ara re ti ko si li oro lodo olorun awon elomiran won gbekele awon ti won ni won gbekele awon oro won sugbon ni yin ni an so fun wa we pe iru eni be yo faye sile lojiji bi o ba se faye sile koni le ri aye gbe lodo olorun kini awon ewo ti o wa ninu we pe ki a gbekele eniyan die ni ati so ninu re sugbon je ki a tun wo bibeli ninu orin dafidi orin dafidi ori kerin din ni adojo o kan erin efa o kan erin efa ori kerin din ni adojo ese iketa ati ese ikerin e ma se gbeke yin le awon omo alade ani le omo eniyan lowo eni ti ko si iran lowo eni ewu kini ti a ri we pe awon ti o gbeke le eniyan ohun ti awon eniyan won yin se le ri fun won won ki o le fun won nitori ewe mimo ti ko le seke o so fun wa we pe lowo eni ti ko si iran lowo bi abaje eni ti o foju sile ti a si wo awon ti o ma nsare to eniyan leyin awon ti o ma nsare to awon oselu leyin awon ti o ma nsare to baba asale leyin gbogbo patapata ni ari we pe won o ri iran lowo ti won fe iran lowo ti won reti won o ri gba elomiran a fi ile oko sile ani ohun ti ri enikan nita ti o le toju ohun ohun ti ri enikan nita ti o ni ife ohun ti ri enikan nita ti o le toju awon omo nitori wo pe eni ti o wa nita yi ki obirin ki o to dele a ma se ileri popo a ma so wo pe won a fun ni nkan bayi won a fun ni nkan tohun won a da lokowo won a fun ni nkan bayi sugbon nigba ti o ba dele tan a ri wo pe iro ati eke patapata ni awon nkan ti o n gbo tele eni olorun fi so fun a wo pe ki a ma se gbekele awon omo alade ki a ma se gbekele awon omo eniyan lowo eni ti ko si ran lowo ese ikerin emi re jade lo o pada si erupo re le ojo na gan ero inu re run gbogbo ironu gbogbo ileri gbogbo awon ilepa ti iru eni yi ni eni ti a gbekele ni ojo ti o ba fi aye sile ni awon nkan wonyi ni yo run ni a o gbagbe won ninu Isaiah orikeji Isaiah orikeji ese ikeji lelogun esimi leyin eniyan e kuro leyin eniyan e je wi pe e ma se je ki igbekele yin ki o wa ninu eniyan eni emi eni ti o wa ni iho imu re nitori ninu kini a le ka si o nso fun a wi pe igba oduro lo pe titi fun eniyan eleran ara gege bi bibeli papa ti so wi pe isise kan lo nbe laarin enikookan ati iku ìṣísẹ̀ kan ló ń bẹ láàrin èmi àti ikú. Nítorí bẹ́ẹ̀, kẹ́ má gbẹ́kẹ̀lé ènìyàn, Ọlọ́run tí kì í yípo padà, Ọlọ́run tí ó jẹ́ wípé ó wà títí láé, òun ni ó yẹ kí a gbẹ́kẹ̀lé. Nínú Jeremiah ni a rí ègún Ọlọ́run lórí àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ènìyàn, àwọn tí wọ́n fi ẹlẹ́ran ara ṣe apá wọn tàbí ìgbẹ́kẹ̀lé wọn. Jeremiah orí kẹtàdínlógún láti ẹsẹ̀ ìkarùn-ún. Báyìí lè Olúwa wí, ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn, tí ó fi ẹlẹ́ran ara ṣe apá rẹ̀, ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ Olúwa. Èyí kìí ṣe ọ̀rọ̀ Jeremiah, ó jẹ́ ọ̀rọ̀ Olúwa. Èyí kìí ṣe ọ̀rọ̀ oníwàásù kan, ó jẹ́ ọ̀rọ̀ Olúwa. Ó ní báyìí lè Olúwa wí. A sì mọ̀ wípé ohun tí Olúwa bá wí, ayé àti ọ̀run wọ́n lè ré kọjá lọ. Ṣùgbọ́n kíkíní nínú ọ̀rọ̀ Ọlọ́run kì yóò kọjá lọ láìṣẹ. Ó ní ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn. Ńbo ni ìgbẹ́kẹ̀lé tìrẹ wà? Ó ṣeéṣe kí o máa sọ lẹ́nu wípé o gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó ṣeéṣe kí o máa sọ lẹ́nu wípé o gbẹ́kẹ̀lé ìlérí Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí wàhálà bá dé, nígbà tí inú nibini bá dé, nígbà tí àwọn ọ̀tá bá kọjú ìjà sí ọ, nígbà tí ó dàbí ẹni pé ìrumi dé sí ìgbésí ayé rẹ, ní àkókò náà ni a máa ń fi ìgbẹ́kẹ̀lé wa hàn. Ẹni tí kò bá gbẹ́kẹ̀lé Ọlọ́run kò mọ̀ wípé inú ìbọ̀rìṣà ni òun wà. Jẹ́ kí n ṣe àlàyé ní kíkún fún ọ. Bí a bá gbẹ́kẹ̀lé ènìyàn, èyí jẹ́ wípé a fi ènìyàn yìí a fi dípò Ọlọ́run. Ó ṣeéṣe kí a rò wípé ènìyàn yìí ó ní owó. Ohun tí a ń rò ni wípé owó tí ẹni yìí ní ó ju àwọn ohun ìní tí Ọlọ́run ní. Nítorí bẹ́ẹ̀, nítorí ìwà ọmọgọ wa àti ọkàn ìṣìná wa, a fi ẹni yìí a fi dípò Ọlọ́run. Òun ni ìgbẹ́kẹ̀lé ènìyàn, òun ni ó fi jẹ́ ìbọ̀rìṣà. Nítorí pé irú ènìyàn bẹ́ẹ̀ ó di òrìṣà fún wa, ó di Ọlọ́run fún wa. Ẹlòmíràn kò mọ̀ wípé nígbà tí a bá gbẹ́kẹ̀lé ènìyàn, ìgbẹ́kẹ̀lé ènìyàn ó máa ń fa ọkàn ènìyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run. Òun ni ẹsẹ̀ ìkarùn-ún yìí ni ó fi wípé ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ a máa sin ẹ̀dá ju ẹlẹ́dá lọ. Irú ẹni bẹ́ẹ̀ bó lọ síbi iṣẹ́, àwa tí a gbẹ́kẹ̀lé Ọlọ́run a máa sọ wípé a fẹ́ lọ sí ilé ìsìn, nítorí wípé èní jẹ́ ọjọ́ tí a ń sin Olúwa. A fẹ́ lọ gbàdúrà, a fẹ́ lọ mú àwọn ìbéèrè ọkàn wa àti àwọn ẹ̀dùn ọkàn wa, a fẹ́ lọ tú wọn payá níwájú Ọlọ́run. Ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ kì í wá sí ẹ̀kọ́ Bíbélì, irú ẹni bẹ́ẹ̀ kì í wá sí àkókò ìsọjí, irú ẹni bẹ́ẹ̀ kì í wá sí ìsìn ọjọ́ ìsinmi. Yóò máa wí pé òun fẹ́ lọ bá bàbá àṣàlẹ̀, òun fẹ́ lọ bá lágbájá, nítorí pé ẹ̀bí bá tiri, bí lágbájá bá wà láàyè kò séwu. Ó ti fi ẹni yìí dípò Ọlọ́run, ó ń sin ẹ̀dá ju ẹlẹ́dá lọ. Irú ẹni bẹ́ẹ̀, ìgbẹ́kẹ̀lé ènìyàn a máa mú kí ìdánwò ti ara kí ó wá sí ìgbésí ayé ẹni bẹ́ẹ̀. Ọmọbìnrin tí ó jẹ́ wípé ó gbẹ́kẹ̀lé ènìyàn, tí ó jẹ́ pé bó jí láàárọ̀, orúkọ lágbájá ló máa wà lẹ́nu ẹ̀. Bó lọ lọ́sàn-án, orúkọ lágbájá ló máa wà lẹ́nu ẹ̀. Bó lọ síbi iṣẹ́, orúkọ lágbájá ló máa wà lẹ́nu ẹ̀. Lágbájá sọ wípé òun á bá mi wáṣẹ́. Lágbájá ti sọ wípé òun á jẹ́ kí n jókòó sí ibòjókòó rere. Lágbájá ti sọ wípé ohunkóhun tí n bá nílò kí n máa wá láti rí òun. Irú ẹni bẹ́ẹ̀ a máa pààrà ilé ọkùnrin kan. Ọkùnrin yìí jẹ́ ẹni tí ó gbẹ́kẹ̀lé. Irú ẹni bẹ́ẹ̀, ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà kò jìnnà sírú ẹni bẹ́ẹ̀. Tàbí obìnrin tó lọ́kọ nílé ṣùgbọ́n tí kò lè jókòó ti àwọn ọmọ nílé, tí ọkùnrin kan níta tí ó ti sọ wípé yẹn tó lóòótọ́ ló lọ́kọ, ṣùgbọ́n ó dàbí ẹni wípé ìbùkún Ọlọ́run ò pọ̀ púpọ̀ lọ́wọ́ ọkọ ẹ. Nítorí bẹ́ẹ̀, bí má fi ara ẹ jìyà, má fi ara ẹ ṣiṣẹ́ o. Nítorí bẹ́ẹ̀, bí o bá ti nílò nǹkan kan nínú ilé, ẹbọ́kọ̀ ò tiẹ̀ lè pèsè, tó bá wá bá mi màá fún ẹ. Irú ẹni bẹ́ẹ̀ a máa fi ọkọ sílẹ̀ nínú ilé, a máa lọ bá ọkùnrin kan níta. Ó ti sọ ọkùnrin yìí di Ọlọ́run, ó ti sọ di ẹni tó gbẹ́kẹ̀lé, ó ti mú ọkàn rẹ kúrò nínú ilé lọ́dọ̀ ọkọ àti lọ́dọ̀ Ọlọ́run. Ó ti sọ irú ẹni bẹ́ẹ̀ di ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ pàápàá, nítorí kò ṣeéṣe fún ènìyàn ẹlẹ́ran ara láti máa fún ọ ní àwọn nǹkan tí ó yẹ kí ọkọ rẹ kí ó máa fún ọ, kí ó má ba lọ sínú ẹ̀ṣẹ̀ àgbèrè tàbí panṣágà ìwà èérí gbogbo. Nítorí bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe ń kìlọ̀ fún wa, tí ó sì ń sọ fún wa wípé ègún wà lórí àwọn tí ó bá fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé wọn. Báyìí ni Olúwa wí. ebe ni fun eni ti o gbekele eniyan ti o fi eran ara se apa re eni ti okan re si si kuro lodo olorun wo se kefa nitori pe yo dabi alaini ni aginju eni ti o gbekele eniyan yo dabi alaini ni aginju eni ti okan re si kuro lodo oluwa yo dabi alaini ni aginju eni ti o fi baba asale eni ti o fi se apa re eni ti o fi eleran ara se igbekele re eni ti o fi eniyan ti o gbe ara kikuwo ti o fi se olorun re iru eni be yo dabi alaini le aginju ti ko si ri pe rere nbo sugbon yo gbe ibi eyan gbe ile won ni le aginju ile iyo ti ki gbe inu re o ti an so nipa ile iyo se ori wo pe ile to lora ti a le gbe nkan si bi abati da iyo si gbogbo awon mudumudun ti o wa ninu ile na ni iyo yo parun eni an pe ni ile iyo ti a ki gbe inu re ile iyo ti a o le dako si ile iyo ti o nkon ki hu jade ninu re o ni eni ti o ba ko olorun sile eni ti o ba je wo pe o ko igbekele ninu olorun o ko sile yo dabi alaini le aginju bi rere ti le nbo ko le ri yo ma gbe eyan gbe ile yo ma gbe inu aginju yo ma gbe ile iyo ti enikan ki gbe nitori be opolopo ewu lo wa fun awon ti won fi eran ara se igbekele won kini olorun wa npe ki a se ohun ti olorun pe ki a se ni we pe ki a gbekele ohun wese ikeje ibukun ni fun eni ti o gbekele oluwa ti o si fi oluwa se igbekele re akoko o fe ni igbala o ni lati gbekele oluwa o gbodo gbekele ise rere ti re o gbodo gbekele we pe ati sami fun mi lati kekere o gbodo gbekele wo pe mo nka bibeli o gbodo gbekele wo pe mo nlo sori oke lati lo gbadura o gbodo gbekele wo pe baba mi ati iya mi ni awon oludasile ijo CAC tabi oludasile ijo CMS ni ilu wa igbekele re oni lati wa ninu Jesu Christi wo pe Jesu Christi ku fun mi ki se pe baba ati iya won je oludasile ijo ki se wo pe asami fun mi ni kekere ki se wo pe mo fun awon alagbe lowo ki se wo pe mo ngbadura mo ngbawe ki se wo pe mo ma lo sori oke ni gba gbogbo igbekele re ni lati wa ninu Calvary ninu eje ti Jesu Christi ta sile ninu eje Jesu ti a fin we lese mo ti o nfun fun Jesus no lo oni lati gbadura wo pe Olorun mi o gbekele se owo rere mi mi o gbekele awon igboran ti mo ro pe mo nse si ofin Olorun awon igboran ti ko to nkan mi o gbekele onkon ti mo ti se onkon ti mo nse tabi onkon ti mo le se igbekele mi o wa ninu Jesu Christi o wa ninu odo agutan Olorun ti o ko ese ara aye lo o ni ibukun ni fun iru eni be ti o gbekele Oluwa iru ibukun wo akoko ibukun igbala ibukun idariji ibukun alaafia ninu okan ibukun wipe akoruko re pelu awon ayan fe loke lorun ibukun wipe bi o ba pa ojude ni iku wipe awon angeli yo gbe lo soke orun ibukun wipe o ti ba olorun laja ibukun wipe a npe ni omo olorun nitori wipe o gbekele Jesu Christi o gbekele olorun fun ase pe igbala re ki se be nikan nigba ti o we pe ibukun ni fun ni ti o gbekele Oluwa e je we pe bi abaje alaini bi wahala ba wa fun wa bi onkon ba de a le ke pe Oluwa Olorun yo da wa lohun ibukun idahun adura ni an so nipa re ibukun ipese latoke wa ibukun abo Olorun ibukun wi pe bi a ba se aisan bi a ba gbekele Olorun Olorun le mu wa larada bi onkon ba wa ti o dabi eni we pe emi okunkun ni o fe je gaba lori wa bi a ba gbekele Olorun Olorun le tu wa sile Olorun le je ki awon ide ti o fe de wa ki a ja won kuro ibukun ni fun eni ti o gbekele Oluwa ti o si fi Oluwa se igbekele re bi a ba so we pe a gbekele Oluwa e je we pe gbogbo awon igbekele miran ni a ti ja sonu e je pe ki se we pe a n so fun Olorun we pe se die babalawo a se die ki se wo pe an so fun oluwa mu wahala die kuro ki o si gba e baba asale mi lati mo etoku kuro e je wo pe agbekele olorun ati olorun ni kan soso ki se wo pe bi abangbadura angbadura ni igbekele ni oruko jesu ati pelu igbekele ni oruko angeli iru eni be o gbekele olorun eni toro wo pe oruko jesu to ani lati poruko angeli kun eni toro wi pe eje Jesu Christ to ani lati fi omi adura ani lati fi kun eni toro wi pe bibeli ni kan soso wi pe ko to awon hanturu awon nkan ti awon elebologun awon nkan ti awon aladupaida ti won ti ko sile awon nkan ti awon egbe imole egbe okunkun ni bi ipoku ti won ti ko sile o tun fi die kun awon ti o ki se awon ti o ro wi pe eko bibeli eko ihirere wi pe ko to wi pe awon tun ni awon eko miran ti won le fi kun bi a ba so wi pe agbekele olorun e je pe agbekele patapata pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo inu wa ni a fi gbekele olorun o ni ibukun ni fun eni na eni ti o gbekele oluwa ti o fi oluwa se igbekele re yo se dabi igi ti agbin leba omi ti o na gbongbo re leba odo ti ki yo beru bi oru ba de sugbon ewe re ki yo tut ewe re yo tutu ki yo si ni ijaya ni odun oda be ni ki yo dekun ati ma so eso eyi ni ibukun awon ti o mo olorun ibukun awon ti o gbekele olorun ibukun awon ti o nkepe olorun ibukun awon ti ko fi igbekele won si ori eniyan ti o je eleran ara mo fe ki o ye igbese aye re wo loni nibo ni igbekele re wa se o nfi oko dipo olorun o nfi aya dipo olorun o nfi ohun ini dipo olorun o nfi baba asale kan se igbekele re o nfi balogun kan se alati leyin fun oni abi o je ni to gbekele olorun abi o je ni to ti ronuku ada patapata ti o nke pe oruko oluwa se o je ni to gbekele oluwa lai boju weyin ye ki adidi duro ki a so fun olorun wi pe a fe ki igbekele wa ki o wa ninu re nitori pe ewu popo lo nbe ewu popo lo nbe ibinu je popo lo nbe fun awon ti o je wi pe igbekele won ninu eniye leran ara lo wa ati wi pe idajo olorun idajo ibinu gbigbona olorun o wa lori awon ti won gbekele eniyan ki se be nikan iru awon be won ki o le ba Jesu joba won ki yo le ba Jesu lo nigba ti o ba de won ki yo le lo sonre lati ma ba olorun gbe titi lai bi igbekele re ba wa ninu eniyan so fun olorun dede duro ki o gbadura ki o so fun pe ni ti igbala o fe gbekele olorun o fe gbekele etutu Jesu Christi lori igi agbelebo o ti je wo ese re o ti kan won sile o si simile ise irapada ti Jesu Christi se ise ti o se ti o je wi pe o je tewogba lowo olorun loju olorun o fe gbekele patapata so fun olorun wo pe ko tun se ebo miran ko tun si o miran ti oni lati se bi ko se pe ki o kan ronupo ada ki o si je ki eje Jesu ki o we omo ju snow lo o si feran lowo ni o fe iwosan ni o fe ibukun ni ohunkohun ti o je aini re je ki igbekele re ki o wa ninu olorun ni kan soso ki se wo pe ki o tun ni baba asale kan nibi kan ki se ki o tun ni ore abani dese kan nibi kan ti o ma pese fun o ti o fi igbekele re si gbekele olorun nikan ki se pe ki o tun ni iborisa kan tabi orisa kan ni ikoko iyara re ti o tun gbekele gbekele olorun gbekele olorun gbekele yo si bukun o laye yi ati ni aye to nbo
1: Genesis ori ikerinla o si se ni ojo Amrafeli oba Shinari Arioku oba Eliasari Kedolameri oba Elamu ati Tidali oba awon orilede ti won ba bira oba Sodomu jagun pelu Basha oba Gomora Shinabu oba Adma ati Semeberi oba Seboimu pelu oba Bela eyi ni ni Suari gbogbo awon wonyi ni o dapo ni afonifoji Sidimu ti se okun iyo won sin Kedolameri ni odun 12 ni odun 13 won sote ni odun 14 ni Kedolameri wa ati awon oba ti o wa pelu re won ko lo awon Rifaimu ni Ashterokanaimu ati awon susimu ni hamu ati awon emimu ni petele kiriatamu ati awon ara hori ni oke seri won titi o fi de ibu parani ti o wa ni haiju won si pada won si wa si emish party eyi ni ni kadeshi won si kolu gbogbo oko awon ara maliki ati awon ara amori ti o tedo ni asesun tamari pelu oba sodomu si jade ati oba gomura ati oba adma ati oba seboimu ati oba bela eyi ni ni suari won si tegun si ara won ni afonifoji sidimu si kedolaomeri oba ilamu ati sitidali oba awon orilede ati amrafeli oba shinari ati arioku oba ilasari oba merin si marun afonifoji sidimu si je kiki koto da ile awon oba sodomu ati ti gomura sa won si subu nibe awon ti o si ku sa lo si orioke won si ko gbogbo eru sodomu gomura ati gbogbo onje won won si ba ti won lo won si mu loti omo arakunrin abramu ti n gbe sodomu won si ko eru re won si lo enikan ti o sa salade o si ro fun abramu eberu ni o n sa tedo ni ibo mamre ara amori arakunrin eskoli ati arakunrin aneri awon wonyi ni o n ba abramu sepo nigba ti abramu gbo pe adi arakunrin oni igbekun o ko awon omo odo re ti a ti ko ti a bi ni ile re jade orin dinirinwo eniyan o din meji o si le pa won de dani o si pin ara re ohun pelu awon omo odo re si won ni oru o si kolu won o si le pa won de hoba ti o wa ni apa osi damascus o si gba gbogbo eru na pada o si gba loti arakunrin re pada pelu ati eru re ati awon obinrin pelu ati awon eniyan oba sodomu si jade lo ipade re ni abo isegun kedolaomeri ati awon oba ti o pelu re ni afonifoji shafe ti se afonifoji oba Mekisedeki oba Salemu si mu onje ati oti wa ni jade wa ohun a si ma se alufa Olorun oga ogo o si sure fun o si wipe ibukun ni fun Abrahamu ti Olorun oga ogo eni ti o ni orun ohun aye olubukun si ni Olorun oga ogo ti o fi awon ota re le olowo ohun si da ida mewa ohun gbogbo fun oba Sodomu si wi fun Abrahamu pe da awon eniyan fun mi ki o si mu eru fun ara re Abrahamu si wi fun oba Sodomu pe mo ti gbe owo mi soke si Oluwa Olorun oga ogo ti o ni orun ohun aye pe emi ki yo mu lati fọran owo titi de okun bata ati pe emi ki yo mu nkan ti se ti re ki iwo ki o ma ba wi pe mo so Abrahamu di Olorun bi ko se kike yi ti awon odomokunrin ti je ati ipin ti awon okunrin ti o ba mi lo Aneri Eskoli ati Mamre je ki won ki o mu ipin ti won
2: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Genesis ori ikedogun leyin kan wonyi oro Oluwa to Abrahamu wa ni ojuran wipe ma beru Abrahamu emi ni asa re ere nla re gidigidi Abrahamu si wipe Oluwa Olorun kini iwo fi fun mi emi sa nlo ni ailomo Eliezeri ti Damascus yi si ni eni ti o ni ile mi Abrahamu si wipe wo emi ni iwo ko fi ru omo fun si wo eru ti abi ni ile mi ni yo je arole si wo oro Oluwa to wa wipe eleyi ki yo se arole re bi ko se eni ti yo tinu ara re jade oni yo se arole re o si mu jade wa si gbangba o si wipe poju wo ki orun ni sisin yi ki o si ka irawo bi wo ba le ka won o si wi fun pe be ni ru omo re yo ri o si gba Oluwa gbo oun si ka si fun ni ododo o si wi fun pe emi ni Oluwa ti o mu jade lati ori ti kadia wa lati fi ile yi fun o lati jogun re o si wi pe Oluwa Olorun nipa bawo ni emi o fi mo pe emi o jogun re o si wi fun pe mu eboro malu olodun meta fun mi wa ati ewure olodun meta ati agbo olodun meta ati oriri kan ati omo eyele kan o si mu gbogbo nkan won yi wa sodo re o si la won ni agbede meji o si fi ela ikini koju si ekeji bi ko se awon eye ni kola nigba ti awon eye si sokale wa si ori oku won yi Abrahamu le won kuro o si se nigbati orun wo lo orun ijika kun Abrahamu si kiyesi eru ba okunkun biribiri si bo oun si wi fun Abrahamu pe mo ni tooto pe iru omo re yo se alejo ni ile ti kii se ti won o si sin won won si je won ni iya ni irinwo odun ati orilede naa pelu ti won o ma sin ni emi o dalejo leyin naa ni won o si jade ti awon ti oro pupo iwo si to awon baba re lo ni alaafia ni ogbologbo ojo ni o sin o sugbon ni iran kerin won si tun pada wa ni yi nitori ese awon ara amori ko ti kun o si se nigba ti orun wo okunkun si su kiyesi ileru eleefin ati ina fitila ti n koja laarin ela won ni ojo na gan ni Oluwa ba Abrahamu damaje mu pe iru omo re ni mo fi le yi fun lati odo Egypt wa titi o fi de odo nla ni odo Euphrates awon eniyan Keni ati awon eniyan Kenisi ati awon eniyan Kadmoni ati awon eniyan Hiti ati awon eniyan Perisi ati awon Rifaimu ati awon eniyan Amori ati awon eniyan Kenani ati awon Gagashi ati awon Jebusi Genesis ori ikerin din ni ogun Sarai aya Abrahamu ko bimo fun sugbon ni omo odo kan obirin ara Egypt oruko eni ti je Hagari Sarai si we fun Abrahamu pe kiyesi na Oluwa da mi duro lati bimo emi be o wole to omo obirin odo mi o le se pe boye emi ati ipase re ni omo Abrahamu si gbo ohun Sarai gbo Sarai aya Abrahamu si mu Hagari omo obirin odo re ara Egypt na leyin gba ti Abrahamu gbe ile Kenani ni odun mewa o si fi fun Abrahamu oko re lati ma se aya re won si wole to Hagari o si loyun nigba ti o ri pe ohun loyun Oluwa re obirin wa di egan ni oju re Sarai si wi fun Abrahamu pe ebi mi wa lori re emi ni o fi omobirin odo mi fun o ni aya nigba ti o si ri pe ohun loyun mo di egan ni oju re ki Oluwa ki o se idajo laarin temi ti re sugbon Abrahamu wi fun Sarai pe wo omobirin odo re wa ni owo re fi se bi o ti to ni oju re nigba ti Sarai n foro re o sa lo kuro lodo re angeli Oluwa si ri ni eba isun omi ni iju ni eba isun omi le ona shuri o si wi pe Hagari omobirin odo Sarai nibo ni iwo ti n bo nibo ni iwo si n re o si wi pe emi sa kuro niwaju Sarai Oluwa mi angeli Oluwa na si wi fun pe pada lo si odo Oluwa re ki o si teriba fun angeli Oluwa na si wi fun pe ni bibi emi o mu iru omo re bi si a ki yo si le ka won fun opolopo angeli Oluwa na si wi fun pe kiyesi iwo loyun iwo si bi omokunrin iwo si so oruko re ni Ishmaeli nitori ti Oluwa ti gbo ohun aro re yagidijagan eniyan ni yo si se owo re yo wa lara eniyan gbogbo owo eniyan gbogbo yo si wa lara re ohun o si ma gbe iwaju gbogbo awon arakunrin re o si pe oruko Oluwa ti o ba soro ni iwo Olorun ti o ri mi nitori ti o wi pe emi awo eni ti o ri mi kiri niyin nitori na le a se npe kanga na ni Bealahairoi kiyesi o wa ni agbede meji Kadeshi Omberedi Hagari si bi omokunrin kan fun Abrahamu Abrahamu si pe oruko omo ti Hagari bi ni Ishmaeli Abrahamu si je eni 84 odun nigbati Hagari bi Ishmaeli fun Abrahamu.
2: This CLM Radio, your spiritual warfare is our concern.
1: Genesis ori iketadinogun nigbati Abrahamu si de eni 89 odun Oluwa farahan Abrahamu o si wi fun pe emi ni Olorun Olodumare ma rin niwaju mi ki iwo ki o si pe emi o si ba oda majemu mi emi o si so di pupo gidigidi Abrahamu si doju bole Olorun si ba soro pe yo se ti emi ni kiyesi majemu mi wa pelu re iwo si se babo orilede pupo be ni a ki yo si pe oruko re ni Abrahamu mo bi ko se Abrahamu ni oruko re yo je nitori ti mo ti so di baba orilede pupo emi o si mu obi si pupo pupo opo orilede ni emi o si mu ti odo re wa ati awon oba ni yo ti inu re jade wa emi o si gbe majemu mi kale laarin temi ti re ati laarin iru omo re leyin re ni iran iran won ni majemu ayiraye lati ma se Olorun re ati ti iru omo re leyin re emi o si fi ile ti iwo se alejo nibe fun o ati fun iru omo re leyin re gbogbo ile Kenani ni ini titi lailai emi o si ma se Olorun won Olorun si wi fun Abrahamu pe nitori na ki iwo ki o ma pa majemu mi mo iwo ati iru omo re leyin re ni iran iran won eyi ni majemu mi ti eyin o ma pamo laarin temi ti yin ati laarin iru omo re leyin re gbogbo omokunrin inu yin ni a o ko ni ila eyin o si ko ara yin ni ila oun ni yo si se ami majemu laarin temi ti yin eni ti o ba si di omokunrin ijo mejo ninu yin ni a o ko ni ila gbogbo omokunrin ni iran iran yin ati eni ti a bi ni ile tabi ti a fi owo ra lo wa lejo ti ki se iru omo re eni ti a bi ni ile re ati eni ti a fi owo re ra a ko le se alaiko ni ila be ni majemu mi yo si wa ni ara yin ni majemu ayiraye ati omokunrin alaikola ti a ko ko ni ila ara re okan na le a si ke kuro ninu awon eniyan re o da majemu mi Olorun si wi fun Abrahamu pe bi o se ti Sarai aya re ni iwo ki yo pe oruko re ni Sarai mo bi ko se Sara ni oruko re yo ma je emi o si bu si fun emi o si bu won ni omokunrin kan pelu lati odo re wa be ni emi o si bu si fun oun o si se iya opo orilede awon oba eniyan ni yo ti odo re wa nigba na ni Abrahamu doju bole o si rerin o si wi ni okan re pe awo abimo fun eni 80 odun Sara ti se ni 80 odun yo abimo bi Abraham si wi fun Olorun pe ki Ishmael ki o wa laye ni waju re Olorun si wi pe Sara aya re yo bi omokunrin kan fun oni toto iwo si so ruko re ni Isaki emi o fi di majemu mi mule pelu re ni majemu ayeraye ati pelu iru omo re leyin re emi si ti gbo adura re fun Ishmael kiyesi emi o si busi fun emi o si mu bi si emi o si so di pupo gidigidi ijoye mejila ni ohun obi emi o si so di orilede nla sugbon majemu mi ni emi o ba Isaki da eni ti Sara yo bi fun o le akoko iwoye amodun o si fi sile ni oro iba so Olorun si lo soke kuro lodo Abraham Abraham si mu Ishmael omo re okunrin ati gbogbo awon omo odo okunrin ti a bi ni ile re ati gbogbo awon ti a fi owo re ra gbogbo eni ti se okunrin ninu awon eniyan ile Abraham o si ko won ni ilara ni ojo na gan bi Olorun ti so fun Abraham si je eni 89 odun nigba ti a ko ni ilara re ati Ishmael omo re okunrin je eni odun 13 nigba ti a ko ni ilara re bi ojo na gan ni a ko Abraham ni ila ati Ishmael omo re okunrin ati gbogbo awon okunrin ile re ti a bi ninu ile re ati ti a si fi owo ra lowo alejo ni a ko ni ila pelu re Genesis ori 18 Oluwa si fara han ni ibo Mamre oun si joko le enu ona ago ni imoru ojo o si gbe oju re soke o wo si kiyesi okunrin meta duro ni eba odo re nigba ti o si ri won o sure lati enu ona ago lo ipade won o si teri basile o si wi pe Oluwa mi nje bi mo ba ri ore ofe ni oju re emi bi o ma se koja lo kuro lodo omo odo re ye ki a mu omi die wa ni sisin yi ki eyin ki o si wo ese yin ki eyin ki o si simi labe ege emi o si mu onje die wa ki eyin si fi okan yin bale leyin yi ni ki eyin ma koja lo nje nitori na ni eyin se to omo odo yin wa won si wi pe se be bi iwo ti wi Abraham si yara to Sara lo ninu ago o wi pe yara mu osuwon iyefun daradara meta ki o po ki o si din akara Abraham si sure lo sinu agbo o si mu egboro malu kan ti o ro ti o dara o fi fun omokunrin kan oun si yara lati se o si mu ori amo ati wara ati egboro malu ti o se o si gbe kale niwaju won oun si duro ti won ni abe igi na won si je won si bi pe nibo ni Sara aya re wa o si wi pe wo ninu ago o si wi pe emi o si tun pada to wa ni toto ni woye amodun si kiyesi Sara aya re yo ni omokunrin kan Sara si gbo ni enu ona ago ti wa leyin okunrin na nje Abraham oun Sara gbo won si po ni ojo o si dekun ati ma ri fun Sara bi iwa obinrin nitori na Sara rerin ninu ara re wi pe leyin igba ti mo di ogbologbo tan emi o wa ni ayo ti Oluwa mi si di ogbologbo pelu Oluwa si wi fun Abraham pe nitori kini Sara se rerin wi pe emi o wa bimo ni toto eni ti o ti gbo tan ohun kan asoro fun Oluwa ni akoko ti a da emi o pada to wa ni iwoye amodun Sara yo si ni omokunrin kan Sara si se wi pe emi ko rerin nitori ti o beru oun si wi pe be ko sugbon iwo rerin awon okunrin na si dide kuro nibe won koju si Hasodomu Abraham si ba won lo lati si won di ona Oluwa si wi pe emi ho apa ohun ti emi o se mo fun Abraham nitori pe Abraham yo sa di orilede nla ati alagbara ati gbogbo orilede aye ni a bukun fun nipase re nitori ti mo mo pe ohun fi ase fun awon omo re ati fun awon ara ile re leyin re ki won ki o ma pa ona Oluwa mo lati se ododo ati idajo ki Oluwa ki o le mu ohun ti o ti so fun Abraham wa fun Oluwa si wi pe nitori ti igbe Sodomu ohun Gomora po ati nitori ti ese won papo ju emi o so kale lo ni isisin yi ki n ri bi won ti le se gege bi oke ki igbe re ti o de odo mi bi be si ko emi o mo awon okunrin na si yi oju won pada kuro nibe won si lo si Sodomu sugbon Abraham duro sibe niwaju Oluwa Abraham si sumo odo re o si wi pe iwo arun olododo pelu eniyan buburu boya adota olododo yo wa ninu ilu na iwo arun iwo ki yo ada ibe na si nitori adota olododo ti o wa ninu re o wa dara ti iwo fi se bi iru eyi lati run olododo pelu eniyan buburu ti awon olododo yo fi dabi awon eniyan buburu o wa dara onidajo gbogbo aye ki o wa se eyi ti o to Oluwa si wi pe bi mo ba ri adota olododo ninu ilu Sodomu nje emi o da gbogbo ibe si nitori won Abraham si dahun o si wi pe wo ni isisin yi emi ti dawole lati ba Oluwa soro emi eni ti se rupe ati eru boya marun adin ninu adota olododo na iwo harun gbogbo ilu na nitori marun oun si wi pe bi mo ba ri 45 nibe emi ki yo run o si tun so fun wewe oni boya o ri ogoji nibe o si wi pe emi ki yorun nitori ogoji o si tun wi pe jo kinu ki o ma se bi oluwa emi o si ma wi boya o ri ogbon nibe o si wi pe emi ki yorun bi mo ba ri ogbon nibe o si wi pe wo na emi ti dawole lati ba oluwa soro boya a o ri ogun nibe o si wi pe emi ki yorun nitori ogun o si wi pe jo kinu ki o ma se bi oluwa e kan soso yi ni emi o si wi mo boya o ri mewa nibe o si wi pe emi ki yorun nitori mewa oluwa si ba ti re lo loju kan na bi o ti ba abraham soro tan abraham si pada lo si ibujoko re
2: This CLM Radio, your spiritual warfare is our concern.
1: Genesis, ori ikokandini ogun. Awon angeli meji si wa si Sodomu ni ashale, Loti si joko ni enubode Sodomu. Bi Loti si tiri won, o dide lati pade won, o si doju bole. O si wepe ki esi ni isisi yi, enyo luwa mi. Emi benyi, e yasi ili omo odonyi, ki esi wo. Ki esi wese enyi, enyo si dide ni kutu kutu, ki esi ma abati yin lo. O si wepe, nda o ṣugbọn awọ joko ni igboro ni oru oni o si ro won gidigidi won si yato won si wo inu ile re o si se ase fun won o si din akara alaiwo fun won won si je ṣugbọn ki won ki o to dubule awọn okunrin ara ilu na awọn okunrin Sodomu won yi ile na ka ati agba ati ewe gbogbo eniyan lati ori igun mererin wa won si pe Loti won si bi pe nibo ni awọn okunrin ti o to wa ni ale yi wa mu won jade fun wa wa ki awa ki o le mo won Loti si jade to won lo ye enu ona o si se ilekun leyin re o si wi pe arakunrin emi beyin e ma se huwa buburu be ki ese ni isisin yi emi ni omobirin meji ti ko ti mo okunrin emi beyin e je ki mu won jade to yin wa ki en ki o si fi won se bi o ti to loju yin sugbon awon okunrin won yi sa ni ki e ma se ni nkan nitori na ni won sa se wa si abe orule mi won si wi pe bi seyin won si tun wi pe eyi yi wa se atipo won si fe se onidajo nje iwo ni a ti le se ni buburu ju won lo won si rolu okunrin na ani Loti won si sumo lati fo ilekun sugbon awon okunrin na na owo won won si fa Loti mo odo sinu ile won si ti ilekun won si bu ifojulu awon okunrin ti o wa ni enu ona ile na ati ewe ati agba be ni won da ara won ni agara lati ri enu ona awon okunrin na si wi fun Loti pe iwo ni enikan ni yin pelu ana re okunrin ati awon omo re okunrin ati awon omo re obinrin ati onkon ti iwo ni ilu mu won jade kuro ni yi nitori awo orun bi yi nitori ti ibe won di pupo ni waju oluwa oluwa si ran wa lati run Loti si jade o si so fun awon ana re okunrin ti won gbe awon omobirin re ni iyawo o wi pe e dide e jade kuro ni yi nitori ti oluwa yi orun ilu yi sugbon o dabi eletan loju awon ana re nigba ti oye si nla nigba na ni awon angeli na le Loti ni ere wi pe dide mu aya re ati awon omobirin re mejeji ti o wa niyin ki iwo ki o ma ba arun ninu iye ese ilu yi nigba ti o si nlora awon okunrin na nawo mu ni owo ati owo aya re ati owo omobirin re mejeji oluwa sase anu fun won si mu jade won si fi seyin odi ilu na o si se nigba ti won mu won jade seyin odi tan ni o wi pe sa sala fun emi re ma se wo eyin re be ni ki iwo ki o ma se duro ni gbogbo petele sa sala lo si ori oke ki iwo ki o ma ba segbe Loti si wi fun won pe be eko oluwa mi ki esi na omo odo re ti ri ori ofe gba ni oju re iwo si ti gbe anu re ga ti iwo fi han mi ni gbigba emi mi la sugbon emi ki o le sa lo si ori oke ki ibi ki o ma ba ba mi nibe ki emi ki o ma ba ku ki esi na ilu yi sumo tosi lati sa si kekere si ni jo je ki n sala si ibe kekere ako okan mi yo si ye o si wi fun won pe wo mo gba fun o ni ti ohun kan yi pelu emi ki yorun ilu yi nitori eyi ti iwo ti so yara sala sibe nitori emi ko le se ohun kan titi iwo fi de ibe nitori na ni a se npe oruko ilu na ni Suari orun la sori ile nigbati Loti wo ilu Suari nigba na ni oluwa rojo sufuri okuta ina ati ina lati odo oluwa lati orun wa si ori Sodomu ngomura o si run ilu won ni ati gbogbo petele ati gbogbo awon ara ilu won ni ati ohun ti o ku jade ni ile sugbon aya re boju wo eyin leyin re o si di owon iyo Abraham si dide ni kutukutu owuro o lo si ibi ti o gbe duro ni waju oluwa o si wo iha Sodomu ngomura ati iha gbogbo ile agbegbe won ni O si wo, si kie si, e fi ilè nan ru soke, bi e fi ilè ru. O si she, ni ba ti olorun ron ilu agbegbe won ni. Ni olorun ran ti Abrahamu, o si ran lò ti jade kuro la rin iparun nan. Ni ba ti olorun ilu won ni, ninu eyi ti lò ti gbe ti joko. Lò ti si jade kuro ni suari, o si ngbe ori oke, ati awon omobirin re mejeji pelu re. Nitori ti o beru ati gbe suari, o si ngbe inu iho, oun ati awon omobirin re mejeji. Eyi akobi si wi fun atele pe, baba wa gbo. Kò sì sí ọkùnrin kan ní ayé mọ́ tí yóò wọlé tọ̀ wá wá gẹ́gẹ́ bí ìṣe gbogbo ayé. Wá jẹ́ kí a mú bàbá wa mu ọtí wáìnì, àwọ̀ sì sùn tí kí a lè ní irú ọmọ láti ọ̀dọ̀ bàbá wa. Wọ́n sì mú bàbá wọn mu ọtí wáìnì ní òru náà. Èyí àkọ́bí wọlé tọ̀, ó sì sùn tí bàbá rẹ̀, òun kò sì mọ ìgbà tí ó dùbúlẹ̀ àti ìgbà tí ó dìde. Ó sì ṣe ní ijọ́ kejì ni ẹ̀gbọ́n wí fún àbúrò pé kíyèsí, èmi sùn tí bàbá mi ní òru àná. Jẹ́ kí a sì mú ọmọ ọtí wáìnì ní òru yìí pẹ̀lú kí ìwọ kí o sì wọlé. Kí o sì sùn tí kí àwa kí o lè ní irú ọmọ láti ọ̀dọ̀ bàbá wa. Wọ́n sì mú bàbá wọn mu ọtí wáìnì ní òru náà pẹ̀lú. Àbúrò sì dìde, ó sì sùn tí òun kò sì mọ ìgbà tí ó dùbúlẹ̀ àti ìgbà tí ó dìde. Bẹ́ẹ̀ ni àwọn ọmọbìnrin lọ́ọ̀tì méjèèjì lóyún fún bàbá wọn. Èyí àkọ́bí sì bí ọmọkùnrin kan, ó sì pe orúkọ rẹ̀ ní Moabu. Ó ní bàbá àwọn ará Moabu títí di òní. Èyí àtẹ̀lé, òun pẹ̀lú sì bí ọmọkùnrin kan, ó sì pe orúkọ rẹ̀ ní Benami. Ó ní bàbá àwọn ọmọ Amoni títí di òní.
3: Genesis orí ogún. Abraham sì ṣí láti ibẹ̀ lọ sí ilẹ̀ ìhà gúúsù, ó sì jókòó ní agbede méjì Kadeshi òun Ṣuri, ó sì ṣe àtìpó ní Gerari. Abraham sì wí ní ti Sara aya rẹ̀ pé arábìnrin mi ni. Abimeleki ọba Gerari sì ránṣẹ́, ó sì mú Sara, ṣùgbọ́n Ọlọ́run tó Abimeleki wá ní ojúran ní òru. Ó sì wí fún un pé kíyèsí òkú ni ìwọ nítorí obìnrin tí ìwọ mú nù nítorí aya ọkùnrin kan ní í ṣe. Ṣùgbọ́n Abimeleki kò súnmọ, òun sì wí pé Olúwa, ìwọ òun orílẹ̀-èdè olódodo pẹ̀lú. Òun kò wá wí fún mi pé arábìnrin mi ní í ṣe. Obìnrin tìkálà rẹ̀ sì wí pé arákùnrin mi ni. Bí òtítọ́ inú àti aláìṣẹ ọwọ́ mi ni mo fi ṣe èyí. Ọlọ́run sì wí fún un ní ojúran pé bẹ́ẹ̀ ni èmi mọ̀ pé bí òtítọ́ inú rẹ ni ìwọ ṣe èyí. Nítorí náà ni èmi sì ṣe dá ọ dúró kí o má bàa ṣẹ̀mí. Nítorí náà ni èmi kò ṣe jẹ́ kí ìwọ kí o fọwọ́ kàn án. Ǹjẹ́ nítorí náà mú aya ọkùnrin náà padà fún un. Wòlíì ni òun ṣàìṣe, òun ó sì gbàdúrà fún ọ. Ìwọ ó sì yè. Bí ìwọ kò bá sì mú un padà, kí ìwọ kí o mọ̀ pé kíkú ni ìwọ ó kú, ìwọ àti gbogbo ẹni tí ó jẹ́ tirẹ̀. Nítorí náà, Abimeleki dìde ní kùtùkùtù òwúrọ̀, ó sì pe gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀, ó sì wí gbogbo nǹkan wọ̀nyí ní etí wọn. Ẹ̀rù sì bá àwọn ènìyàn náà gidigidi. Nígbà náà ni Abimeleki pe Abrahamu, ó sì wí fún un pé, kí ni o ṣe sí wa yìí? Ẹ̀ṣẹ̀ kí ni mo ṣe ọ́? Tí ìwọ fi mú ẹ̀ṣẹ̀ ńlá wá sí orí mi àti sí orí ìjọba mi, ìwọ kò wá sí mi tí a kì bá kú. Abimeleki sì wí fún Abrahamu pé, kí ni ìwọ rí tí ìwọ fi ṣe nǹkan yìí? Abrahamu sì wí pé, nítorí tí mo rò pé nítòótọ́ ẹ̀rù Ọlọ́run kò sí níyìn yìí, wọ́n sì pa mí nítorí aya mi. Àti pẹ̀lú nítòótọ́ arábìnrin mi ní í ṣe ọmọbìnrin bàbá mi ni, ṣùgbọ́n kì í ṣe ọmọbìnrin ìyá mi, ó sì di aya mi. Ó sì ṣe nígbà tí Ọlọ́run mú mi rìn kiri láti ilé bàbá mi wá, òun ni mo wí fún un pé èyí ni oore rẹ tí ìwọ ó máa ṣe fún mi. Níbikíbi tí àwọ̀ gbé dé, máa wí nípa tèmi pé arákùnrin mi ni òun. Abimeleki sì mú àgùntàn àti akọ màlúù àti ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin, ó sì fi wọn fún Abrahamu, ó sì mú Sara aya rẹ̀ padà fún un. Abimeleki sì wí pé kíyèsí ilẹ̀ mi nìyí níwájú rẹ, jókòó níbi tí ó wù ọ́, ó sì wí fún Sara pé kíyèsí mo fi ẹgbẹ̀rún ìwọ̀n fàdákà fún arákùnrin rẹ, kíyèsí òun ni ìbòjú fún ọ. Fún gbogbo àwọn tí ó wà lọ́dọ̀ rẹ àti níwájú gbogbo àwọn ẹlòmíràn ni a dá ọ láre. Abrahamu sì gbàdúrà sí Ọlọ́run. Ọlọ́run sì mú Abimeleki ní ara dá àti aya rẹ̀ àti àwọn ọmọbìnrin ọ̀dọ́ rẹ̀. Wọ́n sì bímọ. Nítorí Olúwa ti ṣe inú àwọn ará ilé Abimeleki funfun nítorí ti Sara aya Abrahamu.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Genesis, orí ìkọkànlélógún. Olúwa sì bẹ Sara wò bí ó ti wí. Olúwa sì ṣe fún Sara bí ó ti sọ. Sara sì lóyún, ó sì bí ọmọkùnrin kan fún Abrahamu ní ògbólógbò rẹ̀ bí àkókò ìgbà tí Ọlọ́run dá fún un. Abrahamu sì pe orúkọ ọmọ rẹ̀ tí a bí fún un ní Isaki, ẹni tí Sara bí fún un. Abrahamu sì kọ Isaki ọmọ rẹ̀ ní ilà nígbà tí ó di ọmọ ijọ́ mẹ́jọ gẹ́gẹ́ bí Ọlọ́run ti pè àṣẹ fún un. Abrahamu si jeni ogon odun nigba ti abi Isaki omo re fun. Sara si wipe Olorun pa mi lerin, gbogbo eni ti o gbo yo si re ni pelu mi. O si wipe tani iba wi fun Abrahamu pe Sara yo fi omo fun omo mu. Mo sa bi omo kan fun ni ogologbo re. Omo na si dagba, a si je ale enu omo. Abrahamu si se ase nla ni ojo na ti aja Isaki le enu omo. Sara si di omo Hagari ara Egypt ti o bi fun Abrahamu. O n fi rerin. Nítorí náà ni ó ṣe wí fún Abrahamu pé ilé ẹrúbìnrin yìí jáde tí òun ti ọmọ rẹ̀ nítorí tí ọmọ ẹrúbìnrin yìí kì yóò ṣe àròlé pẹ̀lú Isaki ọmọ mi. Ọ̀rọ̀ yìí sì burú gidigidi ní ojú Abrahamu nítorí ọmọ rẹ̀. Ọlọ́run sì wí fún Abrahamu pé má ṣe jẹ́ kí ó burú ní ojú rẹ̀ nítorí ọmọdékùnrin náà àti nítorí ẹrúbìnrin rẹ̀. Ní gbogbo èyí tí Sara sọ fún ọ, fetí sí ohun rẹ̀ nítorí nínú Isaki ni a ti pe irú ọmọ rẹ̀ àti ọmọ ẹrúbìnrin náà pẹ̀lú ni èmi ó sọ di orílẹ̀-èdè. Nítorí irú ọmọ rẹ̀ ní í ṣe, Abrahamu sì dìde ní kùtùkùtù òwúrọ̀, ó mú àkàrà àti ìgò omi kan, ó fi fún Agari, ó gbé ilé ní èjìká àti ọmọ náà, ó sì lé e jáde, òun sì lọ, ó rìn káàkiri ní ìlú Beersheba. Omi náà sì tán nínú ìgò, ó sì sọ ọmọ náà sí abẹ́ ìgboro kan, ó sì lọ, ó jókòó kọjú sí i ní ọ̀nà jíjìn réré, ó tó bí ìtàpásí kan, nítorí tí ó wí pé kí èmi má rí ikú ọmọ náà, ó sì jókòó kọjú sí i. Ó gbé ohun rẹ̀ sókè, ó ń sọkún. Ọlọ́run sì gbọ́ ohun ọmọdékùnrin náà. Áńgẹ́lì Ọlọ́run sì pè Hagari láti ọ̀run wá. Ó bí pé, kí ni ó ṣe ọ́, Hagari, má ṣe bẹ̀rù nítorí tí Ọlọ́run ti gbọ́ ohun ọmọdékùnrin náà níbi tí ó gbé wà. Dìde, bí ọmọdékùnrin náà kí o sì dì í mú, nítorí tí èmi ó sọ ọ́ di orílẹ̀-èdè ńlá. Ọlọ́run sì ṣí ilé ojú, ó sì rí kànga omi kan, ó lọ, ó sì pọnmi fún ìgò náà, ó sì fi fún ọmọdékùnrin náà mu. Ọlọ́run sì wà pẹ̀lú ọmọdékùnrin náà. Ó sì dàgbà, ó sì jókòó ní ìjù, ó di tàfàtàfà. Ó sì jókòó ní ìjù Párani, ìyá rẹ̀ sì fẹ́ obìnrin fún láti ilẹ̀ Egypt wá. Ó sì ṣe ní àkókò náà ni Abimeleki àti Fikoli olórí ogun rẹ̀ wí fún Abrahamu pé Ọlọ́run pẹ̀lú rẹ ní gbogbo ohun tí ìwọ ń ṣe. Ǹjẹ́ ní ìsinsìnyìí fi Ọlọ́run búra fún mi níyìnyín pé ìwọ kì yóò ṣe ẹ̀tàn sí mi, tàbí sí ọmọ mi, tàbí sí ọmọ ọmọ mi, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe ohun tí mo ṣe sí ọ, bẹ́ẹ̀ ni ìwọ ṣe sí mi. Àti sí ilẹ̀ tí ìwọ ti ṣe àtìpó nínú rẹ̀. Abrahamu sì wí pé èmi ó búra. Abrahamu sì bá Abimeleki wí nítorí kànga omi kan tí àwọn ọmọ ọ̀dọ̀ Abimeleki fi agbára gbà. Abimeleki sì wí pé èmi kò mẹni tí ó ṣe nǹkan yìí, bẹ́ẹ̀ ni ìwọ kò sọ fún mi, bẹ́ẹ̀ ni èmi kò gbọ́ bí kò ṣe lónìí. Abrahamu sì mú àgùntàn àti akọ màlúù, ó fi wọn fún Abimeleki, àwọn méjèèjì sì dá májẹ̀mú. Abrahamu sì ya abo ọ̀dọ́ àgùntàn méje nínú abo sí ọ̀tọ̀ fún ara wọn. Abimeleki sì bẹ Abrahamu pé kí ni a lè mọ abo ọ̀dọ́ àgùntàn méje tí ìwọ yà sí ọ̀tọ̀ fún ara wọn yìí sí. Ó sì wí pé nítorí abo ọ̀dọ́ àgùntàn méje yìí ni ìwọ gbà lọ́wọ́ mi kí wọn kí ó lè ṣe ẹ̀rí mi pé èmi ni ó wa kànga yìí. Nítorí náà ni ó ṣe pé ibẹ̀ náà ní bí a ṣe bà. Nítorí níbẹ̀ ni àwọn méjèèjì gbé búra. Bẹ́ẹ̀ ni wọ́n sì dá májẹ̀mú ní bí a ṣe bà. Nígbà náà ni Abimeleki dìde àti Fikoli olórí ogun rẹ̀. Wọ́n sì padà lọ sí ilẹ̀ àwọn ará Filistia. Abrahamu sì lọ igi tamariski kan ní Beersheba. Níbẹ̀ ni ó sì pe orúkọ Olúwa Ọlọ́run ayérayé. Abrahamu sì ṣe àtìpó ní ilẹ̀ àwọn ará Filistia ní ọjọ́ púpọ̀.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lónìí wípé a tún péjọ pọ̀. Lẹ́sẹ̀ Jésù Kristì, olùkọ́ ńlá àti olùgbàlà wa. À ń bẹ̀bẹ̀ wípé bí a ti péjọ lónìí, ẹ̀mí àtọ̀run wá fún ara rẹ̀ tí í ṣe ẹ̀mí mímọ́ ti Ọlọ́run yóò kọ́ wa, yóò là wá lójú láti jẹ́ kí a rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà, àti wípé kí ọwọ́ Ọlọ́run, ìka Ọlọ́run, kí ó kọ nǹkan wọ̀nyí sí òkan àyà wa, kí a ba lè gbé ìgbé ayé tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn, kí a ba lè gbé ìgbé ayé tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni bíi ti inú Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa láti ìwé Kólósè. Èyí ni Epístẹ́lì ti Pọ́lù Apọ́stẹ́lì sí àwọn ará Kólósè. Orí kẹta, ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkọkànlá, láńkà tí a sì fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀.
4: mo be yin wo pe ki olukuluku wa ki o ma si bibeli wa bi ati n pe awon ori ati ese bibeli te o ma ka mo si n gbadura wo pe ki olorun emi ti kara re ki o salaye awon nkan wonyi fun wa ni kikun ki igbesi aye wa ki o ba le ba eri ti an je ninu Kristi ki o ba le ba mu o je eko ti o se pataki fun wa lopo lopo nitori be o ye ki a fiye si awon nkan ti an gbo ki a ma ba gba wa lo kuro ninu wa nigba kan Kolose ori keta lati ese ikejo sugbon nisisiyi e fi gbogbo won yi sile pelu ibinu irunu arankan oro odi ati oro itiju kuro li enu yin e ma se seporo fun eni keji yin eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re e si ti gbe okunrin titun ni wo eyi ti aso di titun ni imo gege bi aworan eni ti o da nibi ti ko le si heleni ati Jew ikola ati aikola alaigbede ara skitia eru ati ominira sugbon Kristi li ohun gbogbo ninu ohun gbogbo bi mo se so tele tele awon oro ti a ka won yi won je oro ti o jinle popo won si je oro ti o ti enu aposteli jade gege bi ati dari re lati odo emi mimo o fi eto igbala ti olorun se ti o si se asekun re ni ori oke Calvary nigbati akan Jesu Christi ma gbelebo o fi kan won yi han fun wa o si je ke amo wi pe bi abati di ti olorun wi pe a o di eni titun awon iwa atijo ise atijo ogbologbo okunrin ni we pe a o bo sile a o si gbe okunrin titun wo bi abaso wi pe a bo ogbologbo sile a si gbe titun wo Paul apostle bi emi olorun ti dari re o nse apejuwe fun wa ni ona ti igbe aye onigbagbo ti o le ye wa o se apejuwe gege bi ati ma nwoso lararo wi pe bi a ba ti ji wi pe ohun kan la ni lati se a o bo aso ogbologbo a o bo sile eyi ni ni aso ti a o le wo jade a o bo sile a o we bi a ba ti we ti ara wa si ti mo a o si gbe aso titun wo aso titun yi bi a ba jade sita ni awon eniyan ni won ma fi mo iru ise ti a nse o sese bi abari omo ogun yo bo aso ti awon eniyan ma nwo yo bo sile yo gbe aso omo ogun wo tabi eni ti nse olopa bi abari olopa ni gboro ohun ti a fi n da mo bi a o ti e pade e ri bi a o ti e moruko e bi a o ti e mo ile iwe to lo bi a o ti e mo igba to gbase olopa bi a ba ti ri ni gere ti a ti ri pelu aso ti o wo ati fi aso yi ati fi da mo awon elomiran boya won seso ni awon ile ise tabi won seso ni awon adugbo bi a ba ti ri aso ti won wo ni a ma mo we pe won je eni ti o je aseso tabi eso awon elomiran o sese ki o je wi pe ile ita ounje ni ita ni won ti nsise awon ti won si nsise ni iru be igba miran ni a ma ri won wi pe o ma ni iru aso ti won wo tabi awon dokita ti oyinbo bi a ba ri won pelu aso ti won wo a o ti mo we pe eni yi je dokita tabi elomiran we pe o je nurse tabi we pe enikan je agbebi eyi ni apere ti Paul apostle ti o nse fun wa wi pe awa paapa o ye ki a mo wa bi a ba n jeri wepe ati di ti olorun bi abanjeri wepe ati ba jesu christi pade bi abanjeri wepe ati di eni igbala oni ijewo igbagbo wa yi ati eri ti anje ti an so fun awon elomiran o ye ki won ki o le mo.

sọ nípa ìwà títún ìwà mímọ́. Bí a bá ń sọ nípa wípé a ti bá Ọlọ́run lájà, a ti dárí ẹ̀ṣẹ̀ wájú wá, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni Bíbélì máa ń sọ gẹ́gẹ́ bí ẹni tí ó gbé aṣọ wọ̀. Nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé ìgbà tí a bá ń sọ ọ̀rọ̀ ìgbàlà, ìgbà tí a bá ń sọ ọ̀rọ̀ ìwà mímọ́, ó dàbí ẹni wípé a gbé aṣọ tuntun wọ̀. Bí a bá ń sọ nípa ìwà tí kò dára àti ìwà tí ẹni tí kò mọ Ọlọ́run, ohun tí a ń sọ náà ni wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti ní aṣọ tí kò dára. Ìgbà tí ó bá tọ Ọlọ́run wá, a bọ́ aṣọ yìí, a bọ́ sílẹ̀, a wá gbé aṣọ mìíràn wọ̀. Jẹ́ kí n ṣe àpèjúwe fún ọ nínú ìwé wòlíì Aesaiah. Orí kẹrìnlélọ́gọ́ta, ẹsẹ̀ ìkẹfà fiyèsí dáradára o. Gbogbo wa sì dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa sì dàbí àkísà ẹlẹ́gbin, gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́. Níhìn-ín ni a ń sọ nípa ìwà àwọn tí kò lọ́lọ́run, ìwà àwọn tí kò tí ní ìgbàlà, ìwà àwọn tí a kò tí wẹ̀nù mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ó ń sọ wípé òdodo tí wọ́n ń ṣògo nínú rẹ̀, òdodo tí wọ́n ń gbẹ́kẹ̀lé iṣẹ́ ti ọwọ́ wọn, tí wọ́n ń sinmi lé wípé yóò gbà wọ́n là, ó dàbí àkísà ẹlẹ́gbin. Ṣé oyè ọ̀nì sinsìn wípé bí a bá jẹ́ ẹni tí kò mọ Ọlọ́run tẹ́lẹ̀, àwọn ìwà tí a hù wọ́n dàbí àkísà ẹlẹ́gbin níwájú Olúwa. Nítorí bẹ́ẹ̀ ni a fi ń sọ wípé bí a bá Jésù pàdé, àkísà tí a gbé wá kí a tó wọnú ìrere, a ó bọ́ àwọn nǹkan wọ̀nyí bí ẹlẹ́gbin, a ó bọ́ wọn kúrò, a ó jù wọ́n sọnù, a ó gbé ohun titun, ẹ̀wù titun, a ó gbé wọn wọ̀. Jẹ́ kí a tún wo àpèjúwe mìíràn nínú Lúkù orí kẹẹ̀dógún. À ń wò láti ẹsẹ̀ ìkọkànlélógún. Ọmọ náà sì wí fún un pé, bàbá, èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti ní iwájú rẹ, èmi kò sì yẹ lé ẹni tí àbá máa pè lé ọmọ rẹ mọ́. Ṣùgbọ́n bàbá náà wí fún àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pé, ẹ mú ààyò aṣọ wá kánkán, kí ẹ sì fi wọ̀ ọ́. Ṣé o rí ohun tí ó ń sọ? Ẹ mú ààyò aṣọ wá kánkán, kí ẹ sì fi wọ̀ ọ́. Ṣé o mọ̀ wípé ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ni a ń pè ní ọmọ onínàkúnà? Nígbà tí ó dé, aṣọ ẹ̀gbin ló wà lára rẹ̀. Àwọn aṣọ ẹ̀gbin wọ̀nyí ni wọ́n ń ṣe àpèjúwe ìbínú, ìjà, ìrunú, àrankan, àti wípé irú ẹni yìí ó kún fún ẹ̀ṣẹ̀ púpọ̀. Ṣùgbọ́n bí ó ti wá sọ́dọ̀ Ọlọ́run, a bọ́ aṣọ ẹ̀gbin, a bọ́ kúrò, a wá fi aṣọ ààyò, aṣọ titun, a gbé wọ̀. Jẹ́ kí a padà sí Aesaiah. Orí ìkọkànléníọgọ́ta, ẹsẹ̀ ìkẹwàá. Èmi ó yọ̀ gidigidi nínú Olúwa, ọkàn mi yóò yọ̀ nínú Ọlọ́run mi, nítorí ó ti fi agbádá wọ̀ mí, ó ti fi aṣọ òdodo bò mí. Ṣé orí nísinsìnyí wò kíní yìí, ohun tí Ọlọ́run bá wa sọ, òun ni wípé bí a bá tọ Ọlọ́run wá, aṣọ ògbólógbò, aṣọ ìwà àtijọ́, aṣọ ìrìn àtijọ́, aṣọ ìjẹun àtijọ́, aṣọ ìṣe àtijọ́, a ó bọ́ wọn kúrò, a ó sì gbé aṣọ titun, aṣọ ààyò, aṣọ òdodo, a ó gbé wọ̀. Jẹ́ kí a tún wo ìwé ìfihàn. À ń tọ́ka sí àwọn ẹsẹ̀ Bíbélì yìí kí ó ba lè yé wa dáradára ohun tí a ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ lónìí. Jẹ́ kí a wo ìfihàn orí kọkàndínlógún láti ẹsẹ̀ ìkeje. Ẹ jẹ́ kí a yọ̀, kí inú wa kí ó sì dùn gidigidi, kí a sì fi ògo fún un, nítorí pé ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn dé, aya rẹ̀ sì ti múra tán. Òun ni a sì fi fún pé kí ó wọ aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ tí ó

0: fun gbo nitori pe aso ogbo wiwo eni ni se ododo awon eniyan mimo se ori on ti an so nihin bi abari obirin kan ti a fe sin lo si ile oko bi obirin yi bi o ba ti mura sile fun ojo igbeyawo awon aso ti o ti n wo tele tele awon aso ilo si aso ti o ti n lo ninu ile apon won kuro atun ara re se awe dara dara a si wa mu aso titun igba miran a je aso ti o funfun gbo awo nigba ti o ba wo iru aso yi o mura sile lati lo pade oko re an so fun awo pe bi ijo ti je iyawo odo agutan iyawo Jesu Christi awa ti a mura sile fun igba soke awon eniyan mimo awa ti a mura sile nigba ti olori angeli yo fun pe nigba ti awon oku ninu Christi yo jiride nigba ti a o gba wa soke lati lo pade olufe wa lati lo pade olugbala wa lati lo pade oluwa wa lati lo pade oluso agutan lati lo pade odo agutan eni ti o ko ese araye lo o ni awa yi ni abo aso akisa ti atijo abo sile awa gbe aso miran wo aso ti o funfun gbo aso ti o nse apejuwe iwa mimo ti awon eniyan mimo nisisiyi o ye ki o ye wa ohun ti a n keko lori re loni ye ki a pada si Kolose ori keta o n so fun wa nipa awon ikoko meta ti o farahan ninu ohun ti a n keko yi ikini bibo ogbologbo okunrin ni sile pelu ise re ikeji awon iwa okunrin titun iketa idapo ati ajumosepo ninu isokan bi mo ti so tele won je eko ti o jinle eko ti o wa lati inu olorun eko ti emi olorun ti o nfe la oju wa si loni mo tun gbadura wi pe enikokan wa oye yo ye wa wi pe enikokan wa yo gbo ohun oluso agutan latoke wa ati wipe bi ati n gbo a o dide lati se ohun ti olorun fe ka se lai fi ohunkohun falẹ lai jafara je ki a wo ikini bibo ogbologbo okunrin ni sile bi e wa kisa ti a fe gbe sona bibo sile pelu awon ise ise ti atijo Kolose ori keta ese ikejo ati ese ikesan sugbon nisisiyi e fi gbogbo wonyi sile pelu ibinu irunu arankan oro odi ati oro etiju kuro li enu yin e ma se se poro fun eni keji yin eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re nihi ni olorun ti enu Paul apostle so fun wa wi pe ohun ti a n pe ni igbala ohun ti a n pe ni idande ohun ti a n pe ni idariji ese tabi irapada wipe o je ohun ti o jinle pupo o si je ohun ti o ma mu iyipada nlanla ba igbesi aye wa o wa n so fun ni sugbon nisinsiyi gba ti Paul apostle n so nisinsiyi o n so nipa igba kan ni igbesi aye awon ara Kolose igba kan ni igbesi aye onigbagbo nje nisinsiyi ti a n so nipa re kini o n toka si wipe ati kuro ninu aye ati wa si ijoba olorun nisinsiyi ti ati wa si ijoba olorun o n toka si wipe ati kuro labe isakoso esu ati wa si abe isakoso Jesu Kristi olugbala wa o n so wipe sugbon nisinsiyi ti ati wa si abe akoso titun o n so nipa wipe ati kuro ninu okunkun ati bo sinu imole o wa n so fun a wipe nje nisinsiyi ti a wa ninu imole o n so wipe ati di oku si ese ati di aye si Kristi ati ji iji ododo o wa n so wipe gba ti a ti kuro ni eni ti atijo ti a si ti wa nisinsiyi lati di titun ninu ero wa ninu Kristi o ni oye ki a fi gbogbo awon nkan wonyi sile o wa n so o dabi ki awon olopaa tabi oga olopaa ki o so fun olopaa kan ti o sese gba ise boya o ri olopaa eji laaro o wa si ori ila nibi ti won tin to ke ba le se ayewo won ki won ki o to jade lo se enu ise oga olopa wa ri olopa ti o sese gbase yi o wa ri wepe o wo aso to tin wo tele tele ko wo aso ti a fi da olopa mo ah ni oga olopa wa so pe ah nje nisisin yi nigbati o ti darapo pelu awon olopa o ye ki o fi awon aso wonyi sile ki o wo aso titun ti a le fi da omo gege bi olopa se on ti mo so ye wa aha o dara be nitori be eyi ni a fi so fun awe pe ke a fi nkan wonyi sile awon nkan ti o fi wa han gege bi eni ti atijo awon nkan ti o fi wa han gege bi elese gbati ati kuro ninu ese wa ki a fi ibinu ki a fi sile se ori awon elomiran bi won ba ji laaro oju afaro a da bi eni we pe enikan se won latoju orun iyawo oni gbadun awon omo oni gbadun awon aladugbo won oni gbadun ah a ma be sini so pe ki lo de se bi ajosun lale ana ni ewo lo wa de toju yin faro ki lo fa ibinu onigba ti a ti mo Jesu Christi oni ki a fi awon nkan woyi sile ka je ki yawo ko joroju wa nle ka je ki awon omo roju wa nle sugbon oko ti a fe ba soro boya a fe bere owo obe ni boya a fe lo soja ni tabi boya a fe so fun pe ah ikan ninu awon omo o ma dabe ni po ngbona die bi ati de waju oko ni a ri pe oju oko faro asiri pe bo ti nse tele ni yi gba to so pe ohun ti gba Jesu ko si yi pada oni ki a fi ibinu sile o si ni ki a fi irunu sile awon elomiran bi a o ti soro meji meta won ti to to soke won ti foju gba o da bi eni wi pe ibinu irunu ojoba ni igbesi aye won awon elomiran laarin arakunrin si arakunrin arabirin si arabirin laarin awa ti a jo npe ara wa ni ara ninu oluwa ki lo de to je wi pe bi aba ti soro die elomiran ati fajuro elomiran ati wu elomiran a o ni le ba soro ati dabe arabirin ki la so to bi yin ninu arakunrin se o si nkan o se ki se e ta sese so sile yi lo je ki oju yin faro be ki lo de o n so fun wa o ni bi a ba ti bo ogbologbo okunrin ni sile pelu ise re ki lo tun fa ibinu laarin awa omo olorun ki lo n fa irunu laarin awa omo olorun ki lo n fa aran kan bi a ba so nkan o se se gege bi eniyan eleran ara bi a tile ti ni igbala nitori wipe ogbon wa ko to ti Jesu nitori pe imo wa ko to ti Jesu looto la yi okan wa pada a o yi ago ara wa pada ohun ti mo nso ni wepe bi a ba ti ni igbala alaafia olorun a wonu okan wa iye olorun a wo inu okan wa bi a ba ti ni igbala ayo idariji aso ninu okan wa bi a ba ti ni igbala a o ri wepe ero wa oro wa irin wa gbogbo nkan yo yi pada sugbon ranti bi tele tele ki a to mo Jesu bi won ba gba wa leti adun wa die nisisin na bi a mo Jesu bi won gba wa leti eti ti won gba wa yi adun wa nitori pe a o ti yi ara wa pada andro de ojo ajinde to je wipe ipe yo dun a o yi ara wa pada nigba na ko se on ti won le se si ara ti o le dun wa sugbon nisisin yi okan lagbala emi wa loni yi pada ara wa o si wa bakan na sibe se o mo we pe bi igba ti aje alaigbagbo bi a ba ranso bi abere ba gun wa lowo adun wa nisisin na ti a ti di onigbagbo bi abere ba gun onigbagbo lowo adun onigbagbo nitori wi pe emi okan la yi pada lagbala ara bi abere ba gun ara onigbagbo a si ma dun sibe sibe o sese ti o je wi pe a n soro laarin ara wa sugbon ohun ti a n so yi ki o dabi eni wepe o fe gba odi lokan wa ki won so fun ki a ma binu o wepe ki se wepe a mo mo se nkan yi si wa nitori be ki a gboju fo nkan yi da bi a ba ti so be o ye ko tan lokan wa sugbon wepe ko dun mi ko dun mi sugbon a se to n soro lori nkan ana ti o ye ki a ti gbagbe a se so pe lagbaja mi o ni nkan ba lagbaja se lagbaja ti a n daruko oji omo olorun awa paapa aso pe aje omo olorun awa so wipe a o ni kan ba lagbaja se bi nkan de fun lagbaja boye o fe gbe yawo ni
1: boya o fe sinku ni boya o fe ku omo jade ni ko so to le de kin debe mi o ni yoju si won nitori wi pe lagbaja ah nkan to se si mi a fi orun lati le pari e iru eni be ba o lo se je omo olorun o ni ki a fi ibinu sile ki a fi irunu sile ki a fi aran kan sile awa bi boya o ti dele oko ewo ati oko o se se ki o je wi pe oko se o se ese gbe nigba kan o so nkan ti o dara o se se ki o so nipa iya re tabi ki o so nipa baba re tabi ki o tile soro kan si o lai kiye sara oro isi du o de gongo ara o wonu akiyemi ara re sugbon nigba ti nkan yi sele oko wa o wa ri wi pe nkan to nso ko dara o wa pe pe iyawo mi ma binu o isu ni nitori be je ke agbagbe ah mo ti gbagbe en to ba dele oko se o ti mo pe ile eko ni ile oko nitori be mi o binu eni to lohun o binu yi sugbon o wa lo se ipinu we pe owo temi ati owo oko ko si nkan to le paapo bo ba fowo sile lati je gege bi o ba fi sile lati jeun ohun le bi ma pa nitori pe ibi ti mo gbon jude yi mo mo bi mo se le jeun tebi o ni pa mi iru eni be se ki se wi pe agbe nkan kan sinu ti a fi binu ti a fi korira oko mo ti mo wi pe gege bi onigbagbo mi o ni ko le gege bi onigbagbo mi o le jawe fun wi pe mo fe lo fe oko miran sugbon nkan ti ma se fun aju iko sile lo ko dara be bi abati di onigbagbo ibinu a kuro irunu a kuro aran kan ko a kuro oro odi ko ti eye ka gbo yi si onigbagbo awon alaigbagbo alaiwa bi olorun ni won ma nfi bibeli sefe ni won ma nse yeye wi pe awon ogba bibeli o nitori pe ti akọ si bibeli won ma nse yeye nipa o ti akọ si bibeli awa ti a ti je omo olorun bibeli mimo yo je ohun iya soto o ti agbe laruge o ti o je pe bi a ba tin kan ko ninu re ni anteriba fun olorun iru eni be ti o ti di onigbagbo oro odi blasphemy ko tun si lenu re mo ati oro etiju ohun ti a n pe ni oro etiju ni oro agalamasa oro ko bakun gbe oro ti o ma n dabi eni pe awon tinu aye won ma n rerin si sugbon ti o je oro idoti oro ti tini loju oro ti a ko gbodo gbo ni gbangba se a mo wi pe awa ti a je obirin e se gafara fun mi bi awon aso kan wa ti obirin ma n lo ti a ba fo won ti o ye ki a ma sa si ita gbangba nitori pe o je ohun ti o tini loju be na ni awon oro miran wa oro ti o je mo oro obirin oro okunrin oro ti o je mo isepo laarin oko ati aya tabi awon nkan miran ti o ye ki a ma gbo ni enu onigbagbo ni ita gbangba sugbon gba ti a ba ri awon elomiran ti won so wi pe awon je onigbagbo sugbon ti won tun dapara ti won sefe awon ti won si nsin so yi won je oro itiju oni ko ye ko ri be ese ikesan e ma si se poro fun eni keji yin awon elomiran won o mo sai da won so wi pe awon ti di onigbagbo boya won fe lo si oja aladugbo sin bere wi pe arabirin nibo le fe lo in bada lohun pe mo fe lo soja ohun eti ba fi lo soja ati e ani o gba owo yi ko ba mi ra iyo wa latoja gba ti wo tin lo ko champagne kemi na lo tori be tin ba so to fun wi pe mo n lo soja ise ti o ye ko ran mi lo ma ran mi a da be ni pe mo je boy eru re nitori be won o ni so fun mo fe sare de odo aladugbo mi bi ni oja lo nlo o ni iru eni be ko ye ke a ma so pe aje oni igbagbo ke a tun ma poro fun ara wa o sese ko je obirin to ti loko lo fe lo ri iya re bi o ba so fun oko pe baale mi mo fe lo ri iya mi o oko le so wi pe se bi o lo ni ose ti o koja se o si nkan o nitori be akani arale bi baale mi ba bere pe nbo ni mo lo eni mo sare jade die nbe yen mo fe lo wo awon ti won wa ni idapo ju ile mi iro lo npa o nlo si odo iya re to ba si de to ma so pe e ma pe die se won na mo awon ti won sese di onigbagbo yi baba dodo won ko se dide giri nitori pe oro ti won ni so oro na ti po pupo ju nitori o lo je ki npe iro lo npa
0: awa ti a so pe a je onigbagbo ba la tun se n ba iro lenu wa ko ye ko ri be oni e ma se se poro fun eni keji yin eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re je ki a wo Romu ori kefa Romu ori kefa lati ese ikefa nitori awa mo yi pe akan ogbologbo okunrin wa ma agbelebo pelu re ki a le pa ara eserun ki awa ma se sin ese mo onkan na ni eyi so fun wa ninu efeso ori kerin efeso ori kerin ese ikeji lelogun pe ni ti iwa yin atijo ki eyin ki o bo ogbologbo okunrin ni sile eyi ti o di baje gege bi ife kufe etan se oye onisinsin yi okan na ni bibeli iba je kolose lati nka iba je romu lati loka iba je efesu lati nka okan na ni oro olorun eyi ni olorun fe aba wa ni ijo ni ilu eko nihin tabi ijo ni ilu ibadan tabi ijo ni ilu ibomiran oro olorun okan na ni eko oro olorun okan na ni je ki tun so papa o sese se amo wi pe ki se deeper ni ijo kan soso ti o wa ni gbogbo aye o sese ki eyan ki o ma wa si deeper tabi ke elomiran ki o ma lo si ijo miran bi gbogbo wa bi abaje olooto si oro olorun eko kan na ni o ye ki gbogbo ake a ma ko ni nitori ori nisinsin yi ohun ti paul n so fun awon ara kolose ohun lo so fun awon ara efesu ohun lo so fun awon ara romu to ka ese ikeji lelogun yi pe ni ti iwa yin atijo ki eyin ki o bo ogbologbo okunrin ni sile eyi ti o di baje gege bi ife kufe etan ese keta lelogun ki ese di titun ni emi inu yin lati ese ikeji din logbon ki eni tin jale ma se jale mo soti gbo eni ti o ti wa ni iwa ki o ma fowora ki o ma fe ki o ma mu nkan nkan ti elomiran o ni eni ti o ba ti n se be tele ki o ma se be mo bi o ba ti ni igbala ita ori bi naira kan lori benchi ngba to wa si ile esin o si mu naira kan yi se o ro we pe o hu latori benchi ni o mo wi pe enikan lo gbagbe e sibe nitori be o ni ki eni tin jale tele ki o ma se jale mo eni to je wi pe tele ko ni se to nse o ba ji laaro gba to wa ni ti o wa to je ge bi alaigbagbo o ba ji laaro a ma ti oju le de oju le ni a ma ni ki le ri je nbe yen o kini kin je nbe yen o nkan to nse niyan ko ni se to nse ko lowo to le pa wole bi o ba ti di onigbagbo ewo ni onigbagbo tun lo lati oju le de oju le ki le ri je nbe yen o a o se bo iwa ogbologbo a o se bo sile tele gege bi alaigbagbo ohun ta ma nse ni pe a ma fese pale ni ibodo awon railway nitori o sese ibi ti enikan tin sai to fe wo railway ki owo e ko jabo nitori be iru awon eniyan ti o je ole a ma fese rale kaakiri ni ibodo ko lati wo nkan to bo si e lowo awon elomiran lati ri he mata so pa ti di onigbagbo ko ye ki iru iwa be ki o tun wa ni igbesi aye wa ka to mo olorun ki a to mo jesu awa ti a je omo fun baba bi baba ba lo sita a ma lo tobo apo baba a ma lo tobo ibi to ko si boya a le ri bi adota kobo nbe tabi a le ri bi naira marun nbe a si mu awa ti a so pe a di onigbagbo nisisiyi o ni awa ta jale tele ka ma tun jale mo o tun se ni laanu ki se nipa ti awon omode nikan eni ti o je iyawo tele ki o tun mo jesu bi oko ba ti jade a ma lo ye apo oko o a ma lo ye ibi ti won kowo si ibi ti won ko nkan miran ibi ti won ko awon iwe a ma lo ye wo boya je ri naira marun naira mewa bo se fowo fe tele niyi gege bi alaigbagbo gba to wa so pe o ti di onigbagbo nje ko je nkan ti ju wipe sibe o tun lo nye apo oko wo o tun lo nye ibi ti won ko nkan si wo boye wa ri naira marun bo ba si mo naira marun mewa yi o ke so fun oko re bawo ni o se le so wi pe o ti die ni igbala o ni eni tin jale tele tele ki o ma se jale mo awa ti o je pe tele tele ibi ta tin sise ka to mo olorun bi abe fe gba aye isimi awon ti o ti ni yawo awon ti o loko won so pe awon ti gbe yawo eni ti o bi mo kan alun ti mo meta merin ki o ba le gba owo ju be lo nisinsin to so pe o ti di onigbagbo o ti isatunse o le to oja tele tele ti won fi sanwo le fun o tun se njale bakan na loni ki a to di onigbagbo bi a ba de ibi se ni ago mesan a so pe ade ago be ago se ni ago meje abo gba to wa tun so pe o ti di onigbagbo nje ki se be lo tun se nje ki se iru iwa be lo tun hu onu ye ki yi pada ki o wa o ye ki abo akisa elegbin ti atijo o ye ki abo won sile eni tin jale ki o ma se jale mo sugbon ki o kunkun ma se laala ki o ma sise ki o ma fi owo re sise ohun ti o dara ki ohun ki o le ni lati pin fun eni ti o se alaini ese ikokandinlogbon e ma se je ki oro idibaje kan ti enu yin jade e ma se je ki oro idibaje kan ti enu yin jade ewo ni a npe ni oro idibaje oro ti o mu ore ofe lowo nigba ti oko ba nba yawo re soro ti o ba dabi eni pe a nba eru soro nigba ti oko ba npe iyawo ni oruko inagije ti o dara nigba ti oko ba nso oro ti o le je ki eyan position le ki o kudanu nigba ti o ba nso si iyawo re oro idibaje ni tabi nigba ti iyawo na ti o ba nso wi pe ma so fun to je pe aran ti ile ibi to nti wa a mo wi pe emi o ki nse eni ti eniyan kan le se bi o ti won si gba ti iyawo ba di e se gafara fun mi ki nlo ede yi o dabi asa eni ti o gbeko eni ti o leko eni ti o mo olorun eni ti o mo jesu ti iyawo ba tun soro si oko lona ti o dabi eni wo pe oko a ma ro pe iru obirin wo ni mo gbe sile yi eni ti o dabi eni wo pe o lagbara ju mi lo oro po lenu iyawo ju ti oko lo eni ti awon eyan ma so wi pe iyawo e de die o e ma binu o e ma je ki oro yi ki o gbodi lokan oko yin o ko dara be o ni nitori be o ni ki oro idi baje kan ki o ma se jade lati enu wa sugbon iru eyi ti o dara fun eko ki o le ma fi ore ofe fun awon ti n gbo e ma se se mu emi mimo olorun binu eni ti a fi se edidi yin di ojo idande gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu gbogbo aran kan olorun ti ko opolopo nkan sile fun wa to je wi pe bi a ba nka won bi a ba bojuto won bi a ba nse won ile wa yo toro olorun ti fun wa ni opolopo ase opolopo ilana to je wi pe bi eni kokan wa bi a ba nji laaro ti a fi oro olorun se dingi ti a nwo ti a si fi diwon igbesi aye wa alafia yo wa ni idile wa bi aba mo pe ki oko ti ko to ba yawo soro we pe a o gbodo ni iwa kikoro a o gbodo pon obirin yi loju a o gbodo fi ibinu ba yawo lo a o gbodo fi irunu ba oko wa lo a o gbodo ni ariwo ninu ile wa e se to je we pe oko ati yawo n soro atun gbo ni ile kerin ile karun won so pe lagbaja tun ti de o pe o fe lu yawo e pa lose to koja won si lo won na lo church o won ka bibeli ju kini lo sugbon bon se ka bibeli to sibe sibe ija okuro ariwo okuro laarin won ko ye ko ri be oni gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu aran kan e ma sore point keji yin eni iyonu e ma darije ara yin gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi ti dáríjì yín ó ní ká máa dáríjì ara wa nínú ìjọ ká máa dáríjì ara wa nínú agboolé ká máa dáríjì ara wa ni bi ise ki a ma dariji ara wa pelu awa ati aladugbo ki a ma dariji ara wa gege bi olorun ninu kristi bi o ti dariji wa ye ki a se ki a lo si ikori keji awon iwa okunrin titun e je wi pe awon nkan ogbologbo awon akisa igbin awon iwa atijo ki a ba won sile ki a ju won danu ki a ri wi pe iwa otun irin otun ki a ri wi pe won joba ni igbesi aye wa eni o ye ki a se gege bi omo olorun wo kolose ori keta ese ikewa esi ti gbe okunrin titun ni wo esi ti gbe okunrin titun ni wo eyi ti a so di titun ni imo gege bi aworan eni ti o da esi ti gbe okunrin titun ni wo ohun ti a n so nihin a n so gege bi apejuwe bi eniyan se ma n woso nigba miran bi a ba ti ri enikan ti a ti mo tele tele eni yi ki a to mo a ri iwe pe irin to ma rin irin idoti ni aso to ma n wo aso miran o le je aso ti enikan bun aso ti enikan fun aso yi o sese ki o ti ya die tabi ki o ti doti die o sese nitori eni yi ko ni imototo o ma rin irin idoti baba ti e ti ri also lagbaja niyan bo ba je obirin ni ko je tun irun e se ko je fo enu laaro ko si je wo aso to dara bi a ba ti ri also lagbaja niyan bi ti e ti ri niyan ba ti e fun laso eni irin idoti koko lowo e sugbon eni yi ni a ri wo pe boya o di onigbagbo bi o si ti di onigbagbo a o mo igba ti o di onigbagbo yi ati kuro ni adugbo ibi to ngbe ki se be nikan o wa ti loko olorun wa tun ti se lore to je wi pe o ni oko ti o je ajeseku to ni die lowo o si tun wa ti ko iwa imototo eni yi nitori wi pe o ti loko ati kon ni iwa imototo iyi pada ti de ni osose atu irun we se ni ojojumo aro a mu ohun ti a fi nfonu a fo enu ati wi pe aso to wa wo nisisin yi ni toto lo je aso ewon tun won si sugbon won je aso ti o je ki o wa ni imototo bi o ba ti n bo lokere boya a o ti ri fun bi odun kan tabi odun meji awari o je eni ti a o le damo mo awa so wi pe abilagbaja ni abilagbaja ko o tun wa ti yan fanda fanda awa duro atejumo o wa ki wa pe arabirin e kaaro atabi e kaasan tabi e kaale o abiwo ni abiwo ko emi ni ki lo de so fun mi joko pe tan fun yin bawo ni nkan se yi pada o kin rin bayi ri ololorun lo da mi lola ololorun lo mu yi pada wa be na ni fun ni gbagbo be na ni fun ni gbagbo awa ti o je wi pe aso egbin akisa elegbin omo ni nakuna la je tele tele awa ti di iyawo Jesu Kristi awa ti a ti da lola ti a ti dariji awa ti a ti mu egbin ti a ti mu kuro ni igbesi aye wa ti Jesu to a ti di olugbala wa ti Jesu ti o ti fi aso ododo wo wa ti Jesu ti o ti ko wa gege bi a ti rin gege bi a ti soro gege bi a ti huwa gege bi a ti se gege bi a ti ba eni keji wa lo nigba ti a ba ri wa a da bi eni wi pe a o ni le da wa momo nitori igbesi aye titun iwa otun yo wa si igbesi aye wa pe efesu lekan si efesu ori kerin ese ikerin le logun ki ese gbe okunrin titun ni wo eyi ti a da nipa ti olorun li ododo ati ni iwa mimo otito sori ikanna ni bibeli o nso fun wa o ni ki a di titun ki a di titun ki a bẹ sini rin irin ọtun ki a bẹ sini hu iwa ọtun ninu Romu ori kejila Romu ori kejila ese ikeji ki e ma se da ki e ma se da da ara yin po mo aye yi sugbon ki e parada lati di titun ni irun inu yin ki eyin ki o le ri idi ife olorun ti o dara ti o si se itewogba ti o si pe awon kan won yi won je ki o ye wa we pe olorun fe ki a dabi Jesu ni gbogbo ise wa ni oro enu wa ni ohun gbogbo ti a n so ti a n se ki a dabi Jesu Kristi nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ìyípadà yìí kí ó farahàn ní ìgbésí ayé wa. Bí ìyípadà yìí bá farahàn ní tòótọ́, kí ni ohun tí a ó tún rí? A ó rí ìdàpọ̀ àti àjùmọ̀ṣepọ̀ nínú ìṣọ̀kan. Yẹ kí a lọ sí Kolose orí kẹta ẹsẹ̀ ìkọkànlá. Kolose orí kẹta ẹsẹ̀ ìkọkànlá. Níbi tí kò lè sí Heleni àti Jew, ìkọlà àti àìkọlà, aláìgbèdè, ara Skitia, ẹ̀rú àti òmìnira, ṣùgbọ́n Kristi lé ohun gbogbo nínú ohun gbogbo. Níhìn-ín ni Paul tún ti wá ń sọ nǹkan mìíràn fún wa. Ó jẹ́ ohun tí a mẹ́nuba lánàá nínú ìsìn wa ti ọjọ́ Àìkú. Ó ń sọ fún wa wípé nígbà tí a bá ti bá Ọlọ́run pàdé, nígbà tí a bá ti di ènìyàn Ọlọ́run, ènìyàn mímọ́, wípé òkúta ìdìgbòlù tàbí ògiri ìkélé tí ó wà láàrin wa, wípé a ó wo wọn palẹ̀. Ó ń sọ níhìn-ín, ó fi àwọn nǹkan méjì méjì, ó fi wọn wéra wọn. Ó sì ń sọ fún wa wípé àwọn ìdábò tí ó ti wà láàrin àwọn nǹkan méjì méjì méjì wọ̀nyí, wípé a ti mú wọn kúrò. Lákọ̀ọ́kọ́, ó ń sọ nípa ti Heleni àti Jew. Bí a bá ń sọ nípa Heleni, èyí ń sọ nípa àwọn Gíríkì, ṣùgbọ́n ní èdè tí ó lè yí ọ dáadáa, wọ́n máa ń pè wọ́n ní kèfèrí. Àwọn Jew, wọ́n máa ń pe gbogbo àwọn ènìyàn tó kù, wọ́n máa ń pè wọ́n ní kèfèrí. Wọn kì í dá sí wọn. Ó ní ṣùgbọ́n bí ẹni tí a ń pè ní kèfèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ẹni tí a ń pè ní Jew, bí ó bá ti mọ Ọlọ́run, àwọn méjèèjì, gbogbo nǹkan tí ó pààlà sáàrin wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó mú wọn kúrò. Wọ́n ó di ènìyàn títún. Wọ́n ó di ọ̀rẹ́ ara wọn, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ìkọlà àti aláìkọlà. Àwọn tí a kọ nílà ni àwọn Jew. Àwọn aláìkọlà ni àwọn tí ó ní àwọn ẹ̀sìn mìíràn tí àwọn Jew tí wọ́n ṣe ṣíọ̀ sí wọn, tí wọ́n sọ wípé wọn kò ṣe dáradára. Ó ní bí wọ́n bá ti mọ Jésù àti ẹni tó ti kọlà àti aláìkọlà, wọn á di ìkan. Ó ní àwọn kan wà aláìgbèdè. Ó tún ní àwọn mìíràn, wọ́n jẹ́ ara Skitia, wọ́n jẹ́ nǹkan méjì, kì í ṣe ìkan náà. Aláìgbèdè lápá kan, ara Skitia lápá kejì. Ó ní àwọn wọ̀nyí bákan náà, bí wọ́n bá ti mọ Jésù Kristi, àwọn nǹkan tí ó dàbí ẹni wípé a fi yà wọ́n nípa tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó mú wọn kúrò. Ó tún wá sọ nípa ẹrú àti òmìnira, wípé àwọn tí ó ní òmìnira, bóyá wọ́n ní iṣẹ́ ti ara wọn, wọ́n ní ilé ti ara wọn, kò sẹ́ni tí ó fún wọn sí abẹ́ ìsìnrú, wọ́n ní òmìnira. Àwọn mìíràn tí wọ́n sì jẹ ẹrú, nígbà tí wọ́n ti bá Jésù Kristi pàdé, wọ́n di ọ̀kan náà. Èyí là ń sọ fún wa wípé bí a bá ti mọ Ọlọ́run, wípé a ò ní máa fi ìyàtọ̀ sí àwọn kan tí wọ́n wá láti gúúsù tàbí àwọn tí wọ́n wá láti àríwá, àwọn tí wọ́n wá láti ìlà oòrùn tàbí àwọn tí wọ́n wá láti ìwọ̀ oòrùn, wípé Kristi yóò jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo. Kì yóò sí ìyapa, kì yóò sí ìdàbò láàrin ẹnì kọ̀ọ̀kan wa àti nínú ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo wa yóò fún ìṣọ̀kan papọ̀. A ó ní Ọlọ́run kan, Kristi kan, olùgbàlà kan, ẹ̀mí kan. A ó máa ní ẹ̀kọ́ kan, ìgbàgbọ́ kan. A ó sì wà ní ìṣọ̀kan nínú Jésù Kristi. Èyí ni Ọlọ́run kọ wa lónìí. Nísinsìnyí, ó yẹ kí a dìde dúró, kí a sọ fún Ọlọ́run wípé àwọn ìwà àtijọ́, ìwà ògbólógbò ti àtijọ́, wípé ó yẹ kí a dágbére fún wọn pátápátá. Ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ di titun ní ìwà wa, ní ìrìn ẹsẹ̀ wa, ní ìwọṣọ wa pàápàá, ní bí a ṣe ń bá ẹnì kọ̀ọ̀kan ẹnì kejì wa lò. Ó yẹ kí a di titun ní ohun gbogbo tí a ń ṣe. Kí a bọ́ àwọn ìgbà ògbólógbò, àwọn ẹ̀kísà ẹlẹ́gbin ti àtijọ́, kí a bọ́ wọn, kí a sọ wọ́n dànù, kí a sì jẹ́ kí ìwà titun kí ó jọba ní ìgbésí ayé wa. Ó yẹ kí a gbàdúrà o. Sọ fún Ọlọ́run, bá Ọlọ́run sọ̀rọ̀. Ṣé àwọn nǹkan tí a ń dárúkọ wọ̀nyí, ṣé wọ́n ṣì wà ní ìgbésí ayé rẹ ni? Èwo ni a tún ń ká àgbèrè mọ́ onígbàgbọ́ lọ́wọ́? Tàbí ìwà èérí, tàbí ìfẹ́kúfẹ́, tàbí ìwà búburú, ìfẹ́ búburú, tàbí ìfẹ́ gbígbóná ẹnìkan sí ẹnìkejì, tàbí ojú kòkòrò, tàbí ohun mìíràn tí kò dára, kí a tún máa ba lọ́wọ́ onígbàgbọ́? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run, gbàdúrà sọ fún Ọlọ́run. Ìwà ìmọtí ara ẹni nìkan, ìwà ògbólógbò ti àtijọ́, ìwà tí ó ìjà àti ìrunú, jẹ́ kí a sọ wọ́n dànù, kí àwọn kan yìí kí ó kúrò ní ìgbésí ayé wa. Bí a bá jẹ́ olóòótọ́, bí a bá jẹ́ olóòótọ́, kí a sọ fún Ọlọ́run, ó dájú yóò mú ìyípadà rere, ìyípadà ọ̀tún bá ẹnì kọ̀ọ̀kan wa.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Genesis, ori ikejilelogun, o si se leyin kan wonyi ni Olorun da Abraham wo, o si wi fun pe Abraham o si dahun pe emi ni yi, o si wi fun pe mu omo re ni sisiyi, Isaki omo re na kan soso ti iwo fe, ki iwo ki o si lo si ile Moria, ki o si fi rubo sisun nibe, lori okan ninu oke ti emi o so fun o. Abraham si dide ni kutukutu owuro, o si di ketekete re ni gari, o si mu meji ninu awon odomokunrin re pelu re, ati Isaki omo re, o si la igi fun ebo sisun na, o si dide, o si lo si ibi ti Olorun so fun o. Ni ijo keta, Abraham si gbe oju re soke, ori ibe na ni okere. Abraham si wi fun awon odomokunrin re pe, eyin joko niyin pelu ketekete, ati emi ati omo yi yo lo si ohun ni, a o si gbadura, a o si tun pada toyin wa. Abraham si mu igi ebo sisun na, o si di oru Isaki omo re, o si mu iná ni owo re ati obe, awon mejeji si jumo nlo. Isaki si so fun Abraham baba re, o si wi pe baba mi, o si wi pe emi ni yi omo mi, o si wi pe wo iná ohun igi, ṣugbọn nibo ni odo agun ti ebo sisun na gbe wa. Abraham si wi pe omo mi, Olorun ti kala re ni yo pese odo agun tan fun ebo sisun. Be ni awon mejeji jumo nlo. Wọ́n sì dé ibi tí Ọlọ́run ti wí fún un. Abraham sì tẹ pẹpẹ kan níbẹ̀, ó sì to igi rere, ó sì di Isaki ọmọ rẹ̀, ó sì da abúlẹ̀ lé orí pẹpẹ lórí igi náà. Abraham sì na ọwọ́ rẹ̀, ó sì mú ọ̀bẹ náà láti dúnbú ọmọ rẹ̀. Áńgẹ́lì Olúwa ni sì kọ sí i láti ọ̀run wá, ó wí pé, "Abraham, Abraham," ó sì dáhùn pé, "Èmi nìyí." Ó sì wí pé, "Má ṣe fọwọ́ kan ọmọdé náà, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ ṣe é ní nǹkan. Nítorí ní ìsinsìnyí, èmi mọ̀ pé ìwọ bẹ̀rù Ọlọ́run, nígbà tí ìwọ kò ti dùn mí lé ọmọ rẹ náà kan ṣoṣo." Abraham sì gbé ojú rẹ̀ sókè, ó wò, sì kíyèsí lẹ́yìn rẹ̀, àgbò kan tí ó fi ìwo rẹ̀ há ní pàǹtírí. Abraham sì lọ, ó mú àgbò náà, ó sì fi rúbọ sísun ní ipò ọmọ rẹ̀. Abraham sì pe orúkọ ibẹ̀ náà ní Jehovah-Jireh, bí a ti ń wí títí di òní yìí, ní òkè Olúwa ni a ó gbé rí i. Áńgẹ́lì Olúwa ni sì kọ̀ sí Abraham láti ọ̀run wá lẹ́rìn kejì, ó sì wí pé, "Èmi ti kálá mi ni mo fi búra," ni Olúwa wí, "nítorí bí ìwọ ti ṣe nǹkan yìí, tí ìwọ kò sì dùn mí lé ọmọ rẹ náà kan ṣoṣo, pé ní bíbùkún, èmi ó bùkún fún ọ, àti ní bíbí sí, èmi ó mú irú ọmọ rẹ bí sí bí ìràwọ̀ ojú ọ̀run, àti bí iyanrìn etí òkun, irú ọmọ rẹ ni yóò sì ní ẹnu bodè àwọn ọ̀tá wọn, àti nínú irú ọmọ rẹ ni a bùkún fún gbogbo orílẹ̀-èdè ayé, nítorí tí ìwọ ti gba ohùn mi gbọ́." Abraham sì padà tó àwọn ọ̀dọ́mọkùnrin rẹ̀ lọ, wọ́n sì dìde, wọ́n sì jùmọ̀ lọ sí Bíáṣébà. Abraham sì jókòó ní Bíáṣébà, ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni a sọ fún Abraham pé, "Kíyèsí, Míkà, òun pẹ̀lú sì ti bímọ fún Nahori arákùnrin rẹ̀, Húsì àkọ́bí rẹ̀, àti Búsì arákùnrin rẹ̀, àti Kemueli bàbá Aramu, àti Kesedi, àti Hasu, àti Pildashi, àti Jidlafu, àti Betueli. Betueli sì bí Rebeka. Àwọn mẹ́jọ yìí ni Míkà bí fún Nahori arákùnrin Abrahamu, àti àlè rẹ̀ orúkọ ẹni tí jẹ́ Rehuma, òun pẹ̀lú sì bí Teba, àti Gahamu, àti Tahashi, àti Maaka. Genesis orí ìkẹtàlélógún. Sara sì di ẹni ẹ̀tàdínláàádóje ọdún, iye ọdún ayé Sara ni èyí. Sara sì kú ní Kijat Haba, èyí náà ni Hebroni ní ilẹ̀ Kenani. Abraham sì wá láti ṣọ̀fọ̀ Sara àti láti sọkún rẹ̀. Abraham sì dìde kúrò níwájú òkú rẹ̀, ó sì sọ fún àwọn ọmọ Heti wípé, "Àlejò àti àtìpó ni èmi ń ṣe lọ́dọ̀ yín, ẹ fún mi ní ilẹ̀ ìsìnkú láàrin yín, kí èmi kí ó lè sin òkú mi kúrò ní iwájú mi." Àwọn ọmọ Heti sì dá Abraham lóhùn, wọ́n sì wí fún un pé, "Olúwa mi, gbọ́ ti wá, alágbára ọmọ aládé ni ìwọ láàrin wa. Nínú ààyè ibojì wa ni kí o sin òkú rẹ, kò sí ẹnikẹ́ni nínú wa tí yóò fi ibojì rẹ̀ dù ọ́, kí ìwọ kí o má sin òkú rẹ." Abraham sì dìde dúró, ó sì tẹríba fún àwọn ènìyàn ilẹ̀ náà, fún àwọn ọmọ Heti. Ó sì bá wọn sọ̀rọ̀ wípé, "Bí ó bá ṣe pé ti inú yín ni kí èmi kí o sin òkú mi kúrò ní iwájú mi, ẹ gbọ́ ti èmi kí ẹ sì bẹ Efroni ọmọ Suari fún mi, kí ó lè fún mi ní ihò Makpela tí ó ní, tí ó wà ní òpinlẹ̀ oko rẹ̀, ní ojú owó ni kí ó fi fún mi fún ilẹ̀ ìsìnkú láàrin yín." Efroni sì jókòó láàrin àwọn ọmọ Heti. Efroni ọmọ Heti sì dá Abraham lóhùn ní etí gbogbo àwọn ọmọ Heti, àní ní etí gbogbo àwọn tí ń wọ ẹnu bodè ìlú rẹ̀ wípé, "Bẹ́ẹ̀ kọ́, Olúwa mi, gbọ́ ti èmi, mo fi oko náà fún ọ àti ihò tí ó wà níbẹ̀, mo fi fún ọ, bi oju awon omo awon eniyan mi ni mo fi fun o si oku re Abraham si teriba niwaju awon eniyan ile na o si wi fun Efoni ile ti awon eniyan ile na pe nje bi iwo ba fi fun mi emi bi o gbo ti emi emi o san owo oko na fun o gba lowo mi emi o si si oku mi nibe Efoni si da Abraham li ohun o wi fun pe oluwa mi gbo ti emi irinwo osuwon shekeli fadaka ni ile je kini eyi ni laarin temi ti re sasin oku re Abraham si gbo ti Efoni Abraham si won eye fadaka na fun Efoni ti o so ni eti awon omo Heti irinwo osuwon shekeli fadaka ti o koja lodo awon onisowo oko Efoni ti o wa ni Mapela ti o wa ni waju Mamre oko na ati iho ti o wa ninu re ati gbogbo igi ti o wa ni oko na ti o wa ni gbogbo eba re yika ni a se daju fun Abraham ni ile ni ni oju awon omo Heti ni oju gbogbo awon ti n wo enu bode ilu re leyin eyi ni Abraham si Sara aya re ninu iho oko Mapela niwaju Mamre eyi na ni Hebroni ni ile Kenani ati oko na ati iho ti o wa nibe ni a se daju fun Abraham ni ile isinku lati owo awon omo Heti wa.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Genesis, ori ikerin le logun. Abraham si bo, o si po ni ojo. Oluwa si ti bu si fun Abraham ni ohun gbogbo. Abraham si wi fun iranse re, agba ile re ti o se olori ohun gbogbo ti o ni pe, emi be o fi owo re si abe itan mi. Emi o si mu o fi Oluwa bura, Olorun orun ati Olorun aye, pe iwo ki yo fi aya fun omo mi. Ninu awon omobirin ara Kenani laarin awon eni ti mo n gbe sugbon iwo lo si ile mi ati si odo awon ara mi ki iwo ki o si fi aya fun Isaki omo mi. Iranse naa si wi fun pe boya obirin naa ki yo fe ba mi wa si ile yi mu a le mu omo re pada lo si ile ti iwo gbe ti wa. Abraham si wi fun pe kiye sara ki iwo ki o ma tun mu omo mi pada lo sibe. Oluwa Olorun orun ti o mu mi lati ile baba mi wa ati lati ile ti a bi mi eni ti o so fun mi ti o si bura fun mi wipe iru omo re ni emi o fi ile yi fun oni yo ran angeli re saaju re iwo si fe aya lati ibe fun omo mi wa. Bi obirin naa ko ba si fe tele o nje nigba naa ni orun re yo mo kuro ninu ikura mi yi okan ni ki iwo ma se tun mu omo mi pada lo sibe. Iranse naa si fi owo re si abe itan Abraham oluwa re o si bura fun nitori oran yi. Iranse naa si mu ibakasi emewa ninu ibakasi oluwa re o si lo nitori pe ni owo re ni gbogbo ẹru oluwa re wa. O si dide o si lo si Mesopotamia si ilu Nahori o si mu awon ibakasi re funle leyin ode ilu naa ni eba kanga omi kan nigba asale le akoko igba ti awon obirin yi ma jade lo pon mi. O si wi pe Oluwa Olorun Abraham oluwa mi emi be o se ona mi ni rere loni ki o si se ore fun Abraham oluwa mi kiyesi emi duro le eba kanga omi yi awon omobirin ara ilu naa jade wa lati pon mi ki o si je ki o se pe omi dan ti emi o wi fun pe emi be o so ladugbo re kale ki emi ki o mu ti ohun o si wi pe mu emi o si fi fun awon ibakasi re mu pelu ohun naa ni ki o je eni ti iwo yan fun Isaki ranse re nipa eyi ni emi o si mo pe iwo ti se ore fun Oluwa mi. O si se ki ohun to pari oro iso kiyesi Rebeka jade de eni ti a bi fun Betueli omo Milka aya Nahori arakunrin Abraham ti o ti ladugbo re ni ejika re. Omidan naa li ewa gidigidi lati wo ohun dia ni bee ni enikeni ko ti mo o si sokale lo sinu kanga o si pon ladugbo re fun o si goke. Iranse naa si sure lo ipade re o si wi pe emi be o je ki mu omi die ninu ladugbo re o si dahun pe mu Oluwa mi o si yara o so ladugbo re ka owo o si fun omo. Nigba ti o si fun omo tan o si wi pe emi o pon fun awon ibakasi re pelu titi won o fi mu tan. O si yara o si tun ladugbo re sinu ibumu o si tun pada sure lo si kanga lati pon omi o si pon fun gbogbo awon ibakasi re. Okunrin naa si tejumo o dake lati mo bi Oluwa mu irin ohun dara bibe eko o si se bi awon ibakasi ti mu omi tan. Ni okunrin naa mu oruka wura abo iwon shekeli ati jufu meji fun owo re ti iwon shekeli wura mewa o si bi pe omobirin ta ni iwo ise emi be o wi fun mi aye wa ni ile baba re fun wa lati wo si. O si wi fun pe omobirin Betueli omo Amerika ti o bi fun Nahori ni emi ise. O si wi fun pe awa ni koriko ati sakasaka to pelu ati aye lati wo si ọkùnrin náà sì tẹríba, ó sì sin Olúwa, ó sì wí pé olùbùkún ni Olúwa Ọlọ́run Abrahamu Olúwa mi, tí kò jẹ́ kí àánú rẹ̀ àti òtítọ́ rẹ̀ kí ó yẹ̀ kúrò lọ́dọ̀ Olúwa mi. Ní ti èmi, Olúwa fi ẹsẹ̀ mi lé ọ̀nà ilé àwọn arákùnrin bàbá mi. Omidan náà sì súré, ó sì ro nǹkan wọ̀nyí fún àwọn ará ilé ìyá rẹ̀. Rebeka sì rí arákùnrin kan, orúkọ rẹ̀ sì ni Lábánì. Lábánì sì súré jáde tọ ọkùnrin náà lọ sí ibi kànga. Ó sì ṣe bí ó ti rí òrùka àti júfù ní ọwọ́ arábìnrin rẹ̀. Tí ó sì gbọ́ ọ̀rọ̀ Rebeka arábìnrin rẹ̀ pé báyìí ni ọkùnrin náà bá mi sọ. Bẹ́ẹ̀ ni ó sì tọ ọkùnrin náà wá, sì kíyèsí ó dúró ti àwọn ìbákasí rẹ̀ létí kànga náà. Ó sì wí pé wọlé, ìwọ ẹni ìbùkún Olúwa, èyí ṣe tí ìwọ fi dúró lóde. Mo sá ti pèsè àyè sílẹ̀ àti àyè fún àwọn ìbákasí ẹ. Ọkùnrin náà sì wọlé náà wá, ó sì tú àwọn ìbákasí ẹ, ó sì fún àwọn ìbákasí ẹ ní koríko àti sakasaka, àti omi fún láti wọ ẹsẹ̀ rẹ̀ àti ẹsẹ̀ àwọn ọkùnrin tí ó pẹ̀lú rẹ̀, a sì gbé oúnjẹ kalẹ̀ fún un láti jẹ. Ṣùgbọ́n òun wí pé èmi kì yóò jẹun títí èmi ó fi jíṣẹ́ mi tán. Òun sì wí pé máa wí, ó sì wí pé ọmọ ọ̀dọ̀ Ábráhámù ni èmi ṣe. Olúwa sì ti bùkún fún Olúwa mi gidigidi, ó sì dì púpọ̀, ó sì fún un ní àgùntàn àti màlúù àti fàdákà àti wúrà àti ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin àti ìbákasí ẹ àti kẹ́tẹ́kẹ́tẹ́. Sara aya Olúwa mi sì bí ọmọ kan fún Olúwa mi. Nígbà tí òun Sara gbó tán, òun ni ó sì fi ohun gbogbo tí ó ní fún. Olúwa mi sì mú mi búra wí pé ìwọ kò gbọdọ̀ fẹ́ ọmọbìnrin fún ọmọ mi nínú àwọn ọmọbìnrin ará Kenani ní ilẹ̀ ẹni tí èmi ń gbé. Bí kò ṣe kí ìwọ kí o lọ sí ilé bàbá mi àti sí ọ̀dọ̀ àwọn ìbátan mi kí o sì fẹ́ aya fún ọmọ mi. Èmi sì wí fún Olúwa mi pé bóyá obìnrin náà kì yóò tẹ̀lé mi. Ó sì wí fún mi pé Olúwa, níwájú ẹni tí èmi ń rìn yóò rán angẹ́lì rẹ̀ pẹ̀lú rẹ, yóò sì mú ọ̀nà rẹ dára, ìwọ sì fẹ́ aya fún ọmọ mi láti ọ̀dọ̀ àwọn ìbátan mi àti láti inú ilé bàbá mi. Nígbà náà ni ọrùn rẹ yóò mọ kúrò nínú ìbúra mi yìí. Nígbà tí ìwọ bá dé ọ̀dọ̀ àwọn ìbátan mi, tí wọn kò bá sì fi ẹnìkan fún ọ, ọrùn rẹ yóò sì mọ kúrò nínú ìbúra mi. Èmi sì dé sí ibi kànga lónìí, mo sì wí pé Olúwa Ọlọ́run Ábráhámù Olúwa mi, bí ìwọ bá mú ọ̀nà àjò mi tí mo ń lọ ní ìsinsìnyí dára, kíyèsí mo dúró lé ẹ̀bá kànga omi, kí ó sì ṣe pé nígbà tí wúndíá náà bá jáde wá ìpọn omi, tí mo bá sì wí fún un pé èmi bẹ̀ ọ́, omi ní omi díẹ̀ kí èmi mu láti inú ládùúgbò rẹ, tí ó sì wí fún mi pé ìwọ mu, èmi ó sì pọn fún àwọn ìbákasí rẹ pẹ̀lú, kí òun náà kí ó ṣe obìnrin tí Olúwa ti yàn fún ọmọ Olúwa mi, kí èmi kí ó sì tó wí tán lé ọkàn mi. Kíyèsí, Rebeka jáde dé tí òun ti ládùúgbò rẹ̀ ní èjìká rẹ̀, ó sì sọ̀kalẹ̀ lọ sínú kànga, ó pọn omi, èmi sì wí fún un pé mo bẹ̀ ọ́ jẹ́ kí èmi mu omi. Ó sì yára, ó sì sọ ládùúgbò rẹ̀ kalẹ̀ kúrò ní èjìká rẹ̀, ó sì wí pé mu, èmi ó sì fi fún àwọn ìbákasí rẹ̀ mu pẹ̀lú, bẹ́ẹ̀ ni èmi mu, ó sì fi fún àwọn ìbákasí rẹ̀ mu pẹ̀lú. Èmi sì bí, mo sì wí pé ọmọbìnrin ta ni ìwọ ṣe? Ó sì wí pé ọmọbìnrin Bétuélì ọmọ Nahori tí ní ìkà bí fún. Èmi sì fi òrùka sí inú imú àti júfù sí ọwọ́ rẹ̀. Èmi sì tẹríba, mo sì wólẹ̀ fún Olúwa, mo sì fi ìbùkún fún Olúwa Ọlọ́run Ábráhámù Olúwa mi, tí ó mú mi tọ ọ̀nà títọ́ láti mú ọmọbìnrin arákùnrin Olúwa mi fún ọmọ rẹ̀ wá. Ǹjẹ́ ní ìsinsìnyí, bí ẹ̀yin ó bàbá Olúwa mi lo inú rere àti òtítọ́, ẹ wí fún mi, bí bẹ́ẹ̀ sì kọ́, ẹ wí fún mi kí èmi kí ó lè pọ̀ sí apá ọ̀tún tàbí sí òsì. Nígbà náà ni Lábánì àti Bétuélì dáhùn, wọ́n sì wí pé lọ́dọ̀ Olúwa ni òun náà ti jáde wá, àwa kò lè sọ rere tàbí búburú fún ọ. Wò ó, Rebeka nìyí níwájú rẹ, mú un kí o sì máa lọ, kí òun kí ó sì máa ṣe aya ọmọ Olúwa rẹ bí Olúwa ti wí. Ó sì ṣe, nígbà tí ìránṣẹ́ Ábráhámù gbọ́ ọ̀rọ̀ wọn, ó wólẹ̀ fún Olúwa. Ìránṣẹ́ náà sì yọ ohun èlò fàdákà àti èlò wúrà jáde àti aṣọ, ó sì fi wọ́n fún Rebeka, ó sì fi ohun iyebíye pẹ̀lú fún arákùnrin rẹ̀ àti fún ìyá rẹ̀. Wọ́n sì jẹ, wọ́n sì mu, òun àti àwọn ọkùnrin tí ó wà pẹ̀lú rẹ̀. Wọ́n sì wọ̀ níbẹ̀ ní òru ijọ́ náà, wọ́n sì dìde ní òwúrọ̀. Ó sì wí pé ẹ rán mi lọ sí ọ̀dọ̀ Olúwa mi. Arákùnrin àti ìyá rẹ̀ sì wí pé jẹ́ kí omidan náà kí ó bá wa jókòó ní ìjọ́ mélòó kan, bí ìjọ́ mẹ́wàá, lẹ́yìn èyí ni kí o máa wá lọ. Òun sì wí fún wọn pé ẹ má ṣe dá mi dúró, Olúwa ṣáà ti ṣe ọ̀nà mi ní rere, ẹ rán mi kí èmi kí ó lè tọ Olúwa mi lọ. Wọ́n sì wí pé àwa ó pe omidan náà, a ó sì béèrè ní ẹnu rẹ̀. Wọ́n sì pe Rebeka, wọ́n bi pé ìwọ ó bá ọkùnrin yìí lọ? Ó sì wí pé èmi ó lọ. Wọ́n sì rán Rebeka arábìnrin wọn àti olùtọ́ rẹ̀ àti ìránṣẹ́ Ábráhámù àti àwọn ọkùnrin rẹ̀ lọ. Wọ́n sì súre fún Rebeka, wọ́n sì wí fún un pé ìwọ ni arábìnrin wa, kí ìwọ kí o sì ṣe ìyá ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹgbàárún, kí irú ọmọ rẹ kí o sì ní ẹnu bodè àwọn tí ó kórira wọn. Rebeka sì dìde àti àwọn omidan rẹ̀, wọ́n sì kun àwọn ìbákasí ẹ, wọ́n sì tẹ̀lé ọkùnrin náà. Ìránṣẹ́ náà sì mú Rebeka, ó sì bá tirẹ̀ lọ. Isaki sì ń ti ọ̀nà kàngàlà eroyin bọ̀ wá, nítorí ìlú Àgúsù ni ó ń gbé. Isaki sì jáde lọ ṣe àṣàrò ní oko ní àṣálẹ́, ó sì gbé ojú rẹ̀ sókè, ó sì rí sì kíyèsí àwọn ìbákasí ẹ̀ ń bọ̀ wá. Rebeka sì gbé ojú rẹ̀ sókè nígbà tí ó rí Isaki, ó sọ̀kalẹ̀ lórí ìbákasí ẹ̀, nítorí tí ó ti bi ìránṣẹ́ náà pé ọkùnrin èwo ni ó rìn bọ̀ dé oko láti wá ìpàdé wa ni. Ìránṣẹ́ náà sì ti wí fún un pé olúwa mi ni. Nítorí náà ni ó ṣe mú ìbòjú, ó fi bo ara rẹ̀. Ìránṣẹ́ náà sì ro gbogbo tí òun ti ṣe fún Isaki. Isaki sì mú un wá sínú àgọ́ Sara ìyá rẹ̀, ó sì mú Rebeka, ó sì di aya rẹ̀, ó sì fẹ́ ẹ, a sì tu Isaki nínú lẹ́yìn ikú ìyá rẹ̀.
4: Ọlọ́run, bàbá wa àti bàbá Jésù Kristì Olúwa wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún àǹfààní tí o fún wa láti yẹ ọ̀rọ̀ rẹ wò, ọ̀rọ̀ tí mú ni yè, ọ̀rọ̀ tí ó máa ń lé ikú padà lẹ́yìn ẹni, ọ̀rọ̀ tí ó sì ń ṣe àwòtán gbogbo àrùn pátápátá, àti ọ̀rọ̀ tí ó ń jẹ́ kí a ní ìgbàlà, tí ó sì ń jẹ́ ká bá ìwọ Ọlọ́run ẹlẹ́dàá wa lájà. A dúpẹ́ fún àǹfààní yìí, a ń bẹ̀ ọ́ wípé kí àǹfààní yìí kí ó má ṣe bọ́ lọ́wọ́ wa. Bí a sì ṣe ń yẹ ọ̀rọ̀ rẹ wò ní àṣálẹ̀ yìí, jẹ́ kí ìbùkún tí ó wà nínú kíkọ́, gbígbọ́ àti gbígba ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó balẹ̀ wa. Kí ó sì wà lórí àwọn ọmọ wa àti lórí àwọn ará ilé wa. Kí ọ̀rọ̀ yìí kí ó sì ṣe ipasẹ̀ wa dé ọ̀dọ̀ rẹ ní ìkẹyìn. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. A ó sọ̀rọ̀ lé ọ̀nà sí ìbùkún. Ọlọ́run tí ó fẹ́ wa, tí ó sì ń fẹ́ ire wa, ó ti ṣe ètò púpọ̀ fún ìgbésí ayé wa, tí ó jẹ́ wípé bí a bá farabalẹ̀, tí a sì tẹ́tí lélẹ̀, tí a gbọ́ ohun tí ẹni tí ó fẹ́ wa, tí ó sì ń ṣe àníyàn lórí wa, tí a bá wo ètò tí ó ní fún ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa, ó dájú wípé ìbùkún tí a ń retí, èyí tí a ti ń fi ọkàn dá àníyàn nípa rẹ̀, ó dájú wípé yóò jẹ́ tiwa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀, nítorí wípé ìfọ́jú tí ó wà nínú ẹnì kọ̀ọ̀kan àti ẹ̀dá kọ̀ọ̀kan, ni a máa ń rò wípé Ọlọ́run ṣe bí ẹni pé a jẹ òní ìgbèsè, a sì máa ń sá fún Ọlọ́run bí Ọlọ́run bá kan ẹnu ilẹ̀kùn wa tí ó sọ pé òun bèèrè wa. A máa ń rò wípé ó ti mú kùmọ̀ dání, ó sì ti mú ìwé ìdájọ́ wa dání. A máa ń sá fún Ọlọ́run, a sì máa ń sọ fún àwọn tí ó wà nítòsí, pàtàkì àwọn tí ó ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún wa, tàbí àwọn tí wọ́n ń pè wá wípé kí a ká lọ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, pé kí wọ́n sọ fún Ọlọ́run wípé a ò sí nílé. Nítorí pé a rò pé a ti jẹ ìgbèsè tó pọ̀, a ò sì mọ bí a ó ṣe san ìgbèsè náà. Bí a bá sì fojú kan Ọlọ́run, a ti rò wípé ìdájọ́ ni Ọlọ́run fẹ́ gbé kò wá lójú. Nítorí bẹ́ẹ̀, a máa ń sá fún Ọlọ́run, a sì máa ń káàkiri, a ń fẹ́ ìbùkún. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀, èṣù ọ̀tá ẹ̀mí wa ló fọ wọn lójú, ó sì fọ wọn lójú sí ire àti àánú àti ìbùkún tí Ọlọ́run ní fún wọn. Ṣùgbọ́n àwa tí a ti sọ ara wa di ìsáǹsá kúrò lọ́dọ̀ Ọlọ́run,

ìbùkún ajìnà sí wa. Ṣùgbọ́n fún àwa tí a fẹ́ jẹ́ elétí ọmọ tí a fẹ́ gbọ́ràn ni a ó sọ nínú ọ̀rọ̀ Ọlọ́run lónìí wípé ọ̀nà sí ìbùkún wà. Mo jẹ́ sọ fún ọ pé ìbùkún tí ó ń retí kò jìnà sí ọ. Ó wà ní etí ọ̀dọ̀ rẹ. O jẹ́ mọ̀ pé ní ìgbà mìíràn bí a bá lọ sí ilé ìfowópamọ́sí, gbogbo owó tí o nílò ni ó wà nítòsí ọ̀dọ̀ rẹ. Ibi tí a fi owó yìí pamọ́ sí kò jìnà sí ọ tó bí ilé rẹ bí ó ṣe jìnà sí ọ tó. Ṣùgbọ́n bí ò bá jẹ́ wípé o mọ bí a ti rí ẹni tí ó ń kọ ìwé tàbí ẹni tí ó máa fún ní ìwé sọ̀wédowó, bí ò bá jẹ́ pé o mọ irú ọ̀nà tí ó yẹ kí o gbà, á dàbí ẹni wípé owó tí o nílò tí ó sì wà fún ọ, tí a sì ti pèsè rẹ̀ sílẹ̀ fún ọ, á dàbí ẹni pé ó jìnà sí ọ púpọ̀. Bẹ́ẹ̀ náà ni ìbùkún Ọlọ́run. Ó wà nítòsí rẹ bí a bá là ọ lójú, ṣùgbọ́n ó jìnà sí ọ bí a bá dì ọ lójú tí a kò sì jẹ́ kí o mọ ọ̀nà sí ìbùkún tí ó yẹ ọ, tí Ọlọ́run sì pèsè rẹ̀ sílẹ̀ fún ọ. Ó bá mi lọ sí inú ìwé mímọ́ ní orin Dáfídì orí kìíní. Ó sọ fún wa wípé ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Èyí ni kọ́kọ́rọ́ tí ó ṣí ilẹ̀kùn tí ó sì ń pè ọ wípé wá wọlé. Ṣùgbọ́n ó dájú pé kí o tó wọ ilé ìbùkún Ọlọ́run, adènà wà ní ẹnu ọ̀nà. Ohun kan ṣoṣo tí ó sì ń wò kìí ṣe wípé bóyá o jẹ́ ọmọdé tàbí àgbà. Àwọn ilé àpèjẹ wà tí a máa ń fúnni ní ìwé. Bí o bá ti ń fẹ́ wọlé, a ó wo ibi tí o ti ń bọ̀, orúkọ rẹ, tàbí bóyá a fún ọ ní ìwé ìpè láti ní àǹfààní láti jẹ nínú ohun tí a pèsè sílẹ̀. Àwọn mìíràn wà tí ó jẹ́ pé bí o bá ti ń fẹ́ wọlé, a ó wo irú òkìkí tàbí oyè tí o ní ní àdúgbò rẹ kí a tó lè gbà ọ́ láti wọlé, tàbí ó ṣeéṣe ní ẹgbẹ́ ọmọ ìbílẹ̀. Bí a bá ní àṣepapọ̀ kan ni a ti ń wo àwọn tí a fi ìwé pè, wọ́n a sì wo orúkọ rẹ àti ìletò tàbí ibùgbé tí o ti wá, bóyá o lẹ́tọ̀ sí àti wọlé. Àwọn ẹgbẹ́ mìíràn wà tí ó jẹ́ pé àwọn obìnrin ni a gbà láàyè láti wọ irú ibi ayẹyẹ tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ náà ni bí a bá fẹ́ wọ ilé ìbùkún Ọlọ́run ni a ti fi adènà sí ẹnu ọ̀nà. Kí ni adènà yìí sì ń fẹ́ wò? Kò fẹ́ wo bóyá o wá láti ìlú ńlá tàbí ìlú kékeré. Kò sì fẹ́ mọ̀ bóyá o ní gbogbo oyè tí ó wà nínú ayé tí a máa ń fúnni, tí a fi máa ń dá ara wa lọ́lá wípé lágbájá ọ̀jọ̀gbọ́n tàbí ọlọ́lá ni. A ò sì fẹ́ mọ̀ lọ́wọ́ rẹ bóyá inú ilé ẹ̀sìn lè abí ọ sí, tàbí o tiẹ̀ máa ń ṣe ojúṣe tìrẹ ní inú ilé ìsìn. Èyí kọ́ ni adènà tí ó máa ń gbani wọlé sí ibi ìbùkún Ọlọ́run tí ó fẹ́ wò. Kí ni ó ń fẹ́ wò? Ó ń fẹ́ wò ó bóyá

0: ohun ti a bi obi abi ni bi iwa buburu ti o ti jinle ni inu re se iwo na mo gege bi eni ti o dagba ti o si ni oye bi aba bi omo awon eri ati idoti ati omiran wa ti ani lati ge kuro ti asin lati fo kuro ni ara omode yi bi a ko ba fo kuro o le se omode yi lose bi ati fe gba wo inu ibukun olorun be ni adena lati orun wa be ni o wo boya abinibi iwa buburu iwa ese ti o gbe wa lati inu iya re boya ati we kuro iwo na si mo wi pe omi ki we ogbon ki we esin kesin ti a le wa ki we abinibi ti a gbe wa lati inu iya wa sinu aye be ni bi o ba di igba ti a we awon kan won yi kuro ona si ibukun ko ni si sile ini a fi ma ri ti awon ti o ti pe ninu aye tan ma fi so fun a wi pe aye buru wi pe egun ati osi pe o po ninu aye eyi ni eri won wi pe won ko ti mo ona si ibukun ṣùgbọ́n ní àṣálẹ̀ yìí ni mo ń jẹ́ kí ó tó ọ létí wípé ọ̀nà sí ìbùkún wà bí abala ọ lójú tí a sì ṣe etí rẹ tí o sì ń fẹ́ gbọ́ tí o ń fẹ́ gbà nítorí wòlíìnì ni ọlọ́run rán láti sọ fún wa wípé bí a bá gbọ́ tí a bá sì gbọ́ràn a ó jẹ ire ilẹ̀ náà o ni ṣùgbọ́n bí a bá kọ̀ o ni ìdà àti ìdájọ́ ọlọ́run ni a ó fi rún wá ṣùgbọ́n bí o bá tẹ́tí sílẹ̀ sí ohun tí mo ní láti bá ọ sọ tí o sì mú àwọn nǹkan wọ̀nyí lọ sí ilé láti mọ̀ lónìí wípé ọ̀nà sí ìbùkún wà o ń sọ fún wa ohun tí a dènà yìí tí o fẹ́ rí lé ọwọ́ wa ìbùkún lè fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ ìmọ̀ ni a ń pè ní ìmọ̀ràn àwọn ènìyàn búburú àti tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn tí a ń pè ní ẹlẹ́ṣẹ̀ ó dàbí ẹni kí a pe ọkùnrin bí a bá sọ pé ọkùnrin èdè yìí ni ó kó gbogbo àwọn ọkùnrin ó kọjá ọlọ́pàá wà nínú àwọn ọkùnrin àwọn aláìríṣe wọ́n wà nínú àwọn ọkùnrin àwọn ọ̀kàwé wọ́n wà nínú àwọn ọkùnrin àgbẹ̀ wà nínú àwọn ọkùnrin nítorí bẹ́ẹ̀ bí a bá ń sọ wípé ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ yìí ni ó kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn papọ̀ ọ̀mọ̀ tí wà nínú wọn apànìyàn ó wà nínú àwọn tí a ń pè ní ẹlẹ́ṣẹ̀ àwọn ìwà tèmi ò tí burú jù kò ju kí n purọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí n bá fẹ́ bọ́ sínú wàhálà ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn aníyàwó nílé kí a tún ní ìkan síta ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀ tàbí akóbìnrin jọ mẹ́ta mẹ́rin kò tí ì burú jù fún wọn nínú ti ìyàwó wọ́n wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀ ó wá ń sọ fún wa wípé bí ò bá di ìgbà tí a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ìṣẹ́ kò ní jù wá sílẹ̀ bí ò bá di wípé a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ní irú àti ẹ̀yà ẹ̀ṣẹ̀ ó ń sọ fún wa wípé ilẹ̀kùn ìbùkún ọlọ́run kò ní sí a lè gbàdúrà a lè gba àwẹ̀ a lè sọkún a lè sọ wípé a ti gbọ́ ìpè ọlọ́run wípé ẹ kánlẹ̀kùn a ó sì ṣí ilẹ̀kùn fún yín. ẹ wá kiri ẹ ó sì rí ẹ béèrè ẹ ó sì fi fún yín mo ṣe bí gbogbo wa náà ni a ti ń gbàdúrà a ti ń béèrè a ti ń wá kiri a sì ti ń kọ́lẹ̀kùn kí ni ṣe tí ilẹ̀kùn ìbùkún ọlọ́run kò ṣí sílẹ̀ èrèdí rẹ̀ ni wípé síbẹ̀síbẹ̀ a máa ń rìn nínú ìmọ̀ ènìyàn búburú a sì máa ń dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ èyí ni kò jẹ́ kí ilẹ̀kùn ìbùkún ọlọ́run kí ó ṣí sílẹ̀ fún wa ó sì sọ wípé ẹni tí kò jókòó ní ibòjókòó àwọn ẹlẹ́gàn àwọn wo ni a ń pè ní ẹlẹ́gàn àwọn tí ó gbé ní ìgbà ayé noah wọ́n lè jẹ́ kí a mọ àpẹẹrẹ àwọn tí a ń pè ní ẹlẹ́gàn kí ni ìwà àwọn tí ó gbé ní ìgbésí ayé noah àwọn tí noah tí ó wà àsù sí tí ó ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀ ìkú omi ń bọ̀ tí wọ́n sọ pé rárá kò ní rí bẹ́ẹ̀ nítorí pé aláàánú ni ọlọ́run pé bí a tilẹ̀ ń dẹ́ṣẹ̀ tí a sì ń ṣe tinú wa tí a sì ń ṣe agídí àti àìgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run síbẹ̀síbẹ̀ lọ́jọ́ kan ìbùkún yóò dé oríire tiwa yóò dé àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn bí noah ti ń kan ọkọ̀ ni ó ń sọ fún wọn wípé ẹ múra sílẹ̀ ìdájọ́ ń bọ̀ wọ́n ní rárá kò sí ìdájọ́ nítorí pé aláàánú ni ọlọ́run bí ó bá jẹ́ pé ìdájọ́ wà asíràtí ń dẹ̀ṣẹ̀ tipẹ́ ìdájọ́ ò ṣe dé àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn ọlọ́run wa ń kìlọ̀ fún ọ wípé má jókòó nítòsí wọn ibùgbé àwọn ọ̀mùtí ní ibùgbé ẹlẹ́gàn nítorí pé bí ọtí bí ó bá ti dé ọpọlọ wọn tí wọ́n ti mú ṣé o mọ̀ pé gbogbo oúnjẹ inú ikùn ló ń lọ ṣùgbọ́n ọtí ọ̀tọ̀ bí a bá mu ọtí kò dúró nínú ikùn ó máa ń lọ sí orí ó máa ń yí ohùn padà ó máa ń yí ojú padà ó máa ń yí ìwà pàápàá ó máa ń yí padà ibùjókòó àwọn ọ̀mùtí ní ibùjókòó àwọn ẹlẹ́gàn ní ìwé òwe ni ó ń jẹ́ kí ó di mímọ̀ fún wa àwọn ẹlẹ́gàn orí kẹtàléní ogún ìwé òwe orí kẹtàléní ogún ẹsẹ ìkọkàndínníọgbọ̀n ta ni ó lé òṣì ta ni ó ní ìbànújẹ́ ta ni ó ní ìjà ta ni ó ní asọ̀ ta ni ó ní ọgbẹ́ láìnídìí ta ni ó ní ìpọ́njú àwọn tí ó dúró pẹ́ níbi ọtí wáìnì àwọn tí lọ í dán ọtí wáìnì àdàlùwò ìwọ má ṣe wo ọtí wáìnì pé ó pọ́n nígbà tí ó bá fi àwọ̀ rẹ̀ hàn nínú ago tí a ń gbé mì tí ó ń dùn ní ìkẹyìn òun a buni ṣán bí ejò a sì buni jẹ bí paramọ́lẹ̀ ojú rẹ yóò wo àwọn àjèjì obìnrin àyà rẹ yóò sọ̀rọ̀ àyídáyídá ní tòótọ́ ìwọ ó dàbí ẹni tí ó dùbúlẹ̀ lálẹ́ àárín òkun tàbí ẹni tí ó dùbúlẹ̀ lókè òpó ọkọ̀ ìwọ ó sì wí pé wọ́n lù mí kò dùn mí wọ́n lù mí èmi kò sì mọ̀ nígbà wo ni èmi ó jí oorun ikú nìyẹn o nígbà wo ni èmi ó jí èmi ó tún máa wá kiri bí a bá di ọ̀mùtí a máa ń di ẹlẹ́gàn bi a ti le ri eni ti o nkilo fun wa oti bi o ba ti woni loju ti o si ti ko wo agbari o ma nso ni di alaigboran ni iwe orin David ori kini ti anka le on tin je ki o ni mo fun wa wi pe a de na ti o wa le enu ona ni ile ibukun olorun ohun ti o fe wo ni wi pe iwo ko ri ni imo tabi imoran awon eniyan buburu iwo ko si joko ni ona awon elese ati iwo ko joko iwo ko duro ni ona awon elese iwo ko duro ni ibojoko awon elegan sugbon didun inu re wa le ofin oluwa ofin oluwa ni a pe ni ase olorun olorun ni ma se olorun si ni ohun ti o pa lase lati se eni ti o je eni ibukun eni ti o fe ni kokoro ilekun ibukun olorun oni o ma mo ma se olorun oni o ma so wi pe ah mi o je rin ni ona bayi nitori pe olorun ko fe bi o ba ti ni ohun ti o se tele tele aronu ku ada gege bi awon oluko wa ti so fun wa ni asale yi o so fun wa wi pe didun inu re wa le ofin oluwa ati ninu ofin re ke akungun so wi pe ati ninu oro re le o se asaro le osan ati le oru ki o to gbe igbese boya o nfe gbe iyawo a fe lati se asaro ninu kini oro olorun wi boya o fe sise ni eni ibukun to nfe ri ibukun ni idi ise yi a fe se asaro ninu kini oro olorun so nipa iru ise bayi boya a fe ki o ba wa lo sode lati lo se nkan kan a fe gbe ohun ti won fe ki o se ni igboro le oro olorun kini oro olorun wi nipa nkan wonyi eni eni ti o nse asaro ninu oro olorun boya obi mo ni o nfe se asaro bawo ni kin se to omo yi oku lo ku fun gege bi agba ninu ile ni o nfe mo kini oro olorun wi bawo ni kin se gbese ninu nkan ti mo fe se eyi ni eni ti o nse asaro li osan ati le oru gege bi oro olorun awon elomiran bi o ba so fun wi pe ki won ki o wa ko eko oro olorun a won ni bo ba je osan ni ibarorun lati wa gba ti a ti fi si ale ni o soro o ri ohun ti eni ti o mo inu olorun eni ti o mo ona si ibukun ohun ti o so fun wa o so wipe eni ti o ba ti pinu ninu okan re lati je eni ibukun ati lati wo enu ona ibukun olorun o so wipe eko bibeli iba je owuro tabi osan tabi asale tabi ki o ti le je wipe a fi si oru oni didun inu re ni lati se asaro ninu oro olorun ya ti ninu ofin oluwa li osan ati li oru ole maro ki ninu okan re ki o si ma je oleri we pe abajo ti ibukun jina si mi nitori we pe emi o mo pe o buru lati ma rin li ona awon elese ko wa sinu okan mi wi pe o je ohun ti o ma mo egun olorun ba ni lati ma duro ni ona awon elese ati ni ibojoko wa ni oro ona awon elegan ni temi nitori a emo kan be aba ti de lati ibi ise ki a gbe ijoko sita pelu awon elegan pelu awon a fi oro olorun ati ilana olorun se efe ki a gbe ijoko sita ka ma jo sefe tele tele n ko mo wi pe o buru emi ro wi pe a ma n sin olorun ni ojo isinmi bi o ba si ti di ojo monday titi di ojo saturday a se ife nu ti ara wa a sin esu die àjò fún èṣù díẹ̀, àlùlù fún èṣù díẹ̀, a sì lọ sí bí àpẹjẹ́ yálà ó jẹ́ àwọn ọ̀mùtí ni wọ́n wà ń bẹ̀, àbí àwọn oníjà ni wọ́n wà ń bẹ̀, àbí àwọn ẹlẹ́gàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń kò mọ̀ pé ó burú. Ṣùgbọ́n ó ń sọ fún wa wípé èyí ni ó mú kí ọ̀run kí ó ṣe láìrọ òjò sí ilé wa. Èyí ni ó mú kí ìtànṣán oòrùn ọlọ́run kí ó má ṣe ràn sí ilé wa. Èyí ni ó mú kí ìbùkún ọlọ́run kí ó má ṣe tú jáde sí agbolé wa àti sí orí wa. Ṣùgbọ́n bí a bá ronú pé ọ̀dà, bí a bá sọ fún ọlọ́run wípé ó tó, ìṣẹ́ àti òṣì àti ègún ìré kọjá ọ̀rọ̀ ọlọ́run tí ó wà ní ìgbésí ayé wa wípé ó tó gẹ́ẹ́, lónìí a fẹ́ yí padà sí Olúwa, a sì ń fẹ́ rìn ní ọ̀nà ìbùkún rẹ̀. Mo gba ẹ̀rí ọlọ́run jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ rẹ tí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọlọ́run yóò daríjì ọ́, yóò sì ṣí ilẹ̀kùn ìbùkún rẹ̀ fún ọ. Ó ṣeéṣe kí a ti máa wá ọmọ, kí a sì ti máa káàkiri láti fẹ́ rí ọmọ bí, ṣùgbọ́n kí ó jẹ́ wípé bí a ṣe ń ṣe wàhálà tó kù sí, ìbùkún tí a wá káàkiri kò jẹ́ tiwa. Ọ̀nà ni mo fi hàn ní àṣálẹ́ yìí, mo sì ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run yóò ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ẹni tí ó gbọ́ràn. Ó ń sọ fún wa ní ẹsẹ̀ kẹta wípé yóò sì dàbí igi tí a gbìn. Mo fẹ́ kí o fiyèsí gidigidi o. Ó ń sọ wípé yóò sì dàbí igi tí a gbìn. O lè fẹ́ bi mí léèrè wípé kí ni a ti lè mọ ti igi tí a kò gbìn sí? Igi tí a kò gbìn kò ní Olúwa, kò ní olùtọ́jú, ẹyẹkẹyẹ ló lè dé orí rẹ̀, èso orí rẹ̀ kò ṣe pàtàkì, èso orí rẹ̀ a máa rẹ̀ dànù. Bí ẹni tí ó sì jẹ́ àgbẹ̀, bí ó bá débẹ̀ agé igi ni lulẹ̀, a sì wọ sínú iná. Ṣùgbọ́n o lè lọ sí oko tí àwọn ìjọba tí wọ́n gbin igi sí orí rẹ̀, olùṣọ́ a wà lórí oko náà. Àwọn tí ó máa ń bu ìlẹ̀dú sí oko kí ohun ọ̀gbìn kí ó lè ṣe dáradára, wọ́n á fún wọn ní owó, wọ́n á sì fún wọn ní iṣẹ́ wípé kí wọ́n máa tọ́jú àwọn igi tí a gbìn. Àwọn tí ó sì máa mú ìkórè oko wá ilé, wọ́n á tún fi wọ́n síbẹ̀ bí èso bá ti hù lórí igi wọ̀nyí, kí wọn kí ó lè mú ìkórè rẹ̀, kí wọn kí ó lè mú wá ilé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ilẹ̀ ayé, aládùúgbò rẹ, tàbí ó tilẹ̀ ṣeéṣe kí wọ́n jẹ́ ara ilé rẹ, ni wọ́n jẹ́ igi tí a kò gbìn. Jésù sì sọ fún ọ wípé gbogbo igi níbikíbi tí Ọlọ́run bàbá wa tí kò gbìn, ọjọ́ kan bọ̀ a ó fà á tu. Àwọn igi wọ̀nyí wọn kò lè ṣe rere. Ní ayérayé, àwọn ni a ó wọ́jú sí inú iná ọ̀run àpáàdì. Ṣùgbọ́n ó sọ fún ọ wípé bí o bá jẹ́ ẹni ìbùkún, bí o bá ń rìn ní ọ̀nà ìbùkún Ọlọ́run, tí ó jẹ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run ni ìṣàrò rẹ àti ìmọ̀ ọkàn rẹ, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń jí, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń jẹun, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń ṣiṣẹ́, ọ̀rọ̀ Ọlọ́run ni o ń tẹ̀lé ní ìgbà gbogbo, ó sọ wípé ìwọ kan náà yìí ni yóò dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀. Ara èso ìgbéyàwó ni ọmọ bíbí, ara èso òṣìṣẹ́ ni èrè láti inú iṣẹ́, ara èso ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan ni kí inú rẹ̀ kí ó dùn, kí ayọ̀ rẹ̀ kí ó kún. Ara èso tí a ń retí ni wípé kí a máa rí ohun tí ó pa wá lẹ́kún. Ṣùgbọ́n ó sọ fún wa wípé kí àwọn èso wọ̀nyí kí wọn kí ó tó lè dé ní ìgbésí ayé rẹ̀ wípé ó dàbí igi tí a gbìn. Ṣé o mọ̀ wípé a ò lè gbin igi bí a bá mu lọ́wọ́? kò ṣeé ṣe kẹ́ ẹ má fi ọwọ́ kan ohun tí a gbìn ǹjẹ́ ọlọ́run ti fọwọ́ kàn ọ́ kò lè gbìn ọ́ bí ò bá fọwọ́ kàn ọ́ bí ò bá mú ọ kúrò níbi tí o wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ò bá mú ọ kúrò nínú ìṣe ayé ìrìn ayé ìsọ̀rọ̀ ti ayé àti ẹ̀ṣẹ̀ tí o ti ń dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ọwọ́ ọlọ́run kò bá tí ì kàn ọ́ kò tí ì gbìn ọ́ ṣùgbọ́n nígbà tí ọlọ́run bá mú ọ nígbà tí ọlọ́run bá fọwọ́ kàn ọ́ nígbà tí ó bá yọ ọ́ kúrò nínú ẹgbẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà tí ó sì mú ọ wá sí ìjọba ọlọ́run nígbà tí o ronú pọ̀ àdà nígbà tí o wípé ọlọ́run ó ṣe mí láàánú wípé mo ti máa ń rìn ní ọ̀nà tèmi mo ti máa ń sọ ọ̀rọ̀ ti ara mi ṣùgbọ́n láti òní lọ mo ronú pọ̀ àdà mo sì ń fẹ́ jẹ́ tìrẹ ọlọ́run á fi ọwọ́ kàn ọ́ a sì mú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ a mú u kúrò a fi ìdí rẹ kalẹ̀ a fi ọ́ jókòó sí ìjọba ọlọ́run níbi tí ọ̀wàrà ìbùkún níbi tí ó gbé iṣan ó ń sọ fún wa wípé àti ewé rẹ̀ kì yóò sì rẹ̀ ewé rẹ̀ kì yóò sì rẹ̀ mo ṣe bí àwọn ewé rẹ̀ ni àwọn ọmọ rẹ̀ àwọn ará ilé rẹ̀ ǹjẹ́ o ti rí àwọn aládùúgbò rẹ̀ tí ọmọ wọn ń kú mọ́ wọn lójú tí wọ́n ń bi tí ó ń kú tí wọ́n ń bi tí ó ń kú bí wọ́n ti ń kúnlẹ̀ tí wọ́n ń bi bẹ́ẹ̀ ni ayé àti èṣù àti ikú bẹ́ẹ̀ ni ó ń gbà á lé ọwọ́ wọn ewé wọn ń rẹ̀ nìyí láì tí ì pé ọjọ́ à ń gba ìbùkún wọn à ń gbà á lọ́wọ́ wọn ohun tí ó jẹ́ ayọ̀ wọn ó ń lọ ọmọ wọn lé ojú kí ni kí a ti sọ àwọn tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n kó owó wálé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò lè jẹun nínú owó náà wọn ò lè kọ́lé nínú owó náà ó dàbí ẹni wípé àwọn ọ̀tá kò jẹ́ kí wọn kí ó gbádùn èrè iṣẹ́ ọwọ́ wọn èyí tí a ń pè ní pé ewé igi ń rẹ̀ nìyẹn ṣùgbọ́n ó sọ fún wa wípé nígbà tí a bá ṣí ilẹ̀kùn ìbùkún ọlọ́run fún ọ tí o sì wọlé ìbùkún yìí ṣùgbọ́n rántí wípé àdènà wà lé ojú ọ̀nà bí o bá ti ń fẹ́ wọ inú ilé ìbùkún ni àdènà yìí yẹ ọ wò wípé bí o bá ní ẹrù olè ẹrù èṣù ìwà ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ ni ó ń dá padà wípé kìí ṣe fún irú tirẹ̀ ṣùgbọ́n bí o bá ronú pọ̀ àdà bí o bá kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ní ẹnu ọ̀nà tí o sì bẹ̀bẹ̀ wípé kí ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ ní òkè Kálvárì kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ dànù bí a bá ti wọ̀ ọ́ a ò ní rí ìwà ẹ̀ṣẹ̀ àti èrò ẹ̀ṣẹ̀ àti ẹrù èṣù lọ́wọ́ rẹ kí o tó dé irú ipò bẹ́ẹ̀ àwọn ẹrù jìbìtì tí o ti kó bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà àwọn ẹrù olè tí ó wà ní ilé rẹ bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà obìnrin olóbìnrin ìyàwó oníyàwó tí wọ́n torí ẹ̀ ń sà sí ọ o sì gbádùn obìnrin náà obìnrin yóò kò yéé jà nínú ilé bó bímọ ó ṣeéṣe kó tiẹ̀ pa ọmọ náà mọ́ ọ lọ́wọ́ síbẹ̀síbẹ̀ ayé ò tún jẹ́ o gbádùn nítorí obìnrin yìí obìnrin gan fún ara ẹ̀ kò jẹ́ o gbádùn àwọn tó fẹ́ lọ́wọ́ rẹ̀ wọn ò jẹ́ o gbádùn èṣù ọ̀gá àti bàbá obìnrin yìí kò tún jẹ́ kò fi ọlọ́run sílẹ̀ àlákàlà ń kọ́ àbí wọn kì í lé ọ lójú oorun ṣùgbọ́n bí o bá ti ń kọ àwọn wọ̀nyí sílẹ̀ wípé àwọn nǹkan èṣù tó wà lọ́wọ́ rẹ pé o jù wọ́n sílẹ̀ tó o sì ń sọ wípé o fẹ́ wọlé nì bó o ti ń sọ pé o fẹ́ wọlé ni ẹ̀mí ọlọ́run ni ó wù ọ́ lé o ń sọ wípé jẹ́ kí n wo inú ọkàn rẹ jẹ́ kí n wo inú èrò rẹ jẹ́ kí n sìn ọ́ délé jẹ́ kí n wo inú ẹrù rẹ bí ẹ̀mí ọlọ́run ti rin wípé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lé o ti kọ̀ sílẹ̀ wípé o sì ti gba Jésù Kristì gbọ́ kí o fi ẹ̀jẹ̀ rẹ̀ kí o fi wẹ̀ ọ́ bẹ́ẹ̀ ni ẹ̀mí ọlọ́run ni ó ń bá ọkàn rẹ jẹ́rìí wípé ọmọ ọlọ́run ni ó ló ń sọ pé kí o wọlé bí o bá sì ti ń wọlé ni ọlọ́run ń sọ wípé ìwọlé ẹni náà tí a ti ń retí ìwọ ẹni ìbùkún ni ó ń sọ pé bèrè ó sì fi fún ọ pé kí ni o fẹ́ ni ó bẹ̀rẹ̀ sí ní fi àwọn inú iyàrá tí ó wà ní ìjọba ọlọ́run iyàrá àti ìpèsè iyàrá àti ọmọ iyara ti alaafia iyara ti ayo iyara ti iboko orisirisi ni o fi han pe ewo ni o fe ninu re ni o so pe mo fe yi mo fe yi mo fe oni ki o bere ni bi o ba ti n bere gba ti o ti je ni ibukun be ni o nje ti re ai mo na ibukun olohun ni a ko se ni ibukun sugbon so fun a wi pe ni esan iketa oni lati igba na ti a ti ri ona ibukun yi oni onkon ti o se ni yo ma se dede o wa so fun ani ese ikerin oni awon eniyan buburu ko ri be o awon wonyi ni won dabi iyango ti afefe nfe lo afefe afefe aisan o ngba won kaakiri afefe ase iri o ngba won kaakiri won dabi iyango bi afefe wahala bi o ba ti fe die nitori pe a ko gbin won awon ti agbin ijileja ojo le ro iku omi le de awon ti agbin lati owo olorun a ki si won ni ko pada bi iji ti le wu ki o ja to bi iponju ti le po to ni arowo to won ni agbegbe won awon ti agbin lati owo olorun a ki si won ni ko pada won a ma tinu ibuku kan lo sinu omiran ni ewe won ki re afefe ki fe ewe won danu iku ki gba omo won lowo won ati ese ki ba ti won je sugbon awon ti won je lese sibe ti bibeli pe ni awon eniyan buburu oni ti won o ri be o oni won a dabi iyangbo ti afefe nfe lo nitori awon eniyan buburu kiyo dide duro ni idajo kiyo dide duro ni idajo beli awon elese kiyo le duro le awujo awon olododo nitori oluwa mo ona awon olododo bi o ba je olododo ni toto ti ki se pe oju saju ti oluso agutan ile isin wa ni a se ti ki se we pe agabagebe ki a je eni rere ni igboro ki a je onikupani ninu ile ti ki ba se be oni nitori oluwa mo ona awon olododo bi olododo ba tin gbadura bo ileri ti a se fun ni jakobo ori karun jakobo ori karun mo nka ni ese ikerin din ni ogun oni ejewo ese yin fun ara yin eyin so fun a wipe bi o ba ti se iyawo re yo ba dele ejewo ese yin fun ara yin jo iyawo ma binu mo se bayi bi o ba ti se oko re eyin so fun nipa atunse ki o so fun oko re wipe o se olanu wipe o se bayi tabi o se won ni ile ise re ile ibi ise re ki o se atunse ki o ba awon ti o n baja ki o ba won laja ejewo ese yin fun ara yin esi ma gbadura fun ara yin ki a le mu yin larada ise ise ti adura olododo n se li agbara pupo ise ti adura olododo n se li agbara pupo adura olododo on lo je ki opin pupa ki o pin si meji ni waju Mose adura olododo on lo je ki mana ki o ma so kale ni ojojumo fun awon mo Israeli ni ogoji odun adura olododo on lo je ki ejo tabi awon paramole tabi gbogbo won lo ti o wa ninu aginju ki o ma le se awon omo Israeli ni ohunkohun ni jamba kankan adura olododo on lo je ki Elijah ki o le so wipe Ahabu gege bi oro mi ki o si ojo ni iwon odun meta won yi ise ti adura olododo n se li agbara pupo bi o ba je ki olorun ki o mo ona re gege bi olododo ti a fi eje Jesu Kristi we o lati so di olododo o so wipe adura olododo o ni agbara pupo. Job ori ikokanla Job ori ikokanla o nso fun wa ona lati si ilekun ni biti ibukun wa ni biti o wa. Job ori kokanla lati ese iketala bi iwo ba tun okan re se ti iwo si nawo re sodo re bi o ba tin nawo si odo babalawo tele tele wakawoko lati odo awon babalawo tabi awon onisegun tabi awon elebo tabi awon elesin kesin tabi awon alalupayida oni nisisiyi ki o yi pada ki o koju si oluwa bi iwo ba tun ona re se ona ti o ti buru tele tele ona o le ti o tin rin ona ife ku fe ti o tin rin bi iwo ba tun ona re se ti iwo si nawo re sodo re bi a se dede kan ba nbe lowo re mu kuro si ona jijin rere ma se je ki iwa ki wa ki o wa ninu ago re ni gba na ni iwo gboju re soke le ni aba won ani iwo duro shinshin iwo ki yo si beru nitori pe iwo gbagbe osi re se bi ohun ti a nfe niyan abi a rí ẹni tó fẹ́ wa wọ́mọ̀ òṣì rẹ̀ ṣé ó wà ó ń sọ fún wa ọ̀nà láti gbàgbé òṣì àti àdánù tí ó ń dá wa ó ń sọ wípé ìwọ ó gbàgbé òṣì rẹ ìwọ ó sì rántí rẹ̀ bí omi tí ó ti ṣàn kọjá lọ ọjọ́ ayé rẹ yóò sì mọ́lẹ̀ ju ọ̀sán gangan lọ bí òkùnkùn tilẹ̀ bọ́ mọ́lẹ̀ nísinsìnyí ìwọ ó dàbí òwúrọ̀ ó ń sọ wípé kò sí wàhálà tí o lè gbé dé ọ̀dọ̀ ọlọ́run ó ṣó lé ọ ni tàbí àjẹ́ ń lé ọ tàbí àwọn ènìyàn inú ayé ni wọn kò jẹ́ kí o sùn lé òru tàbí àwọn ẹ̀mí èṣù ni wọ́n ń rìn ọ mọ́lẹ̀ tàbí ìṣẹ́ ni ó ń ṣe ọ àìríṣẹ́ ṣe ni tàbí ó ń pawó sí ajáde àpò tàbí orí búburú lórí wípé ó ti dé bá ọ ohunkóhun tí ó wù kí ó jẹ́ ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ mọ́lẹ̀ nísinsìnyí àwọn ẹlòmíràn bí òkùnkùn bá bù wọ́n mọ́lẹ̀ bí ìṣẹ́ bá ń ṣẹ́ wọn bí ayé bí ó bá ń lé wọn bí ìyá bá ń jẹ wọn wọ́n máa sá fún ọlọ́run wọ́n máa sọ pé ẹni tí inú rẹ̀ dùn nígbà tí ó ń ronú pọ̀dà kí òkùnkùn biribiri kí ó wà níbẹ̀ síbẹ̀ ó ṣeéṣe nígbà tí ó ronú pọ̀dà kí ìṣẹ́ àti ìyà tí ó ń jẹ ọkọ ṣì wà níbẹ̀ síbẹ̀ síbẹ̀ má wo èyí nì dúró ti olúwa kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ kí o sì jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ pátápátá láì fi ìkankan pamọ́ kí o sì sọ pé kí ẹ̀jẹ̀ jésù kí ó wẹ gbogbo rẹ̀ kúrò pátápátá ó dájú wípé gẹ́gẹ́ bí ìlérí ọlọ́run tí ó ti dúró ó sọ wípé ìwọ gbàgbé òṣì rẹ mo sì mọ wípé ọ̀rọ̀ ọlọ́run kì í yẹ ìlérí rẹ̀ kì í ṣàkí ó sì sọ fún wa wípé òṣì rẹ àti gbogbo ìyá rẹ yóò kọjá lọ ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ mọ́lẹ̀ nísinsìnyí ìwọ ó dàbí òwúrọ̀ ìwọ ó wà láì léwu èyí ń sọ wípé àjẹ́ a máa rí ọ a máa sá ẹni tó wà láìléwu nìyẹn oṣù a máa rí ọ a máa sá ó ní wọn ó wá sí ọ̀dọ̀ rẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo wọn ó sá ní ìgbà méje ó ní kìkì ojú rẹ ni wọn fi máa wo èrè àwọn ènìyàn búburú nítorí kì yóò lè súnmọ́ ọ̀dọ̀ rẹ nígbà tí o bá mú kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún ọlọ́run tí ó sì ṣí i nígbà náà ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀ ìwọ ó wà lé àìléwu nítorí pé ìrètí wà. ireti wa fun o ma se sori tinu ko si ohun ti o de ba o ti o de ba ni kankan ri ko si ohun to de ba o ti o lati kari so ki o si ma so kun tabi ki o fe pokun so rara bi o ti e ti mule pelu awon egbe okunkun ti won ti so fun o wi pe oya opin de igba bayi ni o ye ki o ku olorun so fun o wi pe bi o ba je e fi okan re si ohun ti mo so fun o ni asale yo so pe ireti wa fun o bi aisan ba wa ni ago ara re bi ise ba ti bo le owo re bi o ba dabi eni pe ko si ore kankan fun o rara rara bi o ba dabi eni pe ota poju fun o ni ile tabi ile ode bi o ba dabi eni wi pe gbogbo ohun ti o se ni ko ni aseyori ni o ko ni iyori si rere o so wi pe bi o ba je mu kokoro ti an fun o ni asale yi ti ronu po ada ti o si ni ki eje jesu ki o we o ni ireti wa ani iwo ri ile re wo iwo ri ile re wo iwo si simi le alaafia iwo si dubule pelu ki yo si seni ti yo deru ba o ani opo eniyan yo ma wa oju rere re bi a pari eko wa pelu chronica keji ori keje ese kerinla bi awon eniyan mi ti an pe oruko mi mo ba re ara won sile bi o ba gberaga bi o ba fe bi o ba so wi pe ah ewo ni mo tun gbo yi inu igbagbo ni abi mi si mo si ti man lo si ile esin o pe ti mo tin ka bibeli gbogbo e ti won ti le nso yi papa ni mo mo sori oni bo ba gberaga be bo ba wa gege bi alaini eni ti o je nkan eni ti o to nkan bi o ba wa gege bi eni ti o nbebe bi o ba wa gege bi eni ti o ntoro ohun kan le owo olorun o so wi pe bi iwo ba re ara re sile bi won ba re ara won sile ti won ba si gbadura o je mo wi pe awon elomiran won mo ti won pe ni adura bi a ba gbadura o se se ki won ri eni ti o nso kun kikoro nitori ese won nitori pe won mo ibi ti won ti bale je de awon elomiran ti won ko mo bi emi olorun bi o se ran awon won yi ti won gbadura lowo lati gbadura pelu ronu po ada ti won ko ese won sile o se se ki awon elomiran ki won ma gbadura so ki olorun dariji mi olorun je ki ri ibukun re mi o ni se be mo mi o ni rin ni ona ese mo dariji mi wa gba okan mi la fi eje jesu we okan mi o se se awon eyan ti won o mo bi ati gbadura won ala oju won pe ah ah aseju leleyi a le so jejeje ni a le so jeje loja gba to fe ra nkan o le so jejeje ni gba to lo si ile bank ile ifowopamo si mo fe gbowo ti won ti awon eyan ti won ro si waju e ti won fe gbowo saju e tori wi pe ah awon to nko si waju won ma ti lekun won mi bi laari nkan kan gba o ki gbe o soro o ni ki won ma gbagbe e gba ti ori awon eyan ti won pinse o ki gbe soro o ni mo wa nbi ejo o mi ori mi o ti ri se o so be o lo si factory o bebe wo wa si waju olorun o wa dake o wa so pe eh bo ba fe bukun mi a ri mi nbi na opolopo awon eyan lo nwa olorun mi to wa se boyo wa woran ni olorun wo mo e to ba so lenu e ni olorun ma fi mo boya wa woran ni abi o wa ri nkan kan gba gba ti awon yoku ti won o je ero woran ti won ki se pon wa woran gba to ba gbadura ti won ki gbe olorun sanu fun mi elese ni mi dariji mi mo mu kokoro ironu po adada ni mo fe silekun ibuku re gba ton ba so be bo ba dake o wa woran ni sugbon bi awon eniyan mi ti a pe oruko mi mo bi won ba re ara won sile ti won ba si gbadura ti won ba wa oju mi tí wọ́n bá yí padà kúrò nínú ọ̀nà búburú wọn ní ìgbà náà lèmi ò gbọ́ láti ọ̀run wá èmi ò sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì èmi ò sì wo ilẹ̀ wọn sàn. Àlàáfíà súnmọ́ tòsí rẹ, àánú súnmọ́ tòsí rẹ, ìdáríjì súnmọ́ tòsí rẹ, ìlera àti ìwòsàn nípa ẹ̀jẹ̀ Jésù nípa agbára Ọlọ́run ó súnmọ́ tòsí rẹ. Gbogbo ìbùkún pátápátá láti ọ̀run torí pé nísinsìnyí bí a ṣe ń sọ̀rọ̀ yìí Ọlọ́run ṣetán láti ṣí fèrèsé ọ̀run láti da ìbùkún lé wa lórí. Ó kù sọ́wọ́ rẹ bí èṣù tí ó fẹ́ àlàáfíà rẹ, tí ó fẹ́ kí o ní àǹfààní, tí ó fẹ́ kí o ní ojú rere bó bá tún sìn ọ́ dé ibi àdúrà. Ó jẹ́ lé padà, ó jẹ́ ní kúrò lẹ́yìn mi sàtánì, mo fẹ́ gbàdúrà, mo fẹ́ ké pe Ọlọ́run. Bí èṣù bá pa ẹnu ẹ mọ́, ó jẹ́ ya ẹnu ẹ. Bí èṣù bá ní kó má jẹ owó ẹ̀ṣẹ̀ bá sọ pé alára mímọ́ ni ọ́, ó jẹ́ sọ pé rárá o, mo fẹ́ lo kọ́kọ́rọ̀ ìrònú pò àdá láti wọ ojú Ọlọ́run. Ó kù sọ́wọ́ ẹ o, bó o bá rí nǹkan gbà ọwọ́ ẹ ló wà. Ònú pìwọ̀ àdá ni a fi ṣí ilẹ̀kùn ọ̀run rere. Èyí ni ìbùkún fi ń sọ̀kalẹ̀. Ìrònú pìwàdà bí ẹ̀ṣẹ́ bá wà nínú lọ́wọ́ rẹ tàbí nínú ọkàn rẹ, Ọlọ́run fẹ́ kí o kọ̀ ọ́ sílẹ̀. Képe Olúwa, képe Olúwa pé kí o dáríjì ọ́. Má ṣe àwáwí o ọ̀rẹ́ mi, má ṣe àwáwí o. Sọ fún Ọlọ́run, dáríjì mi, yí ọkàn mi padà, sọ mí di rere. Fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ mí. Ilẹ̀kùn ìbùkún Ọlọ́run pẹ̀lú ìrònú pìwàdà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá. Kọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù. Bí o bá mọ̀ wípé o ṣetán tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá àti láti gba ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn rẹ mọ́ láì dá ẹ̀ṣẹ̀ kankan sílẹ̀, na ọwọ́ rẹ sókò níbi tí o gbé wà. Tí ó bá jẹ́ wípé ní tòótọ́ láì sí ọkàn àgàbàgebè, lai si okan ti o siye meji bi o ba je pe ni toto tokan tokan tinu tinu ni o fi ko gbogbo ese sile ti o si fe ki eje Jesu Christi omo Olorun ki o wo inu okan re mo nibi ti o wa mo fe ki o na owo re si oke eyi ni ofin so wipe isopo ti o wa pelu emi ati ese mo ja e ti o wa pelu emi ati aye mo ja irepo ti o wa laarin emi ati esu mo ba je mo si fe ki eje Jesu Christi ki o wo inu okan mi mo lai ku ese kan soso mo fe ki igbese aye mi ki o de otun Ishise yi ni a pe ni igbala. Bi o se na owo re soke ni gba Olorun gbo. So fun Olorun wi pe mo gbagbo pe o ti dariji mi. Mo si gbagbo wi pe lati oni lo emi ati ese a oni nkan kan lati se. Mo gbagbo wi pe eje Jesu Christi o wo emi mo patapata lati oni lo mo si se ipinu lati ba Jesu rin lati oni lo mo se ipinu lati ma rin ni imo awon eniyan buburu ati lati ma se duro ni odo awon elegan ati lati ma se joko ni joko awon elese mo se ipinu mo si gbagba wipe olorun ti deriji mi ni oruko Jesu Christi oluwa wa
1: amen
0: baba a dupe lowo re wi pe awa ni o se ni olorire lati ri kokoro ti silekun ibukun olorun a si dupe wi pe esu to ma je ki ori eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti adupe wi pe o fun ani anfani yi lati wa ni hin loni lati mo wi pe ibukun ire ati anu wi pe o wa wi pe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu a dupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu
1: amen
0: je baba ese ti le mo ni ese ti gba ibuku lowo eniyan bi o ti wu ki o kere to gbogbo awon ti awon eniyan won ti won ti je won ti won ti ko sile a bebe pe gege bi leri re dariji won ni oruko Jesu
1: amen
0: iwo le ni ti o wi ti o se be iwo ni se ileri ti o ki ye ileri re wi pe bi awon eniyan na ti an pe oruko mi mo bi won ba je re ara won sile ti won si gbadura ti won si wo oju mi ti won si ko ese won sile wi pe o dariji awon eniyan won yi de won de enu ona ilekun ibuku re won bere fun idariji fun idalare fun iwenu mo ninu oje Jesu Christi a si gbagbo wi pe gba ti won ti le se ipinu ti won si ko awon ese won yi sile ti won si bebe fun eje Jesu ti ata sile fun imukuru ese won lati we won mo agbawo e ko ti gbo ni oruko Jesu dariji
1: amen
0: shanu
1: amen
0: ku awon ese won lo patapata adupa o wipo ti gbo adupa ko ti se fun wa awa ti o fi igbala re da lola ni asale yi abe o wipe keni keni ninu wa ke ma tu se pada sinu ebi wa mo ni oruko Jesu agbara lati ma lo ati lati ma se dese mo agbagbo wipe ati gba ni asale ni oruko Jesu nisisiya nbebe wipe eni keni ti o ti ni wahala ninu ile ti ko le isun ti o la lakala ti an da loro ti an se nise ti aye na ti esu tin le ti aisan fi ti o fi ara re se ibugbe abe wi pe pelu agbara re atoke wa da won sile ni oruko Jesu gbogbo eni keni ti o ni irora tabi aisan ni ago ara re nisisiyi a pase pelu agbara re nipa ina Kristi Jesu ti a fi mu won laada ni oruko Jesu awon ti owo oso tabi aje tabi ota ti o ti wa lara won a fi eje re eje Jesu Kristi ti o ma npa ina ofa eni bi ni a fi sami si onikaluku won lara abe o wi pe ki gbogbo arun aisan ati owo oso ati aje ki o kuro ni ara won ni oruko Jesu je ki imole re ki o mole fun won awon ti okunkun bo mole je ki won ki o ri owuro ire anu olorun ni oruko Jesu awon ti o je pe titi de isisiyi ewe won o re omo nku mo won lowo won sin padanu owo won abe o wi pe awon adanu won yi ba wa da won duro ni oruko Jesu adupa ipo ti se adupa ipo ti gbo ti wa adupa pe lati asale yi lo ire ati anure ni o ma tele wa ibuku re si je ti wa lati asale yi lo igbala ti o si ti fi fun wa ti o wa ninu okan wa ti o ba okan wa jeri wipe igba ti a ti jewo ti a si ti ko ese sile ti a ti bebe fun eje Jesu lati we wa mo lati wo wa nu kuro ninu ese wa abe o pe igbala yi ma se je ki o kuro le okan wa adupe po ti gbo ti wa adupe po ti dahun adura wa ni oruko Jesu Kristi Oluwa wa.

0: sí àìlá ọrùn sí ilẹ̀ ìlà ọrùn. Ìwọ̀nyí sì lé ọjọ́ ọdún ayé Ábráhámù tí ó wà, 95 ọdún. Ábráhámù sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́, ó sì kú ní ògbólógbò arúgbó. Ó kún fún ọjọ́, a sì kó jọ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Àwọn ọmọ rẹ̀, Ísákì àti Ismaili sì sin ní ihò Makpelah ní oko Efroni ọmọ Sohari, ènìyàn Hiti tí ó wà níwájú Mamre. Oko tí Ábráhámù rà lọ́wọ́ àwọn ọmọ Heti, níbẹ̀ ni a gbé sin Ábráhámù àti Sara aya rẹ̀. Ó sì ṣe lẹ́yìn ikú Ábráhámù ni Ọlọ́run bùkún fún Ísákì ọmọ rẹ̀. Ísákì sì jókòó létí kàngàlà Hairoi. Ìwọ̀nyí sì ni ìran Ismaili ọmọ Ábráhámù tí Hagari ará Íjíbítì ọmọbìnrin ọ̀dọ̀ Sara bí fún Ábráhámù. Ìwọ̀nyí sì ni orúkọ àwọn ọmọkùnrin Ismaili nípa orúkọ wọn ní ìran ìdílé wọn. Àkọ́bí Ismaili ní Bajotu àti Kedari àti Adbeeli àti Mibsamu àti Mishma àti Duma àti Masa, Hadari àti Tema, Jeturi, Nafishi àti Kedema. Àwọn wọ̀nyí ni àwọn ọmọ Ismaili. Ìwọ̀nyí sì ni orúkọ wọn ní orí orí ìlú wọn, lé orí orí ilé odi wọn, ìjòyè 12 lé orílẹ̀-èdè wọn. Ìwọ̀nyí sì ni ọdún ayé Ismaili, 137 ọdún. Ó sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́, ó sì kú, a sì kó jọpọ̀ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Wọ́n sì tẹ̀dó láti Áfílà lọ títí ó fi dé Ṣúrì tí ó wà níwájú Íjíbítì bí ìwọ ti ń lọ sí Assyria. Ó sì kú níwájú àwọn arákùnrin rẹ̀ gbogbo. Ìwọ̀nyí sì ni ìran Ísákì ọmọ Ábráhámù. Ábráhámù bí Ísákì. Ísákì sì jẹ́ ẹni 40 ọdún nígbà tí ó mú Rebekah ọmọbìnrin Betueli ará Assyria ti Padanaramu, arábìnrin Lábánì ará Assyria lé aya. Ísákì sì bẹ Olúwa fún aya rẹ̀ nítorí tí ó yàgàn. Olúwa sì gba ẹ̀bẹ̀ rẹ̀. Rebekah aya rẹ̀ sì lóyún. Àwọn ọmọ sì ń jàgùdù nínú rẹ̀. Ó sì wí pé bí ó bá ṣe pé bẹ́ẹ̀ ni yóò rí, èé ṣe tí mo fi rí báyìí. Ó sì lọ béèrè lọ́dọ̀ Olúwa. Olúwa sì wí fún un pé orílẹ̀-èdè 2 ní ń bẹ nínú rẹ̀. Irú ènìyàn 2 ni yóò yà láti inú rẹ̀. Àwọn ènìyàn kan yóò le ju èkejì lọ. Ẹ̀gbọ́n ni yóò sì máa sin àbúrò. Nígbà tí ọjọ́ rẹ̀ tí yóò bí sì pé, sì kíyèsí, ìbejì ni ó wà nínú rẹ̀. Àkọ́bí sì jáde wá, ó pupa, ara rẹ̀ gbogbo rí bí aṣọ onírun. Wọ́n sì sọ orúkọ rẹ̀ ní Esau. Àtìlẹ́yìn yìí ni lé arákùnrin rẹ̀ jáde wá. Ọwọ́ rẹ̀ sì di gìgísẹ̀ Esau mú, a sì sọ orúkọ rẹ̀ ní Jákọ́bù. Ísákì sì jẹ ẹni 60 ọdún nígbà tí Rebekah bí wọn. Àwọn ọmọdékùnrin náà sì dàgbà. Esau sì ṣe ọlọ́gbọ́n ọdẹ, ará oko. Jákọ́bù sì ṣe ọ̀bọ̀rọ̀ ènìyàn, a máa gbé inú àgọ́. Ísákì sì fẹ́ Esau nítorí tí ó ń jẹ nínú ẹran ọdẹ rẹ̀, ṣùgbọ́n Rebekah fẹ́ Jákọ́bù. Jákọ́bù sì pa ìpẹ̀tẹ̀. Esau sì ti inú ìgbẹ́ dé, ó sì rẹ̀ ẹ́. Esau sì wí fún Jákọ́bù pé, èmi bẹ̀ ọ́, fi ìpẹ̀tẹ̀ rẹ púpà nì bọ́ mi, nítorí tí ó rẹ̀ mí. Nítorí náà ni a ṣe ń pe orúkọ rẹ̀ ní Edomu. Jákọ́bù sì wí pé, ta ogún ìbí rẹ fún mi lónìí. Esau sì wí pé, ṣáàwó ná, èmi ní ń kú lọ yìí, oore kí ni ogún ìbí yìí yóò sì ṣe fún mi? Jákọ́bù sì wí pé, búra fún mi lónìí. Ó sì búra fún un. Ó sì ta ogún ìbí rẹ̀ fún Jákọ́bù. Nígbà náà ni Jákọ́bù fi àkàrà àti ìpẹ̀tẹ̀ léńtìlè fún Esau. Ó sì jẹ, ó sì mu, ó sì dìde, ó sì bá tirẹ̀ lọ. Báyìí ni Esau gan ogún ìbí rẹ̀.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Àtúnwálé ẹ̀kan sí lónìí, bàbá, láti wá bá ọ pàdé, láti wá gbọ́ ọ̀rọ̀ rẹ. A sì ń bẹ̀ ọ́ wípé gbogbo àwa tí a wá lónìí, a ó sálà kúrò nínú ìjì ìgbẹ̀san tí ó ń bọ̀ sí ayé. A ó sì lè sinmi ní ọ̀dọ̀ Jésù Kristì. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé wíwá síbí wa lónìí àti ní ìgbà gbogbo pé kí ó má jà á sí asán. Gbogbo ohun tí ó bá yẹ láti mú sí ètò ní ìgbésí ayé wa, fi wọ́n hàn wá, kí o sì jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wọ́n nù pátápátá. Ṣàánú fún wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó rí ibi ìbùjókòó ní ọkàn wa lónìí. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ó ṣeé ṣe kí o ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ohun tí mo fẹ́ kà fún ọ láti inú ìwé Genesis 19:20. Láti ẹsẹ̀ 12 dé ẹsẹ̀ 17. Ohun tí mo sì ń fẹ́ kí o ṣe àyẹ̀wò kí o sì ṣe ohun kan pàtó nípa rẹ̀ ni wípé sá àsálà fún ẹ̀mí rẹ.

0: ìdájọ́ ń bọ̀ nítorí wípé ọlọ́run láti ọ̀run fún ara rẹ̀ ni ó ti pinnu wípé bí ẹni búburú bá ń ṣe búburú ní ọjọ́ kan ọdún kan tàbí ọdún púpọ̀ tí ó rò wípé kò sí ìdájọ́ ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀ ìdájọ́ yìí yóò sì wá sórí gbogbo àgbáyé pátápátá ẹ̀sìnkẹ́sìn tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà ohunkóhun tí ó wù kí ẹnikẹ́ni kí ó máa ṣe àti ibi ìpamọ́ tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ọjọ́ kan ń bọ̀ nígbà tí kì yóò sí ibi ìsásí ó sì ń kìlọ̀ fún wa wípé bí a bá fẹ́ là bí a bá fẹ́ ní iyè òní ni a ní àǹfààní láti lè sá àsálà fún ẹ̀mí wa ní genesis orí 19 tí mo pè fún ọmọ ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 12 àwọn ọkùnrin náà sì wí fún lọ́ọ̀tì pé ìwọ ní ẹnìkan níhìn pẹ̀lú àna rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ níní ìlú mú wọn jáde kúrò níhìn yìí nítorí àwa ò run ibí yìí nítorí tí ìgbé wọn ń di púpọ̀ níwájú olúwa olúwa sì rán wa láti run lọ́ọ̀tì sì jáde ó sì sọ fún àwọn àna rẹ ọkùnrin tí wọ́n ń gbé àwọn ọmọbìnrin rẹ̀ ní ìyàwó ó wípé ẹ dìde ẹ jáde kúrò níhìn yìí nítorí tí olúwa yóò run ìlú yìí ṣùgbọ́n ó dàbí ẹlẹ̀tàn lójú àwọn àna rẹ̀ nígbà tí ọ̀yẹ́ sì ń là nígbà náà ni àwọn áńgẹ́lì náà lé lọ́ọ̀tì ní eré wípé dìde mú aya rẹ àti àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn kí ìwọ kí ó má bàa run nínú ìyà ẹ̀ṣẹ̀ ìlú yìí nígbà tí ó sì ń lọ́ra àwọn ọkùnrin náà nàwọ́ mú ulé ọwọ́ àti ọwọ́ aya rẹ̀ àti ọwọ́ ọmọbìnrin rẹ̀ méjèèjì olúwa ṣàṣàánú fún wọ́n sì mú u jáde wọ́n sì fi í sẹ́yìn odi ìlú náà ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sẹ́yìn odi tán ni ó wípé sa àsálà fún ẹ̀mí rẹ má ṣe wo ẹ̀yìn rẹ bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó má ṣe dúró ní gbogbo pẹ̀tẹ́lẹ̀ sa àsálà lọ sí orí òkè kí ìwọ kí ó má ba ṣègbé èyí ni ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn ìlú tí a ń pè ní sodomu àti gomora àwọn ìlú méjèèjì tí a dárúkọ wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ púpọ̀ púpọ̀ níwájú olúwa ní orí 13 ti genesis ẹsẹ 12 àti ẹsẹ 13 ni a ń jẹ́ kí ó tó wa létí ohun tí ó ṣẹlẹ̀ tí lọ́ọ̀tì ìbátan abrahamu tí ó dé ìlú tí a ń pè ní sodomu ó sì ṣeéṣe kí ohun kan kí ó ti ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ èyí tí ó yà ọ́ ya abrahamu ọ̀rẹ́ ọlọ́run èyí tí ó yà ọ́ ya àwọn ènìyàn mímọ́ àti àwọn oníhìnrere ó ṣeéṣe kí ó jẹ́ ibi tí a ti ń wá owó káàkiri ó sì ṣeéṣe kó jẹ́ pé ibi tí a ti ń wá ibi ìsádi àti agbára òkùnkùn ni a ti yà wá ya ọ̀rẹ́ ọlọ́run àti àwọn ènìyàn ọlọ́run ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjà ni ó yà wá ya àwọn oníwàásù ìhìnrere tí a fi rò wípé bí wọn ò bá gbọ́ tiwa tí àwa náà ò sì lè gbọ́ tiwọn bi kun sinu die ba wa ti a o si fe ni emi idariji a le yapa ki a si jade lo ki a to awon elese ki a to won lo a o le so ohun ti o ya o ya awon eniyan mimo awon ore olorun awon eni igbala sugbon ohun ti o ya loti ya ore olorun ni we pe ibi ile ti won wa ko gba won mo loti sin fe ibi ti oyin o ti je oga ara re ti o se eni ti yo le bawi ti o si le ni ohun ini pupo ti o se eni ti o ka lowo ko wi pe eyi kini o de ti o fi se yi ni eyi ni loti fi sa kuro ni odo abrahamu an so fun ani ori iketala ese ikejila Abrahamu si joko ni ile Kenani. Ibi ti o ye omo Olorun lati joko. Ile Kenani. Ni bi ti Olorun fun ara re ti o seso lori re. Ni bi ti Olorun ti pese sile ti o si ti se ileri pupo nipa re. Abrahamu joko si ile Kenani. Loti si joko ni ilu agbegbe ni. O si pago re titi de Sodomu awon so fun ani ese ketala sugbon awon okunrin Sodomu se eniyan buburu ati elese gidi gidi ni waju Oluwa ki o to na eka si Loti we pe Loti se ohun ti o dara o ye ki iwo papa nitori awon yoruba man so fun pe bi a ba na ika kan se elomiran merin toku o wa ni odo wa o nawo se wa ki a to ma buloti we pe loti se ohun ti o dara o ye ki iwo papa ki o wo agbegbe re ati ibujoko re awon wo ni ore korikosun fun o awon wo ni alabasisepo pelu re awon wo ni oludamoran fun o awon wo ni owo otun ati owo osi ati awon ti o gbekele se won ki se awon omuti awon onija awon ole awon onifayawo tabi awon egbe okunkun nitori be bi o ba buru fun loti eyi nje ki o di mimo fun o sin kilo fun o wi pe egbe eye oni eye nto bi ona re bi o ba dara loju awon ole won ti le o bi ona awon ole papa bi o ba dara loju re iwo na wa ti kuro ni agbegbe won sugbon bi owo ba wowo pelu ole o daju wi pe agutan re to n ba jarin bo ti jegbe loju wa o n jegbe ni ikoko o le dabi eni wi pe bo ba ti gbe bibeli to ti n bo ni eko bibeli o dabi alara mimo o dabi ara ile Abrahamu o dabi awon ti o ti mo ona Olorun ye ki n so fun o awon ti o se be saju awon ni Olorun so fun wa ni iwe woli Isaiah ti o n so ni ori ikejidinlogota arun ejo ori ekeji dini ogota kerara ma se dasi gbe ohun re soke bi ipe ki o si fi ire koja awon eniyan mi han won ati le Jakobu ese won sugbon won wa mi lojojumo won si ni inu didun lati mo ona mi bi orile ede ti o se ododo ti ko si fi ilana Olorun won sile won bere ilana ododo won ni lowo mi won a si ma se inu didun ati sumo Olorun awon won yi ni won ma lo si ile isin awon na bi awa ti n ka bibeli ni won ka bibeli bi a ti n so wipe agba Olorun gbo ni awon na n jalanka to ti won si fowo soya wipe awon paapa gba Olorun gbo bi ona isin bi o ti n pe ni awon na n dide O nso ni ese ikeji wepe won wa mi lojojumo. Ibi kibi ti aba tin ka bibeli ti a tin daruko olorun ti a tin ko orin si olorun a o fe won ku nibe won ni inu didun si ona mi ko si ibi ti apejopo wa lati ka bibeli tabi lati josin ti a o ni ri won be o ni won dabi orile ede ko so wipe won je orile ede ti o nse ododo o ni won dabi orile ede ti o nse ododo won se afarawe ewa bi olorun won mo bi ati gbadura won mo bi ati kasamu won mo bi ati ka baba wa tin be li orun bi won ba dide lati ka baba tin be li orun a dabi aye to aye ko ton gbadura won le so jade sugbon ko ni itumo ni okan ati le enu won o nso wipe won dabi orile ede tin se ododo awon iran lot niyan o ti ko si fi ilana olorun won sile won bere ilana ododo won ni le owo mi won a ma se nu didun ati sumo olorun won ti le fi han papa nipa ise isin nipa adura ati awe wo ese iketa nitori kini awa se ngba awe ti iwo ko si ri nitori kile awa se nje okan wa niya ti iwo ko si mo oluwa nda won lohun we pe kiyesi le ojo awe yin eyin se afẹ se won na mo pe afẹ kuro lowo e o sese ki o je ti golu oso ti aye o sese ki o je ti atike o sese ki o je ti imutipara o si sese ki o je ti yiye eyin oku pada afeni esoso aye tabi ise ti aye tabi iwa ti aye eyi ti awon eniyan nse ti won mo pe o mu idajo bo lori won esin fi agbara mu ni se gbogbo ise yin kiyesi eyin gba awe fun ija eyin gba awe fun ija je o ti ri ibi ti awon elesin ti won gba awe ti won so pe ah ti n ba gba awe ojo meta lori mama olu aha ohun pa agbadun ara e a ma yo si ni oju ala ni oju iran ma le to je pe ese oni tole afiki ma ti wo awe ijakadi segun lori mama olu awon ta nso niyan ti won gba awe ni fun ija ati fun agan ati lilu nipa ikuku iwa buburu e ma se gba awe bi ojo yi ke le gbo ohun yi le oke awe iru eyi ni mo yan bi awe ogoji ojo sugbon sibe sibe ireje eka ipaniyan tabi siseyun ko kuro lowo won tabi ki a ja ile onile ki a fi boti wa bi o ba ja ile onile to fi boti e ojo niye wole e ojo idajo olorun awon to tun gbon ju o lo ti ese won ati owo won gun ju ti e won tun ja ile ti e won tun ja fi boti won awon ti won tun gbon ju awon won ni lo won tun ja ile ti won se esu lokunkun wa leyin won won a ma ja ile onile ti won ba ti fi boti e bo ti n boti e tan ki o to to ojo keji ni won ja ti e na bi o ti n bu ese elomiran ni won bu ti e o wa n so fun a wipe se iru awe bayi ni mo yan awe eti okun awe ka yira nle sugbon sibe sibe iyawo meji o kuro nile agbere ati panshaga ko kuro iwa ti ara ise ti ara o kuro sibe sibe awe nlo a le mu awe o le je meje o le je mokanlelogun kasa ma gba lo baba si tin si wadura laran siga la n fi kan ran kan ton so pe woli ah ewo le tun gbe jade ah oni ni osu to koja mo sise ise isegun sugbon nsin o ye kin tun jeun die oti die siga die agbere die nítorí pé bí n bá gbádùn ara mi ní ọ̀sẹ̀ yìí wọ́n máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ mo tún wọṣẹ́ nìyẹn ṣé irú àwọn tí a mú ìbéèrè àdúrà wa lọ bá àwọn tí wọ́n ti di ara Sodomu àti Gomorrah àwọn tí ìdájọ́ ọlọ́run tó rọ̀ dẹ̀dẹ̀ lórí wọn ó ní àwẹ̀ irú èyí ni mo wá yàn bí ọjọ́ tí ènìyàn ń jẹ ọkàn rẹ̀ ní ìyà láti tẹ orí rẹ̀ bá bí koríko odò àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eru lábẹ́ rẹ̀ ìwọ́ha pé èyí ní àwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún olúwa àwọn wọ̀nyí ni ọlọ́run sọ wípé wọ́n jẹ́ ẹlẹ̀sìn ṣùgbọ́n wọn kì í ṣe olùfọkànsìn wọ́n máa ń pe olúwa lé ẹnu ṣùgbọ́n ìwà búburú kò kúrò ní àgọ́ wọn ṣùgbọ́n bí o bá ń fẹ́ rí ojú olúwa bí o bá ń fẹ́ jẹ́ ti ọlọ́run àwọn irú nǹkan wọ̀nyí yóò kúrò ní ìgbésí ayé rẹ ní ìwé wòlíì Ezekiel ni a tún ti ń jẹ́ kí ó yé wa irú àwọn ènìyàn tí wọ́n ń hu irú ìwà wọ̀nyí rántí ohun tí a ń sọ wípé Lot tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti mọ ọ̀nà ọlọ́run yóò dára bí ẹlẹ́ṣẹ̀ ṣe máa ń rò wípé yóò dára bí ó bá tún di ọjọ́ kejì bó ti jí a sọ pé yóò tún dára náà ṣùgbọ́n ó ń burú fún ju bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni orí fún Lot a ń sọ fún wa ní Ezekiel orí ìkẹta lé ní ọgbọ̀n Ezekiel orí ìkẹta lé ní ọgbọ̀n láti ẹsẹ̀ ọgbọ̀n ìwọ ọmọ ènìyàn síbẹ̀ àwọn ọmọ ènìyàn rẹ ń sọ̀rọ̀ sí ọ lẹ́bàá ògiri àwọn fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́ àwọn asọ̀rọ̀ ẹni lẹ́yìn àti lẹ́bàá ilẹ̀kùn ilé èkíní sì sọ fún ẹni kejì olúkúlùkù fún arákùnrin rẹ̀ wípé wà èmi bẹ̀ ọ́ sì gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ olúwa jáde wá èyí ń sọ wípé àwọn náà máa ń fẹ́ láti lọ sí ẹ̀kọ́ bíbélì wọ́n tilẹ̀ máa ń pe ẹnì kejì tàbí aládùúgbò wọn wọ́n máa ń sọ wípé wà èmi bẹ̀ ọ́ jẹ́ kí a lọ láti gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ olúwa jáde wá ṣùgbọ́n kí ni ẹ̀rí tí ọlọ́run jẹ́ nípa wọn ní ẹsẹ̀ ìkanlé ní ọgbọ̀n wọ́n sì tọ́ wá bí ènìyàn ti wá wọ́n sì jókòó níwájú rẹ bí ènìyàn mi wọ́n sì gbọ́ ọ̀rọ̀ rẹ ṣùgbọ́n wọn kì í ṣe wọn o wọ́n máa ń gbọ́ àwọn wọ̀nyí ni a ń pè ní agbọ́mágbà bí o bá sọ fún ọ wípé kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ wọ́n gbọ́ ṣùgbọ́n wọn ò ní ṣe é ó ń sọ wípé ṣùgbọ́n wọn kì í ṣe wọn nítorí ẹnu wọn ni wọ́n fi ń fi ìfẹ́ púpọ̀ hàn ṣùgbọ́n ọkàn wọn tẹ̀lé ojú kòkòrò wọn èyí ni ohun tó ṣe Lot ó ń fẹ́ láti sin olúwa ó ń fẹ́ láti jẹ́ ti ọlọ́run ó sì máa ń gbèrò nínú ọkàn rẹ̀ láti ṣe déédé ṣùgbọ́n ẹnu ni wọ́n fi ń fi ìfẹ́ púpọ̀ hàn ó ṣeéṣe kí ó máa sọ fún Abrahamu nígbà tí ó fẹ́ kúrò wípé a ń yára nípa ti ara a ò yára nípa ti ẹ̀mí nítorí pé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àìlera fún ara ó sì ṣeéṣe kí ó máa jẹ́ kí ó dá Abrahamu lójú wípé bí mo ti ń lọ yìí má rò wípé mo ti sọnu o má sì rò wípé mo ti di apẹ̀yìndà nítorí pé gbogbo ìlànà ọlọ́run tí o ti kọ́ mi pátápátá gbogbo rẹ̀ ṣiṣẹ́ ni ṣùgbọ́n mo rí wípé ibì kan náà ibi iṣẹ́ kan náà ibi ẹ̀sìn kan náà kò ní gbà wá nítorí bẹ́ẹ̀ jẹ́ kí n wá ibi tí èmi pàápàá tí ó fi ṣe ibùjókòó ṣùgbọ́n bo lórí níbi tí ọlọ́run ò darí ẹ̀ sí ó lọ sí ọ̀dọ̀ àwọn ará Sodomu wọ́n wá ń sọ fún wa wípé ní ẹsẹ̀ ìkejì lé ní ọgbọ̀n ṣèkíyèsí ìwọ jẹ́ orin tí ó dùn púpọ̀ fun won ti enikan ti o ni ohun dara dara ti o si le fun ohun elo orin dara dara nitori won gbo oro re sugbon won ki se won awon won yi bi won ba gbo oro olorun to won ajade won ni je bawo ni won na se ri oni wasu yen olohun iyo enu edun pupo mo ti en fe bi won ba so wi pe ki eko bibeli ki o ma wa ni ojojumo mo setan tori pe ogbeni ni o nsoro bi won ba sin pe awon eniyan lati wa se eko bibeli ani wa wo enikan eni to nsoro ko ri jesu ko ri eni to nku ese lo ko ri eni ti dari jini ko ri eni to nfun ni igbala olugbala ko ri eyi ni sugbon wa wo eni to nsoro eni ti enu edun eyi ni awon eniyan ti o gboro Ezekiel sugbon ti won o fe se eyi ni won so ni olorun so wi pe mo mo okan won won dabi eni ti etin rin ti o kan fe ma gbo ti o n fe ma gbo ti o n fe ma gbo sugbon ti o je wi pe ko ni fi si ise nitori won gbo oro re sugbon won ko se won o si ye ki iwo paapa ki o ma ro ni okan re se iwo dabi loti sugbon nigba ti olorun fe pa sodomu ati gomara run pelu ina ni o so wi pe ohun o le se ohun kankan lai so fun ore ohun ni Genesis ori ikeji din ni ogun ni olorun ti nje ki o ye Abrahamu lati ese iketa din ni ogun oluwa si wi pe emi o ha pa ohun ti emi o se mo fun Abrahamu nitori pe Abrahamu yo sa di orile ede nla ati alagbara ati gbogbo orile ede aye le o bokun fun nipase re nitori ti mo mo pe ohun o fi ase fun awon omo re ati fun awon ara ile re lehin re ki won ki o ma pa ona oluwa mo lati se ododo ati idajo ki oluwa ki o le mu ohun ti o ti so fun Abrahamu wa fun olorun gba eri Abrahamu je wipe mo mo Abrahamu wipe ilana olorun ilana otito ilana ododo ona igbala ti olorun ti pese sile ko ni fi di awon omo re leti ati awon ara ile re se olorun le gba eri re je bi ti Abrahamu iwo ti o wa se ko bibeli lai so fun iyawo re pe ki o tele o iwo ti o dagun lati o so pe awon omo mi ki gbo ki gba ni won bi mo ti e so fun won ni gba se olorun le gba eri ti re je wi pe ohun mo wi pe ilana ododo ilana igbala ti olorun fi lele ti o si fi han fun o pe o so fun awon omo re ati fun awon ara ile re nje awon ana re nje won mo ona igbala ti o mo nje olorun le gba eri re je bi ti Abrahamu awon oga ibi ise re nko ati awon ti o wa labe re ni ibi ise nje olorun le gba eri re je wi pe ohun mo gege bi Abrahamu bi a ba n so wipe Abrahamu je ore olorun eyi ni o fi di ore olorun nitori pe bi o ba mo ona igbala yo so fun awon ara ile re wo ese ogun oluwa si wipe nitori ti igbe sodomu ohun gomara po ati nitori ese won papo ju je ki n bi o lere se ese idile ti re se ko papo ju se won ki ja lagbole ti e won ki binu won ki se ogun si ara won lati pa ara won se won ki ja lori obirin lori aya lori dukia lori owo tabi lori ile se awon ebi ti e se won o ki ja pelu awon ebi miran se olorun o ma so lemo lemo wipe nitori igbe ese àwọn ará ilé rẹ nítorí pé ó ń pàpọ̀ jù wípé òun fẹ́ bẹ̀ wọ́n wò pẹ̀lú ìdájọ́ kí ló ṣe nípa ẹ̀. Ìlú rẹ, ìletò rẹ, tàbí abúlé tí o ti wá, ṣé ìpànìyàn, ṣé kò sí lọ́wọ́ wọn, ìrúbọ sí ẹ̀mí ojú ọ̀run àti ẹ̀mí èṣù àti sí èṣù pàápàá, ṣé kò wà ní ìlú rẹ? Ṣé ìjà àti asọ̀, ṣé kò wà ní ìlú rẹ? Ṣé Ọlọ́run ò máa sọ wípé nítorí igbe ìlú rẹ ó ń di púpọ̀, ó sì ń pàpọ̀ jù? Yàtọ̀ sí èyí ni ìlú Èkó tí ó wà. Bí ó bá jẹ́ ń gbé ní Moṣin tàbí Ajégúnlẹ̀ tàbí ní Bàrígà, ibikíbi tí ó wù kí ó wà, ṣé Ọlọ́run ò máa sọ wípé nítorí igbe àwọn ènìyàn ní àrọ́wọ́tó rẹ ní ibi tí ó ń gbé, igbe wọn ń pàpọ̀ jù? Nítorí bẹ́ẹ̀, ìdájọ́ ń bọ̀. Bí ìdájọ́ yìí sì ti ń bọ̀, ṣé Ọlọ́run ń dá ọyàn sí ọ̀tọ̀? Ó sì ń sọ wípé ó mọ̀ wípé o kì í ṣe ara wọn, àbí ara wọn ni ọ́. Ṣé àwọn tí ó ń jalè lé òru, ṣé ìwọ ni ó ń ṣọ̀nà? Bí wọ́n bá ti ń dé tí wọ́n ń kọ ẹrù ẹlẹ́rù bọ̀, ìwọ ni ó ń ṣílẹ̀kùn? Tàbí ìwọ ni ó ń ṣe ẹnu ọ̀nà ní òde ní ìta tí ó ń sọ wípé ẹ káàbọ̀? Ṣé ìwọ ni ó ń gbàdúrà nígbà tí àwọn olè bá jáde wípé kí Ọlọ́run kí ó ṣọ́ wọn, kí ó má jẹ́ kí wọn kí ó pa wọ́n, kí ó lè jẹ́ kí owó àti ẹrù kí ó wọlé? Ọlọ́run mọ̀ ọ́, ó sì mọ àdírẹ́sì ilé rẹ, oúnjẹ tàbí aṣọ tàbí ilé. Tí o bá fi irú owó bẹ́ẹ̀ rà, ìwọ náà mo tó ń gbẹ̀yìn rẹ̀. Ó ń sọ fún wa níhìn wípé Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún Ábrahàmù wípé ìdájọ́ ń bọ̀ lórí Sódómù òun Gomorrah. Èmi ó sọ̀kalẹ̀ lọ nísinsìnyí kí n rí bí wọ́n tilẹ̀ ṣe gẹ́gẹ́ bí òkìkí igbe rẹ̀ tí ó dé ọ̀dọ̀ mi. Bí bẹ́ẹ̀ kọ́, èmi ó mọ̀. Ẹsẹ̀ 22, àwọn ọkùnrin náà sì yí ojú wọn padà kúrò ní ibẹ̀, wọ́n sì lọ sí Sódómù, ṣùgbọ́n Ábráhàmù dúró síbẹ̀ níwájú Olúwa. Kí ló ń fẹ́ ṣe? Ó ń fẹ́ gbàdúrà, nítorí ó rántí wípé Lọ́ọ̀tì wà ní ìlú Sódómù. Ábráhàmù sì súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, ó sì wí pé ìwọ ò hàrùn olódodo pẹ̀lú ènìyàn búburú, bóyá 50 olódodo yóò wà ní ìlú náà. Ìwọ kì yóò ha dá ibẹ̀ náà sí, nítorí 50 olódodo tí ó wà nínú rẹ̀ ó darí. Tí ìwọ fi ṣe bí irú èyí láti run olódodo pẹ̀lú ènìyàn búburú, tí àwọn olódodo yóò fi dàbí àwọn ènìyàn búburú, ó darí. Onídàájọ́ gbogbo ayé rántí o, Ọlọ́run ni onídàájọ́ ìlú Nàìjíríà. Onídàájọ́ gbogbo ayé ni, òun ni onídàájọ́ orílẹ̀-èdè yìí, òun sì ni onídàájọ́ ìlú rẹ tàbí ìletò rẹ, òun ni onídàájọ́ agboolé rẹ, òun sì ni onídàájọ́ olùdájọ́ rẹ. Bí o bá fi mímọ̀ ṣe àìmọ̀, tí o bá sọ wípé àlùfáà òkúnkún rí mi àti àwọn ìyàwó mi àti àwọn ọmọ mi àti àwọn èèyàn òkúnkún mọ ohun tí mo ń ṣe, bí ó bá jẹ́ bẹ́ẹ̀, rántí wípé ìdájọ́ ń bọ̀, nítorí onídàájọ́ gbogbo ayé kì yóò ṣe àṣìṣe. Bí iná gbígbóná ìbínú Ọlọ́run bí ó bá ti ń bọ̀ gẹ́gẹ́ ẹlẹ́ṣẹ̀ ni yóò ṣe, àfi bí o bá ronúpìwàdà. Onídàájọ́ gbogbo ayé kì ó ha ṣe èyí tí ó tọ́. Olúwa sì wí pé bí mo bá rí 50 olódodo ní ìlú Sódómù, ǹjẹ́ èmi ó dá gbogbo ibẹ̀ sí nítorí wọn? Ábráhàmù tẹ̀síwájú láti máa gba àdúrà yìí títí ó fi dé 10 ní ẹsẹ̀ 22. Ó sì wí pé jọ kí inú kí ó má ṣe bí Olúwa, ẹ̀ẹ̀kan ṣoṣo yìí lèmi ó wímọ, bóyá a ó rí 10 níbẹ̀, Òun sì wí pé èmi kì í rùn nítorí mẹ́wàá. Olúwa sì bá tirẹ̀ lọ. Lójú kan náà ni ó ti bá Ábrahamu sọ̀rọ̀ tán. Ábrahamu sì padà lọ sí ibùjókòó rẹ̀. Orí 19. Àwọn áńgẹ́lì méjì sì wá sí Sódómù ní àṣáálẹ̀. Lọ́ọ̀tì sì jókòó lé ẹnu bodè Sódómù. Kìí ṣe pé ó ń ka Bíbélì o. Kìí ṣe pé ó ń ṣe àṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run. Kìí ṣe wípé ó ń sọ fún àwọn ẹlòmíràn láti gba Ọlọ́run gbọ́ àti láti dáwọ́ dúró ẹ̀ṣẹ̀ àti ibi tí wọ́n ń dá. Wọ́n sọ wípé ó jókòó ní ibùjókòó ní ẹnubodè. Bí Lọ́ọ̀tì sì ti rí wọn, ó dìde láti pàdé wọn, ó sì dojúbolẹ̀. Kí a ké e kúrú ni àwọn áńgẹ́lì wọ̀nyí ni wọ́n jẹ́ kí ó di mọ̀ fún wípé ìdájọ́ dé. Wípé kìí ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tàbí ní oṣù tó ń bọ̀ tàbí ní ọdún tí ó ń bọ̀, ìdájọ́ ti dé nísinsìnyí. Ni wọ́n wá sọ fún ní ẹsẹ̀ 12 tí a ti kàwé pé àwọn ọkùnrin náà sì wí fún Lọ́ọ̀tì pé ìwọ ni ẹnìkan níyì pẹ̀lú àna rẹ ọkùnrin. Àwọn ọmọ rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá ọkọ ní ìlú ibi tí ó gbé wà. Ṣé àwọn ọmọ tiẹ̀ ṣé wọn ò ti máa fẹ́ ẹlẹ́ṣẹ̀? Ṣé wọn ò ti máa fẹ́ àwọn olóògùn? Ṣé wọn ò ti máa fẹ́ àwọn tí wọ́n ti kó ìyàwó jọ? Kí ọmọ rẹ̀ kí ó tún lọ di ìyàwó kẹta, ìkẹrin, ìkẹwàá ní ilé ẹlòmíràn. Èyí ni àwọn ọmọ Lọ́ọ̀tì bẹ̀rẹ̀ sí ní ṣe. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ọkọ ní Sódómù. Ìwọ náà sì mọ̀ wípé bí àwọn ọmọ rẹ bí wọ́n bá ní aya tàbí ọkọ ní Sódómù àti Gomorra, bí wọ́n bá fẹ́ ẹlẹ́ṣẹ̀, ojoojúmọ́ ló fi máa parí ìjà. Ó ṣeéṣe pàápàá ìjà àti gbogbo aṣọ tí yóò wà ní ìdílé àwọn ọmọ rẹ nítorí wọ́n ti fẹ́ ẹlẹ́ṣẹ̀, ó ṣeéṣe kí ó jẹ́ òní ó ṣe ikú pa àwọn òbí bẹ́ẹ̀ nítorí àìbalẹ̀ ọkàn àti àìbalẹ̀ àyà. Ṣùgbọ́n wọ́n sọ fún un wípé àwọn àna rẹ ọkùnrin àti àwọn ọmọkùnrin rẹ àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ ní ní ìlú. Èyí ń sọ nípa àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pẹ̀lú àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀. Àwọn òṣìṣẹ́ rẹ̀ ń kọ́. Ṣé wọ́n jẹ́ ti Ọlọ́run àbí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀? Mú wọn jáde kúrò níhìn yìí nítorí àwa òrùn ibí yìí. Nítorí tí igbe wọn di púpọ̀ níwájú Olúwa. Olúwa sì ran wa láti run Lọ́ọ̀tì sì jáde. Èyí ni ohun tí ó yọ Lọ́ọ̀tì. Nítorí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn áńgẹ́lì wọ̀nyí tí wọ́n sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbàgbọ́. Ibikíbi tí Ọlọ́run bá ti rí ìgbàgbọ́, ó máa ń yẹ ẹ sí. Bí ó tilẹ̀ jẹ́ wípé Lọ́ọ̀tì ti ṣe burúkú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó sì ti dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́, pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ ti Sódómù, Gomorra, nígbà tí a sọ fún wípé ìdájọ́ dé, ó gbàgbọ́. Láìsí ìgbàgbọ́ kò sẹ́ni tí ó lè rí Olúwa. Bí ó bá jẹ́ wípé Lọ́ọ̀tì ṣe iyèméjì tàbí aláìgbàgbọ́, ó sì gún èjìká wípé ọ̀run máa wó kì í ṣọ̀rọ̀ ẹnìkan. Ọ̀rọ̀ ẹnìkan ni. Bí inú bá ń dun gbogbo àwọn ènìyàn, èyí tó ń dùn ọ́, èyí ni ó jẹ́ wàhálà tirẹ̀. Bí iná bá jó gbogbo ilé tí ó wà ní ìlú Èkó, ilé tirẹ̀ tí ó jó, òun ni wàhálà tirẹ̀. Bí ebi bá ń pa gbogbo ènìyàn, èyí kò sọ wípé ẹgbà tó jẹ́ gbogbo ènìyàn ni ebi ń pa, wípé ebi tí ó sì ń pa ọ́ ni kò ṣe nǹkan kan fún ọ. Bí wàhálà bá dé bá ọ, wàá gbàgbé wípé wàhálà dé bá ẹlòmíràn. Torí bẹ́ẹ̀, bí Lọ́ọ̀tì bá sọ wípé ọ̀run wó kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan, a wọlé lórí, a sì kú sínú ẹ̀ṣẹ̀, a la ojú rẹ̀ ní ọ̀run àpáàdì. Ṣùgbọ́n èyí ni Lọ́ọ̀tì ṣe. Bí a ti ń sọ fún wípé ìdájọ́ dé, bẹ́ẹ̀ ni ó gbàgbọ́. Bí ó sì ti gbàgbọ́ ni, ó sì sọ fún àwọn àna rẹ̀ ọkùnrin, ǹjẹ́ ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀? Nígbà tí o ti bẹ̀rẹ̀ sí ní wá, ǹjẹ́ ìgbàgbọ́ yìí o ti mú sí ìṣe?
1: Je o ti so fun awon elomiran wi pe o gba Jesu gbo o si gbagbo wi pe o ti ku ese re lo wi pe o ti fi ese re sowo si idajo je kin ka fun ni bi ti a ko be ninu maje mo ti tun ni Timothy kini ori ikarun Timothy kini ori ikarun eyi ni Olorun si nfe ki enikokan ki o se bi o ba gbagbo yo je ti re Timothy kini ori karun ese kerin le ni ogun ese awon elomiran a ma han gbangba a ma lo saaju si idajo bi o ba fi ese re ranse si idajo ti o so fun Olorun we pe o ti je elese o si ko gbogbo awon ese wonyi sile o si ran awon ese wonyi si iwaju ite idajo Olorun ti a si da Jesu lejo nitori tire to si ru ese re itumo yi ni wipe o ti fi ese re saaju a si ti da awon ese wonyi lejo ati dariji o Jesu Kristi si ti ru ebi ati idajo re a si ti so wipe nitori be a ki yo da o lejo mo sugbon wo ese apa kan ese yi ni ese ikerin le ni ogun ese awon elomiran a ma han gbangba eni ti o ba se atunse ese re a han gbangba eni ti o lo ba aladugbo re ti o so wipe jo mo ti se si o mo ti je elese yala wipe mo ti ji o leru tabi mo ti bu o tabi mo ti gba aya re dariji mi gba aya re pada tabi eru re ti mo ko tele gba eru re pada ese re ahan gbangba bi ese re ti han gbangba si awon ti o se ati si Olorun ti o se be ni a fi awon ese won yi lo saaju si idajo sugbon so fun a wi pe ti awon elomiran pelu a si ma tele won awon ti won pa ese won mo ese yi a ma tele won bi ojo ikeyin bi o tin de bi o tin pa oju re de ni iku be ni awon ese won yi ti o ntele awon eru eniyan be ti won o jewo ki won ki o ko sile sugbon bi o se ti lot ni lese kese ti o gbo nipa idajo Olorun be ni o gbagbo ni o si so fun Olorun wi pe bo ti jebi sugbon o lo so fun awon ara ile re awon ana re o so wi pe edide idajo nbo wo ese ikerinla sugbon eyi ni Genesis ori ikokandini ogun ese ikerinla sugbon o dabi eletan loju awon ana re se bi mo se duro ni iwaju re se mo jo eletan mo bi oni bi mo se n ba o soro ni asale yi se mo jo eletan loju e se igba ti Jesu wa ni aye ti o n so fun a wi pe idajo nbo se oro re se o dabi eletan ni eti re abi o ba je pe Jesu o jo eletan loju e ti o ba si je wi pe emi ti mo n so oro yin rere fun o ti mo n so fun wi pe idajo nbo Jesu Kristi si nbo gege bi oro re bi o ba je wi pe mi o jo eletan loju e ewo lo n se ninu ese kini de to sa sala fun emi re sugbon nigba ti awon eniyan wonyi ka si eletan be ni awon angeli wonyi ni won sa lot ni ire wi pe dide mu aya re mu awon omobirin re mejeji ti o wa nihin won je merin lot aya re ati awon omo re meji eyi ni awon ti Olorun ri ni gbogbo ilu Sodomu o je mo wepe nigba miran awon elesin won ma so fun wa pe ah bo ba je wepe iwo ati yawo e atawon omo e meji eni merin pere ni o je olododo ah ko le je be o le je be ni aye Noah eni melo ni Olorun ri gbogbo agbaye patapata eni mejo ni o si sese kan ti ma so fun o wi pe se bi ibi to sese n lo ni osan gangan se ibe nikan ni won tin wa su otito àwọn oníwàásù oníyàwó méjì àwọn tí àwọn oníwàásù tí a ní òrùka rẹ lọwọ wa o mọ wípé àwa náà oníṣẹ ọlọrun ni wà kò rí bẹẹ nítorí pé ọjọ ń bọ tí ẹnu wọn yóò pàdé nítorí iná yóò sọkalẹ yóò sì máa jó àwọn ènìyàn bí wọn bá ti ń jó ní ayé bẹẹ ni ẹmí wọn ni ó ń lọ sí ọrùn àpáàdì nínú iná àjò òkú jùmọ̀ángẹ́lì wọ̀nyí wọ́n fi ọwọ́ lé lọ́ọ̀tì ní ẹsẹ̀ kẹtàdínní ogún wípé ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sí ẹ̀yìn odi ìlú tán ǹjẹ́ a ti mú ọ jáde kúrò ní sódómù àti gòmọ́rà nínú ọ̀sẹ̀ sódómù àti gòmọ́rà ǹjẹ́ jésù kristo olùgbàlà rẹ ǹjẹ́ ó ti fi ọwọ́ rẹ̀ dì ọ́ mọ́ sì ti mú ọ jáde kúrò nínú ọ̀sẹ̀ kúrò nínú irọ́ kúrò nínú ìwà olè kúrò nínú àfi ọ̀rọ̀ kẹlẹ́bánijẹ́ kúrò nínú asọ̀rọ̀ ẹni lẹ́yìn ṣé ó ti mú ọ kúrò nínú àgbèrè àti panṣágà ṣé ó ti mú ọ kúrò nínú ìwà akóbìnrin jọ ṣé ó ti mú ọ jáde sí ẹ̀yìn odi ìlú ó sì wípé sàsálà fún ẹ̀mí rẹ sàsálà fún ẹ̀mí rẹ má ṣe wo ẹ̀yìn rẹ wo ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀ ó sì di ọ̀wọ́n iyọ̀ mi ò mọ èyí tí o fẹ́ dà ọ̀wọ́n iyọ̀ ni àbí o fẹ́ sá àsáyè àti àsálà o fẹ́ sá wọ inú ìjọba ọlọ́run bí ó bá jẹ́ bẹ́ẹ̀ àǹfààní wà fún ọ lónìí láti sọ fún ọlọ́run wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ti ń fi ẹ̀ṣẹ̀ rẹ pamọ́ ṣùgbọ́n ó ti yé ọ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń fi pamọ́ ni wọ́n ń tẹ̀lé ọ wọ́n lẹ̀ mọ́ ọ wọ́n sì fara mọ́ ọ tímọ́tímọ́ ṣùgbọ́n bó bá jẹ́ lónìí ni ó ń sọ fún ọlọ́run wípé ó ń fẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó hàn gbangba níwájú ìtẹ́ ìdájọ́ ọlọ́run lónìí kí ọlọ́run kí ó sì wo ẹ̀ṣẹ̀ yìí kí ó wò ó mọ́ jésù lára kí ó jẹ́ kí jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ pátápátá kí ó má kó ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ ò fẹ́ jẹ́ àgàbàgebè mọ́ ò fẹ́ jẹ́ aláfaraṣe tàbí ẹni tí ó ń fi ẹnu sin ọlọ́run ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ kí ó kúrò ní ìgbésí ayé rẹ o ní àǹfààní lónìí láti ké pe olúwa láti sọ fún ọlọ́run wípé o fẹ́ sá àsálà fún ẹ̀mí rẹ ìjì ìgbẹ̀sán ń bọ̀ bíbélì sọ pé iná yóò máa jó níwájú rẹ̀ nítorí pé a ó ṣe àwọn ìwé lé ọ̀run a ó sì ṣe ìdájọ́ olúkúlùkù tí ó ti wà ní orílẹ̀-èdè ayé láti inú ìwé náà ǹjẹ́ nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé níbo ni ó wà ní apá òsì ni àbí ní apá ọ̀tún ẹ̀dìdì kí ẹ jẹ́ kí a gbàdúrà mọ bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ ṣáájú sí ìdájọ́ tí o sì ní kí jésù kristi kí ó ru àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ a ó dáríjì ọ a ó ṣàánú fún ọ jésù kristi yóò fi ẹ̀jẹ̀ rẹ wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù ṣùgbọ́n rántí o bí o bá bojú wẹ̀yìn bí o bá sá padà bí o bá di apẹ̀yìndà rántí aya lọ́ọ̀tì rántí ohun tí ó ṣẹlẹ̀ sí i sàsálà fún ẹ̀mí rẹ sàsálà fún ẹ̀mí rẹ má ṣe bojú wo ẹ̀yìn má ṣe padà sínú ẹ̀ṣẹ̀ mọ́ sàsálà fún ẹ̀mí rẹ bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀ ọlọ́run rí ọ bí o kàn ń wá tí ó ń gbé bíbélì tí ó ń gbàdúrà tí ó ń gbà àwẹ̀ ṣùgbọ́n tí ó wà nínú àgbèrè àti panṣágà ọlọ́run rí ọ bí o bá di ẹ̀ṣẹ̀ mú tí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá jẹ́ kí jésù kí ó gba ọkàn rẹ là ọlọ́run rí ọ ìdájọ́ sì ń bọ̀ sàsálà fún ẹ̀mí rẹ kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí ìjì ìgbẹ̀sán ń bọ̀ sórí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní orílẹ̀-èdè ayé
0: ma se boju weyin kuro ni Sodomu ati Gomora ko ni egbe awon omuti ati egbe awon elegan sa sala fun emi re e se awon elomiran gbangba a si ma lo saju si idajo sugbon ti awon elomiran awon ti won fi ese won pamo a ma tele won se ese ti re ntele o abi o ti je ki Jesu ki o ru ese re lo sa sala fun emi re sa sala fun emi re nitori idajo nbo lori gbogbo alaigboran lori gbogbo elese lori gbogbo awon agbon magba sa sala fun emi re oni ni ojo igbala bi o ba gbagbo yo gba okanre la yo tun igbesi aye re se nitori ati da Jesu lejo fun o ti ru ese re ati ase dede re bi o ba je fi awon ese won yi sile ti o si je ki Jesu ki o ko won lo won ko ni je tire mo sa sala fun emi re ki o le bo lojo idajo ki ye ni pekun ki o le je tire ni oruko Jesu Kristi Oluwa wa baba wa adupe fun ikilo ife ti o fi han fun wa nitori pe o fi wa sinu okunkun bi awon ti o wa ninu aye adupe lowo re fun ife re eyi ti o fi so fun wa ni igba gbogbo wipe idajo nbo awon ti o wa ninu aye won ja para nitori pe oye oye won ko si la si won loju wipe won o ni lo aye raye ninu aye yi ko ye won wipe igba yi o dopin akoko kan bo ni igba ti a o gbe won kuro ninu ile ti won gbe nisisiyi ti a wale ti a kan igi ti a gbe won ju sinu re ti yo ku awon nikan soso pelu ise owo won pelu ese won pelu idajo olorun akoko kan bo nigba ti owo ti o le ti ji nigba ti owo yi ki o le gba sile akoko kan bo nigba ti aso ti awon o le ti won ti ji ti o ti ki o le wulo fun won akoko nbo nigba ti o nko ohun ti enikeni ti o ni ninu aye ti ki o wulo ti o kiki gbajumo ohun ini ti ki o le je nkankan baba adupe lowo re wipe awa ni o se ni ele ti omo ti o n kilo fun wa ti o n je ki o ye wa wipe ina yo ma jo ni ojo na
1: ó sì jẹ́ kí ó di mọ̀ fún wa
0: wípé àwọn tí wọ́n kú sínú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kékeré ni tàbí ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ti ilé ìsìn ni tàbí ẹ̀ṣẹ̀ ti ìgboro ẹ̀ṣẹ̀ ti ìdílé tàbí ẹ̀ṣẹ̀ ti orílẹ̀-èdè ẹ̀ṣẹ̀ ti àbínibí tàbí ẹ̀ṣẹ̀ ti akọ́ lọ́wọ́ ẹlòmíràn pé ọjọ́ kan ń bọ̀ tí ìdájọ́ ọlọ́run tí ó balẹ̀ gbogbo àwọn ènìyàn tí ó kú sínú ẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n ó ń kì wá ní ìlọ̀ wípé kí a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí a fi wọ́n ránṣẹ́ sí ìdájọ́ ǹjẹ́ a bẹ̀ wípé gbogbo àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n dúró níwájú rẹ tí wọ́n ń wo Jésù tí wọ́n gbàgbọ́ wípé a ti fi Jésù rúbọ fún wọn a ti dá Jésù lẹ́jọ́ nítorí tí wọ́n a sì ti bẹ ẹ̀ṣẹ̀ wọn wò lára Jésù Kristì àwọn tí wọ́n fi ìgbàgbọ́ yìí rọ̀ mọ́ àwọn tí wọ́n wọ ọ̀dọ́ àgùntàn ẹni tí a pa láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ ǹjẹ́ abẹ́ ọ̀ ìwọ aláàánú ìwọ tí ó fẹ́ wa ìwọ tí ó fi Jésù ránṣẹ́ kí a bá lè gbà wá là mo bẹ̀ ọ́ wípé nítorí àánú rẹ nítorí ètùtù Jésù Kristì nítorí ẹ̀jẹ̀ Jésù Kristì nítorí ìlérí rẹ tí kìí yẹ dáríji gbogbo àwọn tí ó jẹ́ wẹ̀ṣọ́ ní orúkọ Jésù a sì bẹ̀ ọ́ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti di ìwà tí ó ti di ìṣe àwọn tí ó ti jẹ ara àwọn tí ó ti dàpọ̀ mọ́ omi ẹ̀jẹ̀ àti ara wá àwọn tí kò ṣe fi sílẹ̀ àwọn tí ó jẹ́ pé bí a ti ń sá fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé wa bàbá ọmọ àti ẹ̀mí agbára rẹ ti wọ ẹ̀ṣẹ̀ kúrò agbára rẹ ti jẹ́ ẹ̀ṣẹ̀ kúrò agbára rẹ ti mú ìfẹ́ ẹ̀ṣẹ̀ kúrò nínú ọkàn báwo mú o kúrò ní orúkọ Jésù gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀ lé wọn kúrò lọ́dọ̀ wa gbogbo ayọ̀ tí ó yọ̀ nínú ẹ̀ṣẹ̀ tí ó yọ̀ nínú ìbàjẹ́ lé wọn kúrò nínú ọkàn wa ní orúkọ Jésù àwọn tí wọ́n sì ń bẹ̀ ọ́ tí wọ́n ń wo ojú rẹ fún ìdáláre fún ìgbàlà àti fún ìdáríjì ṣàánú fún wọn a dúpẹ́ lọ́wọ́ rẹ fi ẹ̀jẹ̀ Jésù wẹ gbogbo àwọn tí wọ́n ń wojú rẹ kí o sì sọ wá di olódodo kí ìgbàlà rẹ kí o jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wá kí o sì kọ orúkọ àwọn tí a dáríjì sínú ìwé èyè rẹ a dúpẹ́ pé o ti gbọ́ o a ń bẹ̀ ọ́ wípé bí a ti ń jáde lọ ǹjẹ́ ẹ̀mí àti ọkàn àti ìfẹ́ tí ó tún lọ sínú ẹ̀ṣẹ̀ bá wa lé wọn jáde nínú ilé níbi ọjà lóde níbi iṣẹ́ níbi kíbi tí a ń lọ tàbí nínú ọkọ̀ yẹ kí a lè jẹ olódodo ǹjẹ́ bí a ti rí àwọn ènìyàn ní àrọ́wọ́tó wa tàbí ní àdúgbò wa tí wọ́n ń ṣẹ̀fẹ̀ tàbí tí wọ́n ń jáfara tàbí tí wọ́n tilẹ̀ ń fi wá ṣe yẹ̀yẹ́ wípé pé tiwa ni ti kọjá ó ti di àṣerége à ń bẹ̀ wípé kí a gara kí ó má ṣe dá wa kí a má sì rí ohunkóhun láyé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ní ẹ̀wọ̀ sọ́mọ̀ ohunkóhun láti ibikíbi tí ó lè jẹ́ kí a bójú wẹ̀yìn jẹ́ kí a jẹ́ ẹni tí ó dúró ṣinṣin ní ọjọ́ tí Jésù yóò farahàn láìwọ̀ sọ́mọ̀ láti gba àwọn àyànfẹ́ sókè kà wá kún àwọn àyànfẹ́ kí a lè bá ọ jọba kí a lè máa bá ọ gbé a dúpẹ́ pé o ti gbọ́ tiwa ǹjẹ́ bí a sì ti ń jáde lọ tí a ń sọ fún àwọn ẹlòmíràn tí a ń sọ fún ọ wípé ìdájọ́ ń bọ̀ bàbá a ń bẹ̀ ó mọ àwọn aládùúgbò wa àwọn tí wọ́n ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun tí wọ́n ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi àwọn tí wọ́n ń ṣògo nínú ìbàjẹ́ ó mọ wọn àwọn ará ilé wa àwọn ọmọ wa àwọn aya wa tàbí àwọn ọkọ wa àwọn tí oníwàásù dàbí ẹlẹ̀tàn lójú wọn
1: bàbá
0: nítorí àánú rẹ rọ̀ wọ́n lọ́kan bí a ti ń sọ fún ọ jẹ́ kí wọn kí ó tẹ̀lé wà jẹ́ kí ọ̀rọ̀ ẹgbàlá

0: òun sì dá ní òun pé èmi nìyí ó sì wípé òun ná èmi di arúgbó èmi kò sì mọ ọjọ ikú mi ǹjẹ ní ìsinsìnyí èmi bẹ ọ mú ohun ọdẹ rẹ apó rẹ àti ọrùn rẹ kí o sì jáde lọ sí ìgbẹ kí o sì pa ẹran ìgbẹ fún mi wá kí o sì ṣe ẹran àdídùn fún mi bí irú èyí tí mo fẹ kí o sì gbé ìtọ̀ mi wá kí èmi kí o jẹ kí ọkàn mi kí o súre fún ọ kí èmi tó kú Rebeka sì gbọ́ nígbà tí Isaki ń wí fún Esau ọmọ rẹ̀ Esau sì lọ sí ìgbẹ́ lọ ṣọdẹ láti pa ẹran ìgbẹ́ wá Rebeka sì wí fún Jakobu ọmọ rẹ̀ pé wo gbogbo bàbá rẹ̀ wí fún Esau arákùnrin rẹ̀ pé mú ẹran ìgbẹ́ fún mi wá kí o sì ṣe ẹran àdídùn fún mi kí èmi kí o jẹ kí èmi kí o súre fún ọ níwájú Olúwa ṣáájú ikú mi ǹjẹ́ ní ìsinsìnyí ọmọ mi gbọ́ ohùn mi gẹ́gẹ́ bí èmi ó ti pàṣẹ fún ọ lọ ní ìsinsìnyí sínú agbo ẹran kí o sì mú ọmọ ewúrẹ́ méjì dáradára fún mi láti ibẹ̀ wá èmi ó sì sè wọn ní ẹran àdídùn fún bàbá rẹ bí irú èyí tí ó fẹ́ ìwọ ó sì gbé tọ bàbá rẹ lọ kí ó lè jẹ kí ó lè súre fún ọ kí òun tó kú Jakobu sì wí fún Rebeka ìyá rẹ pé kíyèsí ènìyàn onírun ni Esau arákùnrin mi alára ọ̀bọ̀rọ̀ sì ni èmi bóyá bàbá mi yóò fọwọ́ bà mí èmi ó sì dàbí ẹlẹ̀tàn fún un èmi ó sì mú ègún wá sí orí mi kì yóò ṣe ìbùkún ìyá rẹ sì wí fún un pé lórí mi ni kí ègún rẹ wà ọmọ mi ṣàgbọ́ òun mi kí o sì lọ mú wọn fún mi wá ó sì lọ ó mú wọn ó sì fà wọn tọ ìyá rẹ wá ìyá rẹ sì ṣe ẹran àdídùn bí irú èyí tí bàbá rẹ fẹ Rebeka sì mú ààyò aṣọ Esau ọmọ rẹ ẹgbọn tí ó wà lọdọ rẹ ní ilé ó sì fi wọn wọ Jakobu ọmọ rẹ àbúrò ó sì fi awọ àwọn ọmọ ewúrẹ wọn nìbò ní ọwọ àti sí ọbọrọ ọrùn rẹ ó sì fi ẹran àdídùn náà àti àkàrà tí ó ti pèsè lé Jakobu ọmọ rẹ lọwọ ó sì tọ bàbá rẹ wá ó wípé bàbá mi òun sì wípé èmi nìyí ìwọ ta ni ìnì ọmọ mi Jakobu sì wí fún bàbá rẹ pé èmi Esau àkọ́bí rẹ ni èmi ti ṣe gẹ́gẹ́ bí o ti sọ fún mi dìde jókòó èmi bẹ̀ ọ́ kí o sì jẹ nínú ẹran ìgbẹ́ mi kí ọkàn rẹ lè súre fún mi Isaki sì wí fún ọmọ rẹ pé èyí ti rí tí ìwọ fi tètè rí bẹ́ẹ̀ ọmọ mi òun sì wí pé nítorí tí Olúwa Ọlọ́run rẹ mú tọ̀ mí wá ni Isaki sì wí fún Jakobu pé èmi bẹ̀ ọ́ súnmọ́ mi kí èmi kí o fọwọ́ bà ọ́ ọmọ mi bí ìwọ ṣe Esau ọmọ mi ní tòótọ́ bí bẹ́ẹ̀ kọ́ Jakobu sì súnmọ́ Isaki bàbá rẹ̀ ó sì fọwọ́ bà á ó sì wí pé òun Jakobu ni òun ṣùgbọ́n ọwọ́ ni ọwọ́ Esau òun kò sì mọ̀ ọ́ nítorí tí ọwọ́ rẹ̀ ṣe onírun bí ọwọ́ Esau arákùnrin rẹ̀ bẹ́ẹ̀ ni ó súre fún un ó sì wí pé ìwọ ni Esau ọmọ mi ní tòótọ́ ó sì wí pé èmi ni ó sì wí pé súnmọ́ ọ̀dọ̀ mi èmi ó sì jẹ nínú ẹran ìgbẹ́ ọmọ mi kí ọkàn mi kí ó lè súre fún ọ ó sì gbé súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ ó sì jẹ ó sì gbé ọtí wáìnì fún un òun sì mu Isaki bàbá rẹ̀ sì wí fún un pé súnmọ́ ìhín ní ìsinsìnyí ọmọ mi kí o sì fi ẹnu kò mí ní ẹnu ó sì súnmọ́ ó sì fi ẹnu kò ó ní ẹnu ó sì gbọ́ òórùn aṣọ rẹ̀ ó sì súre fún un ó sì wí pé wò ó òórùn ọmọ mi ó dàbí òórùn oko èyí tí Olúwa ti bù sí Ọlọ́run yóò sì fún ọ nínú ìrì ọ̀run àti nínú ọ̀rá ilẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ọkà àti ọtí wáìnì kí ènìyàn kí ó máa sìn ọ́ kí orílẹ̀-èdè kí ó máa tẹríba fún ọ máa ṣe Olúwa àwọn arákùnrin rẹ kí àwọn ọmọ ìyá rẹ kí ó tẹríba fún ọ ìfibú ni àwọn ẹni tí ó fi ọ bú
1: ìbùkún sì ni fún àwọn ẹni tí ó súre fún ọ
0: ó sì ṣe bí Isaki ti parí ìrèésú fún Jakobu tí Jakobu sì fẹ́rẹ̀ má ìjáde tán kúrò níwájú Isaki bàbá rẹ ni Esau arákùnrin rẹ wọlé dé láti ìgbẹ́ ọdẹ rẹ wá òun pẹ̀lú sì ti ṣe ẹran àdídùn ó sì mú tọ bàbá rẹ wá ó sì wí fún bàbá rẹ pé kí bàbá mi kí ó dìde kí ó sì jẹ nínú ẹran ìgbẹ́ ọmọ rẹ kí ọkàn rẹ lè súre fún mi Isaki bàbá rẹ sì bí pé ìwọ ta ni ìnì òun sì wí pé èmi Esau ọmọ rẹ àkọ́bí ni Isaki sì wárìrì gidigidi ré kọjá ó sì wí pé ta ni ńlá ta ni ẹni tí ó ti pa ẹran ìgbẹ́ tí ó sì gbé ìtọ̀ mi wá èmi sì ti jẹ nínú gbogbo rẹ kí ìwọ kí ó tó dé èmi sì ti súre fún un ní tòótọ́ a ó sì bùkún fún un nígbà tí Esau gbọ́ ọ̀rọ̀ bàbá rẹ ó fi ìgbé ńlá ńlá ta ó sì sun ẹkún kíkorò gidigidi ó sì wí fún bàbá rẹ pé súre fún mi àní fún èmi pẹ̀lú bàbá mi ó sì wí pé arákùnrin rẹ fi èrú wá ó sì ti gba ìbùkún rẹ lọ ó sì wí pé a kò àpè orúkọ rẹ ní Jakobu ndan nítorí ó jì mí ní ẹsẹ̀ ní ìgbà méjì yìí ó gba ogún ìbí lọ́wọ́ mi sì kíyèsí ní ìsinsìnyí ó sì gba ìré mi lọ ó sì wí pé ìwọ kò apá ère kan mọ́ fún mi Isaki sì dáhùn ó sì wí fún Esau pé wò ó èmi ti fi òun ṣe Olúwa rẹ àti gbogbo àwọn arákùnrin rẹ ni èmi ti fi ṣe ìránṣẹ́ rẹ àti ọkà àti ọtí wáìnì ni mo fi gbé e ewo ni èmi ó wàá ṣe fún ọ ní ìsinsìnyí ọmọ mi Esau si wi fun baba re pe ire kan soso ni oni iwo baba mi sure fun mi
1: ani fun mi pelu
0: baba mi Esau si gbe ohun re soke o sokun Isaki baba re si down o si wi fun pe wo ibujoko re yo je ora ile ati ibi re orun lati oke wa nipa ida re ni iwo ma gbe iwo si ma sin arakunrin re yo si se nigbati iwo ba di alagbara tan iwo ja ajaga re kuro ni orun re Esau si korira Jakobu nitori ire ti baba re su fun. Esau si wi ni okan re pe ojo opo baba mi sumo itile. Nigba na ni mi o pa Jakobu arakunrin mi. A si so oro Esau akobi re won yi fun Rebeka. O si ranse, o si pe Jakobu omo re aburo. O si wi fun pe kiyesi.
1: Esau arakunrin re ntu ara re ninu ni tire lati pa o.
0: Nje ni isisin yi omo mi. Gbo ohun mi si dide. Sato Labani arakunrin mi lo si Harani. Ki o si ba joko ni ijo melo kan titi ibinu arakunrin re yo fi tuka titi inu arakunrin re yo fi tutu si o ti yo si fi gbagbe ohun ti o fi se nigba na ni emi o ranse mo lati ibe wa e se ti emi o fi fe eyin mejeji ku ni ijo kan soso Rebeka si wi fun Isaki pe agara aye emi ma dami nitori awon omobinrin Heti bi Jakobu ba fe aya ninu awon omobinrin Heti bi iru awon wonyi se ninu awon omobinrin ile yi aye emi o ati ri
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Be a barrier and it's your knee bearer. Nino a cotti ashes a cotton. Gaffy honey pack will be all our socket. Arab bearing two one egg mogonla.
4: I just need to see a canine with Rome, only Kedila. Ese ikokanla o so fun wa wi pe ni ti ise sise e ma se ole e ma ni igbona okan e jo sai bi e ma ni igbona okan yen ni mo fe beere ibeere fun pe bawo ni a se le ni igbona okan se nipa ti ara ni ati nipa temi ati bawo ni a se le ni igbona okan
3: ibeere se onigbagbo ni eyin fun ra yin
4: be ni sir
3: iru igbona okan wo ni o ye ki onigbagbo ni se le so fun wa
4: Igbona okan si ise Olorun ati lati le gbadura fun ise ese Kristeni.
3: Ase popo. Romo ori kejila ese ikokanla. Ni ti ise sise e ma se ole. E ma ni igbona okan. E ma se Olowa. Ohun ti Paul apostle so fun ani we pe ki a ni itara. Ko so fun awe pe ki a ni igbona okan ni tati nipa ti ara. Ṣùgbọ́n sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún Ọlọ́run wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ Ọlọ́run pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa láti lè ṣe ìfẹ́ Ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa. Ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́ Wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe. Wọ́n kìí ṣe ọ̀lẹ rárá. Wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí yálà nípa ti àkókò, yálà nípa ti owó, yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tó yẹ kí wọ́n kí ó ṣe. Èyí ni Paul apostle ló ń sọ fún àwọn pé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí Ọlọ́run ti là sílẹ̀ fún wa wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀ ní àkókò tí ó dára èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ṣe ọ̀lẹ ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn ẹ máa sin Olúwa láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́ bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́ ó yẹ kí a jí gìrì kí a ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe ṣé àmọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn wọ́n máa sọ fún wa wípé wọ́n á gbé ọ̀rọ̀ náà yẹ̀wò yóò sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tàbí ọdún kí wọ́n kí ó tó lè tẹ̀lé Jésù ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú Bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti pe àwọn Pétérù Jọ́hánù Jákọ́bù àti àwọn Ándérù Bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé Jésù Kristì bí a bá sì wo ìpè Matthew lese kese ti Jesu pe Matthew lese kese ni o tele Jesu Christi ati eri ogbeni Saulu ara Tarsu nigba ti Oluwa pade re ni ojo ona ti o lo se ile Damascus ti o so fun we pe o isoro ni fun Paulu tabi fun Saulu lati tapa si egun ti o so we pe iwo ta ni Oluwa ti Oluwa si fi ara re han Saulu lese kese pelu itara pelu igbona okan ni ariwe pe Paul ti gba Jesu gege bi olugbala re bi ba si wo ise awon apostle pelu ni ori keji ise awon apostle ni ori keji lati ese iketa din logoji nigbati won si gbo okan won gbogbe won si so fun Peteru ati awon apostle yoko pe ara kini ki awa ki o se Peteru si we fun won pe eronu pe oda ki a si baptisi olukuluku yin le oruko Jesu Kristi fun idariji ese yin eyin o si gba ebon emi mimo ese ogoji ati oro popo miran li o fi n jeri ti o si n fi gba won ni iyanju owe pe e gba ara yin la lowo iran arekereke yi nitori na awon ti o fi ayo gba oro re a baptisi won li ojo na a si ka iwon egbedogun okan kun won a ri awon eniyan won yi o pe lese kese ti won gbo oro olorun be ni won fi itara tabi igbona okan gba oro olorun ti won si ronu po ada ti won si jowo aye won fun Jesu Kristi eyi ni apere ti a fi lele fun wa we pe awa paapa lese kese ti a gbo oro olorun a ko gbodo fi akoko igbala tabi idariji wa dola ke ma so we pe bi o ba di ojo miran bi akoko ba wa fun wa a o gbadura a o ronu po ada o wa ojo olorun be na ni bi a ti n gbo nipa atunse gbogbo awon nkan won yi je ojuse ti a ni se yala si olorun yala si ara wa yala si awon aladugbe wa tabi si awon ti o je omo ijo awon ti o je ni olorun bi ti wa o sese a ni atunse lati se ti emi olorun ti o n toka si fun wa ti o si n kan nipa fun wa we pe o ye ki a gbe igbese yi tabi ki a gbe igbese ni bi eni ti o mo olorun a ri awon elomiran we pe won ma fi akoko falẹ a ma so we pe emi n fe sugbon o se alera fun ara we pe nigba ti mo ba goke agba awon onigbagbo ju bee lo boya ti n ba ni iriri tabi iriri miran o sese fun mi tabi yio sese fun mi lati gboran si olorun lenu sugbon ohun ti a n so fun wa ni wipe lesekese ti a ti gbo oro olorun ti o n so fun wa wipe atunse wa ni ona wa lati se ni iru igba bee ni a lati fi itara tabi igbona okan si oluwa ki a si so fun olorun wipe gege bi o ba ti fun wa ni ore ofe a o gboran si lenu tabi o n so fun wa nipa isodi mimo a ti mo wipe bi eniyan ba ni igbala o ni idariji ese o ni alaafia olorun ni okan re a ko oruko re si iwe iye lorun eyi ko mo nipa we pe ati ni igbala nisisiyi nitori be ko se omiran ta ni lati se oro olorun so fun wa pe a ni lati tesiwaju we pe iriri onigbagbo miran wa ti a n pe ni isodi mimo isodi mimo yi ni yo mu gbongbo ese ti o wa ni igbesi aye wa ni yo mu koro ni yo fa ti o patapata ti ailera ti o wa ninu okan wa ti ko je ki a le ma sare si nkan ti n se ti olorun tabi ki a le gbe igbesi aye wa mimo lati inu emi wa wa nigbati a ba ni isodi mimo gbogbo nkan wonyi ni olorun yio mu koro lesekese ti a ti gbo wipe nkan kan ku fun wa gege bi iriri onigbagbo awon elomiran won ma fi dola won ma so wipe boya ni ojo miran boya ni odun ti o n bo sugbon bi a ba ni igbona okan lesekese ni o ye ki a le lo ba olorun we pe ohun gbogbo ti o je gbongbo ikoro tabi gbongbo ese ti o wa ni okan wa ki olorun ki o ba wa faatu a ri awon elomiran ti won ti ni isodi mimo fun odun popo sugbon itara lati wa oju olorun lati wa lejin to be ege ti a fi ohun gbogbo rubo eyi je pe ti a fi ohun gbogbo lele ni ese agbelebo jesu we pe ohunkohun ti o ba fe ki a se ona ti o ba fe ki a rin igbesi aye ti o ba fe ki a gbe a fe gbe a ri awon elomiran to je pe ko si igbona okan ko si itara won wa ni odun popo lai ni agbara emi mimo olorun lati le se ise ti o wa ni iwaju won lati se eko ti a n ko ni wipe ohunkohun ti olorun ba n so fun wa o n so fun wa nipa igbala ni o n so fun wa nipa isodi mimo ni o n so fun wa nipa agbara emi mimo ti yo kun wa nigba ti a ba baptisi wa pelu emi mimo o n ko ti olorun bere lowo wa olorun pa lase fun awe pe ki a ni itara ki a ni igbona okan tabi o sese ni bi a ti n jere okan awon elomiran wa we pe won ti di onigbagbo odun kan odun meji odun meta tabi ju be lo won ko le toka si enikeni ti won jere fun Kristi o dabi eni pe esupa won lenude o dabi eni pe okan won tutu popo si awon elese ti o wa ni agbegbe won o dabi eni pe awon elomiran ti won ti le wa ni agbegbe won gege bi awon ti o ba won gbe gege bi awon abani sise tabi awon agbani sise tabi awon ti o sise ni abe won won ko ti le mo nipa igbala ti won so pe won ni sugbon bi a ba wo awon apere ti o wa ninu bibeli lese kese ti awon ti a ka nipa re ninu bibeli ti won ti gba Jesu Kristi gbo lese kese ni won so fun awon elomiran we pe awon paapaa ni fi aye won fun Jesu eje ki a wo Johanu iwe ihinrere ti Johanu ori kini Johanu ori kini lati ese ogoji okan ninu awon meji ti o gbo oro Johanu ti o si to Jesu leyin ni Andero arakunrin Simoni Petero oun tete ko ri Simoni arakunrin oun ti kara re o si wi fun pe awa ti ri Messiah itumo eyi ti je Kristi o si mu wa sodo Jesu Jesu si wo o wi pe iwo ni Simoni omo Jona Kefa li a o si ma pe o itumo eyi ti je Peteru wo iru igbona okan ti Olorun bere lowo re ti Olorun bere lowo mi wi pe bi a ba ti mo Jesu a ko gbodo fi igbala awon elomiran di ojo miran ke a so wi pe boya nigba ti mo ba mo oro Olorun ju be lo nigba ti mo ba le gbadura ju be lo nigba ti mo ba ri awon iriri onigbagbo ju be lo yo sese fun mi lati lo so fun awon elomiran sugbon lese kese ti Andero ti o ba Jesu pade ti iyi Olorun alaafia Olorun ti o wo inu okan re be ni pelu igbona okan ni o lo so fun Simoni Petero we pe awa ti ri Messiah ati ri Kristi o si mu wa si odo Jesu ni ori kerin Johanu yi kan na ni ati ri obirin ti o ba Jesu pade ni ibi kanga Jacobo lese kese ti obirin yi ti o ti gba Jesu gbo ti o si mo we pe eyi ni Kristi na ohun ti bibeli so fun ani we pe lese kese ni obirin yi lo ni o so fun awon ara ilu eje ki a wo Johanu ori kerin lati ese ikejidinlogbon nigba kan na ni obirin na fi ladogbo re sile o si mu ona re kan lo si ilu o si we fun awon eniyan pe e wa wo okunrin na eni ti o so ohun gbogbo ti mo ti se ri fun mi eyi ha le je Kristi na nigba na ni won ti ilu jade won si to wa eyi ni a n so fun wa we pe ki a ni igbona okan bi o ba je bi ohun kan ba wa loni ti Olorun ba ejo wi le lori oni we pe o dabi eni we pe opolopo ninu ijo ni ko gbona ko tutu ko si itara ko si igbona okan lati je iranwo ninu ise Olorun yala gege bi adena yala gege bi awon egbe akorin yala gege bi awon afadura jagun yala gege bi awon ti o n da ori dari idapo ju ile ti won ko awon elomiran ni eko oro Olorun yala gege bi ajere okan yala gege bi eni ti o ka bibeli fun awon elomiran ti ko le ka bibeli tabi gege bi eni ti yo gbadura tabi nibi kibi ti a ti le sese fun Olorun tabi o sese a n so fun wa loni we pe ijo ni ede Yoruba esin wa ni ede Yoruba yo bere o sese elomiran ko ni itara tabi igbona okan lati so fun awon elomiran bi ohun ko n ba wa ti Jesu to je oko lori ijo olori lori ijo ti o n ba ijo wi si loni o ni we pe opolopo ni o joko takawo gbera ti won ko mo wi pe won ni ojuse lati se gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn sí Ọlọ́run, sí ìdílé wa, sí àwọn ènìyàn tí ó wà nínú ayé, àti sí àwọn ènìyàn tí ó wà nínú ìjọ. Èyí ni Jésù fi ń sọ ní orí kẹta ìfihàn. Ẹ jẹ́ kí a wo ìwé ìfihàn láti orí ìkẹta ìfihàn, orí kẹta láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Èmi mọ iṣẹ́ rẹ̀ pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. Èmi ìbá fẹ́ pé kí ìwọ kókó tutù, tàbí kí ìwọ kókó gbóná. Ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́, tí o kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù, èmi ó pọ̀ jáde kúrò lí ẹnu mi. Èyí ni ìdájọ́ tí Jésù pàápàá fi lélẹ̀ fún àwọn kò gbóná kò tutù, àwọn akaogbera, àwọn tí ó wà láìríṣe fún Ọlọ́run, àwọn tí kò ní ìtara, àwọn tí kò ní ìgbóná ọkàn, àwọn tí kò mọ̀ wípé lákòókò tí a ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, lákòókò tí iná ẹ̀mí ń jó nínú ìjọ, tàbí ní ọkàn wa, tàbí ní àyíká wa, ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ fún olúkúlùkù wa láti fi ìtara tàbí ìgbóná hàn. Ó ń sọ fún wa wípé bí a bá wà gẹ́gẹ́ bí onílọ́wọ́wọ́, tàbí a wà bí ẹni tí kò gbóná tí kò tutù, ó ń sọ wípé òun kọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ, yóò pọ̀ wá jáde kúrò ní ẹnu rẹ̀. Èyí jẹ́ pé yóò ya àwa àti òun, a kì yóò jẹ́ tirẹ̀ mọ́. Ṣùgbọ́n ó ń sọ fún wa wípé ẹ wo ẹsẹ̀ ìkọkàndínníogún, gbogbo àwọn tí èmi bá fẹ́ ni mò ń bá wí, tí mo sì ń nà, nítorí náà ní ìtara, nítorí náà ní ìtara. Ó ń sọ fún wa wípé bí a bá ti bá ara wa ní ipò tí kò gbóná tí kò tutù, ní ipò tí ó ń ṣe ìlọ́wọ́wọ́, ó ń sọ fún wa wípé òun bá wa wí, òun sì ń fẹ́ kí a jí gìrì sí àwọn ojúṣe tí ó ń béèrè lọ́wọ́ wa. Ó ń fẹ́ kí a ní ìtara àti ìgbóná ọkàn. Ó sì ń sọ fún wa wípé kí a ronú pọ̀wàdà. Ẹ jẹ́ kí a tún padà sí Rómù orí kejìlá, Rómù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá, ní ti iṣẹ́ ṣíṣe. Bí a bá ń sọ nípa iṣẹ́ ṣíṣe, apostoli ń ṣiṣẹ́ fún Ọlọ́run, evangelist ń ṣiṣẹ́ fún Ọlọ́run, àwọn tí a yàn gẹ́gẹ́ bí alóore, gẹ́gẹ́ bí wòlíì ní Májẹ̀mú titun, tí wọ́n sọ ọ̀nà ìgbàlà fún àwọn aráyé, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí a mọ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, tàbí ẹni tí ń kọ́ni nínú ìjọ, wọ́n ń ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n sì ń bá wa tọ́jú ilé Ọlọ́run, tí wọ́n ń jẹ́ kí ilé Ọlọ́run kí ó wà ní ìmọ́tótó, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n ń kọrin, àwọn tí wọ́n ń ṣe àdènà, àwọn tí wọ́n ń tẹ ìwé ìhìnrere jáde, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere, èyí tí a máa ń pè ní tract ní èdè òyìnbó, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere fún àwọn ènìyàn, wọ́n ń ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n ń fi mọ́tò sílẹ̀ láti máa kó èrò sínú rẹ̀, láti máa mú wá sínú ìjọ Ọlọ́run, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Ó ń sọ fún wa wípé nígbà tí iṣẹ́ pọ̀ tó bẹ́ẹ̀ tí a lè ṣe nínú ọgbàjàrà Ọlọ́run, èé ṣe tí ìwọ fi ń káwọ́ gbéra. Ó ń sọ wípé ní ti iṣẹ́ ṣíṣe, a sáà rí àwọn ẹlòmíràn tí wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. A rí àwọn akọrin, a rí àwọn adènà, a rí àwọn oníwàásù, a rí ẹni tó ń kọ́ wa nísinsìnyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. A rí àwọn ẹlòmíràn tí wọ́n mú nǹkan tàbí òmíràn ṣe nínú iṣẹ́ Ọlọ́run. Èé wá ti ṣe tí a fi jókòó láì rí nǹkan ṣe fún Ọlọ́run? Nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ. Kí a má ṣe àwáwí wípé ọmọ ló dí mi lọ́wọ́, ọkọ ló dí mi lọ́wọ́, ìyàwó ni ò jẹ́ kí n ráyè ṣiṣẹ́ fún Ọlọ́run, tàbí iṣẹ́ tí mo ń ṣe ni ò jẹ́ kí n ṣe iṣẹ́ fún Ọlọ́run. Ẹ má ṣe ọ̀lẹ, ẹ ní ìgbóná ọkàn, kí ẹ sì máa sin Olúwa. Mo ń gbàdúrà wípé gbogbo àwa tí a wá lónìí, irú ìtara bẹ́ẹ̀, irú ìgbóná bẹ́ẹ̀, Ọlọ́run yóò fi fún wa. A ó sì rí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí a ó fi àkókò àti ayé wa sílẹ̀, àti owó àti dúkìá àti àwọn ìní tí a ní tí a ó fi sílẹ̀ láti lè ṣiṣẹ́ fún Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde láti gbàdúrà sí Ọlọ́run wípé ibi tí a ti ń ṣe ọ̀lẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ibi tí ìlọ́wọ́wọ́ ti wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀, ibi tí ọ̀lẹ àbí ìmẹ́lẹ́ wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀, pẹ̀lú iná ẹ̀mí mímọ́, Ọlọ́run yóò gba ọgbọ́n kúrò ní ìgbésí ayé wa. A ó sì fi ayé wa, àkókò wa, ohun gbogbo tí a ní, a ó fi sílẹ̀ láti ṣe iṣẹ́ fún Ọlọ́run. Pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, a ó ṣiṣẹ́ fún Ọlọ́run. O ti gbọ́ nípa ti ìgbàlà ṣe o ti onípò ọ̀dà a sì ti gba ọkàn rẹ là. O ti gbá nípa ti àtúnṣe. Ṣé o ti mú ọ̀nà rẹ tọ́ níwájú Olúwa? O sì ti ṣe àtúnṣe tí ó yẹ tí ó sì tọ́. O ti gbọ́ nípa ti ìsọdi mímọ́. Ṣé o ní ìtara ọkàn, ìgbóná ọkàn láti gbàdúrà, láti kúnlẹ̀ ní ẹsẹ̀ àgbélébòó, láti ṣe ohun tí Ọlọ́run béèrè lé ọwọ́ rẹ? O ti gbọ́ pé bí a bá ní ìsọ̀rí mọ́, a ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí Ọlọ́run kí ó kún wa ní àkúnwọ́ sílẹ̀. O a ti ṣe ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ. O ti gbá nípa àti ìjèrè ọkàn láti lọ, láti ilé dé ilé, láti sọ fún àwọn ẹni tí a bá pàdé nípa Jésù Kristi Olùgbàlà. Ǹjẹ́ o ní ìtara tàbí ìgbóná ọkàn láti ṣe ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ? O ti gbọ́ nípa iṣẹ́ ìsìn wa nípa àdúrà gbígbà, wípé kí a máa gbàdúrà lé àìsinmi lé àìṣàárẹ̀. O a ní ìgbóná ọkàn láti gbàdúrà títí Ọlọ́run yóò fi dáhùn

Mọ̀ kí ó lè ní ìgbàlà ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ ní ìgbóná ọkàn, ẹ má se Olúwa.

0: Mo fẹ́ béèrè nínú ìbéèrè nínú ẹ̀kọ́ wa ti àárọ̀ yìí, wọ́n sọ fún wa wípé àwọn ọmọ Ísírẹ́lì wọn kùn gẹ́gẹ́ bí a ṣe kà nínú ẹ̀kọ́ yẹn. Tí àwa pàápàá gẹ́gẹ́ bí onígbàgbọ́, nígbà tí a bá ní àwọn wàhálà kan tí a sì ń béèrè, a ti gbàdúrà nípa ẹ̀, a sì tún tẹnu mọ́ ìbéèrè yìí, à ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ó dẹ̀ rí gbogbo àwọn kinní yìí. Mo dẹ̀ ń sọ fún Olúwa, ṣàánú fún mi, ǹjẹ́ ṣé ṣe là ń kùn sí Ọlọ́run ni eléyìí ni? Torí kò yé mi dáradára ń bẹ̀ yẹn sà.
1: A sọ fún wọn nínú ìwé mímọ́ wípé ó yẹ kí a máa gbàdúrà láìsí.

Ìdájọ́ yìí ti wí, Ọlọ́run kì yóò ha ṣègbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àtòru kígbe pè é tí ó sì mú sòrò fún wọn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí, ó jẹ́ kí ó yé wa dáradára wípé ó yẹ kí a máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀, wípé bí a bá ní ìṣòro tàbí a ní òǹgbẹ ọkàn nínú ọkàn wa, a sì mọ ìlérí Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a sì lọ síwájú.

nínú ìlérí tí ó ṣe fún wa wípé kí ó ṣàánú fún wa, kí ó gbọ́ àdúrà wa, kí ó pèsè ní kíkún fún àìní wa. Bí a bá sọ lẹ́ẹ̀kínní tí ó dàbí ẹni wípé àdúrà ò tí gbà, ayọ̀ wa ò sì tí kún, ó yẹ kí a tún lọ lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta títí olúwa yóò fi gbọ́ tiwa. Bí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn ìmoore, pẹ̀lú ọkàn tó ń dúpẹ́, èyí kì í ṣe wípé à ń kùn, èyí kì í sì ṣe wípé à ń ṣàárẹ̀, ṣùgbọ́n ó yẹ kí o fiyèsí ohun tí mo

sí. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Èyí ń sọ fún wa wípé nítòótọ́ ni a lè ní ìṣòro, nítòótọ́ ni ó lè dàbí ẹni wípé àti jẹ, àti mu, àti ṣiṣẹ́, àti gbọ́ bùkátà, àti tọ́jú ọmọ, tàbí àti tó ẹgbẹ́, tàbí ọ̀gbà, ó lè ṣòro díẹ̀ fún wa. Ó ń sọ wípé

ohun tó lè pani lẹ́kún. Ó ṣeéṣe a rí ohun tí ó lè da ọkàn láàmú. Ó ṣeéṣe a lè ní àìní tàbí wàhálà nínú ẹbí wa. Tí àwọn ará ìta tí wọn kò mọ ìgbàlà Ọlọ́run, ìdáríjì Ọlọ́run tí a ní, tí wọn lè máa rò wí pé ẹni tí a ń sọkún fún ṣùgbọ́n tí ó ń rẹ́rìn-ín ni wá. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún wa wí pé kí a ronú àwọn ìbùkún tí a ní lọ́dọ̀ Ọlọ́run, kí a máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo bí a bá lọ síwájú Olúwa láti gbàdúrà.

ẹ máa yọ̀. Ó wá tún sọ fún wa ní ẹsẹ̀ karùn-ún, ó ní ẹ jẹ́ kí ìpamọ́ra yín kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn. Ìpamọ́ra tí a ń sọ níhìn yìí ni ìwọ̀ntúnwọ̀nsì. Wípé nínú àdúrà wa, ó yẹ kí a lè fi ẹ̀mí ìpamọ́ra ìwọ̀ntúnwọ̀nsì kí a lè fi hàn. Kí ó má dàbí ẹni pé àdúrà wa dúró lórí ojú kòkòrò, wípé kò sí ohunkóhun tí Ọlọ́run lè ṣe fún wa. Síbẹ̀síbẹ̀, ohun tí a tún máa wí ni pé mo ń fẹ́ yìí, fún mi ní tibí, fún mi ní tọ̀hún.

ṣe ilé àti ṣe ibùgbé ṣùgbọ́n ń sọ fún wa wípé bí a ti ní ọlọ́run lókè ọ̀run bí a ti ní jésù kristi tó ń gbàdúrà fún wa bí a ti ní ẹ̀mí mímọ́ tó jẹ́ olùtùnú fún wa bí a ti ní ọ̀rọ̀ ọlọ́run àti ìlérí rẹ̀ tí kì í yẹ̀ tí ó wà fún wa àti bí a ti ní àwọn oore tí ọlọ́run ti ṣe fún wa nígbà tí a ti gba jésù kristi gbọ́ ó ń sọ fún wa wípé kí a má ṣe àníyàn ohunkóhun bí ó jẹ ilé ọlọ́run ti pèsè ilé fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ ọmọ fún àwọn tó yàgàn ó ti ṣe fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ oúnjẹ la fẹ́ jẹ ní odindi 40 ọdún ni ọlọ́run fi bọ́ àwọn ọmọ ísírẹ́lì láìná kọ́bọ̀ tàbí náírà láti àpò wọn tó jẹ́ wípé lójoojúmọ́ láràárọ̀ ni wọ́n lọ ń kó mánà bí ó jẹ́ ti àtiráṣọwọ̀ mélòó mélòó ni kí a sọ nípa èyí tí ọlọ́run ṣe fún wọn bí ó sì jẹ́ pé kí ó pa àwọn ọ̀tá wa lẹ́nu mọ́ gbogbo rẹ̀ pátápátá ni ọlọ́run lè ṣe bí ó jẹ́ pé kí ó tọ́jú wa ní ayé yìí kí ó tún lọ tọ́jú wa ní ayé tí ń bọ̀ ọwọ́ ọlọ́run ló wà ó ní nítorí bẹ́ẹ̀ níwọ̀n tí a ti mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún ọlọ́run láti ṣe àti wípé ó ti ń tọ́jú wa gẹ́gẹ́ bí a ti wà lónìí òun ló pa á mọ́ dé ibi tí a wà ó ní ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nínú ẹbí nínú ilé nínú àgọ́ ara wa ní ibi iṣẹ́ wa fún àwọn ọmọ fún àtijẹ fún àtimu fún gbogbo èròǹgbà tí ó wà ní ọkàn wa ó ní nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ wípé bí a bá ń gbàdúrà bí a bá sì ń bẹ ọlọ́run wípé kí ó ṣàánú fún wa kí ó fún wa ní ohun

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé lónìí a wà láyé, bẹ́ẹ̀ ni a wà láàyè nínú Kristi. A dúpẹ́ wípé ní ìgbà gbogbo ni ẹ ń fi àánú àti orí ọ̀fẹ́ yín hàn fún wa. A dúpẹ́ fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tí ẹ fi hàn wá. A dúpẹ́ fún ìfẹ́ nínú Kristi Jésù. A dúpẹ́ fún iyì àìnípẹ̀kun. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó ń kí wá láyà wípé a ó là á já. A dúpẹ́ wípé ẹ̀mí yín ń sọ fún wa wípé bó ti wù kó rí, ọjọ́ ọ̀la yóò dára. A dúpẹ́ wípé ẹ fi wá lọ́kàn balẹ̀. A dúpẹ́ wípé ẹ gbin ìgbàgbọ́ sínú ọkàn wa, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ìsọdọmọ, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a ní ẹ̀rí yìí nínú ọkàn wa wípé kò séwu, nítorí wípé Jésù Kristi Olúwa Olùṣọ́ àgùntàn wa, ọmọ aládé àlàáfíà balógun wa lójú ogun, wípé ó ń jà fún wa, wípé ó wà nítòsí wa, àti wípé nítorí bẹ́ẹ̀ bí òjò tilẹ̀ ń rọ̀, bí iná tilẹ̀ ń jó, bí ohunkóhun tilẹ̀ ń ṣẹlẹ̀, a mọ̀ wípé kò séwu fún ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé àwa ni ẹ ṣe ní olóríire, àwa ni ẹ ṣe ní alábùkún fún láti jẹ́ alábápín nínú ìbùkún àtọ̀run wa, nítorí wípé lónìí ni a gbé àsíá wa sókè wípé níhìn-ín lè ràn wá lọ́wọ́ dé. A dúpẹ́ ẹgbà pé àti ìyìn wa bàbá, láti ìgbà tí a ti gbàgbọ́, láti ìgbà yìí ni ẹ ti ń ṣe iṣẹ́ arabara ní ìgbésí ayé wa. Bàbá ẹ kò ṣẹ́ wípé ẹ pa wá mọ́, wípé ẹ ń tọ́ wa, wípé a ní ìdakọ̀rọ̀ nínú ọkàn wa wípé Jésù Kristi jẹ́ tiwa. Ẹgbà pé àti ìyìn wa ní orúkọ Jésù. Ǹjẹ́ ọdún tuntun la tún bọ́ sí yìí? Ọdún tuntun láti sin Olúwa, ọdún tuntun láti ka ọ̀rọ̀ Ọlọ́run, ọdún tuntun láti jẹ́ alábápín síwájú sí nínú ìbùkún àtọ̀run wa, ọdún tuntun láti lè gbẹ́kẹ̀lé yín jù bẹ́ẹ̀ lọ, ọdún tuntun láti mọ̀ wípé ẹ̀yin ṣẹ̀ṣọ́ lórí wa. À ń bẹ̀bẹ̀ wípé nínú ọdún tuntun yìí ìgbàgbọ́ wa yóò rékọjá ìgbàgbọ́ ti ọdún tí ó kọjá, ìbùkún tí ẹ ó máa dàlé wa lórí yóò rékọjá àwọn ìbùkún ti ọdún tí ó kọjá, àti ìsinmi ìfọkànbalẹ̀ tí a ó ní nínú yín yóò rékọjá ti ọdún tí ó kọjá. À ń bẹ̀yìn wípé nínú ọdún yìí ní ọjọ́ ọjọ́ ẹ ó máa jẹ́ kí ọkàn wa kí ó máa sinmi lé yín, kí ó máa fẹ́ràn yín sí, kí ó máa gbàgbọ́ sí, kí ó máa gbàdúrà sí, kí ó sì máa rí ìbùkún jù bẹ́ẹ̀ lọ síwájú àti síwájú lórúkọ Jésù. Lónìí ẹ bá wa sọ̀rọ̀, lónìí ẹ fà wá mọ́ra, lónìí ẹ kọ́ wa, lónìí ẹ jẹ́ kí ìfẹ́ wa kí ó fẹsẹ̀ múlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, lónìí ẹ jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó dàgbà jù bẹ́ẹ̀ lọ. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ẹ ṣe wà lójú ti ẹ̀mí, kí a bá lè rí àwọn tí ẹ ti pèsè fún wa nínú ọ̀rọ̀ yín lónìí. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó jẹ́ kí a wà láàyè lónìí. Gẹ́gẹ́ bí o ti mọ̀, òní ni ìsìn àkọ́kọ́ wa nínú ọdún tuntun, pàápàá ìsìn ti ìsọjí, kí a lè bá Ọlọ́run dá májẹ̀mú, kí a lè gbàdúrà sí Ọlọ́run, kí a lè fi ìgbésí ayé wa lé Ọlọ́run lọ́wọ́ nínú ọdún tuntun yìí. Ohun tí Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí lórí rẹ̀ ni Olúwa Olùṣọ́ àgùntàn wa. Olúwa Olùṣọ́ àgùntàn wa, èyí ni Olúwa tí í ṣe Olùṣọ́ àgùntàn wa. Kò sí ohun tí ó fini lọ́kàn balẹ̀ nínú ayé tí a wà yìí ju ìmọ̀ wípé Jésù Kristi ó jẹ́ olùgbàlà àti olùṣọ́ àgùntàn wa. À ń wo orin Dáfídì orí kẹtàlélógún, orin Dáfídì orí kẹtàlélógún. Nínú orin Dáfídì yìí ni a ti rí ìtọ́jú, ìbùkún, ìpèsè, ìpamọ́, ìdákọ̀rọ̀, ti olorun fun awon omo ti re o sese gba ti a pe orin dafidi ori keta nilogun o sese ki a ri awon ti o mo orin dafidi yi ti won ti ka ti won ti ko ni akosori sugbon o sese wi pe ki eniyan mo orin dafidi yi lai mo oluso agutan ti an soro nipa re ninu orin dafidi na o si sese ewe wi pe ki awon elomiran ki won ki o mo oluso agutan ki won ki o ni gege bi olugbala ki won ki o ni gege bi oluwa won sugbon lai mo awon ipese ati ibukun ti ati pese sile fun awon omo olorun ninu orin samu yi o ran mi leti itan kan timoka itan yi so nipa awon ipejopo kan ninu ipejopo yi ni ati ri agbedegbeyo ti o le ka orin dafidi ori iketalelogun awa pe eni yi we pe ki o dide duro ki o ka fun awon eniyan ti o joko eni ti o pe je eni ti o dagba eni ti o mo oluwa eni ti o wa ninu kristi agbedegbeyo yi ti o dabi akede sugbon ti o je wi pe o kan mo orin dafidi nitori pe o le ka ni akasori o so fun agbalagba yi wi pe afi bi o na ba le ka bi o n ba ka tan eni yi ti o je omo olorun ti o ti pe ninu jesu ti o ti ni iriri ti o ti la opolopo igba koja ninu jesu kristi sugbon ti o ti ri wi pe jesu to gege bi oluwa gege bi olugbala gege bi oluso agutan o gba wi pe ohun o ka orin dafidi yi pelu leyin igba ti eni yi ti o ba ka tan bi eni yi ti dide be ni o bere orin dafidi yi ti o be si ni ka o si ka dara dara ti o je wi pe nigba ti o ka tan gbogbo awon eniyan won be si ni patewo fun won ho ye nitori wi pe o je eni ti oro dun lenu re nigba ti o ka tan ni a wa pe eni ti o mo oluwa eni ti o mo oluso agutan eni ti o mo jesu eni ti jesu ti n ba rin lojo ojo eni ti o ni idakoro ninu olorun eni yi o dide duro lati ka orin dafidi yi kan na o je mo nigba ti eni yi nigba ti o ka tan ko si atewo omije lo n jade loju awon ti o gbo orin dafidi lenu eni yi be ni won be si ni mu nkan nuju won jade ko si eni ti ko sunkun lojo na nitori wi pe won mo wi pe eni ti nka bi o ti nka be ni o n duki lokan won be ni o n je ki won mo jesu kristi be ni o n je ki won mo oluso agutan ati oluwa ju be lo ni eyin ore yin nigba ti eni yi ka tan ti awon eniyan sunkun ti won nu omi je kuro le oju won bẹẹni ẹni tí ó kọkọ ka orin dafidi yìí bẹẹni ó wá sí ọdọ ẹni tí ó mọ ọlọrun wípé òun rí ìyàtọ nítorí wípé òun mọ orin dafidi láì mọ olùgbàlà wípé ìyàtọ tí ó wà ní ti onígbàgbọ tí ó ka orin dafidi ni wípé ó mọ olúwa ó tún mọ ọrọ olúwa ó mọ olúwa ó mọ àánú olúwa ó mọ olúwa ó mọ ìtọ́ni olúwa o mo oluwa o mo isimi ti o wa ninu jesu kristi o mo oluwa o mo ibukun atorunwa o mo oluwa o mo alaafia ti o wa ninu wipe ati di atunbi iyato ni yi o sese ki a ri eni ti o mo orin dafidi ori ketalelogun sugbon ti ko mo jesu kristi ti a n soro nipa re o si sese ki a ri eni ti o mo jesu kristi sugbon ti ko mo kini jijin kini giga ìbú àti fífẹ àánú ọlọrun àti ìpèsè ọlọrun tí a pamọ fún wa nínú orin dafidi yìí àdúrà mi ni wípé bí a ti ń kẹkọọ nínú rẹ lónìí wípé ọlọrun yóò ṣe wa lójú ọlọrun yóò fọwọ tọ wa lé ọkàn wípé ẹrù kankan kò ní sí nínú ọkàn wa bí a ti wo ìpèsè àti ohun ribiribi tí ọlọrun ti lànà sílẹ fún àwọn àjogún ìgbàlà ó yẹ kí a mọ olùgbàlà báwo ni a ṣe lè mọ olùgbàlà kẹ àmọ ní olúwa gẹgẹ bí olùṣọ àgùntàn wa kí àwa náà kí ó lè sọ wípé olúwa lí olùṣọ àgùntàn mi emi ki yo se alaini bawo ni a se le mo gege bi olugbala iwe mimo je ki o ye wa gege bi a se le mo bi olosho agutan wa ninu peteru kini ori keji lati ese ikerin lelogun de ike dogmo eni ti o nti kara re fi ara re ru ese wa lori igi pe ki awa ki o le di oku si ese ki a si di aye si ododo nipa ina eni ti amu yin larada nitori eyin tin sako lo bi agutan sugbon nisisiyi eyin pada si odo le so agutan ati bishop okan yin nihin ni aje ko ye wa yekeyeke bi a se le mo oluwa gege bi oluso agutan wa o so nipa wipe o pe ara re rubo fun ese wa o so nipa wipe o ku lori igi lori agbelebo o so nipa wipe gege bi o ti ku fun wa awa papa adi oku si ese adi aye si ododo o wa nso fun wa ni ese karun din logbon wepe nitori tele ati shakulo gege bi agotan ti o sonu sugbon oni nisisiyi nipa ironu po ada nipa igbagbo ninu Jesu Christi nipa jije wo ese wa ati kiko won sile nipa riro mo agbelebo Jesu Christi nipa wewe ninu eje Jesu Christi pelu igbagbo wipe ati di eni ti adanide eni ti adariji ati di agotan ninu agbo ati wipe nisisiyi ati pada si odo olosho agotan ati bishop okan wa nihin ni oye wa bi ase di omo olorun bi ase nko ese sile bi ase nje wa awon ese wonyi bi ase nro mo Jesu Christi lati wo ese wa nu nitori wipe eje Jesu Christi omo re ni o nwe wa nu kuro ninu ese gbogbo nitori be bi abamo yi gege bi iriri bi abani yi gege bi iriri igbala iriri atunbi o je wipe aje ti olorun ki se gbogbo eni tin lo si lesi ni an pe ni omo leyin Jesu ki se gbogbo eni tin ka bibeli ni o mo eni ti o ko bibeli ki se gbogbo eni ti o wa ninu agbo ni o ni oluwa gege bi olosho agutan re kiki awon ti ati dariji kiki awon ti ati wo ese wonu kiki awon ti o ni eri yi ninu okan won wipe Jesu ti so won dominira kuro ninu ase awon ni won mo Jesu gege bi olugbala mo so le kan wipe ikan ni ki a mo olugbala ikeji ni ki a mo itoni itoju ipese ati ibokun ti o je ti wa nitori wipe a mo Jesu gege bi olugbala wa bi abawo orin dapidi yi daradara bi abasi ka ni akaye a o ri awon ipese ati itoni ati itoju ti olorun pese fun awon ti won mo Jesu gege bi oluwa ati olugbala bawo ni a se le ni imo ti o to ninu orin dapidi yi ye ki a wo owe ori kerin ese ogun ati ese ikokan le logun omo mi peti si oro mi deti re sile si oro mi omo mi peti si oro mi bawo ni a se ma mo omo daradara omo rere ninu ile omo to keko to gbeko ninu ile nigba miran bi abamba omode soro bi omode yi bi o ba fi wa sile ni iduro ni bi ti a tin ba soro ti o be si ni se nkan miran ti o bẹ̀rẹ̀ sí ní bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀ a máa ń sọ wípé irú ọmọdé wo nìyí ṣé o mọ̀ wípé bàbá ń bá ọ sọ̀rọ̀ ni bí àwa pàápàá bí a bá jẹ́ ẹni tí ó súnmọ́ ẹbí yìí bí a bá rí irú ọmọ bẹ́ẹ̀ a máa ń fọwọ́ tọ ọmọ bẹ́ẹ̀ wípé ọmọ dáadáa kìí ṣe bẹ́ẹ̀ dúró títí bàbá fi sọ̀rọ̀ tán tó fi fetí sí ohun tó ń sọ wípé lẹ́yìn náà ni o lè kúrò nígbà tí bàbá tàbí ìyá bá ti sọ̀rọ̀ tán bákan náà ni àwa tí a pe ọlọ́run ní bàbá wa àwa tí a mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run jẹ́ tiwa àwa tí a ti di àtúnbí àwa tí a ń wá sí ilé ìsìn kò yẹ kí ó jẹ́ àṣà láàrin wa wípé bí a bá ń gbọ́ ìwàásù kò yẹ kí ó jẹ́ àṣà láàrin wa wípé bí a bá ń sọ̀rọ̀ ọlọ́run kí a má lè fetí sílẹ̀ àwọn ẹlòmíràn ó ti jẹ́ àṣà wọn wípé bí a bá ti ń ka bíbélì ni wọn ó dìde láti lọ sí ilé ìlòsí láti lọ gbọ̀nsẹ̀ àwọn ẹlòmíràn bí a bá ń sọ̀rọ̀ ọlọ́run àti fetí sílẹ̀ ó dẹ̀tì fún wọn wọn a máa bá ara wọn sọ̀rọ̀ àwọn ẹlòmíràn wọn a máa fọwọ́ tó ara wọn àwọn ẹlòmíràn wọn tún máa ní ìpàdé ìdákọ́ńkọ́ nínú ilé ìsìn nígbà tí ìwàásù ń lọ kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní ọmọ mi bí a bá sọ wípé a jẹ́ ti ọlọ́run ó ní kí a fetí sí ọ̀rọ̀ ọlọ́run kí a dẹ̀tì wá sílẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ nínú ẹsẹ̀ ìkọkànlélógún má ṣe jẹ́ kí wọn kí ó lọ kúrò lé ojú rẹ pa wọ́n mọ́ lé àárín àyà rẹ àwa tí a mọ èdè bíbélì ó yé wa bí a bá sọ wípé kí a pa nǹkan mọ́ ní àárín àyà wa ó jẹ́ wípé kí a má fi ṣeré ó jẹ́ wípé kí a tọ́jú rẹ̀ kí a má jẹ́ kí ohunkóhun kí ó gba ọ̀rọ̀ yìí kúrò nínú ọkàn wa jẹ́ kí a lọ sí orin dáfídì nísinsìnyí orin dáfídì láti orí kẹtàlélógún ó ní olúwa lí olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní níhìn dáfídì fún ara rẹ̀ tí ó ń sọ nípa olùṣọ́ àgùntàn òun pàápàá ti jẹ́ adaran tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun pàápàá ti jẹ́ olùṣọ́ àgùntàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí bẹ́ẹ̀ ohun tí ó ń sọ ó ní ìrírí nípa rẹ̀ ohun tí dáfídì ń sọ níhìn ó jẹ́ ohun tí ó yé ohun tí ó ní ìrírí ohun tí òun pàápàá tí ó ti jẹ́ alábàápín nítorí pé ó jẹ́ olùṣọ́ àgùntàn fún ara rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wo orin dáfídì orí kejìlélọ́gọ́rin orin dáfídì ṣègáfà fún mi orí kejìdínlọ́gọ́rin láti ẹsẹ̀ àádọ́rin dé ẹsẹ̀ ìkọkànléláàádọ́rin ó sì yan dáfídì ìránṣẹ́ rẹ̀ ó sì mú un kúrò láti inú agbo àgùntàn wá láti máa tọ àwọn àgùntàn lẹ́yìn tí ó tóbi fún oyún ó mú un láti bọ́ jákọ́bù ènìyàn rẹ̀ àti ísírẹ́lì ilẹ̀ ìní rẹ̀ níhìn ni a sọ fún wa iṣẹ́ tí dáfídì ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ dáfídì mọ̀ nípa àgùntàn ó mọ̀ nípa wípé kí a máa daran kí a máa tọ́jú wọn kí a máa bọ́ wọn kí a máa dáàbò bò wọn kí a gbà wọn lọ́wọ́ ìkẹkùn àti wípé kí àwọn ẹranko búburú tí ó lè wá láti da agbooru kí a lè dáàbò bo àwọn àgùntàn lọ́wọ́ àwọn ẹranko búburú wọ̀nyí ṣùgbọ́n dáfídì mọ̀ jù bẹ́ẹ̀ lọ ó mọ̀ wípé bí òun ti jẹ́ olùṣọ́ àgùntàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí agbo ẹran bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni olúwa jẹ́ olùṣọ́ àgùntàn fún òun èyí ni ó fún wa ní ẹ̀rí wípé ó jẹ́ ẹni tí ó ní ìrírí ó jẹ́ ẹni tí ó mọ olúwa bí a bá ń sọ nípa wípé kí a mọ olúwa a mọ̀ wípé ó ní ìdánilójú ìdáríjì ẹ̀ṣẹ̀ ó ní ìdánilójú wípé a ti wẹ òun mọ́ bí o bá ti jẹ́ ẹni tí ó ka orin dáfídì orí kejìlélọ́gbọ̀n ó rí ìrírí ìgbàlà ìrírí ìsọdọmọ ìrírí àtúnbí tí dáfídì tí ó ní kì í ṣe bẹ́ẹ̀ nìkan nígbà tí ó fà sẹ́yìn nípa àìgbọràn nípa ẹ̀ṣẹ̀ bí o bá ka orin dáfídì orí kọkànléláàádọ́ta ó rí nígbà tó ń bẹ̀bẹ̀ fún àánú fún ìwẹ̀nàmọ́ fún ìdáríjì fún ayọ̀ ìgbàlà láti padà wá sínú ọkàn òun ó rí wípé ó jẹ́ ẹni tí ó mọ ọlọ́run èyí ni ó fi rọ̀ ọ́ lọ́rùn láti lè kọ orin sáàmù yìí wípé olúwa lí olùṣọ́ àgùntàn mi bí ìwọ pàápàá bí o bá ti mọ ọlọ́run bí ìwọ pàápàá bí o bá ti ní jésù bí ìwọ náà bá ti di àtúnbí bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ nígbà náà ni ìwọ náà yóò lè wípé olúwa lí olùṣọ́ àgùntàn mi bí a bá wo ohun tí dáfídì ń sọ níhìn a rí wípé àwọn ẹlòmíràn máa ní ìrírí ògbólógbòó ìrírí àtijọ́ tí kò bá wọn di ọdún titun. Dáfídì kìí ṣe irú ẹni bẹ́ẹ̀. Níhìn lé ó wípé nítòótọ́ láti ẹ̀yìn wá láti kékeré ni Olúwa ti jẹ́ olùṣọ́ àgùntàn mi. Ṣùgbọ́n ó ń fi ọpẹ́ fún Ọlọ́run wípé ní àkókò tí ó ń kọ sáàmù yìí, ó rí i wípé Olúwa ṣì jẹ́ olùṣọ́ àgùntàn òun. Ìwọ pàápàá ìgbàlà tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ìdáǹdè tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ìrírí ìsọdọmọ ti àtúnbí tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ṣé èyí tí ó wà títí di ìsinsìnyí ni, tàbí èyí tí ó ti kọjá lọ, èyí tí ó ní ní ọdún tí ó kọjá ṣùgbọ́n tí kò bá wọ inú ọdún titun? Ó yẹ kí o ní ìdánilójú wípé nínú ọdún titun yìí ó jẹ́ ti Ọlọ́run, wípé o kì í ṣe bí ewúrẹ́, o jẹ́ àgùntàn nínú agbo Ọlọ́run. Kì í ṣe àgùntàn tí ó ṣáko, àgùntàn tí ó sọnù, ṣùgbọ́n àgùntàn tí ó ti padà wálé, èyí tí ìwọ ìbá lè wí pé Olúwa lí olùṣọ́ àgùntàn mi. Àwọn ẹlòmíràn wọ́n máa ń fi ọjọ́ ìgbàlà wọn dọ́la, àwọn ẹlòmíràn wọ́n máa ń sún ọjọ́ ìgbàlà wọn mọ́wájú, wọn ò mọ ọ̀rọ̀ Ọlọ́run tí ó sọ wípé lónìí ni ọjọ́ ìgbàlà, lónìí ni ọjọ́ ìdáǹdè. Wọ́n máa sọ wípé nígbò ó ṣe, àwọn ò fi ayé wọn fún Jésù, nígbò ó ṣe, àwọn ò fi ayé wọn fún Ọlọ́run láti ní ìgbàlà. Èyí jẹ́ wípé wọn kò fẹ́ olùṣọ́ àgùntàn nísinsìnyí, wọn kò fẹ́ olùdáàbòbò nísinsìnyí, wọn kò fẹ́ ìdáríjì nísinsìnyí, ṣùgbọ́n wọ́n fẹ́ kí Olúwa kí ó jẹ́ olùṣọ́ àgùntàn wọn ní ọjọ́ iwájú. Kí ni irú àwọn ènìyàn bẹ́ẹ̀ yóò ṣe nígbà tí ẹranko búburú, nígbà tí ejò láéláé nì, nígbà tí èṣù sàtánì bí ó bá dẹ́rùbà wọn, tí ó wá sí ìgbésí ayé wọn, tí ó fẹ́ pa wọ́n jẹ, tí ó fẹ́ da ìgbésí ayé wọn rú? Kí ni wọn yóò ṣe nígbà tí wọn kò tí ì ní olùṣọ́ àgùntàn? Bí ó bá jẹ́ irú ẹni bẹ́ẹ̀ tí ó ń fi ọjọ́ ìgbàlà dọ́la, bí ó bá jẹ́ irú ẹni bẹ́ẹ̀ tí kò mọ olùṣọ́ àgùntàn, tí kò mọ Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rẹ lónìí, ó yẹ kí o fi ayé rẹ fún Jésù, ó yẹ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé lónìí ni o fẹ́ kí Olúwa kí ó jẹ́ Olúwa olùgbàlà àti olùràpadà àti olùṣọ́ àgùntàn rẹ. Kí ni àwọn àǹfààní, àwọn ìbùkún tí ó wà nínú wípé Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wa? Wọ́n pọ̀, yẹ kí a wò wọ́n ní ìkọ̀ọ̀kan. Wọ ẹsẹ̀ kìíní, Olúwa lé olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Ó ti dára tó láti mọ̀ nínú ayé tí a wà lónìí, ayé tí ó jẹ́ wípé àti jẹun ó dẹ̀tì, àti wọṣọ ó dọ̀ràn, ayé tí ó jẹ́ wípé a kò ní ànító àti àníṣẹ́kù, ayé tí ó jẹ́ wípé àwọn tí wọ́n tilẹ̀ jẹ́ olówó pàápàá wọ́n ń kígbe wípé nǹkan le. Ṣùgbọ́n àwa tí a mọ Ọlọ́run, àwa tí a ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa, kò sí ẹ̀rù, nítorí wípé àwa kì yóò ṣe aláìní ohunkóhun. Èyí ni ẹ̀rí tí a rí nínú Bíbélì wípé ní ìgbà ọ̀dá, ní ìgbàkúùgbà, wípé Olúwa ó máa ń pèsè fún àwọn tirẹ̀. Àrántí ìtàn àwọn ọmọ Ísíráẹlì ní aginjù, kí wọ́n tilẹ̀ tó kúrò ní oko ẹrú Íjíbítì, ṣe àrántí wípé bí wọ́n ti ń pọ́n wọn lójú sí, bẹ́ẹ̀ ni wọ́n ń dàgbà sí, bẹ́ẹ̀ ni wọ́n tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ, bẹ́ẹ̀ ni wọ́n lágbára jù bẹ́ẹ̀ lọ, nítorí wípé Ọlọ́run ló kọjú sí wọn láti ṣe wọ́n lóore. Nígbà tí wọ́n sì wà ní aginjù, a rí i wípé kì í ṣe wípé owó ni wọ́n fi ń ra oúnjẹ, nítorí wípé mánà látòkè wá ni Ọlọ́run fi ń bọ́ wọn. Àwọn pàápàá lè sọ ní ìgbà náà wípé Olúwa lè olùṣọ́ àgùntàn wọn, wípé wọn kò ṣe aláìní ohunkóhun. Bí ó bá dàbí ẹni wípé àìsàn wà, láìsí ilé ìwòsàn, bẹ́ẹ̀ la mú wọn láadá lọ́fẹ̀ẹ́. Ní tó ń jẹ ńkọ́, bẹ́ẹ̀ la ń pèsè fún wọn. Ní ti aṣọ wíwọ̀ ńkọ́, aṣọ tí wọ́n wọ̀ sọ́rùn fún 40 ọjọ́ kò ya, bẹ́ẹ̀ ni kò gbó mọ́ wọn lára. Àwọn wọ̀nyí lè kọrin, àwọn wọ̀nyí lè fòfáyọ̀ wípé Olúwa lé olùṣọ́ àgùntàn wọn, wípé nígbà tí Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wọn, àwọn kò ṣe aláìní ohunkóhun. Àwa pàápàá lónìí, a lè sọ pẹ̀lú ìdánilójú, a lè sọ ẹ̀rí yìí láti ẹnu wa fún àwọn ẹlòmíràn wípé láti ìgbà tí Olúwa ti jẹ́ olùṣọ́ àgùntàn wa, a kò ṣe aláìní ohun tí ó dára. Nínú orin Dáfídì orí 37, orin Dáfídì ori keta din logoji ese ke edogbon emi ti wa li ewe emi si dagba emi ko ichi ri ke ako olododo sile ati ki iru omo re ki o ma sagbe onje orin dapidi yi lo tun je ki o ye wa dapidi yi kana le on so gege bi eni ti o ni iriri gege bi eni ti o mo opolopo eniyan gege bi eni ti o mo opolopo lati gbogbo idile israeli o so wi pe lati igba ti on ti wa le ewe titi on fi dagba nisisiyi wi pe ohun o ti ri ke ako olododo sile ati ki iru omo re ki o ma sagbe onje enje ki o da wa loju wi pe olorun ma npese fun awon ti re opolopo iri ni a le so fun wa gege bi ijo gege bi eni kokan bi olorun ti npese fun awon ti re mo si mo daju wi pe ninu odun titun yi a o ri wi pe oluwa yo ma pese fun wa oluwa yo ma fun wa ni anito ati anisheku yo ma mu ki ibukun orun ibukun ajemonu ki o je ti wa loruko jesu ninu orin dapidi ori 84 ese kokanla orin dapidi ori 84 ese kokanla nitori oluwa olorun li orun ati asa oluwa yo fun ni li ore ofe ati ogo ko si si ohun rere ti yo fa seyin lowo awon ti rin dede o ti ani lati boju to ni wepe ki a rin dede gege bi oro olorun a o ri wipe ibukun ipese atorun wa yo je ti wa a o ri wipe oluwa le le so agutan wa wipe awa ki yo se alai ni ohun kohun ninu Filipi ori 4 ese 19 ni Paul apostoli ni o ti je ki o da wa loju ipese ti olorun ni fun awon ti re sugbon olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu ye ki a wo anfani keji ti a ni nipa wipe oluwa je oluso agutan wa ki a wo ninu orin dapidi ori 23 ese ikeji o mu mi dubule ninu papa oko tutu o mu mi dubule ninu papa oko tutu ohun ti onisamu so fun wa nihin ni wipe o mu aniyan kuro ninu okan ohun opolopo nitori akoledo aye yi aniyan poju fun won opolopo ni o je wipe aniyan yi ni o ti di aisan si won lara opo ni o je wipe eje riru ati awon nkan miran ni o ti wa lara won nitori wipe won ni aniyan popo sugbon o n so fun anihin wipe o mu mi dubule o fun mi ni isimi okan awa ti a je ti olorun o ye ki a ni isimi nitori eyi ni Jesu Kristi pe wa si o ye ki a ni alaafia ninu okan wa o ye ki a mo wipe nigba ti olorun fun ara re ti o sise wa ni olorire ti o je ki a ba Jesu pade ti o ti fun wa ni igbala olorun o ye ki a mo wipe nigba ti olorun ti je ti wa o ye ko si aniyan ninu okan wa ye ki a wo Matthew ori kefa Matthew ori kefa ese 21 nitori na e ma se se aniyan wipe kile a o je ati kile a o mu ati asowo li a o fi bo le a o fi wo wa aigbagbo ni o ma mu ki aniyan ki o wa ninu okan wa kile a o je kini ebi yo je bawo ni a o se toju aya bawo ni a o se toju omo bawo ni a o se ran omo lo si ile iwe bawo ni a o se san owo ile ti a n gbe iru asowo ni a o wo bi aso ba gbomo wa lara kini a o fi paaro re ki bawo ni a o se le gbe igbesi aye irorun ninu aye ti a wa o so fun wa wipe igba ti a ni oluwa gege bi oluso agutan wa a ni oluwa gege bi olugbala olurapada wa e se ti a fi n se aniyan o ni ṣugbọn ki a ma tete wa ijọba Ọlọrun na ati ododo re o ni gbogbo nkan won yi le o se fi kun fun yin ninu Matthew ori kokanla lati ese keji din logbon Matthew ori kokanla ese keji din logbon e wa sodo mi gbogbo eyin ti nsise ati ti a si di ero wuwo le lori emi o si fi isimi fun yin egba ajaga mi si orun yin ki ese ma ko eko lodo mi nitori oninu tutu ati onirele okan li emi eyin o si ri isimi fun okan yin isimi okan o je ohun ti olorun ma fun wa nigbati abamo jesu gege bi olowo ati olugbala wa nigbati abani jesu gege bi olosu agutan wa o ma fun wa ni isimi ninu okan wa eni o ma je ki onigbagbo ki o ni alaafia ati isimi bi o tile da bi eni wipe ewu wa lona bi o tile da bi eni wipe ani idojuko tabi inu ni bini bi o tile da bi eni wipe ajalu wa lotun o nwa losi sibe sibe okan ma nbale ninu olorun bi o ba wo igbese aye jesu nitori wipe o ni ki e ma ko eko lodo mi opolopo igba ni awon farisi tabi awon sadusi tabi awon ara awon to ntele herodu opolopo igba ni won wa oro kan lati kasi lese lati mu mo lenu tabi lati ka mo lowo ki won ba le se ni ibi awon eniyan si ma kilo fun jesu wipe se o mo wipe awon farisi ndode re se o mo wipe awon sadusi ndode re sugbon ma nso wipe akoko ohun ko ti to nitori be ohun ti o ye ki o se iba se ni Galilee iba se ni Jerusalem iba se ni Samaria ibi ki bi ti o ye ki o lo a ma lo nitori ki ibero o ni ki a ko eko yi lodo ohun wipe baba o wa pelu ohun nitori baba le o ran ohun eni ti o si ran ohun o wa pelu ohun wipe nitori be ko si ero ni igba kugba ati ni bikibi o ye ki awa paapa ki a je ki okan wa bale o ye ki awa paapa ki a ni isimi ninu okan wa ki a mo wipe olorun seso lori wa ki a ko gbogbo aniyan wa le olorun nitori bi a ba ko aniyan wa le olorun o dajo wipe yo ma ṣàníyàn nítorí wa nínú Filipi orí kẹrin ẹsẹ̀ kẹfà ẹ má ṣe àníyàn ohunkóhun ìbá ṣe nípa ohun tí a ó jẹ ẹ má ṣe àníyàn ohunkóhun iṣẹ́ wo ni a ó ṣe ẹ má ṣe àníyàn ohunkóhun báwo ni a ó ṣe rí owó ilé san ẹ má ṣe àníyàn ohunkóhun báwo ni a ó ṣe bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá tí wọ́n halẹ̀ mọ́ wa ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa fi ìbéèrè yín hàn fún ọlọ́run àti àlàáfíà ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ yóò sọ ọkàn àti èrò yín yóò ṣọ́ ọkàn àti èrò yín nínú Kristi Jésù nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé Jesu ma funi ni isimi isimi okan isimi ti emi isimi ninu emi wa bi aba mo gege bi olowa gege bi olosu agutan gege bi olurapada olugbala wa ke a pada si ori Dafidi ori keta lelogun ese ikeji o mu mi dubule ninu papa oko tutu o mu mi lo ni iha omi didake roro o je ke a mo ni iwe pe ìtọ́ni ọlọ́run ó máa ń jẹ́ ti àwọn tí ó bẹ̀rù rẹ̀ ó máa ń jẹ́ ti àwọn ọmọ ìgbàlà ìtọ́ni ọlọ́run ó wà fún àwọn tí wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ó ti olùṣọ́ àgùntàn máa ń ṣe ni wípé àlọsíwájú láti wá ibi tí omi tútù wà omi dídá kẹ́rọ́rọ́ láti wá ibi tó wà ó máa ń lọ síwájú àwọn àgùntàn láti wá ibi tí kì yóò ní ewu ibi tí wọn kì yóò ha sínú pàlàpàlà òkúta ibi tí àwọn òkè kì yóò lè wólù wọn olùṣọ́ àgùntàn àti kọ́kọ́ lọ ṣáájú wọn olùṣọ́ àgùntàn jẹ́ ẹni tí máa lọ ṣáájú wa ki a to se igbeyawo yo lo saju wa yo wa eni ti o ye ki a fe yo wa eni ti a le fe ti o ni irorun ati alaafia ni idile wa ki a to lo si bi ise kan a ma lo saju wa ki a to lo si irin ajo a ma lo saju wa bi o ba ti lo saju wa yo di wa lowo mu yo ma to wa yo mu wa lo si iha omi didake roro je ki so nkan kan fo ni yin awon elomiran won ki ni akoko idake je laaro won ki le farabale bi awon agotan ba farabale nigbati oluso agotan ti o wa ona fun won ti o fi ona han won won ki yo le mo ona ti o dara ari wi pe awon elomiran ti won pe ara won ni onigbagbo won ki ni akoko idake je laaro kini an pe ni akoko idake je akoko ti a ko je ki enikeni ki o soro akoko ti a ko je ki awon ohun ti o wa ninu aye awon wahala ti o wa ninu aye awon ajalu ti o wa ninu aye awon akoledo ti o wa ninu aye awon ojuse ti o wa ninu aye a ko je ki awon nkan won yi ki o wa sinu okan wa ajoko je akabibeli asi gbadura asi ba olorun soro a je ki olorun ki o mo igbesi aye wa fun ojo yi bi a ko ba ni akoko idake je be olorun ko ni le to wa bi o ba je pe ajila aro lai ka bibeli lai gbadura ati sare jade ati lo soja ati lo sibi okowo wa a ko ni le je ki olorun ki o ma to wa ki o le ma ba wa soro sugbon akoko idake je o je akoko ti a so fun gbogbo eniyan wi pe ki won ki o ma se yo wa lenu a fe ba oba orun oluwa awon oluwa a fe ba soro oba awon oba a fe ba soro a fe ka oro re a fe so e to wa lokan wa a fe so fun a o se kanju bi a tin ka oro olorun ni a so fun emi olorun wi pe ki o si wa loju ki o le je ki a ma wo ka ma ri awon ohun atorun wa ninu oro olorun ninu Habakuku ori keji ese ogun ni Habakuku tin je ki o ye wa oni sugbon oluwa nbe ninu tempili re mimo je ki gbogbo aye paroro ni waju re e je apere fun akoko idakeje wa akoko ti amu gbogbo ariwo orin ariwo cassette ariwo radio ariwo gbogbo nkan apawon ani ki gbogbo nkan ki o wa ni idake je ni waju re ase ka oro re ni hin ni o ti le sese fun olorun lati le to wa yo si ma to wa si ha omi didake roro ninu orin dapidi yi kan na ori keta lilo ori keta lilogun ese keta o tu okan wa lara o tu okan wa lara itura wa lati odo olorun bi abani eje gbogbona bi ile ba ngbona bi okan ba ngbona bi o ba dabi eni wipe adana sinu ile fun wa lati ma gbe o ye ki a mo wipe Jesu Christi oluwa oluso agutan o lo ma ntu okan wa lara oro re ma ntu ni lara ibukun re ma ntu ni lara iwenu mo eje re o ma ntu ni lara idani loju idariji o ma ntu ni lara ati iye ni pekun ti a ni o ma nje itura fun okan wa o tu okan mi lara se ori wi pe ninu aye yi wahala wa ninu aye yi ohun ti o le gbe emi eniyan gbona o po sugbon bi e ba simi le Jesu bi e ba joko ti Jesu bi e ba mo gege bi oluwa ti olugbalawa a ma tu okan wa lara ninu ese iketa yi kan na o mu mi lo nipa ona ododo nitori oriko re o ni ododo wa oni iwa mimo wa o lo ma fun ani ododo ati iwa mimo nipa ori ofe re ni a fi le gbe igbesi aye asegun ni toto idanwo lati odo isu yo wa ni toto ohun ti o da bi eni pe o fe pani sinu ese sinu aye ati ti o fe pani si abe isiru isu yo wa sugbon bi a ba gbekele olorun oni o mu wa lo o mu mi lo nipa ona ododo nitori oruko re nitori be je ki a gbekele je ki a simile ki o le fun wa ni ododo ati iwa mimo ati so nipa ipese atorun wa ati so nipa isimi ti o ma fun okan wa ati so nipa itura ti o ma fun wa ati we pe ninu ese ikerin oni nitoto bi mo ti le rin laarin aponi foji ojiji ku emi ki o beru ibi kan nitori iwo wa pelu mi nitori ti iwo pelu mi ogo re ati opa re won tu mi ninu o nso fun wa nipa idande kuro lowo eru eru ni o ma je ki awon elomiran sa kuro ni ilu eru ni o ma mu ki awon elomiran sa kuro ninu ijo eru ni o ma mu ki awon elomiran pokun so eru wi pe kini ojo ola yo ti ri eru wi pe ni bo ni kin gbe aye mi gba eru ni eru wi pe awon ota won bura muramu won pinu won pete lori mi kini kin se bawo ni mo se le ni abo oni bi mo ti le rin laarin aponi foji ojiji ku emi ki yo beru ibi kan dapidi o mo ohun ti a n pe ni ke a ma rin ni aponi foji ojiji ku se

àbí olúwa olùṣọ́ àgùntàn wípé ó tó fún òun àwa pàápàá ó yẹ kí a mọ̀ wípé bí a tilẹ̀ ń láàlá tí ó bani lẹ́rù bí a tilẹ̀ ń rí ìrísí tí ó bani lẹ́rù bí àwọn ọ̀tá bí wọ́n tilẹ̀ ń halẹ̀ ó yẹ kí a mọ̀ wípé kò séwu nítorí wípé àwa kì yóò bẹ̀rù ibi kan bí olùṣọ́ àgùntàn wa bí ó bá wà nítòsí ìmọ́lẹ̀ ayé bí ó bá wà nítòsí ẹ̀rù kì yóò bà wá nítorí òkùnkùn bí àjínde àti iyẹ̀ bí ó bá wà nítòsí wa a kì yóò bẹ̀rù òjìji ikú bí kìnìún ẹ̀yà júdà bí ó bá wà nítòsí wa a kì yóò bẹ̀rù bí kìnìún láéláé nì bí ó tilẹ̀ ń ké nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé ẹ̀rù kò sí fún ọmọ ọlọ́run kí a sì máa gbàdúrà kí a máa gbàgbọ́ kí a máa gbẹ́kẹ̀lé ọlọ́run ó dájú wípé yóò mú wa ṣẹ́gun ó ní ìwọ́ wà pẹ̀lú mi ìfarahàn ọlọ́run ó jẹ́ tiwa nígbà gbogbo níbikíbi tí a bá wà bí a bá jẹ́ olóòótọ́ bí a bá jẹ́ ọmọ ọlọ́run bí a bá wà nínú òdodo Jésù Kristì ó dájú wípé yóò wà pẹ̀lú wa nínú ẹsẹ̀ ìkarùn-ún ìwọ́tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi lè ojú àwọn ọ̀tá mi ìwọ́ dá òróró sí mi lé orí ago mi sì kún àkúnwọ́ sílẹ̀ ìwọ́ tẹ́ tábìlì oúnjẹ níwájú mi lé ojú àwọn ọ̀tá mi lé ojú àwọn ọ̀tá mi àwa tí a jẹ́ ènìyàn ẹlẹ́ran ara bí a bá rí ọ̀tá tàbí bí a bá gbúròó wípé ọ̀tá ń bọ̀ ẹ̀rù a máa bà wá nítorí wípé a kò ní ìsinmi a kò ní ìgbàgbọ́ nínú Jésù Kristì tí ó jẹ́ olúwa olùṣọ́ àgùntàn wa ṣùgbọ́n Dáfídì ń sọ fún wa wípé bí àwọn ọ̀tá tilẹ̀ wà bí wọ́n tilẹ̀ pọ̀ ní iye tí a kò lè kà wọ́n tán wípé olúwa tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú òun níwájú àwọn ọ̀tá òun ìbéèrè tí o lè ní ní ọkàn rẹ ni wípé èéṣe tí ọlọ́run kò pa gbogbo àwọn ọ̀tá wọ̀nyí rẹ kí a ba lè gbádùn tábìlì tí ọlọ́run tẹ́ sílẹ̀ níwájú wa ohun tí ó yẹ kí ó yí ọ ni wípé ọlọ́run tí ó ti pa ààlà sí àárín orílẹ̀-èdè kan àti orílẹ̀-èdè mìíràn ọlọ́run tí ó ti pa ààlà sí àárín omi àti ilẹ̀ tí ó sọ fún omi wípé níhìn ni omi rẹ ni omi yóò dé wípé kò gbọdọ̀ kọjá ibẹ̀ ọlọ́run ti de àwọn ọ̀tá wa ó ti dè wọ́n mọ́lẹ̀ bí a tilẹ̀ ń rí wọn wọn kò lè kọjá ààlà tàbí ààyè tí ọlọ́run fún wọn nítorí bẹ́ẹ̀ bí ó bá tẹ́ tábìlì sílẹ̀ níwájú wa ọ̀tá lè wà ṣùgbọ́n èyí kò dí wa lọ́wọ́ àwọn ẹlòmíràn a máa sá káàkiri wọ́n a máa sọ wípé àwọn kò lè wá sínú ìjọ dípà nínú ẹkùn yìí àwọn fẹ́ lọ sí ìjọ dípà nínú ẹkùn mìíràn nítorí pé ẹni tí àwọn ń rí lójú àlá ó dàbí ẹni wípé kò fẹ́ kí àwọn kí ó ríire kò fẹ́ kí ọdún yìí kí ó yabo fún wọn bí a bá jẹ ọmọ ọlọ́run èyí ò ṣe ohunkóhun bí ọ̀tá tilẹ̀ bá wa jókòó lórí àga kan náà èyí ò ṣe ohunkóhun bí ọ̀tá bí ó bá tilẹ̀ ń bá a péjọ nínú ilé ìsìn kan náà ó ní ìwọ́ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi lè ojú àwọn ọ̀tá mi ẹlòmíràn wọ́n máa sọ wípé àwọn ò mọ̀ wípé bóyá àwọn fẹ́ dúró nínú ìjọ àbí àwọn fẹ́ wá ibòmíràn láti lọ máa jọ́sìn kí ló dé wọ́n máa sọ wípé àwọn láàlá ni àwọn rí obìnrin kan tí ó nírùngbọ̀n bí wọ́n bá sì ti rí obìnrin tí ó nírùngbọ̀n ó dájú wípé àjẹ́ ni irú ẹni bẹ́ẹ̀ ìyẹn ò ṣe ohunkóhun bí ẹnikẹ́ni tilẹ̀ jẹ́ àjẹ́ tàbí ẹnikẹ́ni jẹ́ oṣó bí ó tilẹ̀ wù kó gbé èṣù mi kí ó sì máa búra múra mọ̀ bí ó wù kí ó máa pàdé wa lójú àlá lójoojúmọ́ ìbá ní rùngbọ̀n ìbá ní ohunkóhun ló lè ní èyí ò ṣe ohunkóhun àwa tí a jẹ́ ti ọlọ́run a mọ̀ wípé ìwọ́ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi lé ojú àwọn ọ̀tá mi ó dájú wípé ire ọlọ́run yóò wà pẹ̀lú wa lójú àwọn ọ̀tá wa a ó máa ní ìbùkún àtọ̀run wá lójú àwọn ọ̀tá wa a ó máa ní àkúnwọ́ sílẹ̀ ìbùkún lójú àwọn ọ̀tá wa nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀ jẹ́ kí àlàáfíà kí ó wà ní ọkàn rẹ nítorí wípé ọlọ́run yóò máa dáàbò bò ọ́ ọlọ́run yóò máa pèsè ní kókún fún ọ jẹ́ kí a wọ ẹsẹ̀ ìkẹfà nítòótọ́ ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn lé ọjọ́ ayé mi gbogbo ire àti àánú yóò máa jẹ́ tiwa ní ọjọ́ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ní oṣooṣù títí ọdún yìí yóò fi yípo oore ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn lé ọjọ́ ayé.

àti wípé èmi ó máa gbé inú ilé Olúwa láéláé. Jésù ti lọ láti lọ pèsè ibùgbé sílẹ̀ fún wa. Ó ní ní ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, mi ìbá ti sọ fún yín, èmi lọ láti lọ pèsè àyè sílẹ̀ fún yín, ibùgbé ayérayé yóò jẹ́ tiwa. Wo àwọn àǹfààní, wo àwọn ìbùkún tí ó jẹ́ tiwa, nítorí wípé àmọ̀ Ọlọ́run, ǹjẹ́ kò yẹ fún wa láti dìde dúró, láti sọ fún Ọlọ́run wípé a fẹ́ mọ̀ọ́rẹ́, láti sọ fún Ọlọ́run wípé a dúpẹ́, láti sọ fún Ọlọ́run wípé àwa ló ṣe lólóríire, àwa ló ṣe lójú ẹ̀mí láti mọ Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa. Dìde dúró kí o sọ fún Ọlọ́run bí o bá ti ní ìgbàlà Ọlọ́run, bí ẹ bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, dìde dúró kí o sọ fún Ọlọ́run wípé o dúpẹ́, wípé bàbá kú iṣẹ́. Àwọn nǹkan wọ̀nyí ni Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa, àwa tí a jẹ́ àjògún ìgbàlà, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Olúwa ni olùṣọ́ àgùntàn rẹ, àti wípé àwọn ìbùkún wọ̀nyí, ìpèsè ní kíkún, ìsinmi fún ọkàn, ìtọ́ni Ọlọ́run àti ìtùnú nínú ọkàn wa, àti ìmúpadàbọ̀ sípò àti òdodo àti ìwà mímọ́ àti ìdáǹdè lọ́wọ́ ẹ̀rù, ìfarahàn Ọlọ́run, ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún Ọlọ́run nípa ti ẹ̀mí àti nípa ti ara, oore àti àánú ńkọ́, àti ibùgbé ayérayé. Jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn nǹkan wọ̀nyí ni ó ti pèsè sílẹ̀ fún wa, kí o sì pinnu wípé kò sí ohunkóhun tí ó mú ìgbàlà Jésù Kristì kúrò nínú ọkàn rẹ, kí o pinnu wípé kò sí ohunkóhun tí yóò fà ọ́ kúrò lọ́dọ̀ Ọlọ́run. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ tirẹ̀ títí láé. Gbàdúrà bí àìní tàbí ohunkóhun bá ní ìgbésí ayé rẹ nípa ti ẹ̀mí ni, o ní ìdánwò, o sì fẹ́ jẹ́ ẹni tí ó ṣẹ́gun, ẹni tí ó borí. Sọ fún Ọlọ́run, sọ fún Ọlọ́run yóò fún ọ lágbára, sọ fún Ọlọ́run yóò mú kí gbogbo ẹ̀rù rẹ kí ó kúrò, sọ fún Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní rẹ.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Olorun baba wa adupe lowo yin wo pe e fa wa somo odo ara yin lati mo yin nipasẹ Jesu Christi nje ambebe bi a ti wa loni wo pe gbogbo on to sijibo wa ti ko je ki a mo eyin Olorun wa gege bi eleda wa ati olugbala wa e ka awon iboju won yi kuro ni oruko Jesu. Eje ki a ri Jesu ki a si ri yin eje ki a le tele ona iye yi titi de opin e fun ani ore ofe ti o je ranwo fun wa lati le je ti yin titi ni oruko Jesu Kristi Oluwa wa. Ninu Timothy keji ori keta lati ese ikini sugbon eyi ni ki o mo pe ni ikehin ojo igba ewo yo de nitori awon eniyan yo je olufe ara won olufe owo afunu agberaga asoro boboro asa igboran si obi alai lope alai mo alai nife alai le darijini abanije alai le ko ara won ni ijanu ohun roro alai nife ohun rere onikupani alagidi olokan giga olufe faaji ju olufe olorun lo awon ti won ni afarawe iwa bi olorun sugbon ti won se agbara re yera kuro lodo awon wonyi pelu nitori ninu iru eyi li awon tin ra ko wo inu ile ti won sin di awon obirin alai logbon ti adi eseru ni igbesin ti asin fi oniruru ife kufe fakiri won fi igbagbogbo keko won ko si le de oju imo otito bi o ba wo awon eso olorun ti a ka won yi ti o se wo ohun ti a n soro re loni o ri daju wi pe o so nipa igbesi aye ti opolopo awon aladugbo wa awon ara ati ore ti won wa loni mo n soro loni nipa iwa ailofin ti igba isinsin yi iwa alailofin ti igba isinsin yi bi o ba wo awon ese olorun ti a ti ka yo yi odaju we pe ewu popo nipa ti emi ni o yi awa onigbagbo ka ninu aye ese ti a wa yi okan ninu awon aimi ewu ti o yi wa ka ni iwa alailofin iwa aiwa bi olorun ti o wa lowo gbogbo eniyan ti o n gbe layika wa gege bi ijo olorun ati gege bi onigbagbo tooto ewu popo ni o doju ko wa ati isubu tabi ikose o jina si awa ti a wa ninu aye nitori awon apere ti a n ri lojojumo ani lati ma sora nitori ibase omode tabi agba omo ile iwe tabi abeleko tabi eni ti o mo oko mo ka tabi eni ti ko mo kankan ohun ti a ri ni wipe iwa ailofin iwa jagidijagan iwa ife ara eni tabi oju kokoro ohun lo kun aye lode oni nitori eyi ni Paulu ti a tọpasẹ lati emi Olorun ni o se n kọwe si Timothy ti o n sọ fun wipe ni igba ikehin ọjọ eyi je igba ti a wa yi wipe yio je igba ewu lọpọ lọpọ o sọ wipe idi re ti yio fi je igba ewu ni wipe ọpọlọpọ ni o je olufe ara won olufe owo tabi agberaga tabi awon ti ko le ko ara won ni ijanu awon alaimo awon elese awon ti o je wipe won ma gbe igbe aye ti ko bikita fun ofin olorun bi a ba si ri iru awon eniyan be Beni idajo Olorun papa yo ma wa sori won ki se ni aye yi nikan bi ko se ni aye yi ati ni aye tin bo ki eko yi ati oro yi ki o le yi o dara dara a o so eko na ni ipele meta ikini aibikita fun ofin Olorun ekeji ibinu tabi idajo Olorun lori elese iketa ona abayo ikini aibikita fun ofin Olorun bi abawo awon onidajo ori iketa dilogun lati ese kini okunrin kan si wa ni ile oke Ephraim oruko eni ti je Mika wose karun okunrin na Mika si ni ile orisa kan o si se efodu ati terafimu o si ya okan ninu awon omo re okunrin soto eni ti o si wa di alufa re ese kefa so fun awe pe le ojo won ni oba kan ko si ni Israeli olukuluko eniyan si nse eyi ti o to li oju ara re eyi ni a npe ni iwa ailofin tabi iwa aibikita fun ofin Olorun mo ka ese ikini fun ki o le ye wi pe eni ti a soro re yi o je okan ninu awon omo Israeli awon ti a ti fun ni ofin Olorun majemo Olorun ilana Olorun ati ase Olorun ti o ye ki won ki o tele ni ati akoko Mose ni ati fun won ni ilana ti o pe ilana ti won le tele ti o je wi pe igbesi aye won a wo Olorun a si wo ni lori sugbon gege bi eni ti o ti peyinda gege bi eni ti o ti fi ara re suffer si owo awon ti o wa ninu aye ti o sin tele apere buburu ti o wa le aye ohun ti a so fun ani wi pe eniyan yi o ko ile orisa nje o le ronu bi omo Israeli ti a ti gba kuro ninu oko eru omo Israeli ti a ti ra pada omo Israeli ti a ti fa wa si iwaju Olowa omo Israeli ti Olorun ti se laala tabi wahala popo lori won lati fun li ofin awon omo Israeli ti a ti gbe awon olori alofa ati awon omo Lefi dide nipase won awon omo Israeli ti a ti ko nipa ti isin ti ago ti a ti so fun iru ohun ti o ye lati se ohun ti o ye lati je igbesi aye ti o ye lati gbe ati pe bi o se ye ki a ko orisa sile bi o ba wo ofin mewa ti agbele won lowo ikini so wipe won ko gbodo ni Olorun miran pelu Olorun ayeraye Olorun eleda wa ikeji nso fun awi pe won ko gbodo fori bale fun ko yala le orun tabi le aye tabi ni inu omi tabi ni salele iketa be na lo nso nipa ti Olorun wi pe won ko gbodo pe oruko Oluwa lasan ikerin lo nso fun awi pe won lati ya ojo Oluwa si mimo lati ranti re lati sin ati lati tele ona re gege bi ati la sile fun won ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ní àkókò yìí wọ́n fọwọ́ rọ́ òfin Ọlọ́run sẹ́yìn wọ́n fọwọ́ rọ́ ìlànà àti àṣẹ Ọlọ́run sẹ́yìn a rí ọkùnrin yìí ọ̀kan nínú ọmọ Ísírẹ́lì nínú ẹ̀yà ti Ephraim tí ó kọ́ ilé òrìṣà tí ó sì wọ aṣọ tí ó lè fi sin òrìṣà yìí tí ó tún pe ọmọ rẹ̀ òun nìkan kò sí òrìṣà yìí ṣùgbọ́n ó tún pe ọmọ rẹ̀ láti jẹ́ àlùfáà fún rírúbọ sí òrìṣà àwa tí wọ́n ń sọ fún ní ẹsẹ̀ kẹfà yìí pé ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì nítorí bẹ́ẹ̀ olúkúlùkù ènìyàn ń ṣe èyí tí ó tọ́ lé ojú ara rẹ̀ bí o bá wo ayé nísinsìnyí ọmọ kò gbọ́ ti bàbá aya kò gbọ́ ti ọkọ ẹni tí ó wà nílé iṣẹ́ kò gbọ́ ti ọ̀gá tí ó ń kọ́ níṣẹ́ àwọn tí ó dàbí ìpẹ́ẹ̀rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ń gòkè wá wọn kò gbọ́ ti àwa tí wọ́n bá láyé àwọn ẹni tí ó jí aláìgbọ́n wọn kò gbọ́ ti àwọn ọlọ́gbọ́n nítòótọ́ òfin Ọlọ́run wà nítòótọ́ ẹ̀kọ́ ìhìn rere wà nítòótọ́ ìlànà tí a ti là sílẹ̀ fún wa nínú ìjọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó wà tí ó jẹ́ wípé a kò fi di wá létí. Ojoojúmọ́ ni a ń sọ fún wa nínú ìjọ wa níhìn-ín, ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè tọ́ wa sọ́nà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn àlùfáà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè kọ́ni, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní ìhìn rere tí ó péye, tí ó pé ojú owó, síbẹ̀síbẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbé ìgbésí ayé àìbìkítà fún òfin Ọlọ́run. Bí a bá wo àwọn ọba kejì, orí kẹtàdínlógún, àwọn ọba kejì orí kẹtàdínlógún, tí a sì wo láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n títí di òní yìí, wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Títí di òní yìí, wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Nítòótọ́, èyí ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ Ísírẹ́lì, ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ní Ọlọ́run.

0: àti obìnrin bara ẹni jẹ́. Ṣùgbọ́n nígbà tí ìhìnrere Jésù Kristì wá sí àárín ìlú yìí ni àwọn kọ̀ọ̀kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ronúpìwàdà, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní túmbá tí wọ́n ń kúnlẹ̀ níwájú Ọlọ́run wípé ó ṣe wọ́n láàánú wípé wọ́n ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jáì, wípé bí Ọlọ́run bá lè dáríjì wọ́n, àwọn ó fi ara wọn sọ́wọ́ Ọlọ́run pátápátá, Ọlọ́run sì dáríjì wọ́n. Èyí ni a fi pè wọ́n ní àwọn ará, tí a fi pè wọ́n ní ìjọ Kristì, tí a fi pè wọ́n ní ìyàwó ọ̀dọ́ àgùntàn, tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọjú sí wọn ṣe lóore. Ìdáríjì ti dé, ìgbàlá ti dé, ìdáǹdè àti ìràpadà ti jẹ́ tiwọn. A sì ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a fún wọn ní olùkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù ní ìgbésí ayé ìgbà náà. Èyí ni Paul apostoli ló ń kọ́ wọn lẹ́sẹ lẹ́sẹ, tí ó sì fi àwọn iṣẹ́ ìyanu nípa ti àwọn ẹ̀bùn ẹ̀mí tí ó fi dá wọn lọ́lá. Ṣùgbọ́n ohun tó ṣe wá láàánú ni wípé ìwà àtijọ́ tó wọlé tàn wọ́n lọ. Ní ìgbà tí Paul ti kúrò láàrin wọn, ó wá ń gbọ́ ìròyìn, kìí ṣe ìròyìn tí ó dùn mọ́ni nínú, ṣùgbọ́n ìròyìn tí ó bani nínú jẹ́. Ó wá sọ wípé a ń ròyìn rẹ̀ kálẹ̀, ó jẹ́ ohun tí a kò lè fi pamọ́. Ó sọ wípé àgbèrè wà láàrin yín. Ǹjẹ́ bí a bá jẹ́ olóòótọ́ sí Ọlọ́run, àwa tí a sọ wípé a ti di ẹni ìgbàlà, àwa tí a sọ wípé a ti dáríjì wá, àwa tí a sọ wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe iyebíye wé ọkàn wa mọ́, àwa tí a sọ wípé a ti kọ orúkọ wa sí ìwé ìyè Ọlọ́run, àwa tí a sọ wípé a ń retí bíbọ̀ Kristì lẹ́ẹ̀kejì, ǹjẹ́ àgbèrè kò ti wọ inú díẹ̀ díẹ̀ nínú wa? A sá ń ròyìn rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín. Ìhà ṣe wípé àwọn ènìyàn wọ̀nyí kò mọ̀ wípé ó lòdì, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀, ó jẹ́ ohun tí yóò fa ìbínú ìdájọ́ Ọlọ́run sí orí wọn láti wo àgbèrè. Bí o bá jẹ́ olùkà Bíbélì dáradára, ó rí wípé láti Genesis ni a ti ń kìlọ̀, ni àwọn alóore, àwọn wòlíì ni wọ́n ti ń ké gbàjarì, tí wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí pé àgbèrè jẹ́ ohun èérí, ohun tó dọ̀tí níwájú Ọlọ́run, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa ìbínú Ọlọ́run wá sórí ẹni. Bí o bá ka Exodus, ó rí níbẹ̀. Bí o bá ka Levitico tàbí Numeri tàbí Deuteronomy, ó wà níbẹ̀ gbangba wípé àgbèrè tàbí panṣágà, ó jẹ́ ìwà èérí, ìwà ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run. Ọlọ́run sì sọ pé bí ẹnikẹ́ni bá ṣe irú nǹkan bẹ́ẹ̀, ìdájọ́ yóò wá sórí rẹ̀. Bí o bá ka àwọn ìwé Samueli tàbí àwọn ọba tàbí àwọn onídàájọ́, tàbí bí o bá ka àwọn ìwé òwe tàbí oníwàásù, tàbí o ka Isaiah tàbí o ka Jeremiah, tàbí o wá sínú májẹ̀mú titun láti Matthew dé Marko dé Luke dé Johannu dé ṣe àwọn apọ́sẹ́lì dé Rome àti dé Kọ́rìntì àti títí dé ìwé ìfihàn, ni Ọlọ́run ti ń kí wa nílọ̀, tó ń tẹ̀ mọ́ wa létí pé ìwà àgbèrè àti panṣágà, ó jẹ́ ìwà tí ó burú jùlọ, àti ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa gbígbóná ìbínú Ọlọ́run wá sórí ẹni. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ pé a sọ fún wọn, a wàásù fún wọn, a kò fìdí wọn létí, a sì fún wọn ní oníwàásù tí ó ga jù láàrin wọn ní àkókò náà, síbẹ̀ síbẹ̀ a ròyìn rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín. Àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúròó láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀, kí ni wọ́n ṣe nípa rẹ̀? Ǹjẹ́ wọ́n sọkún? Ǹjẹ́ wọ́n ronúpìwàdà? Ǹjẹ́ wọ́n bẹ Ọlọ́run? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ àti àṣepé? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ wípé kí a dáríjì wọ́n? Wẹ́sẹ̀ ìkejì, ẹ̀yin sì ń fẹ̀ sókè, ẹ̀yin kò kúkú kàánú kí a lè mú ẹni tí ó hu ìwà yìí kúrò láàrin yín. Ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn wọ̀nyí, wọ́n gba ìwà tí ó wà nínú ayé àìbìkítà fún òfin Ọlọ́run, ìwà àìlọ́lọ́run, ìwà ẹni tí kò ní ìmọ́lẹ̀ ìhìnrere, wọ́n gba irú ìwà bẹ́ẹ̀ láti wá sí àárín wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, tí a ní ìwà àìbìkítà fún òfin Ọlọ́run, kí ni ìdájọ́ tí ó wà lórí irú ìwà bẹ́ẹ̀? Ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí keje láti ẹsẹ̀ ìkọkànlá. Ọlọ́run ni onídàájọ́ òdodo. Ọlọ́run sì ń bínú sí ẹlẹ́ṣẹ̀ sí ènìyàn búburú lójoojúmọ́. O jẹ́ mọ̀, bí o bá jẹ́ ẹni tí ó tún tọwọ́ bọ ẹ̀ṣẹ̀, ìbínú Ọlọ́run tẹ̀lé ọ gẹ́gẹ́ bí òjìji rẹ ti máa ń tẹ̀lé ọ. Níbikíbi tí o bá wà, balùwẹ̀ ni, nínú ilé ni, níbi iṣẹ́ ni, lóko, nílé, lọ́nà, níbikíbi, ìbínú Ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀. O sọ wípé Ọlọ́run sì ń bínú. Bí a bá sọ pé Ọlọ́run ń bínú, jẹ́ kí ó yí ọ. Ìgbà tí Ọlọ́run bínú ni ó lé Ádámù àti Éfà jáde, ìbínú Ọlọ́run nìyẹn. Ìgbà tí Ọlọ́run bínú ni kíkó omi ni ó wá láti kó àwọn tí ó wà ní ayé ní ìgbà náà ni ó kó wọn lọ. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, ìgbà tó bínú ni ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé gbogbo àwọn wọ̀nyí tí ó ti rí ilẹ̀ Kẹ́nání, ṣùgbọ́n tí wọ́n fi ọkàn àìgbàgbọ́, ọkàn ìmoore hàn, tí wọ́n sì dá ìfòyà sí ọkàn àwọn ènìyàn náà, kì yóò sí ẹnìkan ṣoṣo nínú wọn tí ó lè wọ ilẹ̀ ìlérí. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, bí o bá ka májẹ̀mú láéláé dáradára, nígbà tí wọ́n lọ sí ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà, ni ọ̀kẹ́ àìmòye nínú wọn ni apá wọn rẹ lójú kan náà ní ọjọ́ kan. Bí a bá sọ wípé Ọlọ́run ń bínú, èyí ni wípé gbogbo ọmọ Ísírẹ́lì lákòókò kan, nítorí ìbínú àti ìdájọ́ Ọlọ́run, ó lé wọn lọ sí Bábílónì tí wọ́n jìyà fún 70 ọdún. Bí a bá sọ wípé Ọlọ́run ń bínú, rántí Sàfírà àti rántí Ananiah. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, kí o rántí ìdájọ́ tí Ọlọ́run mú wá sí orí Ahabu àti Jezebeli àti gbogbo àwọn ìdílé rẹ̀. Èyí ni à ń pè ní ìbínú Ọlọ́run. Bí o bá jẹ́ apẹ̀yìndà, ẹlẹ́ṣẹ̀, ẹni tí ó ń rí òfin Ọlọ́run kọjá, ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ bí ẹni wípé kò sí Ọlọ́run, bí ẹni wípé kò sí ìlànà, bí ẹni wípé kò sí òfin, bí ẹni wípé a kò tí ì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń gbé bí àwọn kèfèrí aláìlófin, àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìhìnrere. Bí o bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, ó ń sọ fún ọ wípé ìbínú Ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́. Abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀. Abájọ, bí ó tilẹ̀ wọ̀n kí wọn kí ó jẹun tó, wọn a máa gbẹni lójoojúmọ́. Kò sí ohun tí wọ́n lè ní tí ó lè tẹ́ wọn lọ́rùn, kò sí sí ohun tí wọ́n lè ní tí ó lè jẹ́ ìrànwọ́ fún wọn, nítorí wípé ìbínú Ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́. Pé ìgbésí ayé rẹ, ṣé àgbèrè wà ń bẹ́ẹ̀? Ṣé panṣágà wà ń bẹ́ẹ̀? Ojú kòkòrò ń kọ́, ìwà ayé ń kọ́, ìsọ̀rọ̀ ti ayé, ìjẹun ti ayé, ìbánidọ́rẹ̀ẹ́ ti ayé. Bí ó bá wà ní ìgbésí ayé rẹ, jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n rin irú ìrìn bẹ́ẹ̀. Wo òwe orí 11 ẹsẹ̀ 21. Bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú kì yóò lọ láì jìyà. Ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ lẹ́yìn, ṣé o mọ ìwà òmògọ̀, ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù? Ó ṣeéṣe nínú ìjọ kan, bóyá ìjọ mìíràn ni ó wà, tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà, tí ó máa sọ fún ọ wípé kò sí nǹkan tí a lè ṣe tí Ọlọ́run lè dá wa lẹ́jọ́, nítorí pé àlùfáà lé òun, ẹnikẹ́ni tí ìbá máa tì ọ́ lẹ́yìn láti kọ̀yìn sí àwọn ìlànà, àwọn àṣẹ, àwọn òfin Ọlọ́run. Ẹnikẹ́ni tí ìbàjẹ́, ìbàjẹ́ wòlíì létí òkun, ìbàjẹ́ áńgẹ́lì pàápàá láti ọ̀run wá, tí ó ń kí ọ lẹ́yìn wípé jẹ́ kí a ṣe ohun tí a bá fẹ́ ṣe, kò sí ohunkóhun tí ó lè dá láti ẹ̀yìn rẹ̀, jẹ́ kí ó yí ọ wípé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú, ẹlẹ́ṣẹ̀, apẹ̀yìndà, àwọn tí ó ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀, tí wọ́n rò wípé kò sẹ́ni tí ó mọ̀, à ń sọ fún wa wípé wọn kì yóò lọ láì jìyà. Bí o bá wo àwọn ìwé oníwàásù, ìwé oníwàásù orí 8 ẹsẹ̀ 11, nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú, nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàápàá láti ṣe, láti hùwà ibi. bi aba wo awon elomiran ti won dese won ro wepe olorun ko ri won se oran ti dafidi ori basheba ti o nwe ni ibi ti ati le ri ni o nbere wepe kini oruko obirin yi won so fun o ranse si nigba ti o ranse si basheba o dabi eni wepe boya olorun sun boya olorun ori nitori pe ara ko san lese kan na sugbon oloyun obimo ori gbogbo le se ti dafidi se gbogbo iwa koa iwa ibaje ipaniyan ti dafidi se sugbon olorun ri o ran natani woli lati lo ba wo pe eyi ti o se ni ikoko sugbon idajo gbigbona yo wa ni gbangba bi o ba wo igbese aye dafidi lati igba na lo ida ko simi lati ma le dafidi iwa ibaje ko dekun ni ebi re ati wahala ninu ebi re nitori kini nitori wipe gbogbo awon ese ti ogbeni yise ni o ni akosile ni oju olowa bakan na ni iwa olorun loni ma se ro wepe nitori wepe idajo ode ba o ni ose ti o koja ni osu ti o koja ki o ro wepe ko si idajo idajo wa nitori ti a ko mu idajo se kankan si ise buburu nitori na aya awon omo eniyan mura papa lati huwa ibi wo ese iketala sugbon ki o dara fun eniyan buburu eyi ni akosile oro Olorun ki yo dara fun eniyan boboru bere lowo Judas Iscariot yo so fun o wepe ki yo dara fun eniyan boboru bere lowo Saul oba akoko ti a fije ni akoko awon omo Israeli yo so fun wipe ki yo dara fun awon eniyan boboru bere lowo Pharaoh tabi Nebukadnesari tabi Herodu ohun kan na ni gbogbo yo so fun wipe ko si bi eniyan buburu ti le se lati fa ojo re gun o daju wipe ibinu gbigbona ati idajo Olorun yo wa sori won oni be ni ki yo fa ojo re gun ti o dabi ojiji nitori ti ko beru ni waju Olorun o le ma so wepe awon ese ti a ka wonyi won je ti majemo lai lai ki o ma ro wepe nisisiyi a wa ni akoko ore ofe nitori be a le se ohunkohun ti a ba fe nitori aye ore ofe la wa awon elomiran wa ti won ma n tan ara won je be ti won ma n so wepe ma mo le popo fun mi akoko aye ore ofe la wa nisisiyi ni ro wipe nitori pe won ro pe won wa ni aye ore ofe won le se bi won ba ti fe won le fowo pa ida Olorun loju won le re koja ofin Olorun won le dese bi won ba ti fe je ka wo majemo titun ni Corinthians kini ori kewa Corinthians kini ori kewa lati ese ikefa nkan won yi si je si apere fun awa ki awa ki o ma ba se ife ko fe ohun boboru gege bi awon pelu ti se ife ko fe be ni ki eyin ki o ma si je aborisha bi awon miran ninu won bi ati ko pe awon eniyan na joko lati je ati lati mu won si dide lati sere be ni ki awa ki o ma se agbere gege bi awon miran ninu won ti se ti egba mokanla le egberun eniyan se shubu ni ijokan eyi nki wa ni lo wepe bi a ti le wa ni akoko ori ofe bi o ti le je wepe Jesu ti ku lori igi agbelebo fun wa o n so fun wa wepe bi a ba lo sinu ese bi a ba fowo pa ida Olorun loju o daju wepe ibinu Olorun idajo Olorun yo wa sori ese bakan na wo Hebero ori kewa ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Kí wá ni ọ̀nà àbáyọ? Bí o bá ti wà nínú ẹ̀ṣẹ̀, bí o bá jẹ́ apẹ̀yìndà, bí o bá ti ń jẹ́ ẹni tí ó ń gbé ìgbé ayé àìlófin, ìgbé ayé tí kò mọ ọ̀rọ̀ Ọlọ́run, ìgbé ayé tí ó máa ń rin ìrìnkúrìn ìsọkúsọ, ìgbé ayé tí ó máa ń ṣe ohun tí kò tọ́, tí ó sì mọ̀ wípé ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin ìrìn irú ìṣìnà bẹ́ẹ̀, ṣé ọ̀nà àbáyọ wà? Ṣé ó ní ohun tí a lè sọ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run? Wo Dánielì orí kẹrin, Dánielì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Dánielì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ṣègara fara fún mi. Dánielì orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlélógún. Nítorí náà ọba, jẹ́ kí ìmọ̀ràn mi kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, kí o sì fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò àti àìṣedédé rẹ nípa fífi àánú hàn fún àwọn tálákà. Bí yóò lè mú àlàáfíà rẹ pẹ́? Nítorí náà ọba, nítorí náà ọkùnrin, obìnrin, ìjòyè, ẹnikẹ́ni tí a lè jẹ́, jẹ́ kí ìmọ̀ràn yìí kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí Dánielì ń sọ fún ọba níhìn ni wípé kí ó ronú pìwàdà, kí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nítorí pé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, bí ẹlẹ́ṣẹ̀ kò bá ronú pìwàdà, bí aṣáko apẹ̀yìndà tí ó ń sá ìsáǹsá kúrò lọ́dọ̀ Olúwa, bí kò bá padà wálé, bí ọmọ onínàkúnà bí kò bá mọ̀ wípé ibi tí òun wà, ilé àjèjì tí òun wà, wípé bí òun bá ń lọ, bí òun ti ń ṣe níbẹ̀, wípé ikú ayérayé yóò dé bá òun, bí kò bá padà wálé, ó dájú wípé ìdájọ́ Ọlọ́run ni yóò jẹ́ tirẹ̀. Ǹjẹ́ bí o bá ń sá fún ìdájọ́ Ọlọ́run, ǹjẹ́ bí o bá mọ̀ wípé ó yẹ kí o sá àsálà fún ẹ̀mí rẹ, kí o sì lè kúrò lábẹ́ ìbínú Ọlọ́run tí ó gbóná jọjọ, kí ni ó yẹ kí o ṣe? Ìrònú pọ̀ àdání wípé kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí a ń sọ níhìn ni wípé kí o jẹ́ olóòótọ́, kí o jẹ́ olódodo, kí o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ jẹ́ ohun ẹ̀gbin, ohun ìrí níwájú Ọlọ́run, kí o mọ̀ wípé àgbèrè panṣágà máa ń fa ìbínú Ọlọ́run, kí o mọ̀ wípé ẹni tí ó ń pè ní abánidẹ́ṣẹ̀ kìí ṣe ọ̀rẹ́, ó jẹ́ ọ̀tá tí yóò fa ìdájọ́ Ọlọ́run àti ègún Ọlọ́run wá sí orí rẹ. Kí o mọ̀ wípé kò síbi tí o ti lè dá ẹ̀ṣẹ̀, ní ìkọ̀kọ̀ ni, ní abúlé ni, tàbí ní òkùnkùn, wípé ojú Ọlọ́run rí ọ, ojú Ọlọ́run ń wò ọ́, yóò sì mú ìdájọ́ wá sí orí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá. Kí o wá fi pẹ̀lú òtítọ́, pẹ̀lú òdodo, kí o wá síwájú Ọlọ́run, kí o sọ fún wí pé o jẹ́ ẹlẹ́ṣẹ̀, má jánankátó, wípé o jẹ́ olùsìn, olùfarasìn, tàbí olùfọkànsìn, ẹni tí ń lọ sílé ìsìn, ẹni tí ń ka bíbélì, ẹni tí ń fún alágbè lówó, ẹni tó ń ṣe tibí tàbí tọ̀hún, ó nípa èyí wọn ni tì, kí o wá fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Má sọ wípé bàbá mi ni ó dẹ́ṣẹ̀, ìyá mi ló dẹ́ṣẹ̀, àwọn ènìyàn wa ló dẹ́ṣẹ̀, ṣùgbọ́n kò sí èyí tí mo mọ̀, bínú mi ti rí, bẹ́ẹ̀ ni ọwọ́ mi rí, bí obì ti rí, bẹ́ẹ̀ nínú mi rí. Ọlọ́run sọ wípé wá pẹ̀lú òtítọ́, kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò, kí o sì kọ gba àìṣedédé sílẹ̀ pátápátá, kí o lè jẹ́ wípé àánú Ọlọ́run àti ìdáríjì látọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. O Jákọ́bù orí kẹrin láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ó ń fúnni ní oore ọ̀fẹ́ sí i. Nítorí náà ni ó ṣe wí pé Ọlọ́run kọ ojú ìjà sí agbéraga. Ta ni agbéraga? ẹni tí ó jẹ ẹlẹ́ṣẹ̀ tí ó ń pe ara ẹ̀ ní olódodo agbéraga ni. Ẹni tí ó rin ọ̀nà ìṣìnà, ọ̀nà tí kò wà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n tí ó ń sọ wípé kò séwo, kò sẹ́ṣẹ̀, kò sí àṣedédé tàbí àìṣòdodo ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ẹni tí Ọlọ́run pè ní ẹlẹ́ṣẹ̀ àti apẹ̀yìndà, ṣùgbọ́n tí ó wá síwájú Ọlọ́run tí ó sọ wípé kò sí ẹ̀ṣẹ̀ ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ó ní Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó fi orí ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Nítorí náà, ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọjú ìjà sí èṣù, òun yóò sì sá kúrò lọ́dọ̀ yín. Ẹ súnmọ́ Ọlọ́run, òun ó sì súnmọ́ yín. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tí ó ń gba owó ẹ̀yìn, o jẹ́ ẹni tí o jẹ́ ilé rí níwájú Ọlọ́run. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tó ń ṣẹ́yún, ọwọ́ rẹ kún fún ẹ̀jẹ̀, o sì jẹ́ ilé rí níwájú Ọlọ́run. Ó ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bóyá o lè ní ìwà tirẹ̀, ẹni tí ó bá fi owó pamọ́ síbì kan, bí o bá rí, ó ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Báwo ni a ṣe lè wẹ ọwọ́ wa mọ́ tí a ó sì jẹ́ olódodo? Èyí jẹ́ nípa ìrònú pèwàdà àti àtúnṣe. Ó ní ẹ sì ṣe ọkàn yín ní mímọ́, ẹ̀yin oníyè méjì, kí inú yín kí ó bàjẹ́, kí ẹ sì gbà àwẹ̀. Èyí jẹ́ wípé kí a kàánú, àti ó ń sọ pé kí a gba àwẹ̀. Ohun tí ó ń sọ ni wípé níhìn yìí kí a kàánú fún ẹ̀ṣẹ̀ wa, kí a ní ìbìnú jẹ́ ẹni ìwà bí Ọlọ́run, kí a mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí a dá ó jẹ́ ohun tí ó burú níwájú Olúwa. Ó ní kí a sì sọkún, kí a sọkún. A máa ń rí àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí irú ìsìn báyìí, wọ́n a máa wò fẹ́ẹ́fẹ́, ò síbí, ò sọ́hùn-ún. Aka bíbélì wọn ò ní wo bíbélì, akọrin wọn ò ní kọrin. Bí a bá sì sọ nípa ẹ̀ṣẹ̀, ẹ̀rín la máa rí lẹ́nu wọn. Ṣùgbọ́n ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ ọ̀nà àbáyọ, tí a ń fẹ́ ojú rere Ọlọ́run, wípé ẹlẹ́ṣẹ̀ ò ní ẹ̀rín láti rín. Kò sí ohun tí ó fa ẹ̀rín fún ẹlẹ́ṣẹ̀ tí ó ń lọ sí ọ̀run àpáàdì, tí ìdájọ́ Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀. Ó sọ wípé kí inú irú ẹni bẹ́ẹ̀ kí ó bàjẹ́, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó kàánú, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó sọkún. Ó ní ẹ jẹ́ kí ẹ̀rín yín kí ó di àwẹ̀, kí ó di ìbànújẹ́, kí ó di ẹkún sísun, àti kí ayọ̀ yín kí ó di ìkáàánú. Ẹ ra yín sílẹ̀ níwájú Olúwa, òun ó sì gbé yín ga. Ohun tí ó ń sọ nípa ìgbéga kò sọ nípa ìgbéga ti owó, ìgbéga ti àlùmọ́nì ti ayé yìí. Ó ń sọ nípa ìgbéga sínú oore ọ̀fẹ́ àti ìgbàlà àti ìdáǹdè Ọlọ́run. Wípé bí a bá jẹ́ ọ̀ṣẹ́ wa, tí a tún bá níwájú Olúwa, tí a kó ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tí a rí ara wa sílẹ̀, wípé yóò gbé wa ga, yóò dáríjì wa, yóò mú wa wá sí ìjọba Ọlọ́run, yóò sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó jẹ́ tiwa. Kí wá ni ó yẹ kí o ṣe nísinsìnyí? Ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a dìde dúró, kí a jẹ́ olóòótọ́, kí a sọ fún Ọlọ́run. Ṣé orí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ? Ṣé o jẹ́ apẹ̀yìndà? Àbí o rò wípé àgbèrè àti panṣágà tí ó jẹ́ ìwà rẹ, o rò wípé Ọlọ́run wá fojú, wípé Ọlọ́run ò rí ọ, ó rí ọ, ó mọ ìgbésí ayé rẹ? Ohun tí ó ṣe ń sọ fún ọ ní ọ̀sán yìí ni wípé kí o lè ronú pọ̀wàdà, kí o lè sọ fún Ọlọ́run wípé ẹ̀ṣẹ̀ wà ní àgọ́ rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ọkàn rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé rẹ. O sì fẹ́ jẹ́ ti Ọlọ́run, fẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, o ń fẹ́ ké pe Ọlọ́run, o ń fẹ́ sọkún kíkorò, o sì ń fẹ́ kàánú fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ. Dìde dúró, sọ fún Ọlọ́run kí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá, kí o sọ fún Ọlọ́run wípé o ní tẹ̀síwájú ní ìgbésí ayé ẹ̀ṣẹ̀ àti ìgbésí ayé àìlófin, àìwà bí Ọlọ́run tí ó wà ní ìgbésí ayé rẹ, wípé o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀. O fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Gbogbo ìgbéraga tí ó wà ní ọkàn rẹ, o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀, o fẹ́ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run pátápátá. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ìdájọ́ ń bọ̀. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ìbínú Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ. Ṣùgbọ́n bí o bá lè sọ fún Ọlọ́run wípé o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ronú pèwàdà, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ń wá oore ọ̀fẹ́ àti ojú rere Ọlọ́run, o daju wepe yo gbo yo dariji o yo fun ni igbala toto yo si fun ni ore ofe ma lo ki o ma se dese mo ese ki se on ti an fi rerin tabi on ti an fi sefe ese je on ti an lati ko sile ti an lati wo oju olorun ti an lati bere fun iranwo re lati gbe igbese aye ododo ki iwa ailo olorun iwa aiwa bi olorun iwa ilofi ti o wa lowo wa ki a le kan won sile ki a le je olooto olododo eni ti a we mo ninu oje Jesu eni ti olorun fun ara re koju si lati se loore gbadura so fun olorun nitori ese re ni Jesu se ku ni ori igi agbelebo kaanu fun ese re bi aba ma ara wa ni elese ani lati ni ibanuje nitori ese ti a ti da ki olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbese aye olooto ati olododo bi o ba re ara re sile labe agbara olorun o daju wepe idariji yo je ti re o si ni lati ni ipinu wipe awon ese wonyi pelu ore ofe olorun o ko ni pada sinu won mo bi abati we onu ti a se we omo pelu eje Jesu o se pataki wipe ki o duro lori eje ati ipinu re si oluwa wipe pelu ore ofe re iwa ododo iwa otito iwa ti o wa gege bi iwa bi olorun ni o ma fi han ni igba gbogbo yala ni ile tabi lode yala ni ibi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa iwa mimo iwa ododo aire koja ni o ma wa lowo re ni igba gbogbo so fun olorun ore ofe po lowo re lati je ranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro olorun ninu bibeli mu eni ti o bo ese re mole ki o se rere sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba gbadura so fun olorun nitori ese re ni Jesu se ku ni ori igi agbelebo kaanu fun ese re bi aba ma ara wa ni elese ani lati ni ibanuje nitori ese ti a ti da ki olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbese aye olooto ati olododo bi o ba re ara re sile labe agbara olorun o daju wepe idariji yo je ti re o si ni lati ni ipinu wipe awon ese wonyi pelu ore ofe olorun o ko ni pada sinu won mo bi abati we onu ti a se we omo pelu eje Jesu o se pataki wipe ki o duro lori eje ati ipinu re si oluwa wipe pelu ore ofe re iwa ododo iwa otito iwa ti o wa gege bi iwa bi olorun ni o ma fi han ni igba gbogbo yala ni ile tabi lode yala ni bi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa iwa mimo iwa ododo aire koja ni o ma wa lowo re ni igba gbogbo so fun olorun ore ofe po lowo re lati je ranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro olorun ninu bibeli mo eni ti o bo ese re mole ki o se rere sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba
1: Genesis ori ikejidinlogbon Isaac si pe Jacob o si sure fun o si kilo fun o si wi fun pe iwo ko gbodo fe aya ninu awon omobirin Kenani dide lo si Padan Aramu si ile Betueli baba iya re ki iwo ki o si fe aya lati ibe wa ninu awon omobirin Labani arakunrin iya re ki Olorun Olodumare ki o gbe o ki o si mu obi si ki o si mu ore si ki iwo ki o le di opolopo eniyan ki o si fi ibukun Abrahamu fun o fun iwo ati fun iru omo re pelu re ki iwo ki o le ni ile na ninu eyi ti iwo nse atipo ti Olorun fi fun Abrahamu Isaac si ran Jacob lo o si lo si Padan Aramu si odo Labani omo Betueli ara Syria arakunrin Rebeka iya Jacob ohun Esau nigbati Esau ri pe Isaac sure fun Jacob ti o si ran lo si Padan Aramu lati fe aya lati ibe ati pe o ti sure fun o si kilo fun wipe iwo ko gbodo fe aya ninu awon omobirin Kenani ati pe Jacob gbo ti baba ati ti iya re ti o si lo si Padan Aramu nigbati Esau ri pe awon omobirin Kenani ko wo Isaac baba re nigba na ni Esau to Ishmael lo o si fe Mahalati omobirin Ishmael omo Abrahamu arabirin ni Bajotu kun awon obirin ti o ni Jacob si jade kuro lati Beersheba lo o si lo si Haharani o si de ibi kan o duro nibe ni oru na nitori orun wo o si mu ninu okuta ebe na o fi se irori re o si sun nibe na o si laala ti kiyesi agbe akaso kan duro lori ile ori re si di oke orun ti kiyesi awon angeli olorun goke won si nso kale lori re ti kiyesi oluwa duro loke re o si wi pe emi ni oluwa olorun Abrahamu baba re ati olorun Isaki ile ti iwo dubule leni iwo ni emi o fi fun ati fun iru omo re iru omo re yo si ri bi erupo ile iwo si tan kale si iha iwo orun ati si iha ila orun ati si iha ariwa ati si iha gusu ninu re ati ninu iru omo re ni a o buku fun gbogbo ibatan aye si kiyesi emi wa pelu re emi o si pa omo ni ibi gbogbo ti iwo n lo emi o si tun mu obo wa si ile yi nitori emi ki yo ko sile titi emi o fi se eyi ti mo wi fun otan Jacob si ji ni oju orun re o si wi pe oluwa n be nihin yi nitooto emi ko si mo eru si ba o si wi pe ehin yi ti ni eru to eyi ki se bi omiran bi ko se ile olorun eyi si ni enu bodi orun Jacob si dide ni kutukutu owuro o si mu okuta ti o fi se irori re o si fi lile fun owon o si ta ororo si ori re o si pe oruko ibe na ni Beteli sugbon Lucy ni oruko ilu na ri Jacob si je eje wi pe bi olorun ba pelu mi ti o si pa mi mo ni ona yi ti emi n to ti o si fun mi ni ohun jije ati aso bibura ti mo si pada wa si ile baba mi ni alaafia nje oluwa ni yo ma se olorun mi okuta yi ti mo fi lele se owon ni yo si se ile olorun ati ninu ohun gbogbo ti iwo fi fun mi emi o si fi idamewa re fun o.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Je ki a gbadura.
3: A dupe lowo re Olorun wipe o fi Jesu ta wa lore.
0: wepe bi abani banoje tabi asun dabo ekun bi onkon ba wa ti o dori igbese aye wa kodo ti o si mu iporuru okan ba wa bi onkon ba ti o nda igbese aye wa tabi ile wa tabi ise wa ti o ndaru bi onkon ba wa ti o dabi eni wipe ile aibale aya o yo wa lenu tabi alakala ko je ki agbadun tabi owo aye lo nle wa kiri amo wipe o ti fi Jesu ta wa lore wipe o je ile abo fun wa ati pe bi a ba so fun Jesu bi a ba ku aroye wa to lo bi a ba fi ara wa pamo bi a ba jewo ese wa bi elebi ati bi elese o daju wipe eje Jesu Christi ti atase loke Calvary o si wa sibe fun wa pelu asa ti so fun wa wipe yi le odo agutan olorun ti o ku ese araye lo asimo wipe bi a ba sumo bi a ba duro ti o bi a ba gbekele ileri re ti a si so gbo ibanuje wa ati ekun wa isoro wa bi a ba so fun o amo wipe o gba wa je an be o wipe loni bi a ti wa pelu agbara re pelu eje ti Jesu ta sile pelu ise irapada ti Jesu ti pari fun wa abi o wipe gbogbo awon ije ase won yi ba mu o kuro shanu fun wa je ki alaafia re ki o joba ninu okan wa gbogbo igbese aye wa ti o ti daruba tun won se je ki oro re ki o le se wa pe ni asale yi ni oruko Jesu Christ Oluwa mo fe ki o si bibeli re si ori Davidi ikerin din ni adota anso loni nipa abu ti o daju bi akoko kan ba wa ni igbese aye wa ti o ye ki a mo abu ti o daju ti o nipon ti o si se iye biye eyi ti o je wipe owo aye tabi owo ota tabi owo isu koni le te wa mo woye wipe akoko ti a wa yi je akoko kan nitori wipe opo ojo lo ro ti le nfi mu opo iya ni awon eniyan si nje ni emo ati ri bi isasi sugbon bi o se ti wa ni awa ni olorun se ni olori re lati mo abo ti o wa mo si mo wepe bi o ba fi eti sile ti o si fi ara bale ti o n gbo ohun ti olorun fe ki a mo nipa wipe bi o ti le je wipe esu papa ni o le ode yi bi a ba pari eko yo lati sako leyin re bi ji a ba wa nipa ese ti a ti n da tele tele nipa irin ti a ti rin ti o dabi eni wipe iya n je wa ise si n se wa mo mo wipe gba ti a ti fun wa ni Jesu ti a si ti gbe Jesu soke gbogbo ise wa ati iya wa ni a fi ko si ori igi agbelebu Jesu sugbon o se pataki fun wa lati mo nitori bibeli so wipe awon eniyan mi n jiya won si n ku nitori aini imo ni orin Davidi ti mo pe ni ese ikerin din ni adota ni ati so fun wa wipe olorun le abo wa ati agbara lowo lowo iran lowo ni igba ikanju nitori na le awa ki o beru bi ati le si aye ni idi ti a si se awon oke nla ni ipo lo si inu okun bi omi ti le nko ti o si nru bi awon oke lati le mi nipa owo bibi re odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ibi mimo ago won ni ti oga ogo olorun be le arin re a ki o si ni idi olorun yo ran lowo ni kutu kutu owuro awon kefiri nbinu awon ile oba sidi o fohun re aye yo oluwa awon omogun wa pelu wa olorun jacobu le abo wa e wa wo awon ise oluwa iru aporo ti o se le aye o mu ote tan de opin aye o se orun o si ke oko meji o si fi keke ogun jona eduro je ke si mo pe emi le olorun a gbe mi ga ninu awon kefiri a gbe mi ga le aye oluwa awon mogun wa pelu wa olorun jacobu le abo wa awon ti o wa ninu aye won wa abu kaakiri gbogbo awon eniyan yala olowo tabi ojogbon o si sese awon talaka papa ti won ko ni nkankan ti o dabi eni wi pe o ye ki owo iya ki o duro lara won nitori pe towo won oni ti gbajumo ko si tabi ti dukia ohun ini ko je ti won sibe bi o ti le je wi pe won oni nkan pupo ninu aye sibe esu ota emi wa ko je ki won ki o gbadun o si je ohun ti awon eniyan ma nwa kiri abo ti won ro wi pe bi ohun gbogbo bi o ba dojupo ti o si ndaru eyi ti oni samu ti o n se alaye re ni ese keta wi pe omi ho eyi so nipa wi pe nkan gbona mo awon eyan ti o wa ninu aye lara o si so pe oke nla papa ti a le ro wi pe o fi idi mule sinsin o n so wi pe o mi awon eniyan ti o dabi eni wi pe pelu ohun ini won pelu gbajumo won won dabi oke ti a ti fi idi re kale ti o dabi eni wi pe ko si ohun to le de wi pe ko si mimi ko si si eru sugbon eni ti o ko iwe yi nipa emi si olorun o n so fun a wi pe ko si enikeni ti ara ro tabi ti ara tu pe bi won ti le dabi eni ti won dabi oke ti a fi idi won kale sibe pelu ohun ti o n sele ninu aye o n so wi pe awon oke nla wonyi won mi sugbon wa so fun wa ibi itura ti o wa fun awon ayanfe fun awon ti won sin olorun le emi ati ni otito awon ti won ni olorun jacobu gege bi oba gege bi olugbala ati gege bi oluwa won o so fun a wi pe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ibi mimo ago won ni ti oga ogo eyi ni jesu nje ki o di mo fun a wi pe omi kan wa kanga kan wa orisun kan wa ti o san fun omi iye fun imularada awon ti ara won ko da fun igbala awon ti won sonu fun idariji awon ti won dese ati fun imuduro awon ti ese won ti ye eyi ni eni ti o ko ni David yi nje ki o di mo fun a wi pe bi aye re ba daru bi o ba dabi eni wi pe o dabi eni pe ki o lo pe pokun so ki o si kudanu nitori pe ko si nkan ti o ro pe o tun fe se ninu aye o n so fun o wi pe ma binu je ma se so ireti nu nitori pe odo nla kan wa o le ma se onikaye fi wi pe bi o ba je be wi pe odo nla kan wa eyi ti o mu inu mi dun bi mo ba darapo mo awon eniyan olorun nibo lo wa nitori pe gege bi eni ti o dagba die o sese ki o ti ma wa ibi isasi ati ibi abo kaakiri sugbon o dabi eni pe bi o ti n sa be ni pasan be ni o n ba o ti o si ti sa kaakiri titi o n wa ibi abo sugbon ti ko si ibi abo awon eniyan ti won si mo wipe aye nle wa awon naa paapaa won ko ile kekeke kaakiri o sese ninu ogba ti won si fi enikan sibe ti o dabi oluso won si le ko si enu ona wi pe ibi abo ni yi o si sese ki iwo na ki o ti lo sibe ri boya gege bi alaboyun tabi gege bi eni ti o n wa ise ti ko ri ise ti won si so fun o wi pe bi o ba sa pamo si ibi abo
3: ti o si je ara re niya o se se ki o ti le gba awe ojo meta tabi ojo meje tabi ojo pupo ju be lo o si ti ro we pe o ti de ibi ti o nlo pelu awe pelu adura pelu ije ara ni niya sibe sibe leyin ojo meje leyin ose meta tabi leyin osu kan iya ko ye ya ile re nitori pe bibeli so wipe elese ni a fi ise fun bi o ba digba ti a ko ese sile ise tabi ijiya ese kuni ye ma wa lodo wa sugbon so wipe o le salai mo ibi ti odo nla yi wa sibe sibe idani loju ni wipe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ko so wipe sisan yi ti o mu gbogbo ilu dun ilu pupo lo wa sugbon gbogbo ilu ko ni ilu olorun o si sese ki o ti ma josin ki o ti ma lo kaakiri ki o ti ro wipe pelu gbogbo eti mo nse na mo fa nse iwon ba ti mo mo wipe o ye ki nse sugbon sibe sibe anfani odo nla ti o san yi fun itura fun imularada fun iko fun ifokanbale fun alaafia fun idariji fun ase pe igbala re ko je ti re sugbon so wipe bi ki o le mo bi a se mo wipe a ti de ibi ti odo yi wa o ni olorun be le arin re Jesus si je ki o di mo fun a wipe ibi ti eni meji tabi meta ba pejo ko so wipe ni di oja tita ni di ikore ni di basa ni di jeun tabi ni di ijo ni di ilu ko so be o ni ibi ti eni meji tabi meta ti won ba pejo po ki se ni di ija kise ni di yapa kise ni di ke ma lora wa laso mu wi pe ah ta lo ji owo apo alufa on ibiti eni meji tabi meta ba pejopo le oruko mi oni emi wa le arin won eyi ni ilu olorun eyi ni ibiti ansa pamo si nibiti eko oro olorun ti o tin jade olorun be le arin re a ki o si ni di ko si bi aye se le gbiyanju to tabi bi esu papa bi o ti le buramuramu to bi o ba wa ni bi ti olorun wa o ni a ki o se oni di olorun yi o ran lowo ni kutukutu owuro bi o tin ji be ni iran lowo olorun be ni o wa ni tosi re o ni awon keferi nbinu bi o ba ti mo tele tele ti o si jafara ti o ro wi pe ko sewu je ki n so fun o wi pe awon keferi nbinu si o awon wo ni an pe ni keferi awon tin tafani awon ti won fe se oni ibi awon ti won ko mo olorun ti won ko si fe mo awon eni ika awon eni ibi aye awon keferi nbinu bo jeun bo yo bo ba so sita won binu si o bo ti ri yawo fe sugbon ti owo re ji ti o dabe ni pe nkan lo dede fun o awon keferi abinu si o bo ri je awon keferi abinu bo si ri je bo ni nkan kan to tori be to joko se ko wi pe but eni ti o mu owo wale ni won ma yin mi o si ni nkan ti mo mu lole bo lole won abinu pe o wale bo si lole bo jeun bo yo won abinu pe o jeun bo gbe yawo bo bimo won abinu pe o gbe yawo ko si ti bimo awon keferi nbinu bo ba si mo ibi abo o pari fun o awon ile oba won sidi sugbon won so fun a wi pe olorun wa eni igba aye raye eni igba ni eni ti o nduro si odo eni ti ko ni baba eni ti o je ibi abo fun wa won ni o po ohun re aye yo oluwa awon mogun wa pelu wa olorun jacobu o le abo wa iwo bi o ba so gbe bo ba so gbe kuro lo bere lowo awon to nso gbe kuro iku npa won atomo ati baba ati ya won akole ile dara dara ile mere mere ti akun dara dara sugbon ki won ki o to wo inu re won a wa le si enu ona won a ri nkan kan mole won se ri nkan mole la ri awon papa mole lo bi won won ku lai ti e nidi won so pe ari lagbaja ni ofe to koja beni e ti won soro e ti won ri mole ko gba won bi won tin bi won ni won so nde mo ni di ti won so komo lorun apere po ta omo re fun esu niyan sibe sibe pelu abo eke ti awon eyan ti o wa ninu aye ti won ni ni won so fun a wi pe owo aye nte won esu n ba won o n pa won awon ti o pa tapatapata o pa won ni aparo won je ni aye won je ni orun gba te eyan ba lo odun marun ni ile ewo sanwo oyibo ni won ba adota tabi ogoji odun to ni lo ninu aye yo ti mo wi pe esu ti pa lapati gba to bi mo ti o raye gbadun won ti o si le toju won to tin kaakiri esin yi na ni o n gbe bibeli kaakiri ko mo oju bibeli o sori bibeli kodo abo ti o wa fun wa odo nani ti o wa fun imulada fun irora ti wa ko mo nipa re Jesu Kristi ti a fi han wa lati ku ese wa lo ati lati ko ijiya wa lo ko mo nipa re sugbon bi o se ti awa ti a ti mo ona hirere awa ti a fi ese wa sowo si olorun ti a so wi pe ko jo a je wo ese wa sin ko sile bi a ba nse be awon eyan ma pe wa ni omugo won ti e so wa loruko won ni awon egbe je wo ese be ni awon ton je wo ese ose nse won iya sin je won sugbon iwo to gbon iwo to sin mo wi pe o n fe iran lowo lodo olorun o sin fe abo re bo tin je wo ese ba tin je ki ese ki o koja lo bi odo ti o san koja lo be ni abo olorun to n daju lori re o so fun a wi pe awa ta se be pe a je olori re olorun jacob tani olorun jacob gba ti jacob n sa ko lowo ta ni lọwọ isau le olorun pade re ni oju ona ibi to nsa lo ni igba ti o fi okuta se irori re ti o si wa ni ibi ona ti o je wi pe inu aginju ni olorun wa ba ni o ko si wi pe ohun a ma seso lori re olorun jacob niyan nigba ti o de odo labani gbogbo iya ti labani fe fi je ati ireje ti labani fe se fun olorun gba nigba ti olorun so pe ki o kuro ni odo labani ni labani tun fe se eka o fe dode re o si fe le ki o si ba aja be ni olorun tun so fun labani pe jacob je eni eyan ti ohun nitori be ki o ma se fi owo kan nigba ti jacob n bo lati rin ajo ti o ti lo ni o ranse si esau wi pe mo n bo ki o si gba awon ore ni isa ranse pada wipe so fun wipe emi papa n bo gege bi ota ti o mura sile lati parun pelu irinwo awon eniyan lese kese ni jacob be si ni gbadura be ni olorun je abo re ota ti o fe pa ko le ri owo te mo eyi ni olorun ti o da abo bo jacob a si wa so fun o wipe bi o ba di eni igbala bi o ba je wo ese re ti o ko sile ti o fi oluwa se olugbala re ti o si fi olorun se ile iso giga re wi pe olorun jacob yo je abo re e wa wo awon ise oluwa iru aporo ni aye o mu ote tan de opin aye ewo ni opin aye ibi ti o wa yi ni a n pe ni opin aye gbati jesu wa ni aye a o so fun ninu iwe itan wipe o rin de ilu Nigeria tabi o rin de ileto re sugbon sibe sibe a n je ki o di imo fun wa wipe bi o tile je wipe jesu ninu ara ko rin de ileto re ko si rin de ilu re sugbon ninu emi pelu ise asetan igbala ti o se iye ko ti rin dodo re o ti gboro jesu ati fi rere ati fi han o eyin olorun so wipe titi de opin aye nibi ti o wa nibe ni ise olorun ni o ti n se awon ote ti awon eyan sin ni si o awon ti o dite mo o so wipe o mu awon ote wonyi tan de opin aye o se orun o ija ni a n pe be o si se oko o ija na niyen o se si meji o ke si meji o fi keke ogun o fi jona eduro je awa ti a n sa kaakiri o so fun wa o ni eduro je nigba ti a ba n sa kaakiri eredi ti a fi n sa kaakiri a n wa abo ni àwọn ààbò tí a sìn wá jẹ́ kí n ka díẹ̀ fún ọ nípa àwọn ààbò tí àwọn tí ó wà nínú ayé tí wọ́n wá ó sì ṣe

òkúta kọkalẹ̀ ní Sioni fún ìpìlẹ̀. Òkúta ti àdánwò, òkúta igun ilé iyebíye ìpìlẹ̀ tí ó dájú. Ẹni tí ó gbà á gbọ́ kì yóò sá bí ó bá rí ẹnikẹ́ni tí ó ń sá káàkiri kò gbàgbọ́. Ẹni tí ó gba Jésù gbọ́ nítorí Jésù yìí ni òkúta tí a sọ fún wa nípa rẹ̀, èyí tí a gbé kalẹ̀ ní Sioni fún ìpìlẹ̀. Ìpìlẹ̀ ilé òun máa ń gbé ilé dúró. Ìgbésí ayé rẹ kò ní lè dúró láì ní ìpìlẹ̀ ti Jésù Kristi. Òkúta ilé a sì ti dánwò, ó sì yege. Òkúta igun ilé iyebíye ni. Ìpìlẹ̀ tí ó sì dájú ni ẹni tí ó bá gbà á gbọ́, ẹni tí ó gba Jésù gbọ́, kì yóò sá, ohunkóhun kì yóò lè le ìdájọ́ lè omi ò fi lé ẹsẹ pẹ̀lú, àti òdodo lè omi ò fi lé òṣùwọ̀n. Yìnyín ni yóò gbá ààbò èké lọ, omi ó sì kún bo ibi ìsásí mọ́lẹ̀. Gbogbo ààbò èké yìnyín ni yóò gbá a lọ, ìdájọ́ Ọlọ́run ni yóò gbá a lọ. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń fẹ́ ààbò tí ó dájú, ààbò tí kì yóò jẹ ọtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú, Jésù Kristi ní ààbò tí ó dájú, nítorí wípé gbogbo ààbò èké pátápátá ni yìnyín yóò gbá a lọ. Omi yóò sì kún bo àwọn ibi ìsásí mọ́lẹ̀. Má jẹ̀mú yín tí ẹ bá ikú dá, lẹ ó sọ di asán. Nítorí bẹ́ẹ̀, àwa tí a ń sá káàkiri à ń fi owó ṣòfò ni. O gbọ́ wípé ẹnìkan wà níbì kan, ilé ààbò tí ó wà níbẹ̀, kódà kò sí ẹni tó sá síbẹ̀, àárí ààbò ni, ó ń fi owó rẹ ṣòfò. Nítorí pé Ọlọ́run ti ṣe ìpinnu àti ìdájọ́ lé ọ̀run, kò sì sí ohun tí ó lè yí padà wípé má jẹ̀mú yín tí ẹ bá ikú dá, lẹ ó sọ di asán. Ìmùlẹ̀ yín pẹ̀lú ipò òkú kì yóò dúró nígbà tí pàṣán gígùn yóò re kọjá. Nígbà náà ni òun ó tẹ̀yìn mọ́lẹ̀. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, èwo ni ìsásókè ìsásódò wa? Ó sì ń sọ ní ẹsẹ̀ 19, níwọ̀n ìgbà tí ó bá jáde lọ ni yóò mú yín, nítorí ní gbogbo òwúrọ̀ ni yóò re kọjá. Lé ọ̀sán àti lé òru, kìkì ìgbúrò rẹ̀ yóò sì di ìjáyà. Nítorí àkété kúrú ju ibi tí ènìyàn lè na ara rẹ̀ sí lọ. Àkété ni a ń pè ní bẹ́ẹ̀dì. Ó sọ wípé kí ó lè gbà wá dúró, nítorí ó kéré ju ìdíwọ̀n wa lọ. Ó sì sọ wípé ìbora kò ní ìbò tó èyí tí òun lè fi bo ara rẹ̀. Ohun tí a ń gbé káàkiri, èyí tí a ń so mọ́rùn, èyí tí a ń fi sí ìka ọwọ́, èyí tí a ń so mọ́dì, ó ń sọ fún wa wípé ó dàbí ẹni tí ó ní nǹkan kan bíi scalp kékeré ní àkókò òtútù. Tí a sọ pé obìnrin ìbora rẹ da, tí ó sì mú nǹkan náà jáde kékeré báyìí, tí ó sọ pé wo ìbora mi nìyí lákòókò òtútù, àkókò ọyẹ gbé ẹ lọ, ó lóun ní ju bẹ́ẹ̀ lọ. Ìwọ ronú ẹ, ẹni tó ní gèlè orí ẹyẹ nìkan, àgbàlagbà tó jẹ́ pé kò ní nǹkan kan ju gèlè orí obìnrin nìkan láti fi bora ní àkókò òtútù, èyíta ààbò tá a rò pa nínú ayé, irú ẹ nìyẹn. Kò ju bẹ́ẹ̀ lọ, kì í jẹ́ ààbò tòótọ́, ó sì ṣeéṣe kí ó jẹ́ àwọn ẹlòmíràn tí wọ́n jókòó nínú ẹ̀ṣẹ̀, tí wọ́n ní kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó máa pọ̀ sí. Àwọn tí máa ń sọ pé bí ọwọ́ mi bá tẹ sáàmù, ó parí, kí oṣó máa sáré ni, kí àjẹ́ kí ó máa fẹsẹ̀ fẹ, àfi kí ọwọ́ mi kí ó máa ti tẹ sáàmù ní sùúrù. Ní Samueli 1:4, àwọn tí ọwọ́ wọn tẹrú nǹkan bẹ́ẹ̀, tí wọ́n tiẹ̀ ju sáàmù lọ, àpótí ẹ̀rí Ọlọ́run gan pàápàá ni ó bọ́ sí wọn lọ́wọ́. Ibẹ̀ ni a fi májẹ̀mú tí Ọlọ́run bá Ísíráẹ̀lì dá, ibẹ̀ ni a fi sí. Àwọn mánà tí wọ́n jẹ lé aginjù, ibẹ̀ ni a fi sí pẹ̀lú. Ṣùgbọ́n nítorí wọ́n jókòó sínú ẹ̀ṣẹ̀, bí ọwọ́ wọn tilẹ̀ tẹ nǹkan wọ̀nyí tí wọ́n sì hóyè bẹ́ni pé ìṣẹ́gun ti dé, ìṣẹ́gun ò jẹ́ tiwọn.
bí a bá ń fẹ́ ààbò tòótọ́, a ní láti kúrò nínú ẹ̀ṣẹ̀ kí a sì gba Jésù Kristì ní Olúwa àti Olùgbàlà wa. Èyí ni ààbò tí ó dájú, èyí ni ààbò tí ó sì jẹ́ ìrànwọ́ fún wa ní Samuel kíní orí kẹrin. Mo ń kà á fún ọ láti ẹsẹ̀ ìkẹta. Àwọn ènìyàn sì dé bòdó. Àwọn àgbà Ísírẹ́lì sì wípé nítorí kíni Olúwa ṣe lé wa lónìí níwájú àwọn Fílístíìnì. Ẹ jẹ́ kí a mú àpótí májẹ̀mú Olúwa tí ń bẹ ní Sílò sọ́dọ̀ wa pé nígbà tí ó bá dé àárín wa kí ó lè gbà wá kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wa. Àwọn ẹlòmíràn wà tí ó jẹ́ wípé sáàmù ni wọ́n ń wá káàkiri. Kí sáàmù yìí kí ó lè gbà wọ́n kúrò lé ọwọ́ ọ̀tá wọn. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí wọn kí ó jẹ́ aláboyún. Irọ́ ò kúrò lẹ́nu wọn, ìjà ò kúrò lọ́wọ́ wọn. Bí wọ́n bá fi ìjà pẹ́ ta pẹ̀lú ọkọ tàbí pẹ̀lú aládùúgbò, wọ́n á sọ fún ọ wípé kí ti bábá mi kí ó má ti dé bá mi ni. Àwọn náà ṣé wọ́n mọ̀ pọ̀ lọ́hùn kì í jà bẹ́ẹ̀. Torí bẹ́ẹ̀ bó bá sọ pé kí ti bábá rẹ kí ó má ti dé ni, àwọn èèyàn nílè mú ọ, wọn ò nílè sọ ọ̀rọ̀. A jẹ́ wípé èṣù bàbá rẹ ni ó fún ọ níṣẹ́ ṣe. Ṣùgbọ́n irú àwọn èèyàn bẹ́ẹ̀, bí wọ́n bá ti lóyún, ó di ilé àdúrà pẹ̀lú ìgò lọ́wọ́ wọn àti omi. Wọ́n á sọ pé kò sí ni, bàbá ti mú mi àdúrà, gbogbo ẹ̀ parí. Bínú ń rùn ọ́, bí ọmọ yẹn bí ó bá dàbẹ̀ ni pé nǹkan fẹ́ ṣọwọ́ òdì. Bí omi àdúrà bó bá ti kan ọmọdé lára, ó parí. Ẹni tó ń gbàdúrà sínú omi ìgò gan, èpè ò kúrò lẹ́nu ẹ̀. Ìyàwó kejì ò kúrò nílé ẹ̀. Ní tòótọ́ ló ń gbàdúrà, ní tòótọ́ ló ń dàbẹ̀ ni pé ó sọ nǹkan kan, tó dàbẹ̀ ni pé ó ń fi èdè fọ̀, ọ̀fọ̀ ló ń pè. Nítorí pé kò jẹ́ t'Ọlọ́run, kò mọ ìlànà Ọlọ́run. Ó ṣeé ṣe nípa bẹ́ẹ̀ kí a sọ pé ọkàn mi balẹ̀ nítorí pé omi àdúrà ó wà nílé mi. Mo tò wọ́n jọ ní ìgò méje. Bélé ìṣẹlẹ̀ láàárọ̀, ìgò báyìí ni màá mu. Bélé ìṣẹlẹ̀ lálẹ́, eléyìí ni màá mu. Gbogbo ẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ, tẹ̀ṣẹ̀ ọ̀bá kúrò lọ́wọ́ ẹ, àbòkọ́ yẹn. Ó sì ṣeéṣe ká ṣe àgbélébu pẹ̀lú igi, kápẹ́ńtà tó bá kan àgbélébu, ṣé kì í dẹ́ṣẹ̀? Kò ti fi ọwọ́ ẹ̀ṣẹ̀ ba àgbélébu tí ó kàn fún ọ jẹ́, wàá gbé sí ẹnu ọ̀nà, wàá ní Jehovah Jireh, Ọlọ́run ló pèsè rẹ̀. Pẹ̀lú gbogbo ẹ̀, àìsàn ṣe ọ́. Pẹ̀lú gbogbo ẹ̀, wọ́n rú àwọn èèyàn jáde nínú ìlú irú ilé bẹ́ẹ̀, abo ekeni. Bí a bá kúrò nínú ẹ̀ṣẹ̀, ìṣẹ́ ò ní kúrò nílé wa. Bí a bá sì mọ̀ bẹ́ẹ̀, a ó sátọ Ọlọ́run lọ pẹ̀lú ọkàn tí ó ronúpìwàdà. Wo àwọn èèyàn wọ̀nyí, wọ́n sọ wípé nígbà tí àpótí ẹ̀rí yìí bá dé àárín wa, èyí jẹ́ àmì wípé Ọlọ́run Olódùmarè àti Alágbára wípé ó ti dé àárín wọn. Wọ́n sọ wípé kí ó lè gbà wá kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wa. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn sì ránṣẹ́ sí Sílò pé kí wọ́n gbé láti ibẹ̀ ẹ̀wá àpótí májẹ̀mú Olúwa. Àwọn ọmọ ogun, ẹni tí ó jókòó láàrin àwọn kérúbù àti àwọn ọmọ Eli méjèèjì, Ofni àti Finihasi, wà níbẹ̀ pẹ̀lú àpótí májẹ̀mú Ọlọ́run. Nígbà tí àpótí májẹ̀mú Olúwa débùdó, gbogbo Ísírẹ́lì sì hóyè tó bẹ̀ tilẹ̀ mìtìtì. Inú wọn dùn. O lè máa wo àwọn ẹlẹ̀sìn, àwọn àgàbàgebè, àwọn tí wọ́n ń jà, àwọn aluni, àwọn ẹlẹ̀tàn, àwọn ìkà, àwọn alágbèrè, àwọn afiọkùnrin bá ara wọn jẹ́ tí wọ́n bá dé ilé ìsìn ní ọjọ́ ìsinmi. Tí wọ́n bá bẹ̀ sí ní kọrin, tí wọ́n ń jó, tí wọ́n ń yọ̀, tí wọ́n ń pàtẹ́wọ́, tí wọ́n ń fò sókè. Wọ́n á sọ wípé awo orí èṣù mọ́lẹ̀ wómúwómú. Wọ́n á sì máa fò sókè. Wọ́n á sọ pé ó parí, ti ọ̀tá parí, ti oṣó parí, ti ẹ̀jẹ̀ parí. Ìjà ò kúrò lọ́wọ́ wọn, ẹ̀ṣẹ̀ ò kúrò lọ́wọ́ wọn. Ó sì ṣeéṣe kí wọ́n gbà àwẹ̀, kí wọ́n yíra nílẹ̀, kí wọ́n kí alelúyà, kí wọ́n pàtẹ́wọ́, kí wọ́n ṣe kíni yìí. Ṣùgbọ́n bí ẹ̀ṣẹ̀ ò bá kúrò ńbẹ̀, ìyà ò ní kúrò ńbẹ̀. Wọ́n hóyè wípé ìṣẹ́gun ti dé. Ó tiẹ̀ lè sọ ara rẹ ní ìṣẹ́gun, tàbí kí o bí ọmọ kí o sọ pé ajagun ṣẹ́gun. Bó o bá kúrò nínú ẹ̀ṣẹ̀, ìṣẹ́gun ò ní dé. Ní ẹsẹ̀ ìkẹfà, nígbà tí àwọn Fílístíìnì gbọ́ ohùn ariwo náà, wọ́n sì wípé
ohun ariwo nla kile yi ni ibudu awon heberu o si waye won pe apoti majemo oluwa le o debudo eru si ba awon filistini won si we pe olorun wo budo won o mo we pe apoti lasan lo wo budo won mo we pe samu lasan lo gbe dani we pe agbara ti o wa ninu samu ni ese ti gba lowo e won mo we pe korofo bibeli lo gbe dani agbara to wa ninu bibeli ti eko to ye koro ti o ma je ki agbara ni ki o sise ni igbesi aye wa nigbati wo fun ara e oni eko ati igbala ti o wa ninu bibeli e pali ofo lo gbe dani ko sagbara nu e mo fun o abi mo agbe sori bedi ani agbe bibeli ti agbe sibi irori e a so pe en mo gbe bibeli sibe o bo so ba wa ko sa bi aje ba ko fo lo kiri be gba to ba jewo ese to ba ko sile ni agbara ti o wa ninu oro olorun ati agbara ti o wa ninu eje jesu lo ma le je fun eyan nitori be eru ba awon filistini won si we pe olorun wo budo won si we pe awa gbe nitori pe iru nkan bayi ko siri agbe tani yo gba wa lowo olorun alagbara won yi awon won yi le olorun ti o fi gbogbo iponju pon Egypt loju le aginju sugbon leyin igba ti eru ba won die ni won so we pe eje alagbara e se bi okunrin eyin filistini ke eyin ma se eru fun awon heberu bi won tin se eru yin ri e se bi okunrin ke esija awon filistini sija won si le israeli won si sa olukuluku sinu ago re ipani si po gidi gidi awon elese ti o subu ninu ogun israeli je egba medogun opolopo awon eniyan won si gba apoti eri won o tan o se o ti gba samu lowo e aje o ti gba bibeli lowo e gbogbo eyi ti anka eh bi isoro ba de ni oganjo oru ka orin dafidi iketa le logun ni emeje won ti gba lowo e ese ko ti mu iponju ba o apoti eri to wa lowo won igbekele won ohun ti o je idakoro ninu okan won won so fun awi pe won si gba apoti eri olorun ta ba n fe ki agbara re ki o se ti wa o daju wi pe ani lati ko ese sile gbohun ti olorun so fun wa ni orin dafidi ikokanle ni 91 ikokanle ni 90 esan okan ninu bibeli wa bi o ba je wi pe ni tooto ni olorun jacob ni o je abo wa ti a ti wa si bi sasi ati bi sadi ti o je ti o nipon ti o si se iye bi iye pupo bi o ba si ese lowo wa bi a ba ti fi ese wa ranse si idajo ti a so fun olorun wi pe olorun jo ese mi ni mo mo wi pe jesu ku fun mi o si fe ma tesiwaju ninu ese gbogbo awon onde awon oruka awon egba orun gbogbo awon kan ti a so mora fun abo ti a ti ko sile ti a ti jo won ninu ina awon igbekele wa ninu awon baba isale tabi babalawo tabi onisegun kan ti a ti ju sile ti a si so wi pe igbagbo mi duro lori Jesu Kristi eyi si ni idakoro mi wi pe igbekele miran mi o ni apata ayeraye eyi ti a pe ni Jesu Kristi o ni bi sadi mi eje re ti o si ti ha re yo eje ti o ta sile o ni abo fun mi bi o ba je be o daju wi pe abo re yo daju lori re eyi ni awon eni igbala olorun awon ti won je wese awon ti won ko sile awon ti won ri igbala Jesu gba lofe tori ofe ni a ki fowora o kan gba wi pe ani lati je wese wa ki a ko sile ki re ati anu yi ki o le je ti wa awon wonyi ni olorun fi si ibi ipamo o so wi pe eni ti o joko ko so wi pe alari kiri isansa ti yo wa sodo olorun lojo kan bi o ba tun ti jade to tun ri siga a tun ma fa siga fi ojo sunday a tun lo si ile isin awon yen won joko ni ibi kokoga ogo
won da bi awon ti o wa se ko bibeli ni aya oni ti a nse sugbon bi o ti jade ni o tun ti ri awon ore ka atijo awon agbere won ni o ba agbara olorun kuro ni igbesi aye re gba ti ese ba ti wole ba shan iya ba shan ese ati idajo olorun a tun tele sugbon awon ti o so wi pe mo ti pinya pelu ese pelu esu ati pelu irera aye awon ti won ti fi eje ti a ti fi eje Jesu we awon ti a ti se loso pelu agbada ododo ti a ti fi wo won awon ti ese ti kuro ni igbesi aye won awon ti won sin olorun le emi ati ni otito awon ti ro eke ti o tun si le enu won mo awon ti emi olorun jeri ninu okan wi pe won ti di omo olorun igbesi aye tuntun ni won sin gbe nisisin yi awon won yi le eni ti o joko ni ibi ikokoga ogo awon ni o nbe abe ojiji olodumare emi o wi fun olorun pe iwo le abo ati o di mi olorun mi eni ti emi gbekele ta lu gbekele ni ogonjo oru bi idagiri ba de ta ni gbekele re se epo ti won se sinu igo ti a npe ni ti won pe ni ero se ohun ni igbekele re bi o ba je ipoju okan se epo lasan lasan o le isu lo o mo we pe bi aisan ba de esu lo wa ndi e se epo ti awon elese se igo ti awon elese se owo ese ti won fun ara e to te bonu igo to fin ro to fi si atari omode se o no le esu lo ifoju okan ni o ni olorun olodumare eni giga eni ayeraye eni igbani o ni ohun ni igbekele mi eni ti emi gbekele ni tooto ohun o gba o ninu ikekun awon peyepeye awon tafatafa awon ti won ma n tafa ninu aye si eniyan ati ninu ajakale arun buburu yo fi iye re bu o abe iye apa re ni wo si gbekele otito re ni yo si se asa ati apata re iwo ki yo beru nitori eru oru tabi fun ofa tin fo le osan tabi fun ajakale arun tin rin kiri le okunkun tabi fun iparun ti tin pani tin run ni le osan gangan egberun yo subu le egbe re awon ti ko ni abo niyan o awon ti won fi eke ati rose abo won awon ti won gbekele ohun ti o wa ninu aye won ma subu ni egbe egberun le egbe re ati le egbarun le apa otun re sugbon ki o sumo odo re kiki oju re bi o ba je pe o ti fi Jesu se abo re bi o ba ti ba je pe Jesu ti di olugbala fun o ti a ti gba o kuro ninu ese kuro ninu ija kuro ninu aso kuro ninu irinkirin kuro ninu afi oro kelebanijo ni o so fun o wipe kiki oju re le iwo fi ma ri le o fi ma ri ti o si ma wo ere awon eniyan buburu nitori iwo oluwa ni se abo mi o le ma bere lowo ara re ma tan ra eje o se olorun ni abo re se oluwa le abo re tabi eyi to so sile eyi to fi si abe ibosun re eyi ti o fi si inu apoti re se ohun ni ibi abo fun o bi o ba je itanje gba te eyan kuro nile ti o fi ogun dudu ti a lo atare ati alangba ti a jo ninu ina ti a de ti a so sinu awo agutan gba ti agutan wa laaye ti o se o nire agutan tolorun fun wa ka ma je ka ma sanra awon eyan won tun so di nkan mi won so di eru jeje won tun mu awo re won tun di edu kan sinu e won tun fi sinu le bo ba fe jade ki edu ni ki o ma so ohun ini e abajo ti o le nku o leru ayi bo ba wa loja ki o le ta atun fi nkan bi eyo owo te ati lo wa lati bi kan ati atun fi si abe apere ti a fi n ta nkan abajo ti a gbe agba na le olowo sugbon bi o ba je pe gbogbo nkan won ni ni oko sonu ti o so wipe oluwa le abo mi o sin seso lori mi to pe mo se ye bi ele oju re o so fun a wipe kiki oju re ni o ma fi ri ti o si ma wo ere awon eniyan buburu nitori iwo oluwa ni se abo mi
Iwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ kú burú kan kì ó ṣubú lù ọ́. Bẹ́ẹ̀ ni àrùkárùn kì ó súnmọ́ ilé rẹ. Èyí ni ààbò tí ó dájú fún àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run. Bámiwo Deuteronomy orí ìkẹtàlénígbọ̀n. Deuteronomy orí ìkẹtàlénígbọ̀n 33:3 láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n 26 títí dé ìkọkàndínlọ́gbọ̀n. Nísinsìnyí ni mo ń fi ààbò tí ó péye, ààbò tí ó dájú, mo ń fi hàn ọ́, ó wá kù sí ọwọ́ rẹ. Bí o bá fẹ́ gba ààbò tí Ọlọ́run pèsè fún ọ, Deuteronomy orí ìkẹtàlénígbọ̀n láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Kò sí ẹni tí ó dàbí Ọlọ́run, ìwọ Jeṣuruni, tí ń gun ọ̀run fún ìrànlọ́wọ́ rẹ àti nínú ọlá ńlá rẹ lé ojú ọ̀run. Ọlọ́run ayérayé ni ibùgbé rẹ. Ọlọ́run ayérayé ni Ọlọ́run tí ó ti wà kí èṣù kí ó tó wà. Ọlọ́run ayérayé ni ó ti wà kí a tó dá àwọn ọ̀tá rẹ. Ọlọ́run ayérayé ni ó ń dìde tí ó ń sọ fún èṣù àti fún àwọn ọ̀tá rẹ pé panu mọ́ tí wọn ò sì lè mí fi sí ọ. Ọlọ́run ayérayé ni ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀, ẹni tí ó mọ àtubọ̀tán ayé rẹ, ẹni tí ó sì ṣetán láti tọ́jú rẹ àti láti pa ọmọ. Ó ní Ọlọ́run ayérayé ni ibùgbé rẹ àti ní ìsàlẹ̀ ni apá ayérayé wà. Ní ìsàlẹ̀ rẹ wo Ọlọ́run bí ó ti ga tó nì. Ó wà ní òkè, ó dàbí ààbò fún ọ. Ó sì wà ní ìsàlẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ, ọwọ́ ńlá rẹ, ọwọ́ tí gbani, ọwọ́ tí yọni nínú ọ̀fìn, ọwọ́ tí yọni nínú ìyà pẹ̀lú ọwọ́ rẹ. Abẹ́ rẹ ni apá ayérayé wà ní ìsàlẹ̀ rẹ. Òun sì ti ọ̀tá kúrò níwájú rẹ, ó sì wípé máa parun. Ísírẹ́lì sì jókòó lé àlàáfíà, orísun Jákọ́bù nìkan ní ilẹ̀ ọkà àti ti ọtí wáìnì pẹ̀lú ọ̀run rẹ ń ṣe ìrì sílẹ̀. Àlàáfíà ni fún ìwọ Ísírẹ́lì, ta ló dàbí rẹ, ìwọ ènìyàn tí a ti ọwọ́ Olúwa gbàlà. Jẹ́ kò wáyé ọ nísinsìnyí wípé ìgbàlà ṣe pàtàkì, ta lè ó dàbí ẹni tí a ti ọwọ́ Ọlọ́run gbàlà, àṣà ìrànlọ́wọ́ rẹ àti ẹni tí ṣe idà ọ̀la ńlá rẹ. Àwọn ọ̀tá rẹ yóò sì tẹríba fún ọ, ìwọ ó sì máa tẹ ibi gíga wọn mọ́lẹ̀. Ẹni tí ó fi Ọlọ́run ṣe ààbò rẹ àti apá rẹ, àwọn ni a kà níbẹ̀ yẹn. Nínú ìwé òwe ni a ti ń sọ fún wa ní orí ìkejìléníogún, ìwé òwe orí ìkejìléníogún ní ẹsẹ̀ ìkẹwàá ni ó ń sọ fún wa irú ààbò tí Ọlọ́run pèsè fún wa, ààbò tí ó dájú. Ìwé òwe orí ìkejìléníogún ẹsẹ̀ ìkẹwàá àti ẹsẹ̀ ìkọkànlá. Bí ẹni wípé ilé ìṣọ́ agbára ni orúkọ Olúwa. Ìwé òwe orí ìkejìdínlógún ni o. Ẹsẹ̀ ìkẹwàá, orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀, ó sì là. Orúkọ Olúwa, orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀, kì í ṣe ẹlẹ́ṣẹ̀ o, kì í ṣe ẹlẹ́gàn, kì í ṣe ẹni tí ò ní fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe, ṣùgbọ́n olódodo, ẹni tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, tí ó ti kọ̀ sílẹ̀, ẹni tí ó ti bẹ̀bẹ̀ fún àánú lọ́dọ̀ Olúwa, ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ inú ọkàn rẹ̀ mọ́, ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù ra padà, ẹni tí a ti gba ọkàn rẹ̀ là. Àwọn wọ̀nyí ni olódodo, orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀, ó sì là. Ọ̀rọ̀ Ọlọ́rọ̀ ni ìlú agbára rẹ̀, ó sì dàbí odi gíga lé ojú ara rẹ̀. Ẹni tí ó lé ọ̀rọ̀, a máa fi ọ̀rọ̀ rẹ̀ ṣe ibi gíga, ìlú agbára àti ìlú ààbò. Ẹni tí ó ní ohun ìní, a máa fi ohun ìní yí ara rẹ̀ ká bí ìlú agbára àti bí ààbò. Ṣùgbọ́n èké ni o, ní ojú ara rẹ̀ ni ó ti dàbí odi gíga. Ṣùgbọ́n ẹni tí ó bá ń fẹ́ bọ́ lọ́wọ́ àjàkálẹ̀ àrùn,
lọ́wọ́ ikú òjijì, lọ́wọ́ ọfà tí ó ń fò káàkiri ní ọ̀sán gangan, lọ́wọ́ àjàkálẹ̀ àrùn tí ooru, àti lọ́wọ́ ohun tí ó ń lọ nínú ayé. Oní sáwọ ibi gíga.